0: bon. Nke tutu re nkan ta lo ta se re
1: lola bele lati fo mo se so
0: ṣugbọn kini kan ta ba se tan baba egbo o
1: lati fo mo se so ile aye ta wa yi o aye aye
0: omo iye ati iye o gboro to foju kara mo laye o tun di ni ki ama o
1: aye ma le
0: baba ni ki ah ai ma ni nfa we ma ba lo won fo mami dan la mo ko ebi won foju karamo ni won foju karamo ni won gba ti ya re ba nbe o le sanu o le fun ye lowo o le fun ni nkankan o sugbon pe mami mo wa kiyin to bayi lo si waju arabirin pada oh yo wonu le yo wo la so to wa je ko ro dori agbegbe re to fun e dakun ki wa ni kin se bayi olohun gba arakunrin yo olohun gba latodo afai gbogbo nkan bo po arakunrin na ti wa dale ara re ko sugbon to wa se ni isin wa ni wipe gbogbo awon omo iya arabirin to jo omo iya re won gbogun tarakunrin po ni se ya awon tori mo se nba yin soro lowo lowo yi iya oloju mejeji mo o wa nto wa se wa re to wa de ko re e ma gbo iya oloju mejeji ma koko awon isan were were tun yoju si ya iya wa so fun gbogbo aye pe e pe ki lagbaje o yoju si mi ti ba se mi on lo se mi bayi ti ba ti je pe on lo se mi bayi pe o yoju si mi kini sa fun mi si oko arabirin yi baba to je baba awon arakun to mo re wa baba yin yoju si yawo re o imu kan toju lo mowo lo sugba ediwo ti ya npa ka kini se ni pe iya ti o loju mo ba re leyi e ba nbe legbaya ko yoju si mi ko sanu mi bi e ba so nlo se nba e ko yoju si mi omo ilu oko ohun ti wa tan kale ti ma mi nwi kakiri afa si ni to won o ba fe fi akisa lo gba won ati ya gboro foju kara mo kini ko won se gbogbo le ore o gbogbo le bi kan 0912370 8675 0800 8142 49106 number meji ta lo nu hello nicola
2: hello oluko
0: hello
2: rasa
0: oruko yin o
2: grandma lati jebo gbo
0: yo da fun yin
2: ko si nkan to ma se de ni pe ko mo yen ni de crate ko ni bi to wa yin ise o mama yen lo jabo fun be ko ti mo ko bi to yin ma ja si ni ni bo ti mo ti mo ko be lo ma ja si mo ko ni de ti ko ba de ri abu e obirin to wa ba pe ki mo ko yoju si iya e ko so pe ko so fun oko e koko e yoju si iya e to won ba ya on lo iya yi baba yen gbogbo ko ye ko yoju si iya wo
0: baba nlo o baba nlo o
2: ko ye gbogbo ko ye ko yoju tori iya baba yen gbogbo omo yen nje
0: beeni
2: ko to ni ko to bi po olorun ko to bi po olorun sa na omo yen o je ki baba yen yoju rarara ko mo mi mo pe nkan to n se yen won o se nkan to da mo ba e se yoju yen ko mo yen ma yoju ko mo yen locate ibi to wa ko bo si mo mi
0: oda
2: titi ti ya se ko ku ko de ko de ma so ku fun ko ku ni o ku ku ni o
0: e se won o hello
3: olupo
0: sa
3: ah abani se lo lohun ye ma ba yin se o
0: ami eledun mo re
3: aba je sa
0: ah
3: idon ba wa ile re ni
0: ah
3: alo da bo
0: a se o
3: alo da bo
0: a se be la kuta
3: aha
0: yóò di lára
3: lórí ẹ orúkọ tèmi ni ẹja sbo oyè níyì látàkúnjáde ìyá àjẹbù tó sọrọ nísìnyí mo gbósùbà fún ọdà fún yàwùn sẹ́rí bàbá yẹn ọ̀yọ́ yọjú sí ìyá rẹ̀ ìyàwó yẹn rárá so that wọn àní lè di ẹbí lórí ọmọ tí ọba ti yí tí bàbá ọba yọjú sí ìyàwó ẹ bàbá ni wọn mọ fura sí wọn àní fura sọmọ so méjì èyí ọmọ orí lókèètì síbòmíì ní bí ìyájọbí ṣe sọ
0: ọ
3: dínà tẹfẹtẹfẹ bí bàbá ti pé ìrùyà yẹn ń gbé lápáta kó wọn wá máa lọ sí lọ́wọ́ ọ̀nà ẹgbẹ́ da wa bí wọ́n jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ pé kò tiẹ̀ sí nìlú
0: mọ́ jìnnà rere bí ó kọjọ́ kan ẹ̀ sì gàn sà
3: wọ́n rí pé kò tiẹ̀ sí nìlú mọ́ rárá kò gbogbo tí ìyá yẹn ń kiri ọ́nì ń pa wọ́n fẹ́ fi rẹ̀ ṣe ra padà fún rẹ̀ ni wọ́n fẹ́ fi ra padà fún rẹ̀ ni
0: ẹ̀sìn ojú òní ti
3: gbẹ̀ tí ó gún àwí tẹ́lẹ̀ kì í wá àrọ̀
0: tó bá gbọ́n ni o. Hello.
4: Bàbá mi ẹ̀ka
0: jẹun. Àjẹ ni o.
4: Olúkú ní ẹ̀mí bàjẹ́.
0: Àmì àtẹ̀yìn náà.
4: Ẹ̀ǹtẹ́ ṣe sí òní gbẹ́sẹ̀ ọlọ́run ní bí ẹ̀sẹ̀
0: ọ̀hún. Àmì ọlọ́run àtẹ̀yìn náà.
4: Ìwà náà ọlọ́run wà pẹ̀lú yín.
0: Àmì.
4: Ẹ̀rí ìmọ̀ràn àtẹ̀mí fún arákùnrin yẹn bí ìyá tó sọ̀rọ̀ tó ń fẹ́jì sọ kókó ní àdúgbò ní pátápátá. Bàbá náà ẹ sọ fún kó má dọ̀dọ̀ ìyá yẹn mọ́ torí ìyá bàbá ngangan lọmọ oúnjẹ.
0: Ẹ wọ́n sọ bẹ́ẹ̀ láti ilẹ̀ ọ náà sọ bẹ́ẹ̀.
4: Ọkàn sá
0: bàbá náà sọ fún mi pé ibi táwọn tẹ̀lé ń lọ yìí káwọn tó rí pọ́nmọ́ káwọn tó rọ́mọ ní dágbà lọ́wọ́ yẹ.
4: Ọlọ́run jẹun wọn dàgbà.
0: Àmì ọlọ́run.
4: Òun náà jẹun mọ́.
0: Àmì o.
4: Ẹ bá ń sọ fún bàbá òun kọ́mọ̀dọ́dọ́ ìyá mọ́.
0: Ok sá. Àti bàbá àtọmọ wọn ń gbé ètò tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Tó ń gbọ́ báyìí.
4: Kí bàbá wọn mọ̀ dìbẹ̀ mọ́. Orí bí ìgbà tó fẹ́ fi ibi sú olóore ni. Ọmọ ìyá rẹ̀ ní jẹ Ọlọ́run ti yọ báyìí. Ṣùgbọ́n àdéhùn òdìdè wọn á padà sọ fún ìyá yẹn pé ìyá ṣe ọwọ́ rẹ̀ tó ń lóúnjẹ. Lórí ẹ̀tọ́ bá ti ń hùwà bẹ́yìn ìka
0: yẹn.
4: Ìyá rẹ̀ ìyá ṣe ọwọ́ rẹ̀ ní jẹ kí wọ́n padà sọ fún un. Wọ́n padà sọ fún gbọ̀báyà.
0: Ó dà sà. Hello.
5: Hello
0: sir.
5: Ẹ pa jẹ.
0: Yes sir.
5: Ẹnu àwọn tó ṣẹlẹ̀ láì fa ọ̀rọ̀. Ọlọ́run ti fà sí àtẹ̀lé pọ̀. Ìwọ ni èké ìyá ìbí ìgbàlódé ìṣẹ̀lẹ̀ pọ̀. Ṣé sẹ́lẹ̀ ní pé ọmọ yẹn máa yẹn kó lè gbé kéjì gbé
0: ìgbàlódé
5: tó gbé bẹ́ẹ̀ ní bàtà ní tó kí ẹ kí ní gbé yàn. Ìwọ ni. Ìwọ ni ń gbé. Ń tó sọ wọ́n pé iṣẹ́ ọwọ́ ni wọ́n ti kàlí dípẹ́ ìkú tí èdè ní ẹ̀ ọmọ yẹn ló ṣe ọmọ yẹn ló ṣe ayẹ kọjọ kọ bá ọkú báyìí ẹgbẹ́ kọ bá ọkú ni.
0: Ẹ ṣeun. Hello.
6: Hello Olúkú sir.
0: Yes sir.
6: Ẹ kú sí ẹpẹ́ lọ.
0: Yes sir.
6: Ọ̀pọ̀lọ́ ní olùdọ́bà.
0: Àmì Ọlọ́run àtẹ̀yìn náà.
6: Èmi ò bá ní kí ọmọ yẹn kó má yọjú sí ìyá yẹn. Ọlọ́run jẹ́ ká ṣèyàwó fẹ́ bàbá yẹn ti ṣèyàwó fẹ́. Ìyá tó tọ́ sí bá màmá yẹn kọ́mọ yẹn kó má yọjú sí tó bá máa kú kó kú.
0: Ẹ ṣeun.
6: Ó ti bẹ̀rẹ̀ ọba ọmọ́tayọ̀ láti ìjẹ̀bú ìrànwọ́.
0: Láti ìjẹ̀bú.
6: Ìrànwọ́ ọba níbi ọmọ́tayọ̀ láti ìjẹ̀bú ìrànwọ́.
0: Ok sir, ẹ ṣeun mo dúpẹ́ sir, ẹ ṣeun. Hello.
7: Hello, ẹ kú ètò.
0: Yes, sir.
7: Olúkú bàbá wúrà.
0: Ọlọ́run ni ká kí o.
7: Orúkọ tèmi ni Gani Ọlọ́run dá látàbẹ́kúta. Kí ọmọ yẹn kó má yọjú sí màmá ẹ̀.
0: Kó mọ̀ yọjú o.
7: Kí ọmọ yẹn kó padà lọ́ọ̀dọ̀ àáfàá tó tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn. Ó jẹ́ kí bàbá yẹn kó mọ ohun tó ń ṣẹlẹ̀. Bóyá ó lè ní nǹkan kan tí wọ́n tún tọmọ yẹn tún lè lò. Ibi tó gbọ́dọ̀ wà yẹn náà tán sọ pé kókó ńbẹ kókó ńbẹ. Ó wá ibòmíì tó máa fara pamọ́ sí.
0: Ó dà sà.
7: Bàbá yẹn ti kókù láti ilẹ̀ wá. Ìdí tí bàbá yẹn fi kókù láti ilẹ̀ wá ni pé iye bàbá yẹn kọ́kọ́ ṣí nígbà tí wọ́n fẹ́ kókó nù ilé yẹn. Tó bá jẹ́ pé bàbá yẹn ò tẹ̀lé wọn lọ ní. Kò ní rí nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ tó tó báyìí.
0: Bẹ́ẹ̀ ni ẹ ṣeun ẹ get the right.
7: Ẹ
0: ká pé kò tẹ̀lé ẹ lọ ni wàhálà yóò ní dé.
7: bẹẹni ko jẹ pe se lo lo rent ile ngba yen wa koko do ti ton fi yi ati ti won fe ma fi yi omo yen ko ni to be yen
8: e dakun mo bere se kokun ko bi o ko le kokun o ko lo be we egun ni
7: ejo ile akito akitan lokun yen sun olohun ni je kemi kin doru ewo laye yi
8: ami atemi
7: mo so fun yi pe mi ni ko mo wa nu le lai riran olohun ni je kin doru ewo akitan ni baba yen lo sun
8: hello
9: Hello,
8: hello, sir.
9: Hello, this is your last year. I'm going to
8: okay.
9: Hello, Nilo, your money. Oh, no, I'm your money. Can you read it? You're giving me to a poor money or bad news. You're going to see TRS of nothing. Or could you get it? Hmm. You're going to get it. You're going to get it. You're going to
8: da
9: ọmọ jẹ ọmọ kọ jìnà sí kọ jìnà sí ẹyìn kọ jìnà ní ọdọ ọba jìnà yìí tó sọrọ.
8: Hello sir.
10: Hello akwajọ.
8: Yes sir.
10: Mr. William láti Ìlọra.
8: Oya.
10: Ṣeré nípa ọ̀rọ̀ ọmọ yẹn nítorí ẹ̀ kó lè lókè sí ibi tó ń gbé bẹ̀rẹ̀ nípa tí bàbá tó sọ̀rọ̀ tán sọ ń sìn so ìlú gangan ni kò mí ni pé tí àwọn èèyàn tó wẹ̀ bá gbé jù yẹn lọ tó bá ṣe tó dáa wọ́n yẹ pé kí wọn kó dùn sí ni oríṣiríṣi obìnrin ló wà. Ọba àpọ̀jọ obìnrin kọ́lé tọkọ̀yọ̀ kọ́lé tífẹ̀ bá wà bẹ́ẹ̀ yẹn kókó lọ sí gbẹ̀yìn yóò mí
8: nẹ́nẹ́tì tó yà
10: ń lórí yìnyín
8: omi. Kì í sábà ṣẹlẹ̀ kóbìnrin ó gbà pé òun sọ mí ẹ ló mà.
11: Ẹ kó fẹ́ máa tẹ̀síwájú.
8: Àmì o ọlọ́run àtẹ̀yìn náà.
11: Owó la bí mi láti sapá sí.
8: Ó yà wò.
11: Ọkùnrin wọn kó fún òun bẹ́ẹ̀ bí tó bá sì pín lọ kọ́mọ̀dé kẹ́nìkan kan ọbẹ̀
8: kí wọ́n mọ̀ ròyìnjọ́ kan pàápàá kó gbìyànjú inú ọkọ̀ kó dilé ọmọ yìí ẹ ṣeun ojú òní ti yan abiyamọ ni yín lóòótọ́ ẹ ṣeun inú mi dùn ẹ kó àkíyèsí tó pọ̀ àkíyèsí ńlá lẹ ṣe torí kò sí tí ò lè ṣẹlẹ̀. Hello. Ẹ̀ka lẹ́ kojúmọ́ o.
12: Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ sá bàbá tó ń sọ̀rọ̀ yẹ kan pé orí àtìkan ni. Níbi tèmi orí àtìkan ní ìsìn wípé èmi ti rí dáadáa àwọn obìnrin tó kọ́ lé kọ́mọ́ jẹ̀ tẹ̀lé wọn. Lọ́wọ́n tó ti rẹ̀ gbàdúrà ọkùnrin ẹni tọ́jú pé obìnrin ló súnra yẹ̀ fọ́pọ̀ ẹ̀. Pé gbà lọ ṣe lórúkọ ẹ̀.
8: Wọ́n wá kéwọ́pọ̀ ni kéwọ́pọ̀ ni.
12: Bọ̀ṣọ́rí nǹkan tó kàn jẹ́ ni pé.
8: Hello.
13: Hello, ẹ máa pé ètò.
8: Yes, sir. Orúkọ yín, sir.
13: Hanbali Ashish láti America ni.
8: Ohun yìí lè rí ara.
13: Àwọn tí wọ́n máa ń fẹjọ́ lòun. Ṣé àwọn èrè ọ̀nà mi jẹ́ ni fi jèrè ọkàn lára àwọn òbí yẹn? Àbí ẹ bá ya ìyẹ̀bú lókú tó bá lágbára bú tí ẹ bá ṣàdúrà ṣé kò dé padà dé lórí rí ni. Irú ìyá tí wọ́n ní oníṣẹ́wọ̀n
8: yẹn
13: tí wọ́n bá rí bẹ́ẹ̀ pé oníṣẹ́wọ̀n ṣé wọn ò lè rí nǹkan ní ìṣesí tó jẹ́ pé ọlọ́run fi gbàkóso ọkàn rẹ̀ because ní ìsìn ìdílé náà nìyá jẹ tí ìyá bá ń jẹ yéèyàn ìyẹn náà nìyá ń jẹ. Bí ẹ bá ń jẹ àbí èèyàn náà ìyá ń jẹ oṣooṣù kan wíkẹ́ẹ̀dì tó ẹni ẹ ṣàpèyàn wálé ayé.
8: Bẹ́ẹ̀ni.
13: Ó yẹ kí wọ́n wọ́nà tó lè gbàdúrà fún tó ló ìjèrè ọ̀rẹ́ padà sí òun ní oṣù bí iṣẹ́ búburú kúlẹ̀ ni àbí ni wọ́n lùdọ́ bàbá ya wọn nínú ọ̀nà. Ẹ kú ètò.
8: Ọ̀rọ̀ rẹ o gbé yẹ wo. Hello.
14: Hello sir.
8: Hello.
14: Ẹ kú àjẹ.
8: Yes sir.
14: Ṣé rí àsọtẹ́lẹ̀ mi? Màmá tó jẹ́ màmá bàbá yẹn ti sọ fún tẹ́lẹ̀.
8: Pé kó má lọ.
14: Pé kó má lọ.
8: Bẹ́ẹ̀ni.
14: Wọ́n mú gbọ́ ọ̀rọ̀ yẹ. Tó bá yẹ kó gbọ́rọ̀ yẹ yìí kò yẹ kó lọ rárá. Òun ló wá mú tí kí yẹn fi ń ṣẹlẹ̀ sí bàbá yẹn. Ló tún wá àárẹ̀ tó mọ̀. Ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.

0: ṣẹ́rí ọmọ arákùnrin yẹn kó má yọjú síbẹ̀ rárá kó gbà wípé òun ò ní ìyá mọ́ torí tó bá forí kọ ìyá ń dúró padà tó kúrò lára ọmọkùnrin
1: yìí. Hello.
2: Hello, ẹ kàrọ sà.
1: Ah, my sister.
2: Yes, sir. Akojumọ.
1: Iye ojúmọ ire o.
2: Orúkọ tèmi ni tèmi tọpẹ láti Olúbàdàn State.
1: Oya ma.
2: Sọrí, number one ti máa kọ́kọ́ sọ ni pé ẹ̀kọ́ tí èèyàn tèmi fẹ́ kí ọkùnrin kọ́ lára ìṣẹ̀lẹ̀ yìí ni máa kọ́kọ́ sọ. Gbogbo ìgbà tí ọkùnrin tó bá ti ń plan tó ní plan fún ọjọ́ iwájú ìyàwó àtọmọ kí ìwọ gangan kọkùnrin gangan máa ní plan fún ara ẹ̀ náà. Téèyàn bá ti ní plan fún ra ẹ̀ òun ni irú nǹkan báyẹn máa ń ṣẹlẹ̀. Tó bá yẹ pé bàbá yẹn gangan gan fúnra rẹ̀ bó ṣe ń òun gangan káwọn gangan máa ní plan ní plan fúnra wọn náà ni. Even kéèyàn jẹ́ abarapá gan náà tó. Tẹ́rí owó tẹ́rẹ́tẹ́rẹ́ téèyàn bá ń fi jọ owó tẹ́rẹ́tẹ́rẹ́ ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń di púpọ̀.
1: Bẹ́ẹ̀ni.
2: So àwọn gangan gangan plan wo gangan làwọn gangan ní fúnra wọn even up to now gangan náà plan wo náà ní fúnra wọn. Yàtọ̀ sí pé bóyá pé nǹkan tó ṣẹlẹ̀ tó plan tí wọ́n ní fúnra wọn ló débi tí ó ṣẹlẹ̀ yẹn. So nǹkan tó máa ti wá sọ fún ọmọ tó ti sọ fún ọmọ yẹn pé kó má ṣe pé kó má póun àti ìyá ẹ̀ má ríra kó fọlù ẹ̀ gbogbo ọ̀nà tó bá mọ̀ póun lè gbà fáwọn òfin ní ríra because ó ti di oní má ríra anything tó bá ti doní tó bá ṣe báyìí tó bá ṣe báyìí èèyàn gbúdọ̀ máa wà careful fún tó bá ti lọ bìkan tó máa ti ń sọ pé repercussion máa wà because téèyàn yẹ ẹ̀ fún because according to nǹkan tí màmá yẹn sọ lẹ́ẹ̀kan wọ́n lè plan kọ́ gbé màmá yẹn gan wá bẹ̀
1: báwa
2: gbé tán fi máa jọ ríra láìsí ẹ̀ nímọ̀ kọ́ tó dín dájú báyìí kọ́ má ti gbé sẹ́nu ọ̀nà wọn kọ́ ń ṣílẹ̀kùn kan bá wọn kọ́ so it can happen but nǹkan tẹ̀mí kọ́ ẹ̀kọ́ tó wà níbẹ̀ ni pé ọkùnrin ẹ jẹ́ ká kí ọkùnrin ní plan fún yàtọ̀ sí plan pé mo ní plan fún ọmọ mi mo ní plan fún ìyàwó mi pé bíbá ẹ ọkùnrin gangan have plan for yourself because naturally obìnrin máa ń ní obìnrin ó máa ń rí plan ọlọ́ máa ń fi plan yẹn ó máa ń fi rọ̀ wọ́n lọ́rùn nípasẹ̀ ọmọ tó ọkùnrin gangan ẹ máa ní plan fún ara yín ẹ ní plan fún ara yín fún ọjọ́ iwájú yín so tẹ bá ṣe ń plan ẹ máa plan fún ara yín náà so nǹkan ẹ̀kọ́ yẹn lèmi fẹ́ ká rí mú ẹ jẹ́ ká wo ẹ̀kọ́ tó wà níbẹ̀ yàtọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀
1: yìí. bàbá ń wura rẹ̀ ràn án pọ̀.
2: Ó ti pọ̀ jù even kó jẹ́ kékèké owó kékèké ní ìwò ń bí yìí ṣébẹ̀ náà ni ilẹ̀ máa wá wọn tó téèyàn wà ní rí bó ṣe jẹ́ 200,000 wọ́n tà bó jẹ́ afloat bó jẹ́ nǹkan kan. So nǹkan ẹwà àtọ́dún yìí tán ti kúrò ní ibi tán ti kúrò yẹn ó yẹ káwọn náà ní plan ẹ jẹ́ ká ọkùnrin especially ọkùnrin obìnrin ọlọ́run sì máa ń ṣàánú obìnrin tú ọmọ nígbà míì tó bá jẹ́ pé bí tó bá yẹ pé ọmọ wọn ló kọ ilé yẹn wọn á padà gbé ìyá sọdọ o
1: bẹẹ
2: ó dẹ pọ síbu kí bàbá má lè gbọdọ ọmọ bàbá bóun sábà gbọdọ ọmọ bọ obìnrin máa ń gbọdọ ọmọ
1: bẹẹ
2: tó tóbìnrin bá mú ọmọ sọdọ kí ni plan bàbá kí wọn fẹ ṣe fún bàbá ṣe hàn pé tí bàbá yìí ò bá ní plan fúnra rẹ ó parí
1: ìyẹn
2: ó dé so ọkùnrin ẹjọ mo bẹ yẹn máa ní plan fún yàtọ sí pé à mo ń plan fún ọmọ mi mo ń plan fún ìyàwó mi ẹ ní plan fún ara yín gangan fara yín so irú nǹkan báyìí ò fi ní máa ṣẹlẹ̀ kí bàbá yẹn gangan báyìí tán máa tún mọ́ ọlọ́run ní jẹ́ kán rárẹ̀ o kán tún kán sì plan fún ara wọn kán ní tiwọn náà kò tí ì pọ̀ jù
1: ẹ ṣe mà
2: ó dà ẹ pé tó ẹ má bínú pé mo ṣe ká yẹn.
1: Atọ́ hello.
3: Hello, ẹ̀kọ́ àjẹyàn.
1: Yes, sir. Jùmọ̀ èrè o.
3: Bí ọ̀rọ̀ tẹ gbé wá ọ̀rọ̀ ńlá ni. Àmọ̀mọ̀ tó sọ̀rọ̀ kẹ́yìn fún mi, ó ti sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n àṣìṣe kan tó wà níbẹ̀ ni pé gbogbo ènìyàn ká dára kálukú àti ṣẹ̀dá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ẹ má jẹ̀ká mú òlùmọ̀dọ́lù. Ọlọ́run lè lu ọmọ fún òbí láti ṣe rere fún ó ṣọ́gun tí ò bá ṣe dáadáa fún ọmọ yẹn ò ní nífẹ̀ẹ́ bàbá ẹ̀ tí mo fẹ́ mọ̀ nìyẹn gbogbo ohun tí àwọn èèyàn tó ń sọ lápẹ̀yìn kọ́mọ yẹn tọ́lọ́ bá fún lórí ọ̀fẹ́ kó múùfù kúrò níbẹ̀ yẹn ó bẹ̀ má jẹ́ kí wọ́n ọmọ bí ó ń gbé ń tọ́lọ́ bá fún nǹkan ọmọ fi ránṣẹ́ sí bọ́ bá ṣe é ṣe

0: ọkùnrin lọkùnrin ti mọ̀ pé obìnrin ní òjògùn òun. Ayé tó tó. Hello.
1: Hello, sir.
0: Hello.
1: Akwaji.
0: Yes, sir.
1: ID tó kọ́mọ̀ làkìlà lápẹ̀.
0: Yóò dà fún yín.
1: Ẹ wò ó mọ́ mi wá tí wọ́n sọ̀rọ̀ sáré mú kan bẹ́ẹ̀ tẹ́tífáì sí pé gbogbo nǹkan kádàrá ni wọ́n. Sọkùnrin tí ò rí ọmọ bí ṣé kò ní pláàni fún ẹ ni. Sọkùnrin tí ò rí ọmọ bí ṣé kò ní pláàni fún ẹ ni. Ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ́lá ń ti yẹ kádàrá kálukú ẹni tó lọ́rùn bá gbà fún ọlọ́run gbà fún yín o iṣẹ́ bí màá ṣe o. Ọlọ́run máa tẹ̀yìn síwájú.
0: Àmì sà, ẹ ṣe mọ dúpẹ́ sà. Sorry. Ṣé ẹsẹ̀ ni? Àbí kí ni ká pè? Hello.
2: Hello, Olúpo.
0: Yes, sir.
2: Ẹ̀kú ètò.
0: Yes, sir.
2: Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́ bá bẹ̀rẹ̀ máa sùn.
0: Àmì.
2: Alàgbà ọlọ́run ló gbọ́ láti òjì.
0: Ọ̀yá.
2: Àkókò ọ̀rọ̀ náà yìí ni pé kí ọmọ yẹ kó bá yẹ pé kúrò nílùú yẹn kọ́ lọ sí ìlú yẹn. Ọmọ ìlú yẹn ìyá rẹ̀ dà. Ṣé o sọ pé bàbá yẹn ṣe ní kéèké wáyé bàbá yẹn ṣe ní kéèké àwọn ọmọ náà ń sunkún. Wípé àwọn bàbá mi ìyá wọn ìbẹ̀rẹ̀ nígbà nígbà nípa sóde bàbá wọn. Ọ̀fẹ́ lọ tó fi lọ síbẹ̀ nítorí tọ́jọ́ fi ṣẹlẹ̀. Kọ́ ẹ fúnyàbọ̀ fúláàk mi ò fi kọ́ lé adèmọ̀kẹ́ adára páàlú pẹ̀lú pé ààrẹ kan tó ṣe pèpè àmọ́sí ẹ̀dá rẹ̀ kọ́ sí àbúkọ́ máa ń sá pèrè nípa ìgbà yẹn wọ́n kúkú yìí yẹn kọ́ lọ òní mìíràn
0: ṣe kó ètò
2: ìdọ̀rọ̀.
0: Hello.
3: Olúpo.
0: Sá.
3: Ọ̀rọ̀ ọba ní kọ́lé sẹ́yà.
0: Bẹ́ẹ̀ni.
3: Ṣé ẹ rí àtijọ́ àti mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ rà ọkùnrin ló ní gbogbo wàhálà àtòbìnrin ìyàwó tó ní àtàwọn ọmọ tó bí ebó ni wọn máa tọ́jú wọn. Ìwọ̀n bá tọ́ bá rí inú òsùn kó wáyé wọn ó fi jẹun. Ṣé ọlọ́run ní kọ́lé bẹ́ẹ̀dá kò pé kí ara ẹ̀ kò mọ pinlẹ̀ nǹkan kan kì í ṣàrọ̀ ọ̀rọ̀ pàápàá tó di ẹ̀yìn ìṣẹ́ ọlọ́run ló ń lè ẹ̀yà kájàrún kálukú sì ti dá sọ̀rọ̀. Ṣé wọn máa bìlẹ̀ mọ̀ bàbá yẹn ọlọ́run ní kọ́lé bẹ́ẹ̀dá ọmọ àṣì máa kọ́ bọ́dọ̀ ti pa àṣìwọ̀n kó rí lé
4: ọ̀rọ̀ làwọn èèyàn ti sọ yẹn. Ọ̀tún kankan tẹ́mi kan fẹ́ sọ ni pé kí ọmọ yẹn kó mọ̀ fìyà gbèyà yẹn nípa ti owó kó mọ̀ sẹ́ndì oúnjẹ sí i kó mọ̀ rú oúnjẹ
0: lásìkò sáà ní kìlíà. Mo bi lé ẹ̀rẹ́ lè rí pé wọ́n sọ fún mi pé jíjẹ mímu látọ̀dọ̀ àwọn sọ́dọ̀ bàbá àwọn pé ipa ọlọ́run ń gbé. Báwọn
4: kan
0: yọjú ni.
4: Kò mọ̀ tíráì láti yọjú sí ìyá yẹn. Sọ́dọ̀ tó bá ti yọjú sí ìyá yẹn gbogbo tó sì ìyá yẹn á lọ á padà sórí ọmọ yẹn.
0: Ìkàwùdẹ̀
4: gbá lọ.
0: Kàwù gbá lọ. N ò ní ṣàlọ̀ fẹ́ni tí ò fẹ́ràn mi. Òṣónú ilé ò gbá lọ. Hello.
5: Hello.
0: Èyí sà. Hello
5: ma. Ó kọ̀ sílẹ̀ kan yẹn ni. Ẹni tí mi kò fẹ́ sọ ni wípé bàbá ni ká rántí bàbá yẹn ti try láti ilẹ̀ òun ló ń tọ́jú àwọn ọmọ yìí kan tó kúrò ní fámílà gbọ́ sí ara ọkùnrin ló sọ ọ́ lè ṣe gbogbo ẹ̀ ìyá yẹn ò hó ṣeré bàbá yẹn ò mọ orú ìyàwó tó fẹ́ láti ilẹ̀ ni.
0: Hello, ma.
5: Ìyá yẹn fojú ayé bá a lò pẹ̀lú sà.
0: Ma ẹ jákun ẹ jẹ́ kí n gbé kọ́ yìí náà ẹ jákun. Hello, ma.
5: Hello,
0: sà. Mo gbọ́ yín.
5: Ṣe rí bàbá yẹn ọmọ orú ìyàwó tó fẹ́ láti ilẹ̀ tẹ́lẹ̀ ni. Bàbá yẹn fura. Ẹni bàbá yẹn fura ni yóò ti fẹ́yàwó mi. So,
0: ẹ̀lọ́ ma.
5: Ẹ̀lọ́ ma. Ẹ̀lọ́ ma.
0: Mo fẹ́ bèrè bèrè kẹ́ mọ́ bínú o. Ṣé ẹ gbọ́ mi ma?
5: Gbọ́ mi sà.
0: Kò sí ntọ́kùnrin lè ní láyé ẹ̀yìn lẹ ní ẹ̀yìn ìyá wa. Kí ló dé tí ẹ̀yìn máa ń ní nǹkan tẹ́ ẹ máa gbà pé ẹ̀yìn lẹni tí yín kèé ṣe àdìjọ lọ́lá.
5: Bàbá ló kó ṣe fẹsẹ̀ tọ̀rọ̀ fún
0: mi. Ẹ sọ ń gbọ̀ ara mi kọ̀.
5: Obìnrin tó wá mọ yìí ọlọ́run ó yẹ kó mọ̀ wípé ọlọ́run ló ṣe kí n ṣe agbára òun. especially ọkùnrin tó bá ti ṣe dada fún bìnrin ní tóbìnrin bá ní ó yẹ kó fi jìn ọkùnrin yẹn ọkọ mi olówó orí mi gbà mo ti ralẹ̀ gbogbo ara fẹ́ ṣe gbogbo ẹ̀ ọwọ́ ẹ̀ ló yẹ kó máa kówó sí.
0: Ó dáa mọ̀ ẹ ṣe mọ̀.
5: So mo dúpẹ́ lọ́wọ́ náà wípé ọkùnrin yẹn ó ti bọ́ ọkùnrin lókèjì.
0: Ó yé mi mọ̀.
5: Torí ẹgbẹ́ ẹran tí wípé àwọn àbúrò náà ń bàjá o.
0: Wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti sọ pọ̀ mọ́ mọ́.
5: So kó wà kí a fi pẹ̀lú àwọn àbúrò yẹn náà. Ẹ jọ ṣé òun nìkan lọkùnrin tí bàbá yẹn bí ni.
0: A mẹ́ta lọkùnrin.
5: Àkọ́wà ṣe báwọn ọkùnrin yìí kú ò bàjá.
0: Wọ́n ò jẹ́jà ṣùgbọ́n àwọn náà ń ṣáìdì mọ̀mọ́. Hello.
6: Hello.
0: Hello, sir.
6: Ah, ẹ̀dàpọ̀ ẹ má bínú wọn. Fẹ́ẹ́rí àǹbàlẹ̀ àṣìṣe lára mi. Ẹ̀ǹkan kan sọ sí mi nínú.
0: Ó yá. Ẹ̀ka
6: wò dáadáa.
0: Ó yá, sir.
6: Ṣé tí ẹ bá ti rí jù yóò rọjò léka lọ?
0: Bẹ́ẹ̀ ni.
6: Ṣeré àwọn ìrìn àjò kan bẹ̀rẹ̀ tí èèyàn mú rírìn tó jẹ́ pé tí wọ́n kò fìtì rẹ̀ fún yàn. Ṣé ẹ bá tu wò yẹn gan ni dán wò? Ìyá ilé mọ́ságù ṣe o. Kó jẹ́ pé àwọn èèyàn yẹn lọ yí nǹkan míì padà irú ẹ tí ẹ lọ bá tó bá rí ìyá rẹ mọ́ ọ bóyá nǹkan tó wà fi pè ló kí ẹ ṣe sí yàrá òun ní ọ̀rọ̀ tí ọmọ yẹn bá rí ọ̀pá sórí ọmọ ń padà. Inú ẹlòmíà máa ń le ọ̀rọ̀ ẹlòmíà máa ń le.
0: Bẹ́ẹ̀ni.
6: Tó jẹ́ pé tí ọba sọ̀rọ̀ àjẹ́ wọ́n ó pè é ìfàwọ́ ó pè.
0: Bẹ́ẹ̀ni ó wà.
6: Yóò sì ní kẹ́kẹ́.
0: Bẹ́ẹ̀ni ó wà. Wọ́n kàn sán dì mí.
6: Inú fi dá tó jẹ́ pé tíjẹ̀bá ń bẹ láàrin ọ̀rẹ́ méjì kó ètè parí rẹ̀. Tí ọba ayé ti parí rẹ̀.
0: Àwọn
6: tó ń yà
0: bẹ́ẹ̀ni.
6: Ìyàtọ̀ bá jẹ́ ìyá ti jọ ọmọ o.
0: Wàláì.
6: Ṣé o ní ìsìn wọn ni wọ́n mọ̀ rí ìyá rẹ̀ mọ́ ìyá tó fi tọ́bẹ̀ jẹ sí lójú. Ọlọ́run ọkẹ o.
0: Àṣẹ o.
6: Ọlọ́run ọba ṣe kò ní rí náà.
0: Hello.
7: Ẹ̀dọ̀lẹ́.
0: Ẹ̀dọ̀lẹ́ àkójúmọ̀.
7: Láti gbé ọ̀la nìkan.
0: Láti gbó ọ̀la. Gbó ọ̀la la máa ń pè.
7: Ẹ̀kú iṣẹ́ ẹlú wa. Ọlọ́run ọba bẹ̀rẹ̀ dẹ̀jú.
0: Àmì o.
7: Bàbá gbogbo ìfọdáhùn yẹn ń sọ lọ́pàá àárọ̀ ìwé ti bọ̀. Ẹlẹ́yẹ yóò ní ṣáájú ni o.
0: Àmì o.
7: Ẹni ẹ má jàfara o. Màmá yẹn ń bá bí ọmọ o. Ilé òkè fún ọgbìn ẹtí ẹ̀rọ ọmọ mi ọ̀bá wá. Ẹ̀rọ agbè mi lọ. Ọmọ ní ọmọ ní ipa òbí gbé òbí ìpa ọmọ gbé. Ẹlẹ́yẹ òní ṣáájú wa.
0: Àmì
7: o. Ọmọ ń sọ̀rọ̀ látàárọ̀ bí gbọ́dọ̀ gbé gbé. Ọmọ mi ò ní fún ìlẹ́gbẹ̀ wọn. Gbogbo ìdè parada fún parada pátápátá. Ọwọ́ mi gbé gbà. Ọmọ náà ní gbẹ̀yìn arúgbó.
0: Bẹ́ẹ̀ni.
7: Ọmọ rí ọ̀pọ̀ ni wa.
0: Àmì Ọlọ́run. Ọdaràn ajì dáadáa o, ayé la jì sí o.

0: Hello.
1: Hello. Abileko wo la bi na ni.
0: Yeah.
1: Seri yaun. O ti mo ipile to se. Ni fi ra ma pe kon mo foju kan ohun. Jo ko to ba foju kan ohun. Do po le lori. Iya na ti mo kan to se ti mo ti so nkeye dare fun pe. O le ri bayi o ijo sele ni. Omo wo mi mo so le kan to ko mo wo dina. Won mo wa fi mo to wa jaya si ni re. Ori ti mo.
0: Oda.
1: Ori ti mo. Ori ti ya ba ri pe ko wa o le pe won gbe nso ko.
0: Be ni o.
1: Bi omo ba yi. Ya to ba ti je ika. Ti o wo osu mefa. Ti se mo ri fun won.
0: Mo ti ri obin o ko ile ni adugbo Olunloyo won atoko e wa ni gbolohun aso lale o di bi ago mokanla ti ko nlo gbile akoko bere si sise bayi bo si le oko eda tani inu oko kan ti a park waju ta won boss bayi la akunrin sun ti lejo na fi mo. Hello.
1: Hello.
0: Hello.
1: Oko ajo.
0: Yes sir, oruko yin
1: omo ba ajiboye lati boye lati iko ni so ni pe osun
0: esun
1: so ni lo ba la ni bi lo o sa sa nu wa
0: ami o
1: ri eyin lo to ba ti bo le
0: ki se ku mo
1: e ku mo so ri ya ya ni ya to ko ju o ti so ro aso ba je igba ti o ko ti ni pe ni ti ni ti oko o ba ni si owo ti di owo gbe owo ti se leyin igba naa ti omo to lo beere lojo re to ko n so oro ni ko ba ko bi ti omo o so ye ko bi ri ori je lori omo ti omo omo yoju si
0: omo yoju si
1: omo yoju si
0: ori
1: omo naa ti gbe agbo so be n to le sele o ba yoju si
0: bene mo ti ri arabinrin kan to kole ladugbo kan o si mu oko e sodo arabinrin wa jijade o lo bi kan o ba se omo lo aba wa wale ba wo pe onimo ni mi ti nla nlo ru je ko hun o lo e mo gbo o je ko hun o lo aba e na e lo tetele aba sa lo pade meeting tan ba joku pade wonu ara won lo bi ya se denu se mo ni e wa ni e ti dejo e mo lo le mo lo le mo se mo ni e wa ni tin ba won si wa fun labo nle eyin ya wa e da suru si o. Hello.
2: Hello.
0: Ko ju ma o
2: lati seyin
0: seyin oru o ma be di mo ko
2: o se wa wa
0: si o
2: le mo gbogbo kan ti so leta re mo tele kile se baba yen kan lodo ya yen lati
0: omo ti be lowo baba pe kile se ese ma mi ri olohun o se won ri awon ojo jari
2: baba wa lohun ala ojo ja bi ma ala nu obi mo ba ni omo lo bi mo alon o ni ajo yen ara binu baba ti mo wi pe omo ti mo pe baba yen se dada fun awon ti ya won lo o ti mo pe baba yi se da lo fi toju baba yi pe mo wo ti baba bu pe lowo ti en gbe ko ti na ko lu ya o ko ni lu o ri locate ile re ba se friend ko lo won pe se fun ko ti ko lo gbo mi
0: se o
2: ya
0: se adupe o ago meta ti ku seju mẹsàn bi àwọn kànlá má bínú 11 minutes to 3 lágelúlẹ̀ ń gbọ́ 96.7 òní adébíyí sí ló kọ́ mi. Hello.
3: Bàbá wa olùkọ́.
0: Ná lájẹ̀bú.
3: Ẹ sọ fún mi kí ọ̀bẹ yẹn bá wà lójú òpó tó bá ń gbọ́ nǹkan tí wọ́n ń sọ
0: yìí. Ó ń gbọ́ ń sọ yìí rárá.
3: Ẹ sọ fún bàbá yẹn pé kó yẹra fún màmá yẹn. Mo ti ń wèrí dáadáa. Tí ìyá yẹn ò bá rí ọmọ ẹ̀ mú, wọ́n pò máa kú. Kí ọ̀bẹ yẹn bá fún wọn, á bù sí bàbá yẹn lára.
0: Bàbá
3: yẹn bá kú. ẹni kò bá ẹ̀yìn ẹ̀ra hàn ẹni ẹ̀yìn yà kẹ̀ wúlò sọ bẹ́ẹ̀.
0: Mo ti gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu ìyá mi kan rí lórí ètò yìí tí wọ́n pè wọlé tí wọ́n ní bàbá ọkọ àwọn fi àkọ́bí àwọn táwọn bí fún ó fi gégùn pé ó ní kò ní palẹ́yà ọdún mi mọ́ lẹ́yìn ẹyọ kan tẹ́ ìpàgbẹ́gbẹ́ yìí tẹ́fọ́ kan bá ètò iléeṣẹ́ lágẹ̀rù lọ wọ́n lọ́mọ yẹn ṣàìsí o ṣe rí pé hello.
4: Hello, ọjọ́ mi ni
0: pé. Sá kojú mọ́ o. Yes.
4: Wọ́n lọ́kùnrin tí èsì ìsì ìyàwó ìsì ìsì tẹ́tẹ́ pa ni ṣẹ́bùn kan fẹ́ di láńlẹ́dì nìyẹn ni.
0: Láńlẹ́dì náà wulẹ̀ ni láti ló náà ló kọ̀ ǹkẹ́.
4: Nígbà tó wájú nípa ọ̀nà kan tó bá fẹ́ síbẹ̀ ara ẹ̀kọ́ kókó ẹ̀ka lè kò ní ìkọ́ pálápá yé náà. Ẹjọ́ ìsì ìgbà tó àpá yé náà fẹ́ pààyàn sí ìlú nílò fún ara rẹ̀. Síbẹ̀
0: àbátì ẹ̀ ti kú ọ̀nbẹ̀ ti pẹ̀ àti kọjá àbí tẹ́yìn tó ń sọ ọ̀nbẹ̀ bàbá ti kú ọ̀nbẹ̀ ti pẹ̀. Bàbá àtìyá ẹ̀ ò jọ gbé mọ́ bẹ́ẹ̀ lòun àtọmọ àkọ́bí náà ò jọ gbé mọ́ ọlọ́run ti kí ọmọ ṣùgbọ́n wàhálà délẹ̀ ni lójú lórí afẹ́fẹ́. Hello.
5: Hello.
0: Hello.
5: Láti Sanyo ni.
0: Láti Sanyo lápá bí.
5: Ṣé ẹ rí ìyá yẹn? Gbogbo obìnrin tí ò bá ti o ti ọkọ tó jẹ pé ọmọ ṣé bí ọkọ náà ló kọkọ rí
0: kó
5: tó rí ọmọ
0: àbí
5: tí ọkùnrin tí obìnrin bá ti ń rí ọkọ tó wá jẹ pé kórìíra ọmọ ọmọ gan ló kórìíra
0: bẹ́ẹ̀ ni o
5: ní ìsìn ìgbà tí òun sọ̀rọ̀ kò bá kúgbe sí ọmọ nígbà tí ọmọ lọ bá pé wọ́n ní kó tẹ̀lé òun wá síbi kan kúrò náà rántí gbogbo ọ̀rọ̀ tó ń ti sọ sí ọmọ yẹn pé tó fẹ́ fi ètò owó ni so ó tún wá hẹ́ẹ̀tì ọmọ ẹ̀ ó tún fẹ́ bọ́ ogun lé ọmọ yẹn lára ìgbéyìn ọmọ yẹn ni kó yá tètè ronú ara ẹ̀
0: kó
5: tó bá sí èrè tó yẹ kó jẹ gẹ́gẹ́ bí wípé ó kórìíra ọkọ ọkọ tó jẹ́ pé nípasẹ̀ ló ti rí àwọn ọmọ tó mú inú ẹ̀ dùn kò sí gbogbo condition ó yẹ kó máa ro ọkọ yẹn wípé nípasẹ̀ ni ò ń rí àwọn ọmọ so eré ìwà ẹ̀ òun ló ń jẹ yẹn.
0: Ẹ ṣe mà. Hello.
6: Hello.
0: Hello sir.
6: Bẹ́ẹ̀ ni ìyá mi kò ní láti lọ. Ṣé ẹ rí mọ́ yẹn ṣe bí òun ọ̀gbọ́n tó ga yìí ó máa gbọ́ tó ga mọ́ ẹ.
0: A máa ń gbọ́ o.
6: Ìgbẹ́ ti ń tó ṣẹlẹ̀ ní láì fàrọ̀ hàn kó lọ fàárẹ̀. Kò pọ̀ ní distance kó lọ fáwọn kó má yọjú rárá kó lọ fáwọn.
0: Kó jìnà rere.
6: Kó jìnà rere.
0: Kó sáfíjò sí wọn ò bẹ́ lórí.
6: Ẹ̀
0: ní dáa.
6: Tó ọlọ́run lórí ìgbàgbọ́.
0: Ẹ̀mí o. Hello.
7: Hello sir.
0: Hello.
7: Orúkọ mi ni Gani Ọlọ́ndá Látàbẹ́kúta. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mọ́mi Fọlákẹ́ Maiti sọ.
0: Ẹ dákun ẹ jẹ́ kí n ẹ dákun mọ́ bọ́ọ̀nà. Hello.
8: Kò ní dáàmú.
0: Àmì Ọlọ́run.
8: Gbogbo ohun tí ń tò lápò mi pò dì ní. Ẹ kú ewu rẹ ní bàbá
0: o. Bàbá o.
8: Mo dì. Orí èèyàn mẹ́kọ́ ọ̀pọ̀ gbọ́n kọ́ ọgbọ́n. Ọ̀rọ̀ kò bí ìyọlé nígbà ìgbà mẹ́ẹ̀ẹ́dógún ọ̀rọ̀ àyè.
0: Bẹ́ẹ̀ni.
8: Ọlọ́run ló gbé burúkú ọ̀ṣẹ̀lẹ̀ gbà.
0: Àmì Ọlọ́run.
8: Bẹ́ẹ̀ni ó yẹ kí kálukú pápá àwọ ọkùnrin. Nígbà tá a bá ń la àwọn obìnrin dáhùn sí ibi ẹ̀. Orin wa kò ní ti síbi ọha.
0: Àmì Ọlọ́run.
8: Ẹnu tí wọ́n sọ fún ẹ̀gbọ́n mi. Ẹ̀ẹ́mejì ni pé nọ́mbà rẹ̀ mọ́kàndínláàánú. Àti bí bàbá wa ń gbàlẹ́ àjùmọ̀ mẹ́ẹ̀mejì. Ó kálukú ti ń sọ. Àtẹ̀tọ́ wà lórí lọ́yọ̀ tó lọ́kọ ẹ̀ jáde. Ó súnmọ́ gárígádọ̀ kan gbogbo gidi. Bí a bá mú ọjọ́ náà, ó wò ó lọ́ọ̀dì ẹnu. Ṣùgbọ́n mo dì ní. Ẹ sọ nọ́mbà yín. Nọ́mbà yín ni mo ṣe mistake. Màtí sọ̀rọ̀.
0: Bàbá mi ṣe o. Ayé le o, èèyàn wa o. Ayé ń bẹ èèyàn wà. Mo wá onígbọ̀wọ́ fẹ́tọ́ yìí. Mo fẹ́ kí àwọn nǹkan kan ó kẹnu ń bẹ̀. Ẹ dákun ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́ o. Ẹ ràn mí lọ́wọ́. Hello.
7: Hello, èmi náà ni Gani Ọlọ́ndá Látàbẹ́kúta. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Fọlákẹ́ Maiti sọ yẹn. Wípé ọkùnrin yẹn ò gbéra láti ilẹ̀. Èèyàn lè máa ronú lọ́kàn ara ń pòǹfẹ́ ṣe ń báyìí. Ọlọ́run ló lè fàṣẹ sí i. Ọlọ́run ló lè tàjẹ sí.
0: Ọ̀dà.
7: Bí bàbá yẹn ti ń ṣe ní gbogbo gbèsè ṣe, bó ń gbìyànjú náà láti gbà yẹn pé kó ra lẹ̀ kó tó ṣàìsàn yẹn. Tọ́lọ́run bá sọ pé máa rà ni.
0: Bẹ́ẹ̀ni.
7: Tọ́lọ́run bá sọ pé kò ní rà. Kò ní rà. Mọ́tò ńlá lèmi yìí ń wà. Mo ní mọ́tò bíbí tí mo ti tà. Mo dẹ̀ ń gbowó fún yàn. Mo wá mọ́kàn pé owó àjọta máa dà yìí. Kí n ra mọ́tò kékeré kan tí iṣẹ́ mọ́tò ńlá tí kò bá wáyé. Ní ìdí ìdájọ́ ẹ pé méjì tọrọ ojú fi wáyé. Ṣé Ọlọ́run ló ní kí n kọ́lé ní ìdásílẹ̀ kan lọ́wọ́ obìnrin? Ọlọ́run ló ní kó ṣe é ṣe. Tó bá yẹ bàtà ń sọ̀rọ̀ bàbá ẹni ṣe ká sọ pé ó mu sí tàbí kì í súnlé. Á sọ pé ó ti fowó ṣe fàájì. Ṣé ẹ mọ̀ pé ọkùnrin ló máa gbọ́ gbogbo bùkátà inú ilé? Àbí bẹ́ẹ̀ kọ́?
0: Òun
7: ló máa rán ọmọ lọ léwu. Òun ló máa fún ọ lóúnjẹ. Ká kí ọkùnrin kọ́lọ́ máa ṣètò ọkùnrin ní oṣù àgbéjanu. Ẹ máa bẹ́tò lọ.
0: Mo ń fẹ́ onígbọ̀wọ́ fún ọgbọ̀n ìṣẹ́jú sí ètò yìí. Ẹ pe nọ́mbà mi tí màá fi ta ẹ̀. Ẹ rà ṣẹ́jú 15 méjì àbí kí ẹ rọgbọ̀n ìṣẹ́jú ẹyọ kan. A lè bá àtúnjọ jẹ̀gbádùn ara wa síwájú àti síwájú sí lórí ètò yìí.
9: Ẹ sọ pé nílò yẹ ká ṣe.
0: Mo nílò onígbọ̀wọ́, ayé mi nílò onírànwọ́. Iṣẹ́ mi náà nílò onírànwọ́. Hello.
10: Hello.
0: Hello, sir.
10: Hello, Olupo.
0: Yes, sir.
10: Ẹ kú ètò.
0: Yes, sir.
10: Ẹ máa ma ṣe kò
0: fẹ́ bọ̀.
10: Àkọ́kọ́ náà bàbá yẹn ni mo kí kú oríire.
0: Ẹja wa
10: tẹ̀lé. Torí pé ìlú ìyá rẹ̀ ti ní pípẹ́
0: kó má
10: tẹ̀lé wọn lọ. Hello.
0: Mo ń gbọ́ yín wá. Ẹ ṣe wá wá.
10: Ìyá bàbá yẹn ti ní kó má tẹ̀lé wọn lọ. Tí ò bá tẹ̀lé wọn lọ. Kò ní géèmì ọmọ ọkùnrin tó géèmì yẹn.
0: Bẹ́ẹ̀ ni o.
10: Bẹ́ẹ̀ni ó ti fọ iṣẹ́ náà di àwọn ọmọ
0: yẹn. Kádàrá náà ti kò náà ni.
10: Kádàrá ni. Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Àwọn ọmọ yẹn ni kó má yọjú sí ìyá yẹn
0: o. Kó má yọjú o.
10: Ó sì rí mẹ́tẹ́ẹ̀tì mọ́tẹ́ ní kò rí mẹ́tẹ́ẹ̀tì.
0: Ẹ ràn
10: mọ́ pé
0: kò ní bàjẹ́.

0: ni ori ofe atanfani lati gba ipe kankan mo ku seju meta mo si ni ise kan ti mo fe je erike mo so pe mo ni lo ni gbo ofe to yi mo ni lo eni ti o ran eto ilowo daada siwaju ati siwaju si
1: amen
0: mo fe fi nkan kan sinu eto ti o kenu ti o kenu ti o kenu ti o kenu mo fe ke mo gbo ohun awon eyan ti won ni eto yi lati kota ti nbo lo inu bele si mo se se bi iseju mewa kenikan ko mo ara won ko awon kan le mo ko abaro so lokunrin so ni ke sa ru so o in tin benu aye ta tin se ta won eyan so fun mi ni sugbon tin ba lanfani onigbowo kini won ni le ya kankan to bi mo se fe ko ya eyin na si le yan mi emi na le yan yin toro ko bo ese di adajo
2: pada yani ti won gba won so
0: aro ni gbowo gbon seju abi seju medogun medogun meji ni gbogbo e ba namu bi asa won mo gboro won ni gbogbo nkan ti namu bẹ́ẹ̀ni ọmọ yòó lékè ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín mọ́ gàjí ọlá olúwa owó labẹ́ ọlápùlẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ yín sinal advocate of nigeria robert kemp ti nílé america ṣeun àǹtí saliwa ní new york ṣe grandpa christopher láti awẹ́ mo kí yín sà mọ̀mọ́ ọláyin nǹkan ọlájídí ẹ ṣeun mi. mọ́gàjí olóyè abídèmí kárí mọ́gàjí ilé agbọ́mọlà olùsọjí lóde ajé ńlẹ̀ ìbàdàn mú kí n. aláàjì àtàlájà bìsì rí ẹ ṣeun mi. abiola yalẹ yalẹ. aláàjì sọlẹ ọládẹjọ ní toronto. lady dickness folúkẹ ayádéró mú. Doctor Olaide Rahim, thanks so much, ma. Alaji Tajudi Oye Omo Oyewole Omo Afokola Jabi Bosi mo ti rowo yin se. Olubadan of Texas egbon mi Doctor Pastor Olufemi Olaiwola. Omo won le olososi nle Ibadan. Raimi Omo Ogun Sanya. Baba mi John Ajibola Oluwole. Afolabi Dairo Ibrahim. Alaji Hambali Aziz. Mọ́gàjí ilé Afọ́nká Oroye Saidi Akintunde. Àwọn náà ni òkú Sìndé Àtúlú Àná. Alájì Sìrájì Dáyìn di Ọmọláwà ni. Àti gbogbo ẹni tẹ́ bá mi dá sí lónìí mo dúpẹ́ lọ́wọ́ yín. Nọ́mbà tẹ́ pè mí sí rè 08054035746. Lẹ́yìn tẹ́ bá lè bá ń dá sí bí a ṣe rí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí ọgbọ̀n ìṣẹ́jú rà. Ẹ wá gbọ́ o ẹ̀yin yòókù. Tẹ bóyá ẹ fẹ́ ní ẹ̀kan tẹ fẹ́ bá mi sọ ẹ dákun torí ọlọ́run mo bẹ̀ yín. Ẹ jẹ́ ó da aago mẹ́wàá láàárọ̀ ọ̀la láti jẹ ta. Ẹ jẹ́ lọ rí fi ojú ilé oorun díẹ̀. Ẹ dákun mo bẹ̀ yín lórúkọ ọlọ́run. Láàgó mẹ́wàá láàárọ̀ ọ̀la máa ti tan fún èmi náà ti dìde ńlẹ̀. A lè gbogbo tẹ fẹ́ bá mi sọ ẹ lè bá mi sọ lọ́kọ̀ kejì. Ẹ bá ṣe pé bóyá ẹ bá rò pé ẹ lè ṣe voice message sí mi lórí WhatsApp náà ni 08054035746 títí ìgbà tí ilé ọmọ àtẹgùn aburú ò ní fẹ́ lùwà ẹ̀ lẹ́bẹ̀ẹ́ wọn ẹ̀kú kalẹ̀.

0: ní ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún 2026 11th of August ọjọ́ Tuesday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ o, ẹ wá o, ẹ jẹ́ àjọ yín bàbá yìí o. Gẹ́gẹ́ bí ìṣe wa láràárọ̀, ẹ jẹ́ àjọ fi ẹ̀mí ìmoore hàn, ẹ jẹ́ àjọ kí, ẹ jẹ́ àjọ yìí, ẹ jẹ́ àgẹ́, ẹ jẹ́ àkàn sára sí, ẹ jẹ́ àdúpẹ́ fún, ẹ jẹ́ àsọ fún pò ṣeun, ẹ jẹ́ àsọ bó ti tó, ẹ jẹ́ àfi ẹ̀mí ìmoore hàn. Torí wípé òun ni o, òun nìkan ni, lẹ́yìn rẹ̀ kò sí ẹlòmíì. A fẹ́ yìí nítorí ipò ń ṣiṣẹ́ agbára lórí ayé wa. A fẹ́ yìí nítorí ipò ń dábìrà lọ́nà àrà lọ́nà ìyanu. A fẹ́ yìí gan. Bàbá jájọ kí alleluia méje sí ẹni la Israeli. Alleluia méje. 1 2 go.
1: Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah.

0: bosupa magba fun agbara ile wa lati dowo bogo o ye adua
1: oboje
0: aya da balaga da da lo go soda a ki fowo bogo a ki fowo bogo oluwa magba a ye fowo bogo ye da da ya da da ya ba za da ya da ba magba fun aye lati fowo bogo Ọlọ́run bá jẹ́ Magda Magda Magda Magda Magda Magda Magda Magda Magda Magda láti dọwọ́ gbogbo Magda fúrayé láti dọwọ́ gbogbo mi Magda fúrayé láti dọwọ́ gbogbo mi àmì mẹ́ta Jésù Olúwawa. Nínú ìwé onídàájọ́ Judges orí kẹsàn-án ẹsẹ̀ kẹjọ ló yẹ kí n ti bẹ̀rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ nípa rẹ̀ so títí dé ẹsẹ̀ kẹtàlá bọ̀ àkókò nígbà mi màá ka ẹsẹ̀ kẹjọ màá wá fò màá fò lọ sí ẹsẹ̀ kẹtàlá ẹ wo bí ẹgbẹ́ o àwọn igi lọ ní àkókò kan kí wọn kí o lè fi ọba jẹ lórí ara wọn ẹ jẹ́ túkà bóyá ẹgbẹ́ o tí mo sọ àwọn igi lọ ní àkókò kan kí wọn kí o lè fi ọba jẹ lórí wọn wọ́n sì wí fún igi ólífì pé wá jọba lórí wa màá lọ sí ẹsẹ̀ kẹwàá nítorí àkókò àwọn igi sì wí fún igi ọ̀pọ̀tọ̀ pé wá jọba lórí wa bí wọ́n ti sọ fún igi ólífì òun náà wọ́n sọ fún igi ọ̀pọ̀tọ̀ ẹ kíyèsí ẹ rántí pé igi ọ̀pọ̀tọ̀ ni Jésù rí nínú ìwé Mark tí mo kà yẹ Mark orí kọkànlá ẹsẹ̀ kejìlá igi ọ̀pọ̀tọ̀ lórí ṣùgbọ́n ẹ jẹ́ máa kà á lọ kí ọ̀rọ̀ mi kó lè yé yín ẹsẹ̀ kẹwàá àti ìkọkànlá mo wà báyìí Judges 9:10-11 àwọn igi sì wí fún igi ọ̀pọ̀tọ̀ pé wá jọba lórí wa ṣùgbọ́n igi ọ̀pọ̀tọ̀ wí fún wọn pé èmi lè fi adùn mi sílẹ̀ àti èso mi dáradára kí èmi kí ó sì wá ṣe olórí àwọn igi ṣé màá fi adùn mi lẹ̀ àti àwọn èso dáradára ogó mi nìyẹn mi ò lè kú òǹbẹ̀ ogó tá a dá mọ́ mi ni pé kí n fi adùn dáradára àti èso fún àwọn èèyàn tí àwọn èèyàn bá dé ọ̀dọ̀ mi wọ́n gbọ́dọ̀ rí ohun tí wọ́n ń pè ní ògo àwọn kan ní kí ló dé tí Jésù fi gégùn fún igi yẹn ṣebí àkókò rẹ̀ kò tí ì tó ẹ kíyèsí ibi tí mò ń lọ láàárọ̀ ẹ̀ mo bí àkókò kò ní í ṣe pẹ̀lú ògo ẹ̀ ẹ sà ohun tó bá ti jẹ́ pé ológo ni ẹ tí wọ́n bá wá ògo dọ́dọ̀ rẹ tí wọ́n bá rí ìwọ nìkan ṣe o bẹ́ẹ̀ ni sà tí ayé bá bí ọ pé kí ló dé tó yẹ kó bímọ tó bímọ tó bá ní àkókò tí tó gbà mí gbọ́ ìwọ ni àbùkù ń bẹ lára ẹ̀ kò sí n tó ka ayé nípa yẹn sà wo bí ọkùnrin ò ní dúró pé ìyàwó tí mo fẹ́ fẹ́ wọ́n ní ẹjọ́ 50 ló máa tó bímọ so tó bá di ẹjọ́ 50 láàtò wẹ́ẹ̀dì kò sí n tó jọ bẹ́ẹ̀ sà n tí wọ́n ń pè ní àkókò kò ní ṣe pẹ̀lú ògo tí ayé bá wá ògo dọ́dọ̀ ọmọ ológo tí wọn bá rí wọn ò fẹ́ mọ̀ nípa àkókò tí Jésù sọ bẹ̀ yẹn ni pé kò ní í ṣe pẹ̀lú àkókò tó bá jẹ́ ògo ń bẹ lára rẹ̀ lóòótọ́ ó yẹ kémi rí oúnjẹ kí ló dé tí ebi ṣe pa mí sí àkókò tiẹ̀ ebi pa mí níbi tó wà a dẹ̀ dáa pé kó fún àwọn èèyàn lóúnjẹ kò dẹ̀ rí oúnjẹ ẹ kíyèsí láàárọ̀ ẹ̀yin kan bá ti dá yín pé ntẹ́ ẹ máa jẹ́ leléyìí àwọn ènìyàn dẹ̀ wá nǹkan yẹn dọ́dọ̀ yín ò rí ohun tó ń sọ fún wọn ni pé bóyá àkókò mi ò tíì tó ni ẹ̀sà ó burú jáì tí ọmọ ológo ò bá rí ògo rẹ̀ lò ní àkókò tí ayé déwájú ẹ̀ tí wọ́n béèrè ògo lọ́wọ́ ẹ̀ a fẹ́ gbàdúrà láàárọ̀ yìí ẹ wo bí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ọjọ́ ti ń lọ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé wọ́n ti fẹ́ máa bù yín ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé kò bá mu kó máa lọ báyìí ẹ̀yin ni olúwa rán mi sí ẹjọ́ ẹ jẹ́ àgbàdua ẹ kíyèsí nǹkan kan oró la fẹ́ fi gbàdua nínú ẹsẹ̀ bíbélì yẹn wọ́n sọ pé ó sun ewé bo ko su eso lo so bo su ewe bo ko se kini ko su eso e kiesi laaro yi o ni certificate bo ko le se o su ewe bo ko su eso o rewa sugba ko ni oko o su ewe bo ko su eso e wo bi o kawe gboye sugba ise o jade o su ewe bo ko su eso gbogbo awon omo re lo to ni lewe o to akoko to ye kan ma fun ni nkan ko na ma je won omo won o ri nkan kan gbede waju e o su ewe ni bo ko su eso e ja gbadua aye mi eyi to su ewe ti to wa lo ma su eso eyi to su ewe to wa su eso lo su eso ayemo fun mi iwa ye mi eyi to su ewe ti to lo su eso o ya adua
1: orugojo
0: ba ya na ba le ga ya ba le ga iwa ye mi eyi to su ewe ti to aya ma da baruka li aga da ya ba sa de li a iwa ye mi eyi to su ewe ti to lo ma su eso eyi to su ewe ti to lo ma su eso aya Lo se so ame meta Jesu Oluwa wa
1: amen
0: esa o fe ka kiesi nkan kan bi ti mo kaye we mark mo fi n ba yin soro o verse 13 o si ri igi opo tokan ni okere ti o ni ewe ewo ni igi to nso to je pe a le ri lokan ṣugbọn ade waju e ko si kankan esa iwo laye aye to n pariwo fun gbogbo eyan pe bayi ni mo je ta de waju e ti o ko je je nkankan esa abi bo le yin o se tobi ti aye re oni tobi e wo bi bo le yin o se gboyinbo ti ebo ku enu e ti aye re o de ni nitumo oluwa ni agbadua ni o eyin ti won fun ni ewe ti won fun ni eso eyin ti won yonda ke sise ti won o je ke jere eyin ti won yonda ti won ni ebi mo sugbon ti won je jere awon mo eyin kan won yonda oko fun yin won o je jere nile oko afẹ gbadua elekeji sa iwo ni mo nba wi iwo lo nilo re aye re pariwo si awon eniyan sugbon ti awon eyan ba dodo re won o ri nkankan o ye ko kiesi pe nkankan se o aye re pariwo o pe awon eyan pe mo lori ore gan awon ore mo wa mi kaakiri ni o lori ore sugba won na won pada ba ti eje wo bi o lori ero bo won o re lowo to ba digba iran lowo ni gbogbo won sa lo won le joko ti o won le bo jeun ti e won le ran o lowo esa ki lo si o gangan eje agbadua laaro yi eyin omo olohun e pe oruko jesu e pe ememema eyin agbara ile wa te ni ki aye mi o ma so eso ko ma so kiki ewe eyin agbara ile baba mi te fa aye le fun aye mi lati so ewe sugbon ko ma so eso eni loni ma je mu yin baje aye mi bere si so eso eyin agbara ile baba mi te fa aye le fun aye mi lati so ewe sugbon ko ma so eso loni ma je mu yin baje aye mi su eso o ya adua
1: ogoje
0: aya na bale be da ya da da le be do aya gbara le wa e fa ye le fu aye mi lati su ewe sugba da je su eso loruko jesu aye mi su eso ma je mu buruku eyi da nlo o baje o aye mi su eso aye mi ma su eso aye mi bere si su eso eya gbara ile wa e fa ye le fa ye lati suwe sugba ko le suwe so loruko jesu lone aye mi suwe so aye mi suwe so aye mi suwe so aye mi suwe so aye mi suwe so aye mi suwe so aye mi suwe so aye mi suwe so aye mi suwe so aye mi suwe so jesu oluwa wa e ja gbadua gbo eyo omo olon laaro yi wo bi inti mo mu wa yi iwo gangan lo so nipa e olorun awon baba mi o fe gbadua fo enikan ni gbogbo ona eyi ti aye re so ewe ye ti to bi won ba je ko same loni aye re ma so esu aye re ma so esu aye re ma so esu ilo nbe ninu aye to ba so ewe ti o ba so esu akoko ni pe awon eyan ma korira e esa ko si n to le so sa awon eyan o le respect oro e tori aye re so ewe ni o so esu oga aye o ki celebrate ewe esu laye celebrate kilo de ti mo fi so be ti ewe ba bole laaro ko to di ale ewe ti ro aye ki celebrate ewe esu laye celebrate so ti aye re ba so ewe ma ti dunu o mayana kabaru beni agada esu ni ko lo wa esa ewe a ma polongo esu lo fun ni fokan bale be ni sa wo bi boya ipolongo ti wa bayi lo bere fun esu esa testimony without evidence esa it is a fallacy e kiesi eri lai si ohun afihan iro lasan ni aye yo so wipe onero ni o nigba ti won o ba ri ohun ifihan nigba ti won o ba ri ohun ti won le mu da ni bayi pe eri lele mo fe gbadua fe nikan bi o ba same loni aye re ma ni ohun ifihan
1: amen
0: on to le fi yen gan loju aye on to le fi yen gan loju awon eniyan aso tele re bo ba same aye re yo ba o
1: amen
0: e kesi sa mo so eleyi nitori mo fe ko mo mo fe ko really mo pe aye re nilo lati seso esa adua kan yi mo fe ka gba eyin to je wi pe e wa ni ipele ti a le so pe idaduo maya na bale kadaya mazadalia mo fe ke gbadua isa iwo go marizi nkan kan duo na ni ko ti e ye wo gan esa nkan kan duo ni mo fe ko gbadua e pi oruko jesu ke pi eme memo eyi to taku soju kan ti to aye mi jade mi ipo oju kan ma lo bi eso aye mi jade ni ipo oju kan eyi to taku soju kan ti to aye mi jade oya adua
1: o jesu
0: maya no dale dada ya baro adaya aye mi jade ni oju kan eyi to taku soju kan ti to iwa aye mi jade jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o jade o
1: jade o jade o
0: jade o jade o jade o jade o jade o jade mo le ma le lo be rara loni ma bere ni ola awon adua igangan ni mo ko le fun irin ajogo yi mewa ni won mo le ma le bere loni ma bere ni ola sugbe gbo mi ẹ̀yin kan wà ń bí olúwa ní ká jọ rìnrìn àjò ògo bẹ́ẹ̀ ni sà wo bí mo láyọ̀ láti sọ fún ẹ wípé ayé tiẹ̀ náà lè sì so padà mo láyọ̀ láti sọ fún ọ wípé ayé rẹ lè fọhùn jáde padà mi ò mọ tí wọ́n sọ nípa rẹ mi ò mọ tí wọ́n lò nípa rẹ mi ò mọ èpè tí wọ́n ṣẹ́ mi ò mọ àdàbí tí wọ́n lò ṣùgbọ́n gbà mí gbọ́ ayé rẹ lè so èso padà ẹ kíyèsí ohun tí bàbá mi rán mi leléyìí fún odidi ọjọ́ mẹ́ta olúwa ní ọmọ máa bá wọn gbàdúà sí èso irúfẹ́ èso kan dẹ̀ ni gbogbo ènìyàn ni màá bẹ̀ ẹ má mọ̀ fi ṣeré ẹ lọ wá tí wọ́n ń pè ní apple ní àárọ̀ kùtùkùtù ní ọjọ́ wednesday gbogbo wa la gbé dání a gbàdúà sí bẹ́ẹ̀ ni sà màá bá yín gbàdúà sí màá dẹ̀ sọ ohun tẹ́ ẹ fẹ́ fi ṣe mo bẹ̀ yín gan ẹ wá gbogbo ọ̀nà kí ẹ̀yin náà get apple ẹ wo bí èso ẹyọ kan tí ọ̀wọ́ ń bẹ lára ẹ̀jù ní ìlú tá a wà nìyẹn ẹ̀yin kan wà ń bí èso òun ni àpọ́nlé rẹ èso òun ni ẹ̀yẹ rẹ èso òun ni gbígba yìí rẹ tí ayé rẹ ò bá ti so kò sí tó lè ṣe olúwa ló rán mi o mo bẹ̀ ọ́ láàárọ̀ ìwọ náà rí dájú pé o ní àpò yẹn màá bẹ̀rẹ̀ láti àárọ̀ la màá bẹ̀rẹ̀ sí máa gbàdúà pẹ̀lú ẹ̀yin ọlọ́run ní ìkànnì náà ni láràárọ̀ báyìí ṣùgbọ́n wo bí olúwa ní kí n sọ fún ọ pé ayé rẹ lè so èso padà èmi ò mọ tí wọ́n sọ sí ọ mi ò mọ ìpele tó wà báyìí tó wá dàbí pé ayé rẹ ò lè sèso mọ́ gbà mí gbọ́ ayé rẹ lè so èso padà ọmọkùnrin kan ń bẹ nínú bíbélì wọ́n ń pè ní obedi-odomu wọ́n ti rò pé ayé rẹ ò ní ìtumọ̀ mọ́ tó nígbà tí wọ́n ń wábi tí wọ́n lè gbé àpótí ẹ̀rí tó lè pààyàn sí wọ́n ní ẹja gbé lọ lé ẹ̀ kó kúkú ní nǹkan kan náà tó ń ṣe láyé ẹja gbé lọ bẹ̀ ṣùgbọ́n oṣù mẹ́ta ẹ̀sà ni àpótí ẹ̀rí lónìí lé ẹ̀ nǹkan dẹ̀ yàtọ̀ fún ẹ wo bí ó bẹ̀rẹ̀ sí mọ́ bá wọn sọ̀rọ̀ ìjọba nítorí pé ayé rẹ̀ ti yí padà ẹ kíyèsí láàárọ̀ olúwa ló rán mi ìwọ náà gbà mí gbọ́ nǹkan lè yí padà ó lè máa ráhùn ní lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n olúwa ní kí n sọ fún ọ pé kí aago mẹ́ta ọ̀sán òní tó lù ẹ̀yin tí ẹ gbàgbọ́ ayé yín yóò bẹ̀rẹ̀ sí sùn ayé yín yóò bẹ̀rẹ̀ sí sùn ayé yín yóò bẹ̀rẹ̀ sí sùn ayé yín yóò bẹ̀rẹ̀ sí sùn ẹ̀yin tẹ́ ẹ bá ní ike yẹn tá à ń gbàdúrà sí ẹnu jáde ike òfìfo yẹn ẹja gbàdúrà sí ẹ kíyèsí ṣe rí ike òun ni gbogbo wa máa gbàdúrà sí títí tí màá fi bọ́ọ̀lì mo mọ̀ ó dẹ̀ dá mi lójú pé n tí wọ́n ń pè ní ẹ̀mí òfo yóò fi ọlẹ̀ olúwa ní kí n sọ fún ọ pé ìwọ náà mú 1,000 naira ẹyọ kan péré sọ sínú ike yẹn kó wa máa fi gbàdúrà ẹ pe orúkọ jésù ẹyin tẹ ní ike òfìfo yẹn lọ mú mi tó bá wà ẹ pe ẹ̀mí mímọ́ má jẹ̀mú tí wọ́n ń pè ní òfo ọjọ́ rẹ pé èyí tó ṣe ti tó fi ayé mi sílẹ̀ má jẹ̀mú tí wọ́n ń pè ní òfo ọjọ́ rẹ pé lónìí fi ayé mi sílẹ̀ ó yà
1: wá. Lórúkọ Jésù Kristi. Ẹ̀mí mímọ́ o, ayé mi sílẹ̀ o, ayé fi ayé mi sílẹ̀, fi ayé mi sílẹ̀, lórúkọ Jésù Kristi, ọjọ́ náà rẹ pé.
0: Olúwa wa.
1: Amen.
0: Mo mọ̀ ní ó dẹ̀ dá mi lójú ayé rẹ̀ máa gbà òmìnira.
1: Amen.
0: ayé rẹ̀ á gba òmìnira.
1: Amen.
0: Ayé rẹ̀ máa gba òmìnira.
1: Amen.
0: Gbogbo ẹ̀yin tí ẹ máa wà ní chọ́ọ̀chì wa ní Ìbàdàn ní àárọ̀ yìí fún ìpàdé àbíyè lọ́mọ mi, aago mẹ́sàn sí aago mẹ́wàá, ìwọ náà lọ ọbẹ̀ gbóbí wàá rí tí Olúwa lè ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wojú Ọlọ́run fún ọmọ àti ẹ̀yin tó jẹ́ wípé ẹ lóyún sínú, ẹ tí ì mọ ọjọ́ tí ọjọ́ ẹ̀bí yóò pé, ẹ̀yin ní Olúwa rán mi sí, ẹ lọ́bẹ̀ ẹ wo tí Olúwa yóò ṣe. Now ẹ kíyèsí o, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ní àárọ̀ yìí Olúwa ní kí n tútù sọ, tó bá di ọjọ́ Wednesday, ẹ wá gbogbo ọ̀nà kí ẹ rí pé ẹ mú tí wọ́n ń pè ní èso apple ẹyọ kan jáde, ẹ mú wa ní ọjọ́ Wednesday. Má gbàdúrà sí, ẹ wá wo tí Olúwa fẹ́ ṣe. Now jẹ́ nǹkan gbàdúrà fún kí n tó máa lọ. Ìpàdé tá à ń ṣe ní alalẹ́ ó ń lọ, àwọn èèyàn dẹ̀ rí owó agbára Ọlọ́run. Màá sọ fún ọ pé ìwọ kan lọ join group yẹn, send message sí nọ́mbà tí mo fẹ́ pè kó o fẹ́ darapọ̀ mọ́ group yẹn, má dẹ̀ fiyèsí bó ti rí nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. Nọ́mbà yẹn lélẹ̀ 090 25 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless.

ràn mí lọ́wọ́ ẹ̀mí mímọ́. In the name of Jesus, kí Ọlọ́run kó gbé ìrìn lọ́wọ́ dìde fún ọ. Bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ lọ́sẹ̀ yìí, bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀ kó tó dalẹ̀, ìrànlọ́wọ́ jáde. Màá wà lórí Facebook ni by 6:30 màá ti bọ́ síbẹ̀. Bó gbó ṣe ń jẹ́ ti Ọlọ́run, Facebook àti YouTube, Ọdẹ́kúnlé Epaphras, mi ò sí ìbáyàn church. Ẹ̀yin tẹ́ wà lórí Facebook, sí àkíní ní ìgbà márùn márùn, ó túmọ̀ sí orí ọ̀fẹ́. Ò ń gbọ́ mi lórí Facebook, ò ń gbọ́ mi lórí YouTube, sí ààrẹ ní ìgbà márùn, jẹ́ àwọn tí bàbá mi ọ̀dánwò. And òní ló di omi méjì ni ó pe number 2 nínú omi tá a fi ń gbàdúrà. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi, ìwọ náà join wa. Mú bottle water, à ń dájọ ni òní ló pe number 2. Omi nígbà tó bá pé 10, omi mẹ́wàá yẹn láàfin wẹ̀ pọ̀. Àwọn èèyàn ó mu omi wọn. Omi tẹ́ ẹ bá mú ẹ tó mú dé church ní Ọ̀la West Day. Ní wẹ́mà ìsìn méjì náà láṣe ìkan ní aago 8 àbọ̀ ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago 4. Ẹ̀yin àyànfẹ́ nígbà ó bá dọ̀la ẹ já mọ ohun tí ó ṣẹlẹ̀ nípa àpẹẹrẹ ìgbàgbọ́ wa anointing oil àti nǹkan kan tí mo fún àwọn èèyàn. Ẹ jẹ́ mọ wò bóyá ẹ̀mí Ọlọ́run yóò yọ̀ǹda pé ká fún àwọn èèyàn. Ẹ jẹ́ kí n sẹnu báyìí lórí Facebook láàárọ̀ yìí, Ọdẹ́kúnlé Epaphras, lórí YouTube, TikTok. Ibẹ̀ yẹn ni màá gbé wà tó bá ti di 6:30. Ibẹ̀ ni omi wa tí màá ti sọ tẹ́lẹ̀ sí àátùn dáhùn náà pamọ́ mẹ́wàá là ń lọ. Pẹ́pẹ́ yẹ pọnmọ lánàá, a sì ń gba testimony. Now, ibi mọ̀ ń lọ ọmọdé. Ẹyin wo lẹ́lẹ́ fẹ́ ràn lọ́wọ́ tí Ọlọ́run bá fẹ́ ràn ẹ̀dá lọ́wọ́? Ẹnìkan ní wòlíì ìbò ni ó ṣe ṣe. Nǹkan mẹ́ta mọ̀ tún ni, ẹnìkan níbi ìbò number 1 tọ́lọ́run bá dé tó bá fẹ́ ràn lọ́wọ́ sá. Ṣíṣe ni ó lo áńgẹ́lì. Ẹnìkan láńgẹ́lì bẹ́ẹ̀ ni. Àwọn áńgẹ́lì tí ó bọ́ ìyẹ́ wọn sọnù tí wọ́n yọ sí ọ. Ẹyin wo lẹ fẹ́ ìbẹ̀wò áńgẹ́lì? Nínú ìwé Hebrew chapter 13:2 ó ní ẹ fira yín fún àlejò bí àwọn bàbá yín ṣe sáńgẹ́lì lálejò láìmọ̀. Àwọn kan sáńgẹ́lì lálejò lọ́sẹ̀ yìí. À ń sí sáńgẹ́lì lálejò ó ní pípa kádà rẹ̀ dáadáa. Ayé rẹ̀ a sì yíra. Ẹjẹ̀ ń pàṣẹ. Angeli for the Bible says angels are ministering spirits. They minister to the ears of salvation. Oníṣẹ́ ìránṣẹ́ làwọn angeli tí wọ́n máa ń ṣiṣẹ́ fún àwọn ajogún ìgbàlà. Ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé kinní kan bẹ̀ tí wọ́n ń pè l'angeli? Ìrànlọ́wọ́ angeli, ìbẹ̀wò angeli. Ẹnìkan ní sọ ti wá ṣe bẹ́ẹ̀ rí inú Bíbélì. Wọ́n pọ̀ bàjẹ́ inú Bíbélì tí wọ́n ń ran àwọn èèyàn lọ́wọ́. Nínú ìwé Genesis chapter 19 lọ sàlẹ̀, ibí láti rí ibi tí the angels they visited Abraham. Wọ́n bẹ Abraham wò. Ẹnìkan nígbà wo l'angeli mọ́ wá? Nígbà tí ìrànlọ́wọ́ èèyàn bá pin. Nígbà tí ò bá sí solution mọ́ fún ọmọ ènìyàn. Nígbà tí ọ̀run bá fẹ́ ṣe tọ́ yàtọ̀, wọ́n á sì taari angeli sí ọ. Ka Bíbélì rẹ̀. Bíbélì sọ wípé Sarah ti wọ 89 years. Abraham ti wọ 99. Ọmọ ìlérí tí wọ́n ní wọn ó bí wọn èbí. So ó nílò láti jẹ́ kí ìrànlọ́wọ́ wá fúnra rẹ̀. Ìrànlọ́wọ́ sọ látọ̀run. Òní Bíbélì fi sọ pé Olúwa ní àpáta àti àsáwa. Lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Ìrànlọ́wọ́ yẹn lọ wá. Wọ́n bí Abraham. Nítorí yà mí lẹ́nu ni pé wọ́n ti bọ́ yẹ wọ́n lẹ̀ nígbà tí wọ́n fi dé ọ̀dọ̀ Abraham. Bíbélì ní àwọn alágbádá aláṣọ àlà mẹ́ta aṣọ white ni wọ́n wọ̀. Bí wọ́n ṣe dénú ilé rẹ̀ gbàrà báyìí. Abraham ni ẹ mọ̀ bọ̀. Ọyẹ mọ̀ bọ̀. Ẹ wá fọ ẹsẹ̀ yín. Ibi tá a ti mú ẹ fi kéṣì fi fẹsẹ̀ nìyẹn. Ọ̀nà mẹ́wàá ni wọ́n ti fọ ẹsẹ̀ nù Bíbélì. A sì ṣe àti ṣe mẹ́ta. Lágbára Ọlọ́run, a mọ̀ ṣe tọ́ yàtọ̀ ní ọjọ́ Wednesday lẹ́yìn. Gbogbo àwọn ọmọ yìí ni wọ́n wà ń bẹ̀. Now, ẹ wá gbọ́ ìkéde tẹ́ ẹ̀ sanwó fún yìí. Tọ́ bá di ọjọ́ Friday. Ọjọ́ Friday on the 14th oṣù ẹlẹ́ẹ̀kẹjọ yìí. 14th Friday yìí. Láti aago 6 ìdájí láti gbé àdúrà sókè títí di aago 6 ọjọ́ kejì. Wòlíì Ọdẹ́kúnlé wà nù tẹ́ḿpìlì. Inú chọ́ọ̀chì tuntun tá a ṣẹ̀ṣẹ̀ kọ́ yẹn ni Olúwa ti sọ pé ká gbé 24 hours of prayer. O lè wá mọ̀ pé 24 hours lọ́dọ̀ tiẹ̀. Báwo la ṣe ṣe? Tọ́ ọ bá jí wá ní 6 láàárọ̀. Ìgbà tó bá di 7:20 sí 7:30 wà mọ̀ lọ. Àwọn míì ò tún wá. Èyí tó bá convenient tó bá tún ti di 9 á tún bẹ̀rẹ̀ àdúrà. Tó bá tún ti di 10:30 àwọn gúrùpù yìí ó tún máa lọ. Tó bá di aago 12 tó bá tún di 1:30 ìyẹn náà ó tún parí. Ìyẹn àwọn ó tún máa lọ. Gbogbo ẹni tó jí ọmọ comfort life pátápátá tí wọ́n ti dé church yẹn rí.
kapo ti debi owa mo olohun wa so pe ninu church ti to yen oni ka ti se isin 1 hour 30 minutes 1 hour 20 minutes fun gbogbo eni ti ba tin wole won mo wole won mo damajemu ko bo do su kejo odun ti nbo e nbo wa damajemu ni mami so ibade Wednesday ati ti ojo Friday pepe ye omo pomo oh manumi wali abada shahaladesh emi olohun so be mo tin kede e ma si tun kede e siwaju ati siwaju si oni e wa damaje mo olohun ton ba le fun mi lomo ko to di august odun tin bo so ma wa authenticate e nigba to ba di 77 ni agbara olohun odio 77 to so yen ma ti ni eko nu paper ta ba ti pade Friday in between mi ba tin gbadua baba Femi Emmanuel no wa nbe awon no mo gbadua so ajo mo nawo si ta ajo mo gbadua fun gbogbo awon eyan ko si nta fe se 77 nta ba se ku ni pin le gbagbe august alagba olohun ke se pade kan ti ope in to nilo lati lonu church lojo yen 1 hour 30 minutes emi ni ma wa nbe fun 24 hours tori gbogbo gba ti a ba tin gbadua ma mo fase le bo ba lo bi se yabe bo ba gbogbo wakati eni kan ti ba wa fe pada wa loru gbogbo wa loru bo ba ti dago meji loru a gbadua di 130 a tun lo sun to ba tun di 3 a tun bere to ba di 6:30 si to 7 a pari pade on kaliko mo lo gbogbo eni kan wo li ti ba wa fe duro di Sunday nko iye awon ti hostel wa ti nbe layi kan ba le gba nikan ni o sun nbe ati iye awon ti bed ba ka gbogbo se to ba fe book o le tete book le pe e ba nfi room le e ba nfi bed ile won ba yin fi yen ile gbogbo se nje ti olohun but to ba ti pari iye awon to ba ti ni awon yoku o lo o di Sunday ato pade lo li communion service now am gbogbo eyin te wa ti last year kini baba mi se ninu aye re so le ronu pada so le ran leti awon ise iyanu atijo ma fi number mi sita e send awon testimony yin o si le wa somewhere man lola ni ojo Wednesday e je o loud ko neat so that other people can hear it. Gbogbo eyan ara UK London 18 ni Tuesday ti nbo ki mo ba mi si Wednesday e gba woli odekunle e perfect lalejo it's just a night ago marun si ago mejo si mesan ale o ti to gbogbo eyin te ba fe gba flyer e lo number eyin te lo mo nbe je ka no tin owo mi je nfowo mi komo re 081 6037 kan 34 43 e gbo number yen ini o fi pe mi o kan fi bere pe e fun mi ni wele wo flyer bo se kona nu bo kon yoruba yin ri flyer 081 6037 kan 34 43 e fi ba mi soro pe ki n fun yin ni flyer mo pe mi o mo pe number yen ni de olu to ba ipe le kan se to ba ipe in block e eyan mo fi whatsapp mi ni so olohun yo jo dara fun yin eni kan ni woli in te n so tin ba gbo yin ye e lọlọrun won ran mi lowo ko to dale loni emi ko mo so be emi olorun lo so be fun mi olorun won ran lowo bawo ni o si se se bo se se fun Abraham angelis yo awon angeli yen wa mo to daju won je ran ah won je iyan ti Abraham gun fun won awon angeli je rice ah nibo won gbe ye won papo si e to wa je papa n ba ri be ni pe nigba won je ntan ti an dide ti o fe mo lo won wa ri pe sera at Abraham nikan ni se rododo ti an kabo omo yin da Abraham ni abimo oye won won mo mo ni won wa ni ko to di woye amodun ko to di woye amodun sera o gbe omo pon sera lo bomi wa ngba yen ni won lo bu serin ti case ba ti le tan angeli lo won mo lo an gbogbo eyin te n gbo mi eyin kan be ti case yin ti le tan a fe lo angeli fun gbogbo eyan dide nle wa mo bowo soke baba angeli si mi angeli mi da onise ranse ni won niju lo ti fangeli re sise iranse olohun kan so put your angel on assignment fangeli re sise ai moye igba angeli ti sise fun woli ti ndo yi angeli ti wa dawo nu church wari bo bi n ba so yen aye awon blogger la wa won kan mo fi yan se leya ni on lo je a mo da le sawon kankan tori iran yi ofe ijinle won o to agbara wu won ofe mo pagbara kan wa and wa gbo mi bo fe bo ko awoji o di mimo fun opo langeli angeli kan mo te li o gbogbo ese ti ndun leyin re ngba mi na ki se si aje
ki se monitoring spirit angel angeli ni monitor re awon angeli ti an yan mo won a ma fa o won omo ti jabo nu moto yi ti moto accident to lo ko to ni collision to gba moto kan omo ti won gbe dani o si fojade lati oju window o si bo sowo eni tin lo loju titi o si gbe mara bayi bo ben to be ninu moto yen lo ku omo yen nikan lo so 5 igba ti won wa di onito ohun ori die angeli lo gba omo o si gbe kale e ki gbe angeli mi o the day ran mi lowo lose yi angelic help god can use angel is part of the channel of help o ni atoro fun iranlowo so to ba di kan ran gida tan angeli adide ati ren to fe travel out to je pe won mo deny won ti deny fun igba mewa ko to dipo na bere si engage lori angeli nigba to di stage to fe bossi bi en se to mo deny re o lo ri eyinbo to wo suit okunrin ni o lo joko ti yen lo fe o ni excuse me I want to go to toilet I mi si joko nbe o issue visa gbara o dide ku nbe iyen wole won ti fo eni ti won fe obirin ni won ti fun visa re o ti lo boko e ko lo boko e eke angeli mi da ran mi lowo onise ranse ni o dide angeli mi lo se wa ba mi raja asiri e fafura nigba mo mo ta oja ti mo nta isu momo to bi mi atawon to nbe ni adugo le si eleri oja temi ki pe ti n ba ti ni angeli o wa ra o le ran won se loni o le pase ko wa raja re mo gbagbe sanda mewa re to ba ti n wa to ba ti ri pategun fe si o loni to ba ri po fe si o lose olufe so ro angeli o si ni there are some spiritual beings that you cannot see with your naked eyes but to ba di kan ran gida tan won mo mo wa feasible you will see them wa ri won ki is abraham nikan lo lorun angeli si igba ti won bi jesus igba ti won bi john the baptist angeli wonu temple wa igba ti won bi samson alagbara angeli yo bi baba agbalagba ni koda won fun lo nje ngba ti omo eyan ti wa bere si won ti john interact oni kin lo ko iwo okunrin angeli ni abedo lo ko mi abedo tumo si ewo eyan ki mo ko angeli on lo bi je wipe meta pere la angeli ti an fi han wa nu bibeli emi omo bi ta won kan ti mo angeli ti won eni kan ni e sa wa won angeli meta o fun wa ni enje gabriel o si fun wa ni enje michael a si tun ni battalions of angel ti mo fo ko won eni kankan e to tun je keta ti an fi han wa nu bibeli nu revelation ni abaddon abaddon tumo si angeli ti won so mole o buru jesu lo in mo bi awon kan ti mo angeli ti an pe o although any falling angels tawon yan ti lo wo ko won boyo ko falling angel ni won pe fun o ti won pe angeli lo fi je pa lakalo fi ole pelu bo se n pe awon angeli yen lo ka bibeli re ati jo ka bible tan melo angeli to pade nu bibeli ngba to nka yato si michael and gabriel and abaddon and apollo so mi to tun ri tori mi omo bi awon yan ti mo angeli ti won wa mo da pa awon angeli falling angel mo ni we kan ti an pe ni 6 and 7 book of Moses nigba yen ka to dana sun ani 7 and 8 9 and 10 nigba ta won yan toju bo nkan ti won wa agbara abamiki and at the end of the day inu awon owe yen eyin te ba ni nle e kan pe o ko orisirisi ajala ilu ajugini kan ajara ifa o ko ti nbe nu gbogbo owe niyan and iwe lasan ni otubante ijile mo fi won bo ti e je pe ti won ba ti mi si latojo awon agbara okunko to ba ti mi si iwe yan ma danu le re o le je pe ni nbe nu le re yin mesan kan bo mi laaro ti we iwe 6 and 7 book of Moses iwe marun pere Moses ko Genesis Exodus Leviticus Number ati Deuteronomy nbo won ti wa 5 and 6 7 and 8 9 and 10 oku loko iwe abami ni ki sangeli olohun awon angeli ti an ba wa latorun nigba ti case ba le tan laarin seju meji si meta o si ton ni ri won mo won ti lo niyan angeli ti wa ba pastor san oko leyin gba won si san tan gba won fe ba gbalẹ won fe gbalẹ pastor yen ni angeli si wa ja fun e fowo mejeji si abiya yin bi owo kan sabi yo tun bi owo keji sabi yo si ke baba mi pase fun angeli mi ko lo ran mi lowo loruko jesu eyan ki si gbadura sa angeli ewo ni olohun fa se si ka mo gbadura si angeli mo fe ran yin jade eyin wo le n fe ran lowo
ìrànlọ́wọ́ angẹ́lì kò dìde fún ọ lónìí, ìrànlọ́wọ́ angẹ́lì kò dìde fún ọ lọ́sẹ̀ yìí, in the name of Jesus. Gbogbo wa lájọ ka bíbélì tán, níbo lo ti rólí yu rẹ̀ ó lé rafael, níbo lo ti ráwọn àròkọ burúkú tó ń dá pọ̀ yẹn, they are falling angels, àwọn angẹ́lì tí wọ́n ti ṣubú falling angels. Àbí ó dẹ̀ mélòó, àjọ ka bible tán ni, màá pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ka bible tán láìpẹ́ yìí, àjọ ka 66 book of the bible, àjọ ka tán tá a parí ẹ̀ sí ìwé revelation. Ètò lè gbọ́ tí wọ́n dàpọ̀ Abaddon àti Apollo. Tó ọ̀bá kíyèsí gan, torí pé mo sọ o lè mọ̀mọ̀ pé o ti dàpọ̀ Abaddon, o ti ka Apollo, o ti ka Lucifer ni wọ́n tó dàpọ̀, angel tó ṣubú lónàá, àti Michael olórí ogun, Gabriel oníròyìn ayọ̀. Ẹjọ́ ó dẹ̀ mélòó tó ọgbọ́ Tádébóyè ń dàpọ̀ ní yure, ó dẹ̀ mélòó tó ọgbọ́ Tóyè Dépò ń dàpọ̀ ní Rafael, ó dẹ̀ mélòó tó ọgbọ́ Tífẹ́mi Emmanuel dàpọ̀ ní Rafael, ó ní níbo ni wà. Olùfẹ́ inú ìwé tí wọ́n wà inú ìwé ọ̀tọ̀ ni, tó o bá ń dákọ̀ wọn jù èyí ò ní setback. Náwó ẹ kí n pàṣẹ, ìrànlọ́wọ́ ń bọ̀ kó tó dalẹ̀, ìrànlọ́wọ́ ń bọ̀ lọ́sẹ̀, áńgẹ́lì rẹ láṣì ìránṣẹ́ o, áńgẹ́lì látọ̀run yóò yọ, ọlọ́run bá ń gbọ́. Àwọn tí wọ́n jẹ́ ajogún ìgbàlà láńgẹ́lì mọ́ ṣiṣẹ́ fún, ó ní áńgẹ́lì jẹ́ oníṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ń jẹ́sẹ́ fún àwọn ajogún ìgbàlà. So tó ọba ti mọ Jésù tí è ṣajogún ìgbàlà, áńgẹ́lì rẹ̀ kàwọ́ kò yóò mọ tẹ̀lé ọ, ṣùgbọ́n kò ní ṣe nǹkan kan. Wà á mọ lálàkálà, áńgẹ́lì rẹ̀ ò ní jà, wà á mọ jẹ gbèsè, áńgẹ́lì ọmọ wù ọ̀ràn. Bọ̀ níjọ́ tó ọba dajogún ìgbàlà, tó ọba Jésù gẹ́gẹ́ bí olúwa tó olùgbàlà, áńgẹ́lì rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Ẹ jẹ́ mọ lọlé, ẹnìkan ní ẹ̀gbé testimony mo fẹ́ gbé, ọ̀rọ̀ tí mò ń sọ yìí ni kí n lè fún ọ lóye kó yé fowópọ̀ àwọn áńgẹ́lì tó ti ṣubú gbàdúrà mọ́ ni. Ẹ̀yin wo lẹ fẹ́ ìrànlọ́wọ́? Gbogbo èèyàn pátá rú ẹbọ màá rí ìrànlọ́wọ́ kó tó dalẹ̀. Ẹyọkan mo tí mo, ó sì ku nǹkan méjì tí Ọlọ́run máa ń lò tó bá fẹ́ ran ìdálọ́wọ́. Ọlọ́run jọ kó tó dalẹ̀, mo fi irúgbìn ìrànlọ́wọ́ lẹ̀ bí gbogbo èèyàn ò sí àwọn 55 ó ṣe, wọ́n arúgbọ 1000, Ọlọ́run wọ́n arúgbọ 2000, gbé ìrànlọ́wọ́ dìde fún mi, rángẹ́lì ìrànlọ́wọ́ sí mi, rángẹ́lì ìrànlọ́wọ́ sí mi. Bọ̀mọ́bọ̀dá o, wọ́n lè wá ní ọ̀nà tí wọ́n tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀, mọ́ ṣe àrùn o, especially lọ́sẹ̀ tá a wà yìí, áńgẹ́lì tí wọ́n bọ̀ yẹ wọn kalẹ̀. Wòlíì Ọ̀dẹ́kun lè lọlé, a tún pàdé lọ́la. Ẹ múra lẹ̀ fún Wednesday, ẹ múra lẹ̀ fún Friday. Ẹnìkan ni mo fẹ́ san ọ̀rẹ́ tẹ dàpọ̀, mo fẹ́ san ìdámẹ́wèé, mi náà ti fẹ́ kásá sí san ìdámẹ́wàá. Ẹ lo àwọn nọ́mbà yìí, 2017 42 90 47 Comfort Life Mission International. Bí èèyàn bá wọlé ẹlu eléyìí, 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde, First Bank. Gbogbo ẹ̀yin ọmọ tẹ́ máàkì birthday yín lónìí, tẹ́ máàkì wedding anniversary yín, mọ̀mọ́ bàbá tẹ́ máàkì wedding anniversary ẹ̀ ní jẹ́ńjẹ́ ìkáàánú mọ́. Ọlọ́run yóò mọ̀mọ́ gbé orí yín sókè, ọjà ẹgbà ìyanu tí yín náà. Ẹ fún mi ní testimony láìpẹ́, in Jesus name, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹnìkan ni mo fẹ́ send testimony tèmi náà, ọyẹ send yẹ sórí bíi 08081 65 66 Ẹ send the message, ire àtànú kọ bá yín, you are blessed, it is well with you.

ẹ kú ojúmọ́ o. Ìròyìn afẹ́mọ́jú ni ó ń dé sí ti gbọ́yìn láti ìkànnì ti lágin lónìí 6.7 FM kégajòkè. Tata kan mọ́lẹ̀ ìsinmi funfun Bala Oládùúgbò Fẹ́lẹ́lẹ̀ Lẹ́ẹ̀bàdàn. Adékúnlé Yusuf lóníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìgbìmọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin náà ti pè fún ìdúró orí ẹ̀ka tó mójútó ètò ìnáwó tó ń ti ìbáṣepọ̀ ilé ètò ìgbìmọ̀ràn. Iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti mú ìdálọ́kọ́ wà fún ìjọsìn nílé ìjọsìn tó wà ní Unica látàrí ìjà àdárí. Olórí ikọ̀ agbébọn náà ni wọ́n ti ṣekú pa ní Colombia gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún ti gbógun ti àwọn ikọ̀ agbébọn. Olùkọ́ni ikọ̀ ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal Mikel Arteta ló ti jẹ́ kó dìímọ̀ káwọn nílò agbá owó ẹ̀yìn tó mọ yanyan míì lẹ́yìn tó fìdí rẹmi lásìkò tankọjú Dortmund. Ní báyìí ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ìgbìmọ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin lẹ́yìn tó mójútó ilé ìfowópamọ́ àjọ alójútòfò tó ń ti àwọn ètò ìnáwó mìíràn lórílẹ̀-èdè yìí òun náà ti ń pè fún ìmọ̀yányan ẹ̀ka náà àti láti rí pé ẹ̀ka òun náà ni àrọ́wọ́jà rẹ̀ náà káàkiri lójú náà ti rí wípé ó pèsè ètò ọrọ̀ ajé eléyìí tó mọ̀yán lórí lórílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bá ti ń jẹ́ kó di mímọ̀ níbi ìpàdé tó wáyé ní ìpínlẹ̀ Èkó, ìyún alága ìgbìmọ̀ náà aṣòfin Mukaili Adetokun Buhabiru eléyìí tó ṣojú aṣòfin Osita Izuasu. Ibi tá ti ń jẹ́ kó di mímọ̀ wípé ilé-ìgbìmọ̀ aṣòfin òun náà ni onítẹ̀tì nínú ojúṣe láti mọ pèsè àwọn òfin eléyìí tí ó mú kí ẹ̀ka náà kó mọ̀yán lórí. Bákan náà ló sì jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀ka náà òun náà ni àrọ́wọ́jà rẹ̀ ni ó mọdé gbogbo àwọn bí eléyìí tó yẹ kó dé. Gẹ́gẹ́ bó ti ṣe ń ṣàlàyé rẹ̀ wípé ẹ̀ka òun ló jẹ́ ẹ̀ka eléyìí tó ṣe pàtàkì jùlọ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó níná lórílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bó ti ṣe ń ṣàlàyé náà pé ẹ̀ka òun náà ni ń pè fún ìdókòwò tó sì tún pèsè iṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà bákan náà tó mú kí àwọn ọrọ̀ ajé ó gbèrú sí bákan náà tó tún ní ṣe pẹ̀lú okòwò ṣíṣe eléyìí tó tún gbogbo lẹ́ka òun. Gẹ́gẹ́ bá ti wá ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ̀ka tó ní ṣe pẹ̀lú ìnáwó yìí òun náà ló jẹ́ ọkàn ìṣèjọba orílẹ̀-èdè bí orílẹ̀-èdè ọ̀hún ò bá tẹ̀síwájú pàápàá jùlọ lẹ́ka tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé. Wọ́n ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ pé ibi tí nǹkan dé dúró báyìí òun náà làwọn ò rí dájú wípé àwọn ṣe ètò gbogbo eléyìí tó mú kí ẹ̀ka òun kó gbèrú sí i. Bákan náà tó sì wá ń fi àǹfààní ọ̀hún láti pè fún ìbáṣepọ̀ eléyìí tó gún mọ́ra lójú náà àti rí i dájú wípé ètò ọrọ̀ ajé eléyìí tó ṣe gbẹ̀mílé òun náà ni ẹ̀ka òun pèsè fún wa lórílẹ̀-èdè yìí. Àjọ tó ń gbógun ti ṣíṣe fàyàwọ́ ọmọnìyàn náà ti jẹ́ kó di mọ̀ wípé àwọn ti gba ìdájọ́ fún àwọn ọ̀daràn eléyìí tó ń lọ bí ogún níye. Gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó di mímọ̀ wípé nínú ìjà àtàwọn ń jà lórí gbígbógun ti àwọn èèyàn eléyìí tí wọ́n gbógun ti àwọn obìnrin lórílẹ̀-èdè yìí. Bákan náà ní ṣàlàyé ọ̀rọ̀ páwọn ti dóòlà àwọn èèyàn tó ń lọ bí ẹgbẹ̀rún mẹ́ta níye iyùn ní ọdún 2026. Gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe lórí lẹ́ka ìkànsí aráàlú àti ìkànsí àwọn oníròyìn iyùn fún àjọ NAPTIV iyùn ọ̀gbẹ́ni Vincent Adekoye ti ṣàlàyé níbi ìfọ̀rọ̀wérọ̀ ní olúlẹ̀wà ìlú Àbújá. Níbẹ̀ ni Adekoye ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn rí dájú pé àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni àwọn gba ìdájọ́ ẹ̀wọ̀n gbére fún látara ẹ̀sùn eléyìí tó fi kàn wọ́n wípé wọ́n jẹran sunkún sí lára ọmọbìnrin. Gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti ṣe ìrónílágbára tó ń ti ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn eléyìí tí wọ́n mọ dìde sí ìṣe ìpè pàjáwìrì lórí irúfẹ́ ìwà ọ̀daràn bẹ́ẹ̀. Bákan náà ló tún fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ti ní ìbáṣepọ̀ tó gún mọ́ra pẹ̀lú àwọn iléeṣẹ́ tó ń ti àwọn alájọ́lájọ́ gbogbo lára iléeṣẹ́ tàtírí iléeṣẹ́ ọlọ́pàá tó ń ti ààbò ara ẹni láàbò lu civil defence tó dà tó fún mọ́ àwọn ẹ̀ka gbogbo. Ọgbà bẹ́ẹ̀ náà ti wá rọ àwọn kàràǹbà ní ẹ̀dá láti dẹ́kun kán sì yàgò fún irúfẹ́ ìwà ọ̀daràn bẹ́ẹ̀ látàbó ti jẹ́ wípé àjọ NAPTIV wọn ní káwọ́ gbéra kó wọ́n sì rí dájú wípé ẹlẹ́sẹ̀ kan kò lọ láì jìyà lábẹ́ òfin orílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Cross Rivers òun náà ni wọ́n ti dá sí ìjàjàkú akátá kan eléyìí tó bẹ́lẹ̀ ní ilé ìjọsìn Chapel of Redemption eléyìí tó wà ní Fásitì Calabar ìyún tá a mọ̀ sí Unica. Gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó di mímọ̀ pé ìdásí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún
òun náà ló mú kí wọ́n mú ìdálọ́wọ́ kọ́ wà fún ṣíṣe ìjọsìn nílé ìjọsìn ọ̀hún ẹgbẹ́ bá ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn igun kan lára àwọn tí a ti rí ìgbìmọ̀ fìdíẹ́ tó ń ti ẹnìkan ilé yìí tó ń jẹ́ adarí fìdíẹ́ tí ọ̀gá àgbà yẹnyẹn fún ilé ẹ̀kọ́ ọ̀hún yàn tóun sì lọ sí ilé ìjọsìn ọ̀hún láti lọ rí kojú ẹni tí ń ṣe olùṣọ́ àgùntàn tó wà lórí ìjọ náà ìyọ̀n Reverend Joseph Ushe gẹ́gẹ́ bí ó ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ìlọrin kojú ẹni tí ń ṣe olùṣọ́ àgùntàn ọ̀hún òun náà ló dá wàhálà sílẹ̀ nínú ilé ìjọsìn náà lásìkò tí wọ́n ṣe ìjọsìn lọ́wọ́ lásìkò ìgbà tó ń wà mọ́ bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ìyọ̀n igbákejì ẹni tí ń ṣe kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ìyọ̀n DSP Godwin Itim iná ló ń jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ táwọn gbé ọ̀hún òun náà ní láti rí dájú pé ẹnikẹ́ni òun náà ni kò lùgbàdì òfin gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣáájú òun náà làwọn ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe olùṣọ́ àgùntàn tó wà lórí ìjọ náà tó ń ti ẹni tí wọ́n yàn gẹ́gẹ́ bí alákòóso fìdíẹ́ ìyún tí ẹni tí ń ṣe ọ̀gá àgbà yẹn fún ilé ọkọ̀ òun yàn kódà tó fi mọ́ àwọn ìgbìmọ̀ tẹ̀ẹ́kú tó tún ti àwọn tí ọ̀rọ̀ kàn tí gbogbo àwọn sì jọ fẹnukò wípé kan mú ìdálọ́wọ́kọ́ wà fún ṣíṣe ìjọsìn nílé ìjọsìn náà gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ pé ṣáájú òun náà ni ìdájọ́ kan ti wà láti ilé ẹjọ́ gíga kan tó fìdí pagbá sí ìlú Port Harcourt eléyìí tó mú ìdálọ́wọ́kọ́ wà fún ẹni tí ń ṣe ọ̀gá àgbà yẹn fún fásitì ọ̀hún ìyún ọ̀jọ̀gbọ́n Ofiong Ofiong tó ń ti ẹni tí ó yàn gẹ́gẹ́ bí adarí fìdíẹ́ láti rí dájú pé wọn kò kópa tàbí lọ́rẹ̀ẹ́ dásì tí bá ń lọ nínú ilé ìjọsìn chapel of redemption. ní báyìí láti ilẹ̀ òkèrè ọkùnrin kan eléyìí tó fura sí pé ó jẹ́ adarí nínú ogun kan nínú àwọn agbébọn eléyìí tí iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè colombia tí wọ́n ti ṣe kópa báyìí ní àárín gbùngbùn colombia gẹ́gẹ́ bí ó ti ń jẹ́ kó di mímọ̀ wípé ìṣekúpọ̀ òun náà ló wáyé lásìkò ìgbà tí wọ́n ya bo àwọn ikọ̀ agbébọn náà eléyìí tí ààrẹ tuntun ní orílẹ̀-èdè colombia ìyún Abelardo de la Esperella eléyìí tó pàṣẹ lásìkò ìgbà tí wọ́n búra fún un ní ọjọ́ ẹtì friday eléyìí tó kọjá gẹ́gẹ́ bí ó ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ikọ̀ àwọn ọmọ ogun ọ̀hún òun náà ni wọ́n ṣekú pa àwọn ikọ̀ agbébọn ìyún tí ẹni tí ó tún jẹ́ Hernando Ferrero Mosquera tó ń ti àwọn márùn-ún mìíràn eléyìí tí wọ́n fura sí wípé ikọ̀ agbébọn ni wọ́n gẹ́gẹ́ bí ó ti ń jẹ́ kó di mímọ̀ pé ìṣekú pa adarí wọn ọ̀hún òun náà ní ṣe kìlọ̀kìlọ̀ sí gbogbo àwọn tí wọ́n bá pera wọn ní orúkọ tí wọ́n jẹ́ pàápàá jùlọ àwọn tí wọ́n pera wọn ní bandit ìyẹn ní orílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé lásìkò ìgbà tí ààrẹ tuntun ọ̀hún ti ń ṣètò polongo ìbò ìyún de la Esperella òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé òun ò gbógun ti àwọn tí wọ́n jẹ́ agbésùmọ̀mí pàápàá jùlọ àwọn tí wọ́n tún ní ṣe pẹ̀lú gbígbé egbògi olóró lójú náà àti rí wípé àwọn wagbo dákun fún wọn gbàgbàgà kan náà ló sì tún jẹ́jẹ́ rẹ̀ wípé òun ò kọ̀ kí àwọn ọmọ yẹn adúgbàmù àdólóró láti òkè lójú náà àti rí pé àwọn gbógun ti àwọn kàràǹbà ní ẹ̀dá náà. ní báyìí lẹ́ka ti eré ìdárayá ẹni tí ń ṣe olùkọ́ni ti ikọ̀ ti arsenal ìyún Mikel Arteta ló ti jẹ́ kó di mímọ̀ pé ó ṣe ṣe kí ikọ̀ òun kán lọ rèé gbé ẹni tí ó ṣe agbá owó ẹ̀yìn tí ó sì máa gba owó ẹ̀yìn fún ikọ̀ òun láti ojú ọjà gẹ́gẹ́ bí ó ti jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ yìí ló jẹ́ jáde lẹ́yìn tí wọ́n fìdí rẹmi lásìkò ìgbà tí wọ́n kojú Borussia Dortmund ìyún níbi ìdíje ti ife ẹ̀yẹ Emirates gẹ́gẹ́ bí ó ti ń jẹ́ kó di mímọ̀ wípé Arteta ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí wọ́n fìdí rẹmi tó sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn eléyìí tí wọ́n mìn nínú ilé àwọn náà ni kò yẹ kó rí bẹ́ẹ̀ bí kìí bá ṣe pé ọwọ́ ẹ̀yìn àwọn òun náà ló ti gbófo kákan náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn mọ̀ lára lásìkò ìgbà tí ẹni tí ń ṣe agbá ọwọ́ ẹ̀yìn àwọn eléyìí tórúkọ tiẹ̀ ń jẹ́ William Saliba tí ó wà lásìkò ìgbà tí ó ń gba ìtọ́jú lọ́wọ́ níbi ìfaraṣèṣe eléyìí tó ni bákan ló sì ṣàlàyé ọ̀rọ̀ pé àìsí ń le Jurrien Timber òun náà ló yọ́lẹ̀ lásìkò ìgbà tí àwọn kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bó ti wá fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé kò ṣíṣe kò ṣàìṣe àfi kí àwọn wá agbá owó ẹ̀yìn míì eléyìí tó mọ yanyan eléyìí tí ó sì mú kí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún kó má ṣẹlẹ̀ mọ́ láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó mọ̀ bọ̀ lọ́jọ́ iwájú. èyí ló pín ìròyìn àfẹ́mọ́jú wa fún ti ó rà mọ́ kó tó di pé mọ̀ lọ́jọ́ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín
lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn àfẹ̀mọ́júmọ́ àtúrò mo ti jẹ́ kó dìímọ̀ wípé ìgbìmọ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin kan ló ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó ń ti ìgbélárugẹ ẹ̀ka ètò ìnáwó ní orílẹ̀-èdè yìí. Bákan náà mo gbé sí létí pé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀nà ti mú ìdálọ́wọ́kọ́ wà fún ìjọsìn nílé ìjọsìn ti unica látàrí ìjà adarí. Láti ilẹ̀ òkèèrè mo ti ń jẹ́ kó dìímọ̀ wípé wọ́n ti ṣekú pa adarí kọ̀ọ̀kan eléyìí tó jẹ́ agbébọn ní Colombia lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè ọ̀hún tó gbógun ti àwọn agbébọn ní orílẹ̀-èdè náà. Lẹ́ka ti eré ìdárayá mo ti ń jẹ́ kó dìímọ̀ pé Mikel Arteta ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé kò sáì ṣe àfi kí ikọ̀ ti Arsenal ká lọ rí gbé ẹni tí yóò mọ jẹ́ àgbà owó ẹ̀yìn tuntun míì lẹ́yìn tí wọ́n fìdí rẹmi lásìkò ìgbà tó kojú Dortmund. Fún àkúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọn ilé kan síwájú ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan náà lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì X wa lagelufm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti Facebook lagelufm 96.7 Túndé Ọ̀làwùwò olólùtú ròyìn tẹ gbọ́tàn yìí pẹ̀lú ìkúnlọ́wọ́ tí ìwé Chọ́ọ̀chì Adékúnlé Yusuf ló ti múrò yẹn wá sí ti ìgbọ́ yín ẹ kojú mọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ̀yìn wá láàyò ní ìkànnì ti Lágelú.

0: Jésù ìbá kọ́dá ayé. Ìbá ṣẹ̀dá ọ̀run. Ìbá pa ńlá tó so ilé ayé rò ìbá bàbá àti ìyé tó so lọ́kọ̀ mi wá sáyé. Ìbá wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tán ti ń pèdè kémi ó tó máa pèdè. Ìbá fọ́ bá mi tó ní kó mi ò kún máa ó lọ́wọ́lọ́wọ́ bá mi tó pàṣẹ kó mi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ta ló lè mu sí i? Ọlọ́run mi kò sí o. Afẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ ni òjò àti òòrùn tó ràn fọmọra yóò náà sẹ̀yìn rẹ̀. Bábáwá ni o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ́ Ọlọ́run tí a náà lè dúró kò sí o. Lórí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. So Adékúnlé Yusuf lorúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rèé. Pèdèpèdè ni mí láwùjọ àwọn elédè ń bí a ti ń fi èdè pípé ìgbà èdè lọ́wọ́ elédè jẹ́ bí èdè. Ọlọ́run ọba mi ló pé orí bẹ ọmọ tó ń kinyín káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ètò yìí ètò wa tá a pè ní ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti lé tí ń bọ̀ lórí ìkànnì ti lágẹ̀ẹ́lú 96.7 FM òkè gájòkè. Tá a ta kàn mọ́lẹ̀ sínú ilé fún Bálá ládùúgbò Fẹ́lẹ́lẹ́ lẹ́ẹ̀bàdàn. Abala méjì lẹ́tọ̀ ẹ máa ń pín sí. Abala àkọ́kọ́ níbẹ̀ láti kọ́kọ́ máa ń wúri òwúrọ̀ etí mọ̀ pé báwa bá jí báyìí a kọ́kọ́ fìbà fún adẹ́dá ṣẹ̀dáná tó mú kó jowó rí ọjọ́ tuntun. Ó tó di pé àwa máa wọnú ayé lọ́lọ́rìí máa wá ń tá a jẹ. Lẹ́yìn ìgbà tá a bá wúri òwúrọ̀ tán a wọnú abala ẹlẹ́ẹ̀kejì lọ gan nísànsán. Ilé ìta pè ní abala ọ̀rọ̀ sí ti níbẹ̀ láti mọ́ mú àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ pé a lè fi sòdiwọ̀n ayé wa wá. Àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó ṣe kókó tá a lè máa ṣàmúlò lóòrèkóòrè. Nígbà wo yìí fẹ́ kákàn wọn wọnú ayé lọ láì mú kọ́kọ́rọ́ kan dání táwọn fi sòdiwọ̀n ayé wa. Èyí tí abala ẹlẹ́ẹ̀kejì tó dalé lórí náà nù. Fún ìdí èyí fún wọn tó bá ẹsẹ̀ ń darapọ̀ àbò ẹsẹ̀ ń gbọ́ ètò yìí fúngbà àkọ́kọ́ abala méjì tètò yìí pín sí òun náà láti yànnà náà. Ẹlọ́rìí máa gbójú òmí láàárọ̀ yìí ketekete lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook Lágẹ̀lú FM 96.7 Lágẹ̀lú FM 96.7. Ẹ láìkí ẹ o ẹ ṣí ẹ ẹ dúrọ̀pù kọ́mẹ̀ntì ẹ jẹ́ mọ̀ pé ti dé láàárọ̀ ìpàtó ti fẹ́ ṣe tààárọ̀ yìí. Ẹ bá ti ń láǹfààní àti máa gbórí wọ ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook ti wa ẹ máa dúrọ̀pù kọ́mẹ̀ntì ńbẹ̀ kẹ́ ẹ wá máa ṣí ààrẹ ẹ máa ṣí ààrẹ dáadáa ẹ máa pin káàkiri. Oya ní pápápá torí ìjọba àkókò ẹja bẹ̀rẹ̀ ẹja wúri òwúrọ̀ ẹ̀yìn tájọ mọ́ sí ẹ̀yìn dà ẹjajọ wúri òwúrọ̀. Òní tún ni ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún 2026. Látún tó rírú ọjọ́ òní ó tún di ọdún tí ń bọ̀. Ilẹ̀ tó máa wà láàárọ̀ yìí ojú máa yọ ní ojú máa dùnú ojú máa gbéga ojú máa ṣe lógo ni. Ojúmọ́ tó máa wà láàárọ̀ yìí ojú máa ṣe lógo ni ojúmọ́ tí Ọlọ́run ó dá wa lóhun ayọ̀ lójúmọ́ ayọ̀ tó máa lónìí. Ní pápápá ẹja bá adẹ́dá ṣẹ̀dá sọ̀rọ̀ ìfọwọ́gbà orí rẹ mú ní àkókò tá a wà ìfọwọ́gbà orí rẹ mú. Ibikíbi tó bá ti ń láǹfààní àti máa gbọ́ mi já bá ẹlẹ́dà rẹ sọ̀rọ̀ ń pápápá. Sọ fún orí rẹ pé ìwọ ẹlẹ́dà mi. Ìwọ orí mi o. Mo pè ọ́ o kó o jẹ mi. Ìwọ orí mi mo pè ọ́ kó o dá mi lóhùn. Ìwọ orí mi o ò gbọ́dọ̀ gbá àbọ̀dé. Gbogbo ọ̀nà kọ́nà tẹ máa ń gbà fi àbọ̀dé lórí èèyàn ìwúrí mi kọ́. Àbọ̀dé kú ni àbọ̀dé àìsàn àbọ̀dé wàhálà àbọ̀dé ìbànújẹ́ gbogbo ọ̀nà kọ́nà tẹ máa ń gbà fi àbọ̀dé lórí èèyàn orí mi kọ́. Orí mi ò ní gbàbọ̀dé. Láàárọ̀ yìí bá adẹ́dá ṣẹ̀dá sọ̀rọ̀ bá orí rẹ sọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn àbọ̀dè nírìn nínú ayé ọ̀pọ̀lọpọ̀ náà fi ń lọ rí èèyàn nínú ayé ara nínú ayé ẹ̀mí wọn a máa fi lọ rí èèyàn bá orí ẹ sọ̀rọ̀ pé orí mi ò ní gbàbọ̀dè orí mi ò ní gbàbọ̀dè ọ̀fọ̀ orí mi ò ní gbàbọ̀dè ìbànújẹ́ orí mi kọ ẹ̀dá mi kọ àbọ̀dè ṣe tèmi orí mi kọ. Dada sọ̀rọ̀ pé ilẹ̀ tó mọ́ lónìí ire ń tèmi ayọ̀ ń tèmi. Gbogbo ìbànújẹ́ tí ń bẹnu ọjọ́ òní kìí ṣe tèmi ìṣẹ̀dá mi kọ́. Bí bá ń bọ̀ níwájú kó mọ̀ sí dọ́dọ̀ mi bí bá ń bọ̀ lẹ́yìn kó mọ̀ sí kàn mí. Gbogbo ń tà pè ní ibi ẹkún ọ̀fọ̀ ìbànújẹ́ kìí ṣe tèmi ìṣẹ̀dá mi kọ́. Ire ń tèmi o ayọ̀ ń tèmi ìgbéga ń tèmi ìlọsíwájú ń tèmi. Bó tí mo ti ń láǹfààní àti máa sọ ni kí wọ́n náà máa sọ làárọ̀ yìí o. Ibi ó bá mi dé lónìí. Orí kì í kàn ṣe pé a kàn ń sọ lásán, à ń sọ pẹ̀lú nǹkan kan ni. À ń sọ torí pé àṣẹ tá a fi fún wa náà ni láti máa sọ làárọ̀ báyìí. Pásítì ti sọ fún mi wípé àwọn áńgẹ́lì tí ń bá òwúrọ̀ ṣe ti darapọ̀ mọ́ mi nínú ilé agbára láàárọ̀ yìí. Wọ́n ní tí ń bá ti wí làárọ̀ àṣẹ́gun bẹ́ẹ̀ àrọ́rọ̀ mọ́ bẹ́ẹ̀. Orí ẹ̀ mo fi máa ń lò ó láàárọ̀ báyìí tí n bá ti gorí ètò. Fún ìdí èyí ìwọ náà mọ láǹfààní àti sọ tìrí ẹ ó sì rí pé nǹkan kan ò ní ṣe ọ́. Oníbúburú kan ò ní ṣubú lù ọ́ bẹ́ẹ̀ ni àrùn karùn kan ò ní sún mọ́ àgọ́ rẹ kíkó ojú rẹ ló fi máa rí tí ẹ ló fi máa gbọ́. Ìyẹn túmọ̀ sí wípé bó bá ti ń láǹfààní àti máa sọ bẹ́ẹ̀ náà ni ó ṣe máa rí. Nínú ìrìn àjò ọjọ́ òní ò ní pàdé lẹ́sù lọ́nà o. Gbogbo ẹ̀yìn ajíwarin pátápátá ẹ̀ ní pàdé lẹ́sù lọ́nà. Láti máa jáde láàárọ̀ yìí àjáde àìwọlé kò ní jẹ́pin tiwa o. Ẹ̀ ń tà dágbére fún òní mọ bí a lọ. Ẹ̀ ń tà jẹ́ la wà ń wá lọ láàárọ̀ yà ní pàdé tí ó jẹ́ wà. Àmì àmì àmì báyìí ni ìdáhùn àdúrà máa ṣe àmì ní kíkan kíkan láàárọ̀ yìí. Èmi ò ní nǹkan méjì ò kọjá èyí tí mò ń ṣe fún ọ yìí.
1: Amen is my response to prayer.
0: Lórí ìkànnì abánidọ́rẹ̀ ti Facebook mo ti rí Adéyẹmọ Ayọ̀bami wọ́n ń kí mi láti ìlú Èrúwà.
1: Àmì ni ìdáhùn àdúrà o. Àmì ni.
0: Mo ti rí ariwo ọlá Ọláyẹmí àwọn náà kí mi láti làlátẹ̀ Olúwa dá mi lọ́lá. Goodness àwọn kí mi láti ìlú Àbújá ọmọlára ìyákọ́mù Big Joy Adaba ẹmọ ṣeun láti ògbómọ̀ṣọ́ Ọláṣèdè Àbíbù kámọ dúpẹ́ ẹ̀sìn ojú òní tìyìn láti gbagi Ògún Sọlá Máíkẹ̀ ẹ̀yìn náà ti darapọ̀ mọ́ ojú òní tìyìn láti ṣàgámù. Orí ògún jọ bí Elizabeth ẹmọ ṣeun ọmọjọ dádì àfíìs Abiodun ẹṣeun láti san Yorùbádàn ìyá àbíjẹ ẹlẹ́gùsì ìyá mi dáadáa ẹṣeun. Alájẹ ajé ni Fújà Abbas àwọn náà ti darapọ̀ láàárọ̀ yìí Amídù Ọláwálé Àkànwọ́ ẹṣeun wo. Olúwaṣèyí Adéyẹmí Owógbèmí àwọn náà ń kíni ẹṣin ojú òní tí Alábí Bọ̀dẹ̀bọ̀dẹ̀ Ṣẹ́gun ẹṣeun mo rí yín bẹ̀. Bàbá Ògo láti sọ mi mótó ti gba àtẹ̀jíṣẹ́ yín làárọ̀ yìí o ẹṣin ojú òní tì yín. Ẹ kú gbogbo ògbà ẹ kú fẹ́ tí ọ̀yẹ̀ tẹ ní sí à ń lè iṣẹ́ yìí àti tèmi gangan. Ẹṣin ojú òní tì yín. Alhaji Kabir láti Jalaruru àwọn náà ń kàn sí ẹṣin ojú òní tì yín kú gbogbo ògbà àwọn náà ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí. Pàápàá torí ìjọba àkókò gbogbo ẹ̀yìn tí ẹ wà nínú ipò ìbànújẹ́ kan tàbí míì Ọlọ́run ó la ọ̀nà àbáyọ fún yín láìpẹ́ yìí ọ̀nà àbáyọ kó bẹ̀rẹ̀ sí ń là fún yín gbogbo ẹ̀yìn tẹ́ ti rópin tẹ́ ẹ̀ mọ ọ̀nà kan àgbégbà ọ̀nà àbáyọ kó là fún yín Ọlọ́run tó lànà ní aginjù tó mú omi jáde ní aṣálẹ̀ kó lànà fún yín lágejù ayé tẹ́ wà gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń sun omi jẹ́ kíkorò lórí nǹkan kankan tàbí míì ọlọ́run ọ̀run kò nu omi jẹ́ yín nù láàárọ̀ yìí ìbànújẹ́ yín tán ẹkùn yín dópin bẹ́ẹ̀ ni ó ṣe rí àṣẹ Dùmàrè gbogbo ẹ̀yìn tẹ́ ń wojú ọlọ́run fún ayọ̀ ọmọ rere ọlẹ ayọ kó sọnu yín láàárọ yìí bẹẹ ni kó ṣe rí gbogbo tí ń fa ìdíwọ àti dènà ọlọrun kó mú kú ọmọ rere látòrí ìtẹwá ọmọ tí ọba yẹn kalẹ ọlọrun kó yọǹde fún yín ọlọrun síánà nínú ó finú rẹ sóyún ó fẹyìn ẹgbọn ọmọ pọn àní aṣíwọ náà nínú làárọ yìí èmi ò fẹ́ mọ tí ń di ọlọ́wọ́ o ṣùgbọ́n ṣe ọ nínú àwọn kan náà ṣe ṣùgbọ́n èmi ṣe láàárọ̀ yìí pẹ̀lú àṣẹ àti agbára ti ń bẹ nínú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni kò mọ̀ síbẹ̀ gbogbo èyí tẹ́ ń fojú sọ́nà fún iṣẹ́ rere iṣẹ́ rere kò wà yín rí làárọ̀ yìí gbogbo èyí tẹ́ ń gbìyànjú kan tàbí míì ìgbìyànjú yín kọ já sí èrè kó já sí ogun ọlọ́run kó dé gbìyànjú yín ládé kó sì so rere fún yín bẹ́ẹ̀ ni ó ṣe rí làárọ̀ yìí èyí tẹ́ ti tọ́kọ ní tẹ́ ti tọ́ aya ni ọlọ́run kọ́ yàn fún yín aya rere látòrí ìtẹ́ ọkọ rere látòrí ìtẹ́ tí ọba yẹn kalẹ̀ bá ń tálẹ̀ ọkọ ọlọ́run kó yọ̀ǹde fún yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ láàárọ̀ yìí àṣì ọ̀run gùn kò yí padà ẹ ń bá takò láàárọ̀ yìí ó ti takò ẹ̀mí ẹ̀ pápá báyìí ẹjá wọnú abalẹ̀ lẹ́ẹ̀kejì lọ láàárọ̀ yìí a lè mọ́ fi gbogbo àkókò ká fi mọ́ ṣe ìwúrí òwúrọ̀ abalẹ̀ lẹ́ẹ̀kejì abala ọ̀rọ̀ sí tí ìgbà kó tó di pé wọnú abala ọ̀rọ̀ sí tí lọ gbọ́ mi dáadáa láàárọ̀ yìí èyí tí ẹ fẹ́ mú nọ́mbà tí ẹ fi darapọ̀ mọ́ gúrùpù àdúrà bóyá tẹ̀yìn bá ti jí làárọ̀ yìí ráyè é ṣàdúà orí kò mọ yín la láti mọ gbàdúà ẹ mọ bá ti gbàdúà láàárọ̀ ẹ ti bóde fòkì ìlọ́yánú oníbodè apò mu ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa lórí gúrùpù wa káyọ̀jọ́ mọ́ gbàdúà papọ̀ tọ́lọ́ ó sì mọ́ gbàdúà èmi àti ẹ̀ nọ́mbà tẹ́ fi darapọ̀ rí 09056741364 mass introduction o ẹ kan sọ pé káàdì yín sí gúrùpù àdúà ni ò bá lẹ́jọ́ nú o 09056741364 whatsapp nìkan ní ẹ mẹ́sẹ̀jì o whatsapp ẹ háàdì mí sí gúrùpù àdúà ní tó kọ́ bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ adé ọ̀sùn tìmí lẹ́yìn ọlálẹ́kan òun náà ti gbórí wọlé oṣù ojú òní tí ọ ọ̀làdélé sunday mú yìí wá àwọn náà ń kí wa láti gbàre mú ẹ̀sìn wò ó yá ní báyìí pápá mo fẹ́ wọnú abala ọ̀rọ̀ títí lọ kí ni ọ̀rọ̀ títí ta fún mi láàárọ̀ yìí ọ̀rọ̀ títí ta fún mi láàárọ̀ yìí ó ní mo pè ní ọlọ́run sì ń sọ ẹ̀gẹ̀ èèyàn dògo ó sì lè sọ ẹ̀gàn tiẹ̀ náà dògo ọ̀rọ̀ títí ta fún mi láàárọ̀ yìí pé kí n fi bọ́ sọ̀rọ̀ rèé wípé ọlọ́run sì ń sọ ẹ̀gẹ̀ èèyàn dògo ó sì lè sọ ẹ̀gàn tiẹ̀ náà dògo gbọ́ mi láàárọ̀ yìí gbọ́ mi dáadáa ìwọ bọ̀dá sìstà mọ́mí àti dádì tó ń gbọ́ mi láàárọ̀ yìí èmi ò mọrú ipò tó wà tàbí ìbànújẹ́ tó gorí ọkàn rẹ wọ́n ń ta fún mi pé kí n fi bọ́ sọ̀rọ̀ láàárọ̀ ìtẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó o gbọ́ mi o ìjọ jẹ́mọ̀ wípé kò sẹ́ni tó ti tán fún àfi tóun gangan bá gbà kó ti tán fóun kò sẹ́ni tó pe fún láyé yìí àfi tóun gangan bá gbà kó ti pin fóun ìyẹn túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ ní tún ń ṣẹlẹ̀ sí ìṣẹ̀mí ẹ̀dá láyé fúnra ẹ̀dá náà lọ́yàn kádàrá ó máa sàn lọ bí odò ọ ṣùgbọ́n kìí ṣe pé kádàrá èèyàn náà ni pé láti mú kí ayé rẹ̀ pokulu musu adélé ayé tán ni gbogbo ẹ̀ dogun adélé ayé tán ni gbogbo ẹ̀ dìjà adélé ayé tán ni gbogbo ẹ̀ di wàhálà ọlọ́run tó ṣẹ̀dá èmi àti ẹ kò dáwa fún yàjẹ́ o ọlọ́run tó ṣẹ̀dá èmi àti ẹ kò ní ká máa sanná ní ayé káàkiri ọlọ́run tó ṣẹ̀dá èmi àti ẹ ó fẹ́ èmi àti ẹ fún re ó fẹ́ wa fún ayọ̀ ó fẹ́ wa fún ìgbádùn ẹ̀mí gígùn àti àlàáfíà ṣùgbọ́n kí ilé adélé ayé tán la pa gbogbo ẹ̀dá ó di bìrìbìrì láyé yìí ó di òbìrìkítí wọ́n pa gbogbo ẹ̀dá bá gbọ́ mi láàárọ̀ yìí wọ́n tí ó wà ní òpó kan tàbí mi àjọ jẹ́mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá èèyàn náyé ti pin fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan náà ti kọ̀yìn sí náà ti gbàgbé wọ́n ti ń ga àwọn kan pẹ̀lú nǹkan kankan ṣùgbọ́n ọlọ́run sì ń yí ẹ̀gẹ̀ èèyàn padà ó sì lè yí ẹ̀gan tiẹ̀ náà padà gbogbo àwọn tí mo sọ yìí tá a bá ní káwọn náà ó bẹ̀rẹ̀ sí í máa pè kán bẹ̀rẹ̀ sí í sọ tó ju wọn rí kọ́lọ́run tó yí ẹ̀gan wọn kó tó sọ di ògo kọ́lọ́run tó mú ẹ̀gan wọn kúrò lójú aráyé ilẹ̀ òkun àkókò yìí ò ní gbà á ìwọ tó wà ní òpó kan tàbí míì ipò ìbànújẹ́ kan tàbí míì ìwọ kọ́lẹ̀ ni àkọ́kọ́ ìwọ náà sì kọ́ lówó kan ìyìn ìyẹn túmọ̀ sí wípé ọlọ́run tó ṣe tàwọn kan yóò ṣe tiẹ̀ náà ìkìdá pé ìwọ ni o mọ̀ give up mọ́ rò kó ti tán fún ọ mọ́ rò kó ti tán ìdáfẹ́ kọ́ ṣẹlẹ̀ náà nu pé kò lù sí òpù kó rò kó ti tán fún ọ bóyáwọ̀ ń wá sẹ́ni àbí ọ̀nà àtijí àti mú ló ti dí mọ̀ wọ̀ ó wá ti wá ń rò ó pé àbí kó lọ rí pokùnso ni bí ìbá wa ṣe pé òrónú jinlẹ̀ ṣé ń gbò bá wa pokùnso ìtọ́lọ́run wa ní fún ọlọ́jọ́ iwájú tani títa ni kọ́ jẹ́ òṣìrí ọmọdé tọ́ jẹ́ ìjọ jẹ́mọ̀ wípé tá a bá ti fún ọtí ẹni ẹlòmíì ò lè gbà ìwọ ló ní ìwọ náà ni ò bá dáa kó lò ó ọlọ́run sì lè yí ẹ̀gan ayé tiẹ̀ náà padà tí ó sì sọ di ògo àmọ́yé èèyàn táyé ti gàn tó jẹ́ pọ́ ọlọ́run mú ẹ̀gan wọn kúrò lójú aráyé ẹ̀gan kì í ṣe nǹkan tó jẹ́ permanent bẹ́ẹ̀kún bá pẹ́ dalẹ̀ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ fún díẹ̀ yìí ìrìn àjò ayé tá a wá yìí dandan ni ká kẹ́gàn rẹ̀ ìrìn àjò ayé tó wá yìí dandan ni kò rí nǹkan ẹ̀gàn ṣùgbọ́n ọlọ́run nìkan ní yí ẹ̀gàn ayé èèyàn padà tí ń sọ ẹ̀gàn ayé èèyàn di ogun ọlọ́run nìkan ò lè ràn lọ́wọ́ lóòótọ́ ọlọ́run ó padà lu èèyàn ṣùgbọ́n jẹ́ kídì ṣíṣe àyẹ̀ kọ́kọ́ wá látọ̀dọ̀ ọlọ́run fún díẹ̀ yìí ọlọ́run nìkan ló nílò lásìkò ìgbà tó wà yìí irú ipò tó wà yìí ọlọ́run nìkan ló nílò bí ti ń yí ẹ̀gan ayé àwọn èèyàn padà ó lè yí tiẹ̀ náà padà ìjọ jẹ́mọ̀ wípé tiẹ̀ ò lè ṣòro ṣe fún a rí àwọn tó ti burú jù fún jù tiẹ̀ lọ ọlọ́run sì yí ẹ̀gan ayé wọn padà a rí àwọn tán ti kọ̀ sílẹ̀ ẹbí ti kọ̀ wọ́n ara ti kọ̀ wọ́n kódà orílẹ̀-èdè tán wà gan kọ̀yìn sí wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń tá a rí ni pé ọlọ́run yìí jẹ́ ọlọ́run aláàánú ọlọ́run tí kì í wò béèyàn ti wò ó sì yí ẹ̀gan ayé wọn padà kí ni ayé fi ń gàwọ́ náà láàárọ̀ yìí kí láyé fi ń bu ọ kí làwọn ọ̀rẹ́ rẹ fi ń yọṣù tìètè sí ọ kí ni àwọn mọ̀lẹ́bí ọkọ mọ̀lẹ́bí aya fi ń gàn ọ ilé ìjọsìn tó ń lọ́nà tẹ̀ ti ń gàn wọ́n ń tiẹ̀ níwájú owó pé ẹni ó yẹ sáré lọ rè é bá pé ká gbà mí àwọn ganá tó ní a máa lọ yìí gbọ́mi dáadáa láàárọ̀ yìí ọlọ́run ọ̀gbàgbé rẹ o gbọ́mi dáadáa láàárọ̀ yìí ó sì lè yí ẹ̀gá ayé tiẹ̀ náà padà ọ̀nà ọlọ́run yìí ní nǹkan kankan láti ṣe fún ọ infact ìṣẹ́jú kan péré kò tiẹ̀ tó ìṣẹ́jú o mọ tán pè ní microseconds ojú wa tó rà sá ọ̀nà ọlọ́run ní nǹkan kan láti yí ìtàn rẹ padà ilé ẹjọ́ kan ló mọ́ ná búra fáwọn kan tán dàrí orílẹ̀-èdè ilé ẹjọ́ kan ló mọ́ làwọn kan sì kú òní pò àrí orílẹ̀-èdè agbára kú lọ́wọ́ wọn agbára pààrọ̀ ọwọ́ ilé ẹjọ́ kan mọ́ àwọn kan gba ìdáǹdè kú lọ́gbà ẹ̀wọ̀n ilé ẹjọ́ kan sì mọ́ àwọn kan gborí wọnú ẹ̀wọ̀n lọ ilé ẹjọ́ kan mọ́ àwọn kan gba ìdáǹdè kú lọ́sibítù àìsàn tí sì ń ṣe wọ́n sì ṣe bẹ́ẹ̀ ó sì parẹ́ ẹlòmíì ò tiẹ̀ ti ọsibítù ṣùgbọ́n ilé ẹjọ́ kan mọ́ àìsàn tí ń ṣe sì parẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá rẹ̀ ilé ẹjọ́ kan sì mọ́ àwọn kan wọnú àìsàn kí ni ìdí tí mo fi mú àwọn àkàwé yìí wá fún ìyẹn ni wípé kò ṣòro ṣe fún ọlọ́run láti yí ẹ̀gan ayé rẹ padà ìkìdá pé kó o mọ̀ wípé ọlọ́run nìkan ló nílò nírú àsìkò bí eléyìí irú àsìkò tí ìbànújẹ́ gorí ọkàn rẹ yìí ọlọ́run nìkan ló nílò kì í ṣe èèyàn yóò tiẹ̀ lu èèyàn jí ó wá látọ̀dọ̀ rẹ̀ fún ara rẹ̀ fún díẹ̀ yìí ohun gangan lóye yí ìta ayé tiẹ̀ náà padà ẹ̀gàn tá a fi ń gọ ohun ò ṣe bọ́lọ́run sọ kó yí padà ó ti yí tàwọn kan padà yóò yí tiẹ̀ náà padà má ronú para rẹ má ronú síra rẹ léṣe ó má jẹ pé àsìkò ìgbà tọ́lọ́run bá yí ẹ̀gàn ayé rẹ padà sí àìsàn ló túkù tó fi máa wò o ma se pe ngba tolorun ba ye egan aye re pada yi to ku nu semi aye re o ni lo bo ti ye ko lo fun di e yi koda ko e se pe in ti mo so yi ke se ko won kan mu wa lasan en ti mo ba wi tabi awon toro yi kan won gbo mi lowo lowo bayi si mara re oro tan ni so fun olaaro imu ti njise re bayi o olorun ni yi egan aye ya pada yo si yi ti e na pada o ni mu ko soro fun lati se ko ni la po pa pa bo ti wule omo ko ni baba nla sibe la ri logbe won oga ikida pe yonda re fun arawoan ikida pe mo ronu para re mo lo re gbe ogun je mo lo re gbe mi ara re iyen ko ni solution to prison prison to palace palace to prime minister o da la seniyan ju be

0: lọ láàrin ìṣẹ́jú kan sí kejì ohun gbogbo tá ń wí yìí ó ti yí padà bìrìbìrì ni. Ó wà á gbàgbé àná ó gbàgbé nǹkan tó ti ṣẹlẹ̀ sí ọ sẹ́yìn. Wọ́n náà wọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn tọ́lọ́ mú ọ tó mú ọ borí ẹ̀. Àwọn nǹkan mìmì tó ti mì ọ́ tó yẹ kó gbé ọ̀mì tọ́lọ́ ń gbà ṣàkóso. Kí wá lẹ́gàn táyé fi ń gàn wọ sọ́mọ ni sáyà ni sọ́kọ ni séré ni. Èmi ò mọ táyé fi ń gàn ọ́ lónìí. Èmi ò mọ inú ẹ̀gàn tó wà. Ṣùgbọ́n Ọlọ́run ti ń yí ẹ̀gàn ayé èèyàn padà. Ó ṣe tán láti yí ẹ̀gàn ayé tiẹ̀ náà padà bó o bá give up. Iṣẹ́ tiẹ̀ ni ìsì ń ṣe ń gbogbo ìgbà àwọn tó ti ṣe fún lè testify tàbá sójú òpólẹ̀. Yóò wò èmi náà kó mọ́ give up kí wọ́n náà lè ba wà nú àwọn tí ọ̀lẹ́ rí. Mọ́ give up kọ́ náà lè ba yí ìta ayé tiẹ̀ náà padà sí rere. Ìwọ́ tán ti kọ tán ti patì tán ti kọ̀ tí wọ́n pè ọ́ sí nǹkan kan mọ́. Wọ́n ti kọ̀yìn ṣán torí làlúrí tọ́ dé bọ̀. Kọkàn ẹ balẹ̀ Ọlọ́run yí ẹ̀gàn ayé tiẹ̀ náà padà láàárọ̀ yìí. Níta rán mi sí ọ̀mù ń sọ yìí o. Ẹ̀jẹ̀ ń sí ojú òpólẹ̀ kó mọ́ dàbí ẹni pé ń gba ìpè 09091-2370-8675 tàbí 08142491006 ojú òpó méjèèjì tẹ́ fi pè wá láàárọ̀ inú ẹ̀ lóòótá ló wà ń bì í ojú òpó òun re ni o ẹ̀ lóòótá ló wọlé yìí.
1: Ó wà bí pèlépèlé.
0: Ẹ mọ̀ ṣéun.
1: Ẹ káàárọ̀ nǹkan mà ní sẹ́mi.
0: Àmì àṣẹ ìdùnnú rẹ̀.
1: Gbàgbé lónìí jóná.
0: Àmì o.
1: Kọ́níkì àárọ̀ yìí ó wọnú ara dáadáa. Ọ̀gbẹ́ni yéye ọmọ ìjọba dì láti sẹ́yìn lẹ́bàdàn ni.
0: Ẹ mọ̀ ṣéun.
1: Aráyé mà lè máa pẹ̀ gẹ̀ yẹn. Ẹbí gálé máa pẹ̀ gẹ̀ yẹn. Àmọ́ téèyàn náà ò mọ téèyàn náà ò ní gbàgbọ́ pé Ọlọ́run sì lè ṣe nípa ìgbàgbọ́ àti ìfọkànsí. Òun náà padà já náà. Àmọ́ ọmọ yẹn tó wá fẹ́ já náà ògo kó náà mọ́ fìyàn sínú wàhálà o. Torí ẹ̀dà tí bá ń ro irúṣẹ́ dà ṣọ́gbọ́n ẹ̀ làkejì ẹgbẹ́ rẹ̀ tó wá rò pé Ọlọ́run ó mú un náà kúrò nínú ẹ̀gàn. Ẹ̀wọ́ tó ń pẹ̀gàn èèyàn tó rò pé wọ́n ní pẹ̀gàn tiẹ̀ náà mọ́ pẹ̀gàn èèyàn kí wọ́n náà lè débi ògo.
0: Ẹ ṣojú ní tí ẹ ṣojú ní tí ẹ jágbọ́n tẹ́lú mi náà sọ ẹ lóòótọ́ ló wà ń bí.
2: Ẹlú ẹ̀ kọ́ ẹ kó o tẹ́lú sọ orúkọ tèmi ní ọ̀kẹ́ olúwakọ̀ ntẹ̀nà àríṣẹ́ àpáta ìbàdàn. Ọlọ́run sì lè sọ ẹ̀gẹ́ wa dògbò. Ìrètí ń bẹ fún gita gé lórí tó dùn bá rọ̀ ó tún lè sọ. Wọ́n ní tó bá tó àkókò àti ṣu ìdí àlà
0: máa ń
2: para rẹ o. Àsìkò rẹ fẹ́ dé o. Tó bá ti wá para rẹ tásìkò rẹ bá dé ta ló fẹ́ lògo rẹ. Èmi ti mú tèmi ń bẹ̀ o. Olúwa Kọ̀ntẹ́n àríṣẹ́ àpáta ìbàdàn.
0: Ẹ ṣeun Olúwa Kọ̀ntẹ́n ẹ jágbọ́n tẹ́lómi náà fẹ́ sọ. Ẹ lóòótọ́ ló wà ń bí. Ẹ ti wọlé ẹ mọ̀ ṣeun.
3: Alhaji Amawe Ayelagbogbo láti Lánlátọ̀.
0: Ó yẹ ẹ dáṣe pápápá.
3: Bàbá òògùn nígbà ló ṣà ó máa ń sọ̀rọ̀ kan gbọ́ wọn náà máa ń nìyẹn la ohun tá a bá fẹ́ kán sí sí wa káwa náà máa ṣe é. Ẹ wá rẹ́ ní wọ́n ń pè gan nínú kùránà náà ní mẹ́sàn-án ní àkàkúwà láfíà àwọn tó ń pè gan rẹ àlọ́bì àwọn ni wọ́n máa pè gan tó bá yá. Ká má pè gan yẹn o èyí tó lọ́ máa ń gbèjẹ́ ń ta pé ká pè gan tó jẹ́ pé kò wá ni àgbègbè máa bó ń tọ̀ hàn ṣùgbọ́n wa ta níṣòro kan nísìnyí ká gba ẹ̀kọ́ náà ní ṣọ́ọ̀ṣì ṣòro. Ọlọ́run náà yóò ti máa ṣọ́ọ̀ṣì ṣòro wa. Ọmọwé Ayélagbogbo láti Lánlátẹ̀.
0: Ẹ ṣeun ọmọwé Ayélagbogbo láti Lánlátẹ̀ ẹ jágbọ́n tẹ́lómi náà fẹ́ sọ. Ẹ lóòótọ́ ló wà ń bí.
4: Ẹ̀lọ́.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
4: Ẹ wà kó àkókò yẹ ẹni bàjẹ́ ẹ mọ̀ mọ̀ ṣe.
0: Àmì àṣẹ Ẹ̀dùmarè.
4: Ó kọ̀ mí ẹ sì dá ta ọkàn. Láti tàgbà tààyàn ìbàdàn.
0: Ó yẹ dá sí.
4: Ẹ ṣeun ẹni tí wọ́n bá ń pẹ́gun ẹ̀. Ó yẹ kó rí bí àtẹ̀gùn ni. Síbi gíga. Kó wá máa gbìyànjú. Kó má wàrà ro. Tó bá gbìyànjú yẹn. Tó mọ̀ pé ó mọ̀ páwọn èèyàn pẹ́gun òun. Kò sí nǹkan tó kù ju wípé kó náà máa wù ọ̀nà tí ẹ̀gàn yóò fi dògo lọ. Kó kọjú sọ́lọ́run. Agogo ti rí àpẹẹrẹ láyìíká wa káàkiri. Àìmọ̀ ìpínlẹ̀ ò tiẹ̀ lérò wípé ó lè jẹ́ nǹkan kan. Tọ́lọ́run dẹ̀ padà gbé sókè. Tó kò sí tọ́lọ́run lè ṣe.
0: Ẹ ṣeun.
4: Pẹ̀lú ìsapá tiwa náà. Ẹ kú ètò.
0: Ẹ ṣe ojú ní ti yẹn. Ẹ ṣeun.
5: Ènìyàn ń bẹ́ tó ń kó dààmú bá ní. Sàánú mi o, Ọlọ́run ká jọ̀kọ́ lọ. Sàbò lórí mi Ọlọ́run.
0: Ẹ wo mo sọ yìí mo dúró ná láàárọ̀ yìí. Bá a láǹfààní àti túnṣọ̀ mí

Yí àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò àgbáyé bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ ti wà. Lórúkọ Jésù Kristi títí Nazareti, ẹni tó kú lórí àgbélébú, tó jí ní ọjọ́ kẹta, tó gòkè rí ọ̀run. Mo pè ní orúkọ rẹ̀, tó ṣe ìlérí wípé òun padà bọ̀. Ní orúkọ rẹ̀ kan ṣoṣo, tó ra kọ wípé ní orúkọ rẹ̀ ni kí gbogbo ekun kó máa tẹríba. Mo lo orúkọ rẹ̀ lónìí fún gbogbo ẹ̀dá tó ń gbó mi lórí afẹ́fẹ́, nínú ilé, ní yàrá, lẹ́nu iṣẹ́. Gbogbo ẹ̀dá tó gba Ọlọ́run gbọ́, tó ń gbó mi, tó sì ń sàmì. Ẹ̀gbá o, láti òní lọ, ire tó lè jẹ tán ní ayé tí yóò bọ́ sórí ọmọ adarí ẹ̀sìn ọba yìí. Àṣìṣe tó máa sọ ẹ di ológo lórúkọ Jésù, ta ló sàmì, ó máa ṣàṣìṣe náà. Matthew, àṣìṣe tó máa sọ ẹ dológo àgbáyé. Matthew, àṣìṣe ni Dáfídì ṣe níwájú Gòláyàtì. Matthew, tí Gòláyàtì tó bá pa Dáfídì, ìtàn tá à ń sọ lónìí, òun kọ́ la máa sọ. Wọ́n a máa sọ pé ìgbéraga lọ́pàá. Ebá àwọn ẹ̀gbẹ́ ẹ sọ fún un, ebi kábíyèsí náà wọ́n sọ fún un, ìpagbára rẹ̀ ò lè ka. Ebá máa yan ọ̀gbọ́, wọ́n yẹn lọ wò ó. Gòláyàtì kàn la orí ẹ̀ báyìí, ó là á sí méjì ni. Àṣìṣe ni Dáfídì ṣe tó dògún mọ́ lọ́wọ́. Tó o bá sàmì, àṣìṣe tí ó di ògo àgbáyé, ó yà lọ ṣe lọ. Mo tún dé láti súre fún yín, ta ló sàmì? Àṣìṣe tó máa di ògo àgbáyé mọ yín lọ́wọ́ lórúkọ Jésù, ó yẹ lọ ṣe lọ. Àṣìṣe tẹ́ ò fi dolókìkí, tẹ́ ò fi rógòlò ní gbogbo ayé tí wọ́n fi mọ̀ yín ní ológo lórúkọ Jésù, ó yẹ lọ ṣe. Matthew, inú Esther chapter 5 ní verse 2, àṣìṣe ni Esther ṣe. Àbọ̀mọ̀, àṣìṣe ni láti wọlé tọ ọba ní àkókò yẹn. Ìpẹ̀bí lọ bá wà, obìnrin kì í jáde.

0: láti ilé iṣẹ́ ìránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù ni ó sì bá ọ pàdé.
1: Hallelujah. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀. A dúpẹ́ fún àǹfààní aláìlẹ́gbẹ́ tí a ní ní ìkànnì lónìí ọjọ́ ìṣẹ́gun yìí. Olùwàgbà ọpẹ́ wa ẹ̀mí àwọn wòlíì máa jọba lọ jẹ́ kó dìmọ̀ fún àwọn yẹn pé orí ọ̀fẹ́ rẹ sì ń sọ̀rọ̀ síbẹ̀ láti fún wọn ní ìṣẹ́gun lórí gbogbo àwọn ìlàkọjá àti ìdójúkọ wọn ni èyí tí wọ́n ń bá bẹ́ẹ̀ ni kó rí ní orúkọ Jésù Kristì olùwàtúgbà láwa. Amen. Arákùnrin arábìnrin fẹ́ afẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan ni o fún ìbẹ̀wò rẹ̀ ní àkókò ọdún ìrere ti ọdún yìí ó lágbára gan nítorí pé Jésù Kristì bẹ́ẹ̀ wá wò ó sì fún wa ní ẹ̀rí àti ayọ̀ àti àwọn iṣẹ́ ìyanu ńlá nítorí náà ìwọ ló kàn ní orúkọ Jésù Kristì. Nítorí pé orí ọ̀fẹ́ máa ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká wo bí orí ọ̀fẹ́ ṣe sọ̀rọ̀ nínú ìwé ebèrù orí kejì mo kà fún wa ní ẹsẹ̀ ìkejìdínlógún Hebrew 2:18 nítorí níwọ̀n bí ohun tí kára ẹ ti jìyà nípa ìdánwò ó lè ran àwọn tí à ń dánwò lọ́wọ́ ìyẹn pé ó adánwò ó sì yege nítorí náà ó ní àṣẹ àti agbára lórí gbogbo ìdánwò tí wọ́n là kọjá Jésù ni wọ́n sọ gbà rẹ̀. Ìjọ jẹ́ mọ̀ pé nígbà tí Jésù Kristì bá dé sínú ayé yẹn orí ọ̀fẹ́ máa ń fọ̀hún orí ọ̀fẹ́ máa ń pa ẹ̀ra ara lẹ́nu mọ́ á pa àìlera rẹ lẹ́nu mọ́ á pa àìsàn lẹ́nu mọ́ á pa ẹ̀ṣẹ̀ lẹ́nu mọ́ á pa gbogbo àwọn gbèsè àti ohun òsì rẹ lẹnu mọ báwo lórí ọfẹ ṣe ń sọrọ orí ọfẹ ó sọ fún ọ ní nǹkan gangan tó yẹ kó o ṣe tí ọlọrun yóò fi dá sí ọrọ rẹ ìjọ dáhùn pé ọgbọdọ múnú ọlọrun dùn kí nìdí ẹ mo wòye pé gbogbo ẹyin tẹ ń gbọrọ yìí lónìí ọlọrun fẹ mú inú rẹ dùn ohun kan gbòógì tó sì lè ṣe tí ọlọrun bá fẹ múnú rẹ dùn tó bá mọ bẹ ó rọ pé wọn náà lọ mú inú ọlọrun dùn bóyá wà lára àwọn èèyàn tó jẹ pé kì í mọ ore má jẹ́ kí ara rẹ ó tì ọ mọ́ jẹ́ kó rí ọ̀fẹ́ kó fọnà ayé tiẹ̀ náà ìdánwò kan nìyẹn ẹ̀mí àìmoore ìpèníjà kan ló jẹ́ fún ẹ̀mí pé kó jẹ́ wípé kó máa ṣèkà kó máa ṣe ibi àwọn olórí wa ẹ̀mí pé ká máa rí àwọn ọmọ ẹ̀yìn jẹ ẹ̀mí burúkú ni ẹran ara ló ń sọ̀rọ̀ yẹn ṣé ibikíbi tí orí ọ̀fẹ́ bá ti ń sọ̀rọ̀ ẹran ara máa ń panu mọ́ ni ṣé ibikíbi tí ẹran ara bá ti ń sọ̀rọ̀ orí ọ̀fẹ́ kì í sí mẹ́ òní Paul fi sọ fún ọ́nà òwe Rómù orí ìkẹfà yẹn ẹsẹ̀ ìkẹlà yìí pé a ò sí lábẹ́ ẹsẹ̀ bí kò sí lábẹ́ orí ọ̀fẹ́ Jésù Kristì a ò sí lábẹ́ òfin bí kò sí lábẹ́ orí ọ̀fẹ́ Jésù Kristì pé orí ọ̀fẹ́ ló ń sọ̀rọ̀ báyìí torí ọ̀fẹ́ bá dẹ̀ fi ń sọ̀rọ̀ ó máa ń múyàn borí ẹsẹ̀ èṣù àti nítorí náà orí ọ̀fẹ́ sọ̀rọ̀ sínú ayé tiẹ̀ náà lórí kí ni ìpèníjà rẹ kí ni ìdánwò rẹ gbọ́ wọn ni wọ́n bí a ti dán Jésù wò ó sì yege nínú gbogbo ìdánwò òun pẹ̀lú wa ti dúró báyìí ó ti fún ọ ní àṣẹ àti agbára tí o bá gbàgbọ́ so gbogbo ẹ̀yin tí ẹ ti gba Jésù Kristì bọ́ ẹ má wulẹ̀ jẹ́ ká máa dúró de ìgbà tí sàtáni ọmọ fojú ara ẹlẹ̀ mọ́ ẹ jẹ́ ká wá dìde láti lórí ọ̀fẹ́ báwo ló ṣe mọ̀ pé orí ọ̀fẹ́ sọ̀rọ̀ wọ́n padà sọ́dọ̀ Jésù tó bá fàyè ẹ̀ fún ló ti sọ àlódodo pé Jésù kí lọ fẹ́ kí n ṣe lórí ọ̀rọ̀ àìmọye ìgbà lẹ̀mí mọ́ ti bá mi sọ̀rọ̀ nípa orí ọ̀fẹ́ rẹ̀ tí mo sì rọ̀ náà bá yọ nínú ìdojúkọ nínú ìpèníjà á bá mi sọ̀rọ̀ màá dẹ̀ gbóhun rẹ̀ màá dẹ̀ gbégbèsẹ̀ lé lórí kọjá nǹkan tẹ́mi gan lérò èmi náà dẹ̀ ní èrè ǹjọ́ jẹ́ mọ̀ pé orí ọ̀fẹ́ sọ̀rọ̀ báyìí kí ni orí ọ̀fẹ́ sọ fún wọn náà ó sọ fún wọn pé kò sá fún ẹsẹ̀ ó sọ fún wọn wípé kí wọn náà kó padà wá sọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ló ti ya ọ̀lẹ́ àti olóhùn ráyè ní ojú ọ̀nà ìgbàlá nítorí àwọn ìlàkọjá àti ìpèníjà àkókò yìí ṣùgbọ́n orí ọ̀fẹ́ ń sọ pé níwọ̀n bí a ti dáhùn tó yege ó lè ra ìwọ náà lọ́wọ́ ìwọ ló máa ràn lọ́wọ́ nítorí náà tó bá fẹ́ kí Jésù ràn lọ́wọ́ ó gbọ́dọ̀ fàyè fún Jésù gẹ́gẹ́ bí olúwa tó gbà láàrẹ̀ báwo ló ti ṣe ìwọ mọ́ra rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́sẹ̀ pẹ̀lú láti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ kó o sì béèrè fún ìrànlọ́wọ́ rẹ̀ mo fẹ́ gbàdúrà fún ẹ̀jẹ̀ Jésù kì í ṣe ibiye tó ta sílẹ̀ gẹ́gẹ́ bí èdìdì ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ wa lórúkọ Jésù kì í ṣe ó yá kó sàn nínú ọ̀rọ̀ ayé rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti pinnu pé o dá mọ́ yẹn olúwa kó ràn lọ́wọ́ kó fún ọ ní ìṣẹ́gun lórí ẹ̀ kó orí ìrànwọ́ gbà lórí gbogbo ìdánwò nítorí náà kí a kọ́kọ́ sínú ìwé yìí kí ẹ̀jẹ̀ kó dá ọ láre ìgbàgbọ́ rẹ tó wá ní nínú ọ̀rọ̀ yìí lónìí ká fi dá ọ láre kó orí wòsàn kó orí ìtúsílẹ̀ kó orí ìdáǹdè kó orí ìbùkún kó orí ìgbélósókè léde kúkúrú a mú ọ̀gá ju gbogbo ayé lọ nítorí pé orí ọ̀fẹ́ sọ pé òun yóò gbé ọ̀gá ju gbogbo orílẹ̀-èdè ayé lọ kí ọkàn rẹ kó balẹ̀ lẹ́yìn àdúrà yìí lórúkọ Jésù kò rí ọ̀nà àbáyọ Jésù Kristì olúwa tó gbà láwa.
0: Èmi náà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa wà lábẹ́ ọ̀run tó ń ṣí sílẹ̀ fún rere rẹ àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331 ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́ email dot com WhatsApp 0803587635

jẹ́ ká tún bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Ìyẹn lápá bẹ̀. Ó yẹ jẹ́ mu láti orílẹ̀-èdè wa Nàìjíríà. Torí pé gẹ́gẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó ṣeéṣe kí àǹfààní aláìlẹ́gbẹ́ kó jáde fún ikọ̀ ti Flying Eagles o. Ẹ̀mí gbàgbé wípé wọ́n ti jẹ àjẹbó lórí ìyà. Ìyẹn nínú ìdíje wáfù àṣekágbá ilé ìtò wáyé. Ìyẹn lọ́jọ́ Sunday. Nígbà tí a kojú orílẹ̀-èdè ti Burkina Faso. Ṣùgbọ́n o, pẹ̀lú ìròyìn tó ń tó mi lọ́wọ́, ó dàbí ẹni wípé ó ṣeéṣe kí ọ̀rọ̀ ọ̀hún ó yípo, kí ikọ̀ ti Flying Eagles wọn lọ́nfààní àti rèé kópa nínú ìdíje ti AFCON. Ìyẹn tó jẹ́ ti àwọn ọ̀jẹ̀ ẹwẹ́ tọ́jú orí wọn ń bẹ lábí ogún ọdún. Ẹní bò ló ṣe jẹ́ kí ni tán fa sábàbí. Ẹjẹ́ ń sáré gbé yín débẹ̀. Síwájú kó tó di gbà àṣekágbà yìí wáyé, àjẹ ọkọ̀ àfújọ́ di mímọ̀ wípé ẹ̀yin agbọ̀n ti wábùsọ̀ ń bí o. Bí nǹkan ṣe ń lọ o, fẹ́mọ̀ ìgbé orílẹ̀-èdè Ghana oní ọ̀gbàlejò ìdíje AFCON ìyẹn lọ́dún tí ń bọ̀ yìí. Lẹ́yìn tó túmọ̀ sí pé agbọ̀n yín náà ni Ghana wà. Fún ìdí èyí, àwọn ẹnìkan dondo tó bá gba ìdíje wáfù yìí ní ọ̀làǹfààní àti jáde láti àgbà West African Zone bí o. Ẹ mọ̀ pé Ghana ti ọ̀gbàlejò West Africa ló náà wà. Lóòótọ́ náà kópa nù díje kọ̀mẹ́sì Ọyọ́ yìí. Ṣùgbọ́n ọba ìjákulẹ̀ pàdé ìyẹn ní group stage. Àjọ CAF wa ni ẹnìkan tó bá gba ìdíje yìí dípò àwọn méjì tó bá dé àṣekágbá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n ṣe máa ń ṣe ni pé méjì tó bá gba àṣekágbá ẹni ọba gba àti runners up. Àwọn méjèèjì wọn láǹfààní àti jáde fún wáfùsọ̀ ń bí. Wọ́n wàá kó wọn mọ́ àwọn tó bá kù ní agbọn igun yòókù ìyẹn region tó kù. Ìyẹn North Africa, East Africa, South Africa. Wọ́n mú wọn méjì ní àwọn igun ìsọ̀rí bẹ́yẹn. Wọ́n wàá gba AFCON. Yọ́ wàá jẹ́ pé àwọn mẹ́rin tí wọ́n bá dé semi final nínú ìdíje AFCON gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ yóò lọ sínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Qualifier wa wúso ń bí yẹn. Èyí tí wọ́n wá gbọ́n ní agbọ́n ti ìwọ̀ oòrùn ti orílẹ̀ ti ilẹ̀ adúláwọ̀ yìí. Wọ́n ti ajé oyè wọn pé Ghana wá fúso ń bí ló wà. Ó ní ó sì gbàlejò gẹ́gẹ́ bí host nation. Ó qualify kò qualify ó ti wà standby o. Ẹ wá wọ ẹnìkan sí tó bá gba ìdíje yìí náà láàfikún Ghana. Tẹ́ẹ̀fì jẹ́ méjì lágbára wá fúso ń bí. Ọ̀rọ̀ yìí ti wà ńlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò tí àwọn tó kù lọ́rùn ìgbà. Ìyẹn jẹ́ leléyìí o. Nígbà tí àwọn tó jẹ́ igun yòókù náà máa gbàlejò. Ẹ ṣe báyìí o. Torí pé Ghana ló gbàlejò. Ìyẹn ò mí wípé ẹ wàá fi ìyá ẹnìkan jẹ àwọn. Ó tó di pé wọ́n gbà àṣekágbá. Àwọn mẹ́rin tí wọ́n wà ní ìpele semi final orílẹ̀-èdè Burkina Faso, Nàìjíríà, Ivory Coast àti Niger Republic. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ṣe ìpàdé. Wọ́n sì kọ ìwé sí àjọ CAF pé ẹ mọ̀ ṣe bá wọn o. Ẹ jẹ́ kó jẹ́ àwọn méjì tí wọ́n bá dé àṣekágbá. Òun náà lẹ́fun láǹfààní láti rèé kópa nínú ìdíje ti AFCON ti àwọn ọ̀jẹ̀ ẹwẹ́ tọ́jú orí wọn ń bẹ lọ́bí ogún ọdún. Àjọ CAF wa gba ìwé yẹn. Wọ́n ti ṣèyẹn kí wọ́n tó gbá semi final o. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè mẹ́rẹ̀ẹ̀rin ti ṣèwé wọ́n ti ṣèyẹn kí wọ́n tó gbá semi final. Àjọ WAF sì bá wọn fọwọ́ sí. Wọ́n fi ṣọwọ́ sí CAF. Ìròyìn tó wá ń jáde lánàá ni wípé ó dàbí ẹni wípé àjọ CAF ti fẹ́ consider láti mú méjì tó dé àṣekágbá. Ẹ mọ̀ pé Burkina Faso ti qualify tiwọn. Torí pé àwọn gba fi ẹ̀yẹ Ghana ti ó gbàlejò. Ìyẹn lọ́dún tí ń bọ̀ ìyẹn ìdíje AFCON gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ó ti qualify gẹ́gẹ́ bí host nation. Wọ́n wá ti ń wò pé wọ́n ní CAF ti ń wò pé bóyá káwọn ó mú orílẹ̀-èdè tó òun àti Burkina Faso jọ gbá àṣekágbá ìyẹn Nàìjíríà. Wọ́n wulẹ̀ jẹ́ méjì látàgbọn wáfù. Kámọ̀ yìí pé orílẹ̀-èdè tó gbàlejò ìyẹn orílẹ̀-èdè Ghana òun dúró gẹ́gẹ́ bí ipò gbàlejò ni. Wọ́n ti ń rò lọ́wọ́. Wọ́n nítorí irú rẹ̀ ṣẹlẹ̀ náà lọ́dún 2025 o. Tí orílẹ̀-èdè Tunisia nígbà tí orílẹ̀-èdè Côte d'Ivoire

0: wọn ni lọdun yen o le de meta la lo kopa dipo meji la e le se be na bayi o wọn ni calf ti wa yiri e wo ṣugbọn o calf o ti bu owo lu wọn yiri e wo lọwọ ni o ṣugbọn wọn ti gba won gba wole won yiri e wo lowo bi won ba ri alatako keke to tako igbese yi o se se ki calf o buwo lu eni anfani eleyi ti ko flying eagles to se se ki won pada ni iyen ti ajo calf to ba pada buwo lu ko je bo se lo won je lapa be yen o o ya papapa lati be iroyin eleyi ti mo fe so yi iroyin eleyi ti mo fe so yi o se se ka ololufe iko 3s ka ki won o mu mi sowo si kaye egugu mo ki lo kan ru awa yi eni gbe ki lo kan ru awa yi ba ba n so yi pe ololufe ma ran iko lowo ni ololufo e ki n re iko je ololufe ma ran iko lowo iko to n support yen won ma ran won lowo ninu emi ninu ara spiritually financially ololufe ma ran iko lowo ni ololufe se muwa muwa muwa exam muwa order akoda exam heli yin na be ba ti fun alowo e je ki ololufe o lenu oro ninu iko to ba ntele tori pe e wu awon ile okere yen e ri pe bi man yu ba gbe owo kan ti esara re e ri pe ololufe o ti gbe placard won korin buku ki awon alakoso ni lei nwere waransesa leyi osoka awon alakoso won tete yi ipinu won pada ni pe ololufe ti fe ma binu o e tori pe won mo pe ololufe yi won se iran lowo to po fa won ko ri be lo lede nigeria nbi alakoso se da ko se da ololufe o ma korin re kian ni tori kini muwa ni alakoso ba ti le ma muwa ba ma se daada wala ti konu za ti fa wa lowo ni e le ma da je o ajo je odun be nikan oni o orin ololufe ti nigeria nu iyen gbo ke se iko suti nikan most of the club side o wa nigeria orin ololufe won ni emuwa e ba ti fa wa lowo go si ewo gbogbo en ti en so yen ewo gbe en ta won royin so yen wala ti won mo nu o ga ti fa wa lowo ni o iru ololufe be lenu lati pe iko sakiyesi toro ti je dodo ko ni le sododo omo je ti awon toro bata iwo to eni o bata ba o tun be se ni o si n te firu awa ise mo eyin anu la rigba lati mo so ododo yen abi ka ma pon jebe leki sake olohun o fiyun ran wa ka ri yin ati ewa pelu rice yin le dimu le ni fun awa ki mo fe gbe jade ni pe je ejo mo wi pe bele de tunisia awon ololufe etodu zahe egbe agba bolu ti o mo kopa ninu league agba oje ni sa 2026-2027 lo le de tunisia won ni oda owo awo lokun o gbese wa nle repete o je agba bolu ngbese awon agba bolu kan be to ti ati fi ko le ti an je won gbe to yun ti trust won pe a gbe lo sodo ajo kasi bakan na owo osuna won registration ati be lo gbese po kan rekete ti ko etodu sae sugba awon ololufe ti rescue team yi o awon ololufe won pada da owo ti nlo bi $1.3 million se ti n gba bayi awon ololufe iko etodu zael won panupo won si da owo won re si $1.3 million iyen fun iko igboya gbogbo obi ti gbese wa eda ere fi di edakun ololufe to se be iko yi nisi won ti register bayi awon gbese ti an je won ti san gbogbo awon gbese won bere league won ni pere bayi lai si bo ti je gbese ohun ota sugbon o ti koko yo won lofin gbese ile to le fa adina gbo oku fun iko yi edakun iru ololufe bayi ti iko ba wa nse mona mona ti an ba pariwo pe a fe nte nse o edakun se iko yi oni gbo ti an ba wi sẹ́wọ̀n ò ní sí àtúnṣe torí ẹ mọ̀ yí pé wọ́n wà lára àwọn tí wọ́n ń gbé àwọn lárugẹ kìí ṣe olólùfẹ́ ẹmúwá ẹ̀lò ìyàwó yín bímọ o. ìyàwó yín bí ma ọmọ fún yín lọ́wọ́ kan ní 2 months ago ìyàwó àkọ́kọ́ ni ìyálé nìyẹn ìyálé nìyẹn ìyàwó lélẹ̀ ìyàwó kejì tí mo sọ yẹn lélẹ̀ ìyá àkọ́kọ́ ni tìyẹn àti ṣe némì yẹn kọjá hello chairman èmi ní àwa ti zone kinní kan nìyẹn ọmọ yín fẹ́ ṣe freedom o ewo n bẹ bọ igba ẹni ẹfẹ sọ school fees kan ni bi osu mẹta sisin ọmọ ìyálé nìyẹn eléyìí eléyìí kọsẹ ni ọfẹ ṣe freedom ṣe ẹ ti ọmọ ìyálé ni a ti san yẹn hello chairman bàbá yín jọlọ ń pè láàárọ yìí o bàbá mi bo bàbá mi ti kú ti pẹ mi ẹyìn àní tí n bá ní báyìí bàbá mi bàbá yín náà ni bàbá yín bàbá mi náà ni bàbá dágbére láàárọ yìí ìyìn aago mẹ́rin láàsìn wọn o gbóúnjẹ bá fẹ́ fi ràn wá lọ́wọ́ o ìdákun o ọ̀dà kò burú ẹyìn náà wàhálà ṣé àlójú ọjà like 3 years he like politician ẹja lojú ọjà ká padà ní bàbá dé ká tẹwọ iwájú ẹsẹ mi ẹja fèmí lẹ pẹlú tèmi ẹ kú kalẹ.
1: Mo ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
4: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
3: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alubarika Health Sprint Foundation. Tọ́jú ara rẹ.

0: Na *347, *1004, *1# If you want play on top Lagilu FM, na *347, *1004, *2#. You fit to play self for our website www.cashier.ng. Remember, send our your state again in board. 9 license this cashier. And you must don't reach 18 years and above to fit to play cashier. Shorty cashier. Multicast, yeah.
1: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wuyin lokan lati se toju arugbo yin. Sugbon ta you see, be gelele se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won masiko to ye ki won gba toju. To fi mu ayewo ilera lore kore. Won mo rufe ire tarugbo se. Won si masiko to ye ki won nora. Emerald Comfort Home. Opo eroja itoju arugbo lo wa nle. Gele bi won ti se loke okun. E kan si Emerald Comfort Home loni ni Ajinde 1, Route 2 Junction, beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home. Exceptional care in a place you can trust.
2: Ẹyin ti pápápá mi náà ti gbogbo yin lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọ ṣọkọ yọkọ tó gẹ́gẹ́ bí gbogbo yin ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú bí ẹ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọyọkọtọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ. Ó ṣe ìjáì!
3: Make your cooking fun.
4: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
6: لبيك اللهم لبيك
7: Bọ́lájì Àlè Mom Travel and Tours ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wà ní ìrìnàjò hajj àti umura. Àmọ́ rírì yín o, bí ẹ ṣe ń fi gbàgbọ́ sanwó Mọ́kà sanwó umura sílé iṣẹ́ wa. Tọ́nà òsì jẹ́ káwa náà jàǹfà yín fúgbà kankan rí. Ẹ̀ṣẹ́ o, àlọ́ tó lọ ni ó máa jẹ́ o. Àwọn fi àsìkò yìí kéde pé ìjọba Saudi Arabia ti fi gbèdéke sí ọ̀rọ̀ hajj àti umura àtọdún yìí tó máa jẹ́ 26 September 2026. BTH owó dáhùn náà ní Mọ́kà á fún yín nínú 8 million naira yín. Tara sàṣà kan sí wa lórí ìtàkùn àgbáyé www.manlandtravel.com telephone 08057522230 tàbí 07026862751. A wà ní number 1 Randolph Plaza Iriakari Estate Olúyọ̀lé Extension along Akala Expressway Ìbàdàn number 31 New Court Road Old Gbagi Ìbàdàn 5850 Indianapolis USA number 1 YBA Complex Sabo Ìbàdàn The Gas Shopping Complex Ìyànàgọ́ Ìdíròkó Bọ́dà Ogun State Millions Multi Purpose Plaza Michael Kolioso Expressway Ajégúnlẹ̀.
8: Ẹ káàbọ̀ padà látojú ọjà. ìkànnì lágẹlú rè é. Lágẹlú 96.7 FM òkè gajù òkè ló fà lábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Òye ajẹ́ kẹ́mọ̀ lẹ́tọ̀. Ìròyìn eré ìdárayá eléyìí tó dùn sí gbẹgbẹ kẹsì. Bàbá ìgbẹ́ yìí ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kàn ìbánidọ́rẹ̀ Facebook ìkànnì lágẹlú 96.7 FM. Lórí ìjẹ́ kẹ́mọ̀ fan family àwà ń bẹ̀. Lórí TikTok at Top Striker 100. Ẹ ṣe à ẹ like ẹjẹ́ ọlọ́gán gírígá o. Ẹjẹ́ ọlọ́gán gírígá o. Kudos fún àwọn olólùfẹ́ ikọ̀ 3S tí ẹ ti jọ́lọ̀ nípè. Tipẹ́tipẹ́ là ń sọ o. Àwọn bàbá gà níyù elékùrú èké bàbá ẹlẹ́ran. Àwọn yẹn á fi owó wọn. Ó tún èsì ètùtù fún ṣútì. Owó ara tiẹn. Gbogbo nǹkan ni wọn. Àwọn ó tún ná lórí pé àníṣẹ́. Bí wọ́n bá ti àpadà bí ikọ̀ bá padà ràn wọ́n lọ́wọ́ yóò fi kún fún ẹ ni àwọn ó tún ná lápara. Kọ́ lọ́wọ́ fọ̀run kẹ́ bàbá. Bàbá ẹlẹ́ran gà bàbá gà níyù elékùrú. Àti àwọn ikọ̀ wọn ń gbà náà lọ́hùn. Wọ́n jà gbọ́ òsì ńbẹ̀. Wọ́n lọ fún àgẹ́ o. Ẹ̀tẹ̀gbẹ́tẹ̀ ta nà ń pọ̀ páyìí. Ẹni tó bá tabá kó bínú ó fi tú bẹ̀ ṣe òun ni mọ́ bínú. Ó yẹ pápá àpá láti bẹ̀ yẹn. Káṣe káṣe káṣe we go again. Láàárọ̀ a tún pé owó ti ń lọ bí 1.7 million bíi 1.7 million yóò tún jẹ́ pínpín. Ìyẹn láàárọ̀ yìí ni o. Ṣé wọ́n ti ready? *347*1004*2#. *347*1004*2#. O gẹ́gẹ́ ni ó gbé ọ débẹ̀. Má pọ̀ ọ̀gbọ́n mọ́ rìlẹ́ǹtì mọ́ wararo. Orí 50-50k láti bẹ̀rẹ̀ á bọ̀ sórí 100k. From there 150k. A máa lọ sórí 200k. Bó ṣe máa jẹ́ nìyẹn o. Mọ́ gọra rẹ o. Àárọ̀ yìí tọ́kàn yìí lọ ń dáàtú ara ẹ̀. Ọ̀fẹ́ dagunlá. Láti jọ ètò ti ń dà bí àjọ. Àárọ̀ yìí tó wá kàn ọlọ́fẹ́ dagunlá. Mọ́ dagunlá. Owó tó kù lákàǹtì rẹ. Kò má tà. Àwọn olóyìnbó wọn ò ní kò mára. Àwọn DJ Spider nu o. Àwọn nígà nígí. Lọ́sí mara náà. Kò mára. *347*1004*2#. Tó bá ti sẹ́ndì kóòdù yẹn. Wọ́n á dá mẹ́sẹ̀jì padà fún ẹ wípé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́. Ìwọ dá wọn lóhùn pẹ̀lú iye ọba fẹ́. Wọ́n bá dá mẹ́sẹ̀jì padà yìí pé transfer lọ fẹ́ sí àbí USSD code. Jẹ́ ó yé wọn wípé transfer àkàntẹ́ one. Wọ́n wá send account details tó ti ra tíkẹ́ẹ̀tì fún ọ. Ọba lówó lórí bank app rẹ o lè rà á. Bí ọba sówó ń bẹ̀ ṣùgbọ́n tó ní káàṣì lọ́wọ́. Bank details ní send sí ẹmú lọ́dọ̀ àwọn oní POS. Sọpọ́ ọ̀fẹ́ ra tíkẹ́ẹ̀tì káàṣì ẹ̀ ní o. Bàbá ti fọ́n bank details yẹn. Lórí àkáǹtì ẹgbẹ́ owó yìí ẹ bá ń san sórí ẹ̀. Bóyá 1000 ló fún ọ bí 2000 bí 3000. Tíkẹ́ẹ̀tì ẹyọ kan 500 sani. Ọ̀pọ̀lọmọ yìí tágbára rẹ̀ ká. Má dagun lá. Ọ̀ ń da bí àjọ ni. Wà á máa tún gbà o. Gbogbo tíkẹ́ẹ̀tì rẹ kò tanu o. Kò wẹ́sì láti Monday tí èdè Friday o. Pé kọ́ bá dọjọ́ Friday. Ó ṣeéṣe pé jọ́tọ́ ká owó mọ́ lọ́wọ́ ń jọ Monday àbí Tuesday tó play yẹn. Ó lè ṣe pé tíkẹ́ẹ̀tì yẹn ni ó padà wúlò fún ọlọ́jọ́ Friday. Tá a bá yí koto ti jackpot. Ẹ mọ̀ pé every Friday owó tó tún gara ju ti àárín ọ̀sẹ̀ lọ ni. Kò jẹ́ bó ṣe lóhùn wọ́n jẹ́ lápá abẹ yẹn o. Bó ṣe jẹ́nu ẹ wá rọ́ láyé tí mo ṣe yìí. Wọ́n bá kù díẹ̀ káàdó tí ò yé yín. Ẹ pe nọ́mbà 020-1330-6194 tàbí ẹ chaati wọn lórí WhatsApp nọmba yìí. Ẹ sì lè pè wọ́n WhatsApp kọ̀ náà 090-26-02-63-14. Ó yá láti ibẹ̀ yẹn gbágbàgbà. Ẹ jẹ́ ń kí ọlọ́jọ́ bí ẹni. Àfáà mi, àfáà dáadáa. Àfáà ọmọ àfáà. Àfáà bàbá àfáà. Bàbá sọ nípa Alhaji Abdulwasi Abdullahi Ọlọ́ládé. Olú ọmọ Vaida. Olú ọmọ Vaida headquarters. Èní lọ́jọ́ bí ẹ̀. Every 11th of August. Náà lọ́jọ́ bí Alhaji Abdulwasi Abdullahi Ọlọ́ládé olú ọmọ Vaida headquarters. Happy birthday to you. Long life and prosperity. Ìgbọ́dún ọdún kan ní owó ọlá àti àlàáfíà tó pọ̀ dáadáa ni o. Tó pọ̀ ní pẹ́tẹ́. Alfa Abdul Wasi eh ni saseti present se present gba bi adua nje yi Olorun oni mu ifaseyin ba yin lagba lowo Olorun o o se ma je niyan o Alfa ti e fi eyan sere eh teri ba po gbogbo nkan l'Olorun fi jinkire Olorun oni da yin laamu e pe e to daada o lagba lowo Olorun bo se ma je niyan o long life and prosperity igbodun odun kan no wo lati alaafia to po ele to kunu igbesi aye yin e ni lonu nira o ya lati be sara won fi gegbege ni bi o ba si e mo nira yin la o awon en to ba ni kimi ni lati ma lu akoko pe awon ti o ni kimi ko so ko saye akoko yin o fa ye ele o di ile America ninu oro to ni se pelu ajo FIFA ni o se fe gbo Donald Trump na soro lana office ori ero ayelujara igbe anu eyin te n bi mara ote yi anu eyin te n sabosi anu eyin te n se lara anu yin se mi e fe yu are ajo FIFA ni ku abi iyen Gianni Infantino e fe yo ni po eni koko fipo le bi yin o ba se se e ti an wo pe bo ba dinu osu keto odun ti nbo ti eto idibo to waye baba ya ke fi ibo ke fi le ku abi omode eyin omo ogun yin pe lefo e wo ajo FIFA o ri paper nle won o pe lowo be ba ile technique te gbimo po tiri kisi payin po te do re ti abosi payin po ti lara payin po te do re te le Gianni Infantino ku lori oye ajo FIFA o ri paper nle bayi won si ma pe ni owo e ma ba bo bawo Donald Trump lo so be oni o nkan gba yin yanju ni o e se po hun kan pa fun yin o sugbe o ibada ke gba ikilo e je o sele keji re se ri oju ona tin ko yin to te ro pe ona parun ni e ona lati wa owo fun yin ni te ba wa ko te gbo ko si wahala ele to ba wu yin e se sugbe e ri paper nle bayi e mo pe lowo Donald Trump lo so be o e mo gbagbe pe lana ni awon igbon meta ni won fi iwe si da yi pe Gianni Infantino iwa ti iwa etan ni o o fe fi ogba alumo koro yin lu awon ikun to ku ni jibiti pelu igbese to gbe lati ta ipin idokowo ni bonkele fun awon ile ise kan o wa pada ma je mu kuntun re iyen gbo ba fori ale faale nigba ti won soro ajo UEFA ajo ti AFC iyen Asian Football Confederation bakan na ajo CONCACAF an meteta an na won fi owo si iwe yen o iyen lana e wa mo gbo o mi o se afowo si iwe yen mo pe koni buruburu o mo keni kan mo ni seren ti o ku gangan leyin o ki mo lopolopo gba jeje mo yi pe lara awon ajo CONCACAF e mo pe lara won lo lede Mexico wa olede Mexico wa yora re gada igbe iro o CONCACAF doko we pe awon fe se gbasawo awon ta awon gege bi orilede awon o mo npa yen o e baba kura wo kan loju sama eyin Gianni Infantino la won wa nta won o Mexico so ba won Mexico ti so dele olede Argentina e mo pe komi ball awon ati e mo pe komi ball awon ti e ti so nkankan pupo Argentina jade pe eyin Gianni Infantino la won wa o olede Qatar na jade Paraguay na jade lati agban komi ball Qatar jade lati agban Asia o ti je pe AFC Asian Football Confederation awon na ko we sugbe Qatar jade lara won so ge pe iro e ma ka wa mo o won e ka eru mo nkan se be o e ma ka wa mara yin Gianni Infantino la wa nba lo o won e ti so tan o le de Morocco na jade pe awa ti Infantino re o e ma gbon ese fe gba lejo DJ fi eye agbaye nti erin Morocco ti soro tan Egypt na jade pe awa pelu re o iyan ni pe ko si bi o se buru to o ni ku yan mo yan en ti o ku le yan mo o ko je bo se lo n oje aso agba bolu awon agba bolu ninu iko Real Madrid to jade o ti jade bayi papa julo opolopo awon agba bolu to je tuntun ati awon ti en wa nbe tele ti won paro aso agba bolu bo la awon number yen se to tele ra won asare gbe yin de be Yandel Made won ti ni ki awon olorufe ko Madrid o tetere ma se tutu won ma gbebo o ebo kanka ti kagun laya won gbe kan losan gayin gayin ikan ni iyaleta ikan ni role ikan loru gajo ikan ni daji won bi mo se gbe nu obi won ba fe ki gender made o se dada tori pe akosile o fefo re o baba wo awon ti owo ti won fi gbe won wo inu idije la liga to wo won le ni 100 million euro opolopo won won o se dada o kiti e na mo ba ri be won ni e kan sawon te ba kan si ba ya la le ri ni o bi ara bi wasiu ki ati ka ni eni lu etutu ki yando made o le se dada awo la kosile o fefo won ti an fi nro mo yando made e ja loju oja ka pada de Rodri Barca Rodri agreement e ja loju oja ka de agbera wa de be e ku kale
9: won ti bere ku le salai mo pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
10: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
9: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
10: Maggi star yo so gbogbo onje ta se

0: baba akọrin lata aro ni o ti sun mi igbo gan la nlo bole mu mi lo
1: arakunrin fọkan balẹ ọnu ati la re ni mo fe fi han e o ya wo ore
0: pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí splash 105.5 fm pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 fm *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
2: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yìí ṣẹ́ ń là láàní àbẹ́ ń ṣí ìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún méjìdínlógún sókè nìkan ló lè kópa láti

0: Assalamualaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rán láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Kádàm Báàsùnà Hajj and Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Ní san díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Kádàm Báàsùnà Hajj and Umrah Service ti pe àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilé wa, ṣìyára, ọ̀fẹ́, onígbàdégbà, pé bàbá iléeṣẹ́ Kádàm Báàsùnà Hajj and Umrah Service rìn àjò. Ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex, Ọjà Bodè, nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Kádàm Báàsùnà Hajj and Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
1: Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti ìlú kan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality stone mix blender gara tí ń bẹ lórí stone mix blender wa o. Stone mix yam panda
2: àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka.
1: Back to school items, souvenir bags, high quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron, àwọn ògbà lóde lóríṣiríṣi, abọ́mọ̀fọ́, serving dish, rechargeable fans, gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà, solar fan, ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká báyìí set up kitchen yín, a tún lè báyìí ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir, gbéra lẹ̀ máa lọ sí Whitestone Souvenir, Ìdí-àpẹ́ Odùdúwà Building, directly opposite NNPC filling station, Ìdí-àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀, ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Débí ọ̀rajà.
3: Béèyàn lówó lọ́rọ̀ bí kónkó yokoto. Bala fi ọba sí kọ̀dá. Àbí sọ wa dáa ni. Àìrórun sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kó máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Torí ọmọ ahóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètò. Kátẹ́lẹsẹ̀ ọmọ kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kó má mọ̀ pó ti bọ́. Ara ma gbẹ pẹ pẹ pẹ. Ara ma leegun. Ìgbésẹ̀ kamankia ni pàtàkì. Kátà tẹ gbégbésẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà. Lápárapá ni gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dalámú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti máa bí àrùnsá pamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ̀lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka ilé iṣẹ́. Mojoyinlola Complex.

0: ọdún máa yọ òun náà ni ó tún mọ wa láàárọ tò ní o ìkànnì lágelú rẹ 96.7 òkè gáàdì òkè bí a bá ń ta sí gbéga yóò mọ̀ pé kíni ọmọ láwàní ṣe fún yín nígbà táwọn sọ pé a fi ti ẹlẹ́gbọ́n tẹni ẹlẹ́ni ẹ̀ṣẹ̀ ẹ̀pì ni gbéga làwà ní káwà mọ́ lọ ọ̀ṣun ká lọ fi
1: jẹ́
0: káwà ọgbọ́n tó
1: awulẹ̀ ń lọ bẹ̀ náà
0: mọ ẹ̀yìn kọ́ lẹ́ sọ fún wa bí tá lọ fúnra wa láàrin ìrìn àjò lọ bí tá lọ
1: ṣe bí bàbá wa ló ti ń pera rẹ̀
0: àbí o kí èwo ti yín náà èwo ń gbogbo gan ti yín ṣáàpè ìṣọ̀rọ̀ gan ni
1: ìdọ̀bálẹ̀ láti fi ń kí
0: ṣáàpè ìṣọ̀rọ̀
1: ni ilé ìmọ̀ fojú wa gbolẹ̀ ń ta gbangba
0: ẹwọ ẹ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kíro ìfútàárọ̀ tó ń títí láyọ̀ akínṣọlá lórúkọ tèmi o.
1: olúwaṣínà aláyọ̀ ogo èdè ọfọmọ àlèsọfà lórúkọ tèmi ń jẹ káàbọ̀ sórí ẹ̀dọ̀.
0: àwọn òwe ìròyìn ojoojúmọ́ lẹwa nàìjíríà ìwé ìròyìn nàìjíríà tribune gáàdì àwa pọ́ǹchì náà wá
1: pọ́ǹchì gbogbo wọn.
0: ẹja lọ ní pápápá wọn ní nínú ìwé ìròyìn pọ́ǹchì àkórí àkọ́kọ́ tó kọ́ jáde ńbẹ̀ òun náà ló ṣe lálàyé pé ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú NDC lagbẹ́ pé gbogbo àwọn olùdíje wọn pátápátá ni wọ́n ti kólé àjọ olómìnira elétò ìdìbò lẹ́wà nàìjíríà lọ́wọ́ tán o táwọn náà sì ti gbọ́n gbogbo rẹ̀ ta wọ́n ni wọ́n fi ọjọ́ kún ọjọ́ náà pé àkíní yìí ń lọ lẹ̀ pọ̀ ẹ̀yin ẹgbẹ́ òṣèlú gbogbo ẹ a tún fún yín lọ́jọ́ méjì sí o torí pé wọ́n sọ fún wọn pé ẹ fún wa ní ọjọ́ kan a fẹ́ ṣe àyẹ̀wò kan sí àwọn olùdíje wa wọ́n ní gbogbo rẹ̀ pátápátá ló ti wà lọ́dọ̀ àjọ olómìnira elétò ìdìbò lẹ́wà nàìjíríà wọ́n sì ti kó ta ẹ̀ mọ̀ gbọ́ nínú ìròyìn láàárọ̀ yìí.
1: ìròyìn èyí daily post ló kọ́ tó di ẹ̀dọ̀ kí ìròyìn ẹni tó jẹ́ alága àpapọ̀ fún ikọ̀ kan èyí tí mọ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú nímọ̀ràn lórílẹ̀‐èdè nàìjíríà IPAC Yusuf Dantale òun ló mọ̀ ti sọ di mímọ̀ pé òun kọminú lórí bó ṣe jẹ́ wípé wàhálà ohun ìtàporógan ọbẹ̀lẹ̀ ní ìmúrasílẹ̀ ètò ìdìbò gómìnà tí ó wáyé lọ́jọ́ 15 oṣù 8 ní ìpínlẹ̀ ọ̀sun ó pé àbá ẹ mọ́ gbẹ̀mí àwọn èèyàn tẹ́ pé ẹ fẹ́ ṣe ìjọba lé lórí nàún kí ló dé kẹ́ ẹ bẹ́ẹ̀ ni ìròyìn kan bẹ nínú ìwé ìròyìn the guardian lójú ìwé 8 ẹ̀ wọ́n pé nípínlẹ̀ ọ̀sun ìwádìí kan tí wọ́n ṣe ní àkọsílẹ̀ pẹ̀lú ìwé ìròyìn yìí ó sọ di mímọ̀ pé ó kéré tán àwọn èèyàn 19 ni wọn ti jáde láyé nínú àwọn ìṣẹ̀lẹ̀ ìtàporó gan 73 tó ti wáyé ní ìmúrasílẹ̀ ètò ìdìbò náà.
0: nínú ìwé ìròyìn pọ́ǹchì ẹ̀ tún ẹjẹ́ tí ń tún lọ mú àkórí mi wá pẹ̀lú bí èèkàn gbòógì gan nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC délé mohammadu bó ti ṣe ń sọ wípé àtìlẹyìn gbọ́ngbọ́ngbọ́n o lòun ṣe ò fún gómìnà ìpínlẹ̀ ọ̀sùn gómìnà adémọlá adélèké tinú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù kí nìdí rẹ̀ tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde ẹ̀yìn kọ́ yìí láàárọ̀ yìí náà lẹ́láǹfààní láti gbọ́ nínú ìròyìn o.
1: olùdíje dupò ààrẹ lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar àti àwọn ikọ̀ tí wọ́n jẹ́ alájọṣepọ̀ rẹ̀ nídìí òṣèlú ni wọ́n mọ̀ ya kẹ̀tíkẹ̀tì lọ sí ìpínlẹ̀ ọ̀sùn ní àná ọjọ́ ajé Monday pàápàá jùlọ ní ìlú Òṣogbo tí ṣe olúlu ìpínlẹ̀ náà níbi tí wọ́n ti lọ rí kéde àtìlẹ́yìn fún olùdíje dupò gómìnà ní ìpínlẹ̀ ọ̀sùn lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú wọn ADC ọ̀mọ̀wé Najim Fọláṣayọ̀ Salam.
0: tó wọ́n ní ẹnìkan òun náà ni ó kó sí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti DSS lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe kó àwọn akẹ́kọ̀ọ́ ní ìjọba ìbílẹ̀ oríire tòun ti àwọn olùkọ́ wọn níjọ òní wọn ní kápẹ́ńtà ló ń tọ̀ wọn náà bá fún ọwọ́ mú pé ìwọ náà wà lára àwọn tí ń fún àwọn tí wọ́n jẹ́ ajínigbé ní ọwọ́ ẹgbàbí wọn ní àṣé òfegè ni wọn ṣáti jùúlẹ̀ báyìí wọn ti fílẹ̀ o lẹ́yìn tí wọ́n fílẹ̀ kíni tó ṣẹlẹ̀ gan kíni àjọ DSS kíni wọn láǹfààní láti sọ ẹ mọ̀ láǹfààní àti gbọ́ orúkọ onítọ̀hún kí ni wọ́n fún un bó wọ́n ṣe fílẹ̀ ta ni wọ́n fà lé lọ́wọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bọ̀ nínú ìròyìn tá a pè lẹ́dọ̀ kí.
1: lójú ìwé kẹta the guardian ní orí ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 Atiku Obi pẹ̀lú Mákindé àti àwọn míì nínú ẹgbẹ́ alátakò ní ìròyìn ọ̀hún sọ pé ó ṣeé ṣe o kí wọn ó jọ kóra wọn jọ pọ̀ pa ẹ̀yọ́pọ̀ lójú kan kó lè hó sùsù láti jọ jùmọ̀ gbójú agan sí ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò àpapọ̀ eléyìí tí ó wáyé ọ̀hún.
0: ẹ jẹ́ tún lọ tààràtà ó di ìpínlẹ̀ Ondo pẹ̀lú àkórí ìròyìn tí bẹ ní ọwọ́ tèmi ti ń ṣe lálàyé wípé kò ní dín ní àwọn arúgbó àwọn àgbààgbà ti won lo bi egberun marun o le ni irinwo 5400 ti won je olugbe nipinle ondo ti won mo tewo gba owo kan tin lo bi egberun lona ogun naira 20,000 lo soosu gege bi owo egba e mo binu bo loro se jade se joba ipinle ondo lo gbe oro ohun jade sita ijoba ibile melo la won ti won je agbagba won ti mo tewo gbowo ninu royin fun taaro toni leto ti gbigbo
1: loju iwe kefa the guardian titi awon egbe oselu alatako won ti bere si fomu lori bo se je pe opolopo awon ipinle ni orilede nigeria ni won ti gbe owo gegege le owo iwe ase eleeto ye ki won ri gba ki ipolongo eto idibo ko to le di eyi ti ijoba ipinle ohun kokan ohun ti won buwolu fun okokan awon egbe oselu won yi won ni won yin ina owo yen soke opo be ni won wa se awon ofin alagbara eyi to je wi pe opatan ma won lorun bayi ni ti o je ka won ori mumi tori pe ohun foju han bi igba ta won ijoba yen won ofe kegbe alatako se ipolongo
0: afi suru sa won ni iba orere ta mo si lasafifa ohun na ni won mo se pe bo se yoju lorilede wa nigeria to si nfowo ba awon eranyan ti won lanfani ati gbe won lo digbadigba o di le iwosan fun itoju won ni ko di ni awon eyan ti o le ni igba bayi ti kini ohun to ti demi won legbodo ni tibuto orilede wa nigeria o e je asora wa o e ba je asora wa o lekan si isora re o lori ibo orere eleyi ti won lo tu gbode kan lorilede nigeria yi iwe royin nigerian tribune to jade foto ni ibe na mo ka mo ekunrere re egbo ni si sentele
1: alakoso ijoba apapo ile yi to nri si to samojo ibujoko ijoba apapo fct eyun yesom wike oni o ti da hiso iroyin kanu nibi ti an tin so di mimo wipe wike ati ri e pe o kase ele gedere bayi ni oju re lo wa nta o awon ti ri bi se ndogbon lati so ara re de adari agba fun iko ti o se ipolongo ibo fun ti are labi ase egbe oselu APC ni 2027 wi ke pe irogbu lo wa nu oro ohun ohun ote be lo ohun oba lati pe ki won fi ohun se alaga abi adari apapo ohun
0: gomina ipinle edo monday opebolo lo mo ti buwolu wi pe awon eyan ti won lo bi egberun merin ati egberin o na ni ki won yan o loju ona ati je oluro lowo pataki iyen ni ese pupu ninu eto isejoba re ninu egbe oselu All Progressive Congress latari ise takuntakun ti won se ninu eto isakoso ohun to fi fidi mule nipinle edo eyin ko yi ninu iwe royin punch to jade foto ni ibe ni iroyin ohun to lete nbo si ekunrere re e tun gbo ninu edoki
1: owo kan ti o din bilionu meta ati abo naira ni otale ni irinwo bilionu naira eyun 456.5 billion naira ti won pe ile ise apinna ti ipinle kaduna to je ni gbese o ti mu ki ile ise ajo tin sakoso eka ina manamana lorilede nigeria nerc koja ile ise on gba lowo awon alase re wi pe e je aduru gbese yi 456.5 billion naira a je pe e le da isakoso ara yin se niyan
0: won ni awon egbe osise ati awon obirin won mo se iwode nipinle osun latari eto edibo to nbo lona lori ipo ti nkan gbede duro iyan nipinle osun lowo lowo bayi o won ni aya adeleke lo lewaju awon obirin ohun pe eni so e ja lo re ba eni ti se oga olopa nipinle ohun ka so edu okan wa fun eyin ko yi iwe royin nigerian tribune ko ekurere re gadagba gadagba lo wa loju iwe akoko iwe iroyin ohun e gbo ninu edoki laaro yi o
1: enikan to ti fi igba kan ri je alaga fun egbe oselu All Progressive Congress APC Saliu Lukman un lo ma soro kan si gboro aye nibi ti o ti se lalaye wi pe ise ri egbe oselu APC ati isakoso won nise ohun lo je wi pe ko si nto yato si ilana oye jije ni lana ti ajewo eyi ta mo si monarchy oni keyin okuku pe afiyan sipo wa nbe titi to ijade laye komo re o tun bo be o pe juri isakoso ti won se ni inu egbe oselu APC lorilede
0: e je atara sasa o di odo DJ Spider lohun ha omo mi alalubarika iwo lo duro to bayi mo gora re o lewu je lo soke lo
2: edo ki iroyin Lagilu FM 96.7.
3: Mo tun bere fun o le se alai mo panilerin lakoko apejopo itakoroso ri la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o lo ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
4: Maggi starter ase latara ewa soya alubosa adu chili ati konofuru
3: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
4: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
5: for signs and wonders.
6: Anu fi share mi ati anu.
5: Lato just 20 seconds ago.

0: West Midlands Open University. Amuki ẹkọ wa laro woto, ko si rorun lowo ti o fani lapo ya. Eto igbaniwole nlo lowo lowo, o si le bere rin ajo eko re pelu owo to kere to egberun meji abo naira. Fun abala eko kokan course unit, yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication ati Educational Management. Boyo sese pari ile iwe girama tabo lendi NCE, HND, A-Level to sife wole pelu direct entry. O rorun pelu WMOU. Kan si wa ni ilu Eko ni number 1A, Oba Accra Avenue, Ikeja. Nibadan awa ni White House, Adewumi Street, Felele, Labiokuta, .ICT Institute of Technology, 52 Ijema Agbadu Road. O tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167. Tele wa lori ikan ibanidore at WMOU Nigeria. West Midlands Open University. So afojusun nipa eto eko re di memuse.
1: Ẹyin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ.

0: Basa. Be yan lowo loro bi konko yokoto. Bala fi o basiko da. Abi so wa da ni. Airorunsun. Ara tita. Sa gun sa gun. Ke yan me dagba pupo ko ma rin ko geko ge. Ke yan ma le gba pa tese. Ki won ma gbe yan sega. Kori o ma oye. Ki nkan ma rin ninu ara. Ogbe nu. Ifunpa giga. Iseto. Katalese o ma kan yan gogo. Ki bata o sense bo lesen yan ko ma mo ko ti bo. Ke yan ma ru ma gbe. Opo lo ti lori sirisi ogun. Sugbe ti oro na abayo. Ona abayo ti wa bayi o. Kan si le se toni toni aba etkia. Kokoro nu eje. Ora nu eje. Paja paja ya jija jeri jeri. Aile mi dada idakole. Ko ma kunu o ma le se dede. Ara ma gbe pe pe pe. Aro ma legun. Igbese kan ma nkia ni pataki. Ka te gbe igbese ni kia kia. Ke do wa. La para pa ni gbadun aye. O se ni tin be laye ti oni tin da lamu. Ero gbalode nbe faye o. Lati ma bi arun sapa mo si. Kan si toni toni aba etkia. Egbe le baba lam adesina. Gomina kule oyo tele ni felele mbadan. E ka le se. Mu jo yin lola complete. Iwo ro di badan. Telephone 08033715988. 08033715988. En tata du ale. Lama toni toni.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bomi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀rù kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́ wọ́n mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 08071124000 08071124000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ìjọba ọlọ́run yóò dé sáyé onímọ̀jì kò fi ṣeré. Ìgbéga àlùyọ àtọjọ́ Thursday 13th the Wednesday 19th August. Let thy kingdom come. Lákòrí a 7 days annual convention. Tí ọlọ́run pàṣẹ fún Prophet Dr. Adéyẹmọ Adéyinka Joe JP. Ìwàláyọ̀ ọlọ́run yóò máa fọwọ́ kan gbogbo èèyàn fún ìtúsílẹ̀. Aago mọ́kànlá ṣálẹ̀ ni iṣẹ́ agbára yóò ti máa ṣe nípasẹ̀ èdè. Prophet Dr. Babakunle Sunday Peter JP Baba Wonderful. Abẹ́sẹ̀rọ̀ Prophet Oluwatunso Ogunga JP. Prophet Dr. Jọláolú Ọládíyì. Prophet Oluwadámilárẹ̀ Náírò. Pẹ̀lú ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí nígbà tí Prophet Dr. Adéyẹmọ Adéyinka Joe JP. Wọ́n máa ṣúre. Aago mọ́kànlá alẹ́ sí mẹ́ta òru ni iṣẹ́ agbára ó fi máa ṣe. Láti Thursday 13th ni Tuesday 19th August 2026. Ọ̀nà gbogbo ni kẹ́ ẹ wá lórí takẹ́rin tàbí Ọlọ́run ṣogo. Bó ti ṣe yànnà Adéṣọlá Express. Àdójúkọ Mingè CAC Grammar School. Níjọ Harvest Chapel International Prayer Ministry wà. Nọ́mbà 76 Apẹ̀rẹ̀ Oníyẹrẹ Street. Ìjọba Ọlọ́run máa dé sáyé rẹ. Àlàáfíà máa jọba lórúkọ Jésù.
7: Bẹ̀rẹ̀ ọjọ́ rere rẹ pẹ̀lú Brentmore. Brent. Orúkọ tó ń gbé lókà àwọn èèyàn. Ayé ó mọ̀lẹ́bí. Níbi tẹ́ ti máa rajà lójú kan. Lówó tí ò fanilápòyà. Àwọn nǹkan èlò ojoojúmọ́ inú ilé pọ̀ rẹpẹtẹ. Ní supermarket wa, àjẹ́njẹ tó jẹ ni Brent Bread. Bẹ́ẹ̀ni gbogbo nǹkan tó ń ti bakery wa jáde. Snacks, donuts, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjẹpọnulá lóúnjẹ tí ẹ bá jẹ ní Tree Brent. Bẹ́ẹ̀ la dẹ̀ lóríṣiríṣi oúnjẹ. Abalajọ tí wọ́n fi ń pe kitchen wa ní the second kitchen. Àwọn ọmọdé ò kí ń fi ice cream mu Brent ṣeré. Brent Ruby ice cream. Bẹ́ẹ̀ni popcorn wa àti shawama. Oh yes, ní game market wa. Ẹ ó tún fẹ́ dúró díẹ̀ sí. Bẹ́ẹ̀ lẹ máa ra oríṣiríṣi quality ní Unisex Boutique Brent. Gbogbo ntẹ fẹ́ lójú kan ló wà. Brent ìjáde ẹlẹ́nìí yàsí Brent. Ìwọ náà gbádùn ayé pẹ̀lú opérété. Brent wà ní Dogo bus stop Àpáta Ìbàdàn. Sọ́mi ọjà Odife Road Ìbàdàn. Takí Ògbómọ̀ṣọ́ opposite Amlodo FM Moniya Ìbàdàn. Àti ẹ̀ka wa tó wà lẹ́gbẹ̀ẹ́ Bovas Olomi Academy Ìbàdàn. Ẹ lè darapọ̀ mọ́ wa láwọn kan ìbánidọ́rẹ̀ wa at Brent Supermarket. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 091 600 0535. Brent, stay healthy, stay happy.
8: ọ̀rẹ́
9: àfàìmọ̀ kó má já wọn àmì tí mò ń róye ẹ̀
8: nínú àgọ́ ara mi yìí ni ó hàn mí lè mọ̀
9: kára o máa tà mí bíi pé mo fomi atapara
8: ara ń já mi jẹ
9: nǹkan ó máa rìn tàbí bù mí jẹ káàkiri ara
8: ara ó máa yún mi
9: bàbá ń bari ẹni ti pajápajá
8: tó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀
9: ṣùgbọ́n irọ́ ló ń pa
8: mi ò ní bá wọn kúkú ọ̀wọ́wọ́
9: torí pé alágẹmọ yìí kún kékeré ó ṣe wọ̀
8: ọ̀rẹ́ ó jẹ́ gbẹnu ẹ̀dákẹ́
9: ṣọ́rọ̀ ọ̀fọ̀ wa lélẹ́yìí àbí àárẹ̀ ara tó ń bá ọjà
8: ṣẹ́wọ̀ ògbọ́ nípa bí àǹsí kapsù ni
9: egbògi tó jẹ́ òun ni gbogbo èèyàn ń lò
8: tó bá ń di pé ara ń tani
9: ara ń yún ni
8: ara ń já ni jẹ
9: nǹkan rìn tàbí buni jẹ káàkiri ara
8: tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀
9: BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn
8: BNC capsule wà ní Danax pharmacy Adamasinga
9: Tanimọ̀lá pharmacy Òkèadó
8: Aslam pharmacy Mọ́kọ́lá roundabout
9: Boste pharmacy
8: Àpáta
9: Solution pharmacy Agbeni
8: BNC capsule wà nílùú Ìsẹ́yìn
9: Ọ̀yọ́
8: Ìkirè
9: Ìwó
8: Ẹ̀dẹ
9: àti nílùú Ògbómọ̀ṣọ́
8: tàbí number 30
9: Adekoya house
8: Anfani road roundabout
9: Ring road Ìbàdàn
8: Iléeṣẹ́ Tẹ̀mítayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde
9: láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí BNC capsule rà ládùúgbò yín
8: ẹ pé 08103369434
10: Èyí ni láti pàkíyèsí gbogbo ọmọ ẹgbẹ́ atọ́ríṣe Barbers jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ètò ìṣiṣọ́lójú ààrẹ tuntun àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ ààrẹ ẹgbẹ́ atọ́ríṣe tuntun ti ìpínlẹ̀ Ọ̀yọ́ Olóyè Sábítù Jẹ̀lílì Àjàdí aka Jellad. Ayẹyẹ inauguration yóò wáyé lọ́jọ́ kẹta oṣù kẹsàn-án ọdún yìí lẹ́yìn ilé epo Bowers Aliwo Gate Ibadan nígbà tí ààrẹ Olóyè Taofik Bankole Aremu ara ọkan mi wọn yóò máa fa àkóso ẹgbẹ́ lé ààrẹ tuntun Olóyè Sábítù Jẹ̀lílì Àjàdí lọ́wọ́. Àwọn àlejò pàtàkì tí ó wá síbi ayẹyẹ náà ni National President Chief Lucky Possible Olóyè Abiodun Lawal Olóyè Kazeem Ademola Alimi Alàgbà Yinka Ayẹni USA based Ọ̀gbẹ́ni Ṣẹ́gun former national consultant Baálé ẹgbẹ́ atọ́ríṣe Olóyè Latif Ṣebọ́tímọ́ àti gbogbo olóyè eléwé lọ́kùnrin lóbìnrin Ọ̀gbẹ́ni Moruf Akinlabu aka Murphy gbogbo alága àbílẹ̀ local government chairman gbogbo alága agbègbè zonal chairman àti gbogbo ọmọ ẹgbẹ́ olùkéde Olóyè Sábítù Jẹ̀lílì Àjàdí aka Jellad. Atọ́ríṣe oríwọ̀ mi dá.

0: kaabo pada edoki iroyin te siwaju lagelu fm 96.7 na letin 30 gbowa oya eja bere si mamu kini ohun lo si owo waju won pe enikan to je alakoso fun iko oselu kan ta mo si jds political dynasty ni ipinle oyo magaji sunday paul igbesola oni o mo gbe igbese irin ajo alagbara kan ni ojo aiku sunday ojo kesan osu kejo odun 2026 nigba to kodo awon ome iko ohun sodi ninu irin ajo ele ti won se lo si odo eni to je oludije dupo gomina ni abiase egbe oselu all progressives congress apc ni ipinle oyo senator sharafadin ali nigba ti o mo ba won oniroyin soro leyin irin ajo abewo ohun magaji igbesola lo so di mimo wi pe irin ajo eleyi ti awon iko ohun ta won se yi lo si ile ilegbe to je ti senator sharafadin ali ohun oni awon se lati lo re fidi ifarajin awon ati atileyin to gbongbon ti awon fe se fun are bola tinubu ninu irin ajo lati tun dije pada bo sipo are lekeji lodun 2027 mole gege bi oro eleyi to so o pe iko ohun eleyi to je wi pe oloye omowe jubri dotun sanusi to je okan lomo odua ati gbonka ati olubadan le badan un lo je pe lati igba yi wa ni tin se ati leyin alagbara fun are bola tinubu ati isakoso re lati igba to ti wole sibe lodun 2023 to si je pe koni gbo be ni oni ye ninu ifarajin re si eto eleyi ti are bola tinubu gbe kale gege bi ti ireti otun to gbe fun awon omo orilede nigeria gege bi afojusun re igbesola o lo so di mimo wi pe iko na oni awon tin pete bayo lati se ipade inu gbangan lukan town hall meeting eyi ti o waye nile ibadan laarin nkan bi ose meji sibi ta wa yi lati ko gbogbo awon lati leyin ijoba bi fun are bola tinubu ati lati tunbo tun kede ifarajin awon fun ipolongo ibo are fun are bola tinubu ni imura sile fun ti eto edibo 2027 bakana un lo kede re wi pe eto kan tun bo lona dedede eleyi ti iko kan ta mo si tinubu touch bearers ti won o se ni ojo aje monday ojo kokan le logbon osu kejo odun ta wa ninu re yo nibi ti iko ta mo si jds political dynasty ti ona yo ti farahan laarin awon iko eleyi ti won o se atileyin yi to si je pe iko tinubu touch bearer oni yo gbalejo aya re orilede yi senator oluremi tinubu ni ilaji hotel and resort ni akran ni badan bakana lo so di mimo pe irin ajo ti awon se lo si odo senator ali lo je pe awon tun se o pelu afojusun lati fi oro to leti nipa oniruru awon eto eleyi ti awon ti la kale be ni awon si je ko mo wi pe awon reti ati leyin re lowo lara ati nipa imoran fun eto eleyi ti awon fe se to je ti ajodun iko na ti nbo lona wayo o soro wi pe nigba ti an bi lere oro wi pe oda irin ajo eleyi ti iko yin rin lo si odo senator ali yi o mo se se kon fa wuye wuye abi ko ti edororu ma ra lu loju nitori wi pe o ti magaji igbesola ni egbe oselu ti e eleyi tin se ti gbogbo awon eyan si mo si accord be ni accord lo ni oludije dupo gomina to na o dj ninu eto idibo gomina ti o waye ni pinle oyo wi wa te wa wa sodo senator ali se ko fe ma doju nkan ru bayi ninu esi eleyi ti magaji igbesola ti o mo fo o pe keni keni o mo kominu abi komi ode bi ti wu ko mo oro ti nbe nle yi oruju rara egbe accord un lo nwa oun si wa soro nipa atileyin fun are bola tinubu lodo senator sharafadin ali fakati lọ̀rọ̀ bá mọ́ kanga ni ò bá sí ẹjọ́ ń bẹ̀ mọ́ o.
1: ọ̀rọ̀ ìkéde tó ṣe pàtàkì ló ti ń lọ sẹ́tìgbọ́ àwọn mùsùlùmí òdodo pàápàá jùlọ nílùú èrúwà ìpínlẹ̀ ọ̀yọ́ tí a níbi tá a wà yìí o lórí àwọn èèyàn kan tí wọ́n ń kóra wọn jọ láti máa pe ara wọn ní ìgbìmọ̀ mọ́jọ́ ó bàjẹ́ àwùjọ àwọn mùsùlùmí nílùú èrúwà nínú àtẹ̀jáde eléyìí tó tẹ ko oníròyìn lọ́wọ́ láti ọ̀dọ̀ ẹni tí ṣe alága muslim community tó ń ti chief imam ìlú èrúwà alhaji ismail yakub adesina tó ti olóyè hasan hussaini ni wọ́n ti ń sọ o lórúkọ gbogbo ilé tí wọ́n ti ń jẹ imam nílùú èrúwà ìyẹn òkè ọba èrúwà nípínlẹ̀ ọ̀yọ́ alhaji ismail yakub adesina ó ṣàlàyé ilẹ̀kùn lórí ìgbésẹ̀ tí àwọn èèyàn ń gbé o láti máa fi ara wọn pé tí wọn ò jẹ́ gẹ́gẹ́ bí imam nílùú èrúwà lẹ́yìn tó sì jẹ́ wípé wọ́n kó ara wọn jọ fún irọ́ ni wọ́n ní wọ́n lọ rè gbé ìwé ìforúkọsílẹ̀ ìwé àṣẹ ẹgbẹ́ wọ́n gbé wá láti máa fi tan àwọn èèyàn ìlú èrúwà jẹ lórí ipò imam nílùú èrúwà nípínlẹ̀ ọ̀yọ́ tí a níbi tá a wà yìí wọ́n ní ṣáájú ni ọ̀rọ̀ ọ̀hún ti lọ tààràtà sí ilé-ẹjọ́ gíga èyí tí adájọ́ sì ti gbé ìdájọ́ kalẹ̀ lórí ipò chief imam ìlú èrúwà tó sì jẹ́ pé òkè ọba èrúwà náà ni chief imam ti ń jáde wá tó sì ti wà ń bẹ̀ látọjọ́ tó ti pẹ́ pé kì í ṣe aláàpín kiri alhaji ismail yakub ló mọ̀ sọ̀rọ̀ lórúkọ gbogbo ọmọ òkè ọba ìyẹn nílùú èrúwà tí wọ́n ṣe lọ́làyé wípé àwọn tí wọ́n kóra wọn jọ òun tí wọ́n pera wọn ní muslim community ìyẹn ẹgbẹ́ èyí tí wọ́n ní àwọn ní ìgbìmọ̀ mọ́jọ́ ó bàjẹ́ fún àwùjọ àwọn mùsùlùmí nílùú èrúwà wọ́n ní wọn ọ̀mọ̀ wọn kankan o bíi tí ìwù kò mọ o ọbọ̀ òṣàlẹ̀ pé méjì láàfin bíi tí ìwù kò mọ kíkálukú ó sì mọ̀dọ̀ kọ́ sì lọ́ọ́ rèé fi ọkọ̀ wọn balẹ̀ o wọ́n ní kinní kan ò lè hapia lórí ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí o wọ́n ní àwọn ìpèníjà eléyìí tó yọ síta ọ̀hún kò ṣe o lórí àwọn èèyàn kan tí wọ́n pera wọn ní àgbààgbà tí wọ́n sì lọ rèé gọ sí ibì kan pé àwọn ó dàrú pẹ̀lú fífi lọ rèé gba ìwé ìforúkọsílẹ̀ ìwé àṣẹ ẹgbẹ́ cac wọ́n ní gbogbo àwọn tí wọ́n lọ rèé gbà padà yìí ó wulẹ̀ ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ́ rí ní ọwọ́ wọn kì í sì ṣe wípé wọ́n lọ rèé gbà míì náà ni wọ́n fi wá mọ́ dẹ́rùba àwọn tó ti wà ńlẹ̀ wọ́n ṣàlàyé ilẹ̀kùn àlàyé ọ̀hún ló sì ń jáde lọ́dọ̀ alhaji ismail yakub adesina wípé kí gbogbo ọmọ bíbí òkè ọba ibi tí wọ́n ti ń jẹ oyè ìmáàmù nílùú èrúwà kí wọ́n lọ mọ̀ dájú pé kò sí igun kankan bíi tí wù kó mọ àtìlẹ́yìn eléyìí tó sì gbọ́ngbọ́n ni àwọn ń ṣe fún chief imam ìlú èrúwà lọ́wọ́lọ́wọ́ tí ò sì ṣe é yọ kúrò ìyẹn adesina ismail yakub tó sì jẹ́ pé gbogbo àwọn làwọn pawọ́pọ̀ wípé òun náà ni chief imam o kò sí ẹlòmíì nílùú èrúwà o pẹ̀lú ìkéde èyí tí wọ́n fi síta èyí tó jẹ́ pé gbogbo ọmọ ilé pátápátá ni wọ́n ti fọwọ́ sí látọjọ́ tó ti pẹ́ táwọn kan ń gbé sùnmọ̀ mí tí wọ́n sì ń dìde wípé kinní yóò ní rí bẹ́ẹ̀ kìí ṣe ọ̀dọ̀ yín àádàrú ni àwọn ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n lọ rèé gbéra wọn dìde hun wọ́n ní gèǹje ni o nílùú èrúwà o kò sí ilé míì eléyìí tí wọ́n ti ń jẹ chief imam bí ìṣe house of imam òkè ọba nílùú èrúwà àti gbogbo ọmọ ilé pátápátá tí wọ́n mọ̀ sí tí wọ́n sì ń sọ lórúkọ gbogbo wọn wípé ipò eléyìí tí ń bẹ́ ńlẹ̀ yìí kìí ṣe aláàpín kiri kìí ṣe ọ̀dọ̀ wa ló yẹ kó dúró sí kìí ṣe ọ̀dọ̀ yín ló yẹ kó dúró sí torí ilé ẹjọ́ wulẹ̀ ti dá ẹjọ́ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o kí àwọn èèyàn ọ̀hún kọ́ mọ̀mọ́ gbéra wọn káàkiri láti máa fi pe ara wọn ní tí wọn ò jẹ́ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti dúró digbí kò sí ọ̀nà àbáyọ míì fún àwọn èèyàn ọ̀hún mọ́ náà ṣe ń wo gbogbo ọ̀nà láti dá nǹkan rú wọ́n ní lọ́dọ̀ tàwọn o àwọn ìgbìmọ̀ mọ́jọ́ bàjẹ́ èyí tí wọ́n ní àwọn jẹ́ ìgbìmọ̀ mọ́jọ́ bàjẹ́ tí wọ́n gbéra wọn kalẹ̀ o wọ́n ní wọn ṣe ìgbìmọ̀ gidi o wọ́n ní gèǹje ni o wọ́n ní nílùú èrúwà kò sí chief imam méjì ẹyọ kan ṣoṣo náà ló wà o.
0: tọ́ ẹ jẹ́ kí mi náà mú èyí mọ́gàjí ìgbínsọlá sunday paul ẹni tí ó jẹ́ ọ̀kan pàtàkì láàrin àwọn tí wọ́n jọ pawọ́pọ̀ da ẹgbẹ́ òṣèlú accord sílẹ̀ láti lẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ tó ìtúnjẹ àdarí fun egbe oselu accord ni ipinle oyo bakan na un lo ti soro tako awon ahiso iroyin kan eyi ta awon eyan kan gbe kiri pe ohun ti fi egbe oselu na sile to si ti lo re darapo me egbe oselu mi magaji igbesola eni ti o tun je alakoso fun iko JDS ati PBAT movement ni ipinle oyo ko sa se apejuwe awon oniruru iroyin tawon eyan gbe kiri ohun gege bi iro bu ati wipe won kan gbe jade lati fe ba ohun loju je ni di oselu ni o be lo wa ro gbogbo awon ara ilu lapapo ke pe ki won mo teti gbo iroyin apalapolu ti awon kan gbe kiri ninu atejade kan eyi ti erin to je akowe re honorable olorun juwon abiola falaja to buwolu loruko ara re oni ekan oselu ohun lo ti soro sita o pe awon irin ajo ifikun lukun ohun ifinra kinra ni di oselu to ohun se kiri oni ohun to fa ati nkan toro mo julo ohun na ni ati leyin eleyi ti iko ohun tin se fun are Bola Tinubu lati le dije dupo are lekeji ko se wole ninu eto edibo apapo ti o waye lodun 2027 gege bo ti se wi o se lalaye o pe leyin ipade kan eleyi to je ti ifikun lukun eleyi ti o waye laarin Alhaji Oriyomi Hamzat ati eni to je adari agba fun iko ohun oloye Jibril Dotun Sanusi ti se kan lomo odu ati ile Ibadan ati gbonka Olubadan ti ile Ibadan ti awon jo se oni nibe on la won ti gba wipe awon ojo jumo sise po fun atileyin are Bola Tinubu ko le pada bo sipo lekeji gege bi se mura fun ninu eto edibo are ti o waye lodun 2027 ni o wa so di mimo wipe iko JDS and PBAT movement oni won ti se tan o koda won si ti bo sita kede re yanya pe awon se atileyin fun are Bola Tinubu ati pe awon ti o je asoju iko ohun won ti lo ri se irin ajo abewo kan si awon ikan oselu ti oro kan lati le je ki gbogbo won mo ka won le fi to won leti ohun to je iduru awon ati pe awon kede atileyin awon si eti won ki won le mo pe awon fe sise si lati mo sise se atileyin fun idije dupo are Bola Tinubu lekeji Igbesola lo se atenumo re wipe kikede atileyin tawon kede fun are Bola Tinubu ni odun 2027 ninu eto edibo tin bo hun oni ki enikeni ko ma lo re wo bi igba to je wipe eleyin o ti wa di wipe ohun ti pinu lati fi egbe oselu accord sile o se atenumo re pe titi di oni be ni o si ma wa titi lai pe omo egbe oselu accord to je ojulowo un lo nje adari lo nje o si je okan lara awon baba la ti an wa nidi idasile accord ni ipinle Oyo be ohun lo so di mimo wipe ohun o ni lero be lohun o pete e lati fi egbe oselu accord sile nitori ohun to dabi en pe aigbore eniye to je wipe ki se olojo ki se le ti emi re ogun to je pe aigbore eniye fun gba die ni nwaye laarin awon ikan oselu ni aarin egbe oselu ohun sugbon so di mimo wipe ijolo oto ohun ati ipa ti ohun ti ko ninu egbe oselu na nkan kan o le pare to si pe oro ti won so kiri ti a ma mo fi se gbeke yide lati ba ohun loju je ko to pa gbogbo ipa ribiribi to ohun ti ko ninu egbe oselu accord re o ikan agba oselu to je omo egbe oselu accord ohun ko sa se ni alaye o wipe iko JDS o je iko ti awon fi oruko re sile to si je iko ti orogboku le ijoba kankan oni be lo si je pe oloye Jibril Dotun Sanusi ti se okan lomo Odua ati gbonka Olubadan ti ile Ibadan un lo je adari apapo fun iko ohun to n si je alakoso fun iko na ni ipinle Oyo
1: eja sare bubele ja yi ko to di pe alanfani ati mo dide won ni enikan to je ikan gbongi ninu egbe oselu African Democratic Congress ADC Dele Muhammadu lọmọ ti sọ pé àtìlẹyìn tó gbọngbọn lòun ṣe fún gómìnà adémọlá adélèkè tinú ẹgbẹ òṣèlú àkọọdù tó fẹ dìde dupò gómìnà sísà kejì ní ìpínlẹ ọsùn o etí ètò ìdìbò gómìnà ọhún ó wáyé lọjọ kẹẹẹdógún oṣù kẹjọ ọdún 2026 ta wà nínú rẹ yìí délé mohammed ṣe àlàyé lẹkùnrẹrẹ wípé níwọn ìgbà tóun ti wà nínú ẹgbẹ òṣèlú adc kò ní ń ṣe pẹlú àtìlẹyìn tóun bá ní ṣe fún ẹnikẹni nínú ẹgbẹ òṣèlú míì ó ní pẹlú gbogbo àwọn ohun tí ẹgbẹ òṣèlú apc ń ṣe nípínlẹ ọsùn ló mú kóun da àdárò lórí rẹ wípé ẹyìn ṣe wá múyàn ní lápá ìyáká báyìí lẹ́tù pé a fẹ́ dìbò di ipò gómìnà nípínlẹ ọsùn tí wàhálà wá pọ̀ kí ni adémọlá adélèkè ṣe fún wọn gan ìdí rẹ rẹ tó ń fi wò wípé lóòótọ́ àti lódodo ẹgbẹ́ òṣèlú tọ̀dọ̀ tòun wọ́n gbé ẹni tí ó dìde dupò gómìnà kalẹ̀ nípínlẹ̀ ọ̀hún àmọ́ òun wo sàkún rẹ̀ òun wo adémọlá adélèkè wípé ẹni tó ń ṣe dáadáa bọ̀ ni àti ṣe bọ́ rẹ̀ ló mú kóun sọ wípé lọ́nà tòun o bóun ti ṣe jẹ́ ẹ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú adc adémọlá adélèkè tóun náà fẹ́ dìde dupò gómìnà fún sáà kejì ní ìpínlẹ̀ ọ̀sùn lòun fẹ́ bá lọ ní tòun o kò sí ti kálukú lè wí ṣe ẹ sì mọ̀ wípé tẹ́lẹ̀tẹ́lẹ́ rí òun náà ni délé mohammed náà ti jáde wípé òun náà fẹ́ dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó tó di pé kinní ọ̀hún ó yí bírí kò já mọ́ lọ́wọ́ nígbà náà ló ti rọ rèé gọ sí ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ òṣèlú adc pé gbogbo tó bá wù òun lòun ò mọ̀ ṣe nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àfibọ́ ṣe jáde síta tí wọ́n ní ẹgbẹ́ òṣèlú àkọọ́dù nípínlẹ̀ ọ̀sùn tí gómìnà adémọlá adélèkè tí wọ́n fẹ́ jáde dupò gómìnà ní sáà kejì nípínlẹ̀ ọ̀hún tiẹ̀ làwọn ò ṣe.
0: ẹjẹ́ mẹ́yì ní belenja bá a ṣe ń dìde ńlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ò daily post kọ ìròyìn yìí ìpínlẹ̀ ọ̀sùn náà ló gbé mi lọ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC Atiku Abubakar àti àwọn ikọ̀ alájọṣepọ̀ rẹ̀ nídìí òṣèlú ní ọ̀ya kẹ̀tíkẹ̀tí lọ sí ìlú Òṣogbo tí í ṣe olúlu ìpínlẹ̀ ọ̀sùn lánà ọjọ́ ajé Monday láti lọ́ọ̀rí ṣe àtìlẹyìn alágbára fún ẹni tó jẹ́ olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC èyàn ọ̀mọ̀wé Najim Fọláṣayọ̀ Sàlám gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé ìròyìn Daily Post ó ṣe ní àlàyé o wípé àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ló ti parí gbogbo ètò láti rí pé ètò ìdìbò gómìnà wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn lọ́jọ́ àbámẹ́ta Sátidé ti ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìpàdé eléyìí tó jẹ́ ti ìpolongo ìbò tó fẹjú kẹ́kẹ́ jù èyí tí ó ń fi òpin sí ètò ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú ADC ó ní wọ́n ṣe ní àná ọ̀hún tó sì jẹ́ pé ọ̀pọ̀ èrò òun ló wà ńbẹ̀ níbi tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èrò tí wọ́n kóra jọ pọ̀ sí nínú èyí tí a ti rí àwọn alátìlẹyìn àti àwọn olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú náà tí wọ́n sì ń fi ìdánilójú léde fún olùdíje ọ̀hún pé àṣeyẹ tí alákànṣepọ̀ òní ò ṣe ò níbi ètò ìdìbò ọ̀hún torí pé yóò jáwé olúborí Atiku ẹni tó fi onírúurú àwọn àwòrán tó wáyé níbi ètò ìpolongo ọ̀hún léde lójú òpó x tó jẹ́ tiẹ̀ gangan lẹ́yìn tí ètò ọ̀hún parí tán lọ́wọ́ àrò gbogbo àwọn olùdìbò ní ìpínlẹ̀ ọ̀sùn pé kí wọ́n dákun o kí wọ́n rí wípé wọ́n nígbàgbọ́ tó kún nínú ẹgbẹ́ òṣèlú adc ó sọ di mímọ̀ wípé wíwá tí àwọn wá sí ìpínlẹ̀ ọ̀sùn àwọn wá láti wá ṣe àtìlẹyìn fún olùdíje àwọn ni káwọn ó sì tún rọ àwọn èèyàn tí wọ́n jẹ́ olùdìbò ní ìpínlẹ̀ ọ̀sùn pé kí wọ́n dákun o ní ìgbàgbọ́ tó jinlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú adc torí pé wọ́n ó ṣe ìṣàkóso àti ìlànà adarí eléyìí tó fi ẹsẹ̀ rinlẹ̀ tó ń ti ṣèjọba tó dáa tí yóò sì mú ọjọ́ rere ọjọ́ iwájú tó dáa wá fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀sùn wàyí o àkọsílẹ̀ ìwé ìròyìn daily post ló wá ṣe lálàyé o pé nínú àwọn olùdíje dupò gómìnà tí wọ́n ń bẹ ní ìpínlẹ̀ ọ̀sùn tí ó mọ̀ kópa lọ́jọ́ àbámẹ́ta Sátidé Adémọlá Adélèkè ti ẹgbẹ́ òṣèlú Accord àti Bọ́lá Oyèbámíjì ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní àwọn olùdíje tó gbajúgbajà jùlọ.
1: kọjá bí tá a rí mọ fún ti àárọ̀ tòní lórí ẹ̀dọ̀ kí ìròyìn ẹ má gbàgbé pé láago méjìlá ọ̀sán gúdúgba ìròyìn tó ń bọ̀ sí etí gbọ̀nyín títí láyọ̀ akínṣọlá òun náà lorúkọ tèmi o ẹ máa yáṣẹ́.
0: olúwaṣínà aláyọ̀ ògo èdè ọ̀fọ̀mọ̀lẹ̀ sọ fún lorúkọ tèmi ń jẹ́ eré àtayọ̀ ńlá fìpàdé ó dìgbà.
2: Lágilu FM 96.7.
3: Bọ́dá mi, ó ti wá sùn mi báyìí.
4: Rántí, kí ló dé, kí ló ṣulẹ̀ mbẹ̀?
3: Bá a ṣe ń bi ni nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas, tí mo dẹ̀ mọ́ ẹ tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣẹ́ ni mo débẹ̀ láìpẹ́. bo ba so fun mi pe o ti gbowo lori ohun ti o wa se mi kayefi ni pe gbogbo nkan lo mo si loja lojojumo owo to nwole fun mi lososu ko ka nkan kan mo ka ta de nfeju si
4: aburo ko se wo nikan o everywhere ni gbogbo eyan lo mo wi pe asiko yi o ni agbara gan iwo na ma pomo meji ni mo ti bi awon mejeje nbe nile tori owo school won kin to se le kin to se tohun o de mo pe yawo mi o ni se kankan lowo ijeta oni ijeta e ni kete ka si pe mi lori owo ile ibi ta fe gbe gbogbo e ka bayi o ti e wa aye mi
3: e wo boja mi afi ko lo n ba wa da si
5: mo ki gbogbo eti to lanfani ati ma gbo mi lowo lowo bayi ka kiri ilu Ibadan atagbegbe e o ye ke ti mo pe te ba ti gbohun yi iroyin ayo lo bade Benny, lati le ise Empower Consult. E koko te atejise MPC. Oruko yin at address yin so ranse si
6: 09063848209.
5: Ile ise Empower Consult je gbajugbaja ile ise ti joba fonte lu. Gege bi ile ise to nba ni risoro owo sise, iye business consultancy. Ati riran ni lowo ni pe eto oro aje. Ade ile ise yi sile lati koni ba se nsowo jere ati fun eto ironi lagbara fawon omo orilede Nigeria akeko jade ile eko giga awon osise ijoba ataladani pelu gbogbo eni to fe ja anfani orire afojusun ile ise yi ni lati mu kaye rorun fun gbogbo eniyan koda niru asiko bayi toro aje dori kodo to de nira fun opo awon eniyan lati mowo lo senu e de ma wo eyi te n gbo mi eni opo nkan te fe fowo se lojojumo losose lo shoshu koda lododun gege bi apere iye ti won tan kan loja won si ni lojojumo afefe gas tan fi ti gbowo lori owo ile na ti gbenu soke nkan be ti won loja be si lawon nkan asara loge na ti won eyin okunrin eyin go mo pe lati fe yawo lakoko ta wa ki se kere mi amo iye omo lu abi ni pe ke wa ni fokan bale ke lowo lowo lati le fi gbo bukata yin lai ni di eru bukata le ore tabe bi lori Oya etetete MPC oruko yin at address yin se woranse si
6: 09063848209
5: nje yin wa je odo ti o nise lowo bi abi se te yin se ofun yin ni fokan bale ojo waju abeyin je onise osu to je wipe gbogbo owo te ba gba gbese le fi man san abi eyin je osise ijoba ni joba ibile ipinle tabi federal boye yin de je yawo ile to nwowo lati fi bere owo sise tabi omo ile iwe giga to kon wa nle nitori idikan abomiran e ma foya o tumo si wipe e wa lara awon to koju osun lati janfani ti ile ise Empower Consult muwa e ti atejise MPC oruko yin ati address yin so woranse si
6: 09063848209
5: awon yoruba bo won wipe omo to ba sipa ni ya re ngbe ile ise Empower Consult ti setan lati ran awon eniyan lowo lati bere owo sise iyen awon to ba sipa to fe tun aye ara won se nipa owo sise won a ko yin lofe be se le sowo jere ati bi eto osuna yin se le ru gogo titi teyin na o fi dominira pelu eto oro aje yin oya bi bo se nsoro bayi eyin na e mu phone yin ete MPC oruko yin ati address yin se won ranse si
6: 09063848209
7: awon to ba ngbo wa lori eto yi awon na ma fi 1000 naira wole awon ti o ba si lara awon ogun ta kokon mu lo ma fi 15000 naira wole
5: ba tejise yin ba se n dele ise Empower Consult awon osise won ma kan si yin lati je ke mo boya e koju osun fun anfani yi idi ni pe aye perete lo wa nle awon to ba tete kan si won ni won akoko da lohun nitori pe ko soju saju nbe ko se duro wo e tete te MPC oruko yin at address yin so ranse si
6: 09063848209
5: iyen lati foruko yin taboruko ile ise yin sile boye yin je akeko jade ile eko giga omo ile iwe onisowo onise osu odo ti onise lowo koda boye yin je yawo ile e ma je kanfani yi fo yin ru e kan si won loni keyin na janfani yi oruko mi ni Kunle Akande e ku ikale
2: la la la la gelu FM jagaba gogore tu

0: ẹ jókòó báyìí fún lẹ́wọ̀ wá ló jẹ́ má bi lọ́wọ́ yín pé kí lẹ sà láàárọ̀ ẹ̀kẹ́ ẹ̀ tó kí lóògùn àjísà yín tẹ́ ẹ sà kẹ́ ẹ̀ tó wá ẹ bá ń dákọ yín fún gbogbo àti ń bọ̀ wáyé ká àgbáyé kí ló kọ yín.
1: Mo kí gbogbo ọmọ Nàìjíríà àwọn ìyá mi àti bàbá mi pátápátá orúkọ mi ni Saheed Erinfọlámi mo wá láti Osun State ilé ìfẹ́.
0: Sọ́sùn lẹ ti wá láàárọ̀ ẹ̀.
1: Ìbàdàn bí mò ń gbé.
0: Lọ́mọ bíbí ibi ẹ ti wá láàárọ̀ ẹ̀ lẹ sọ pé ẹ ti wá ńbo lẹ ti wá láàárọ̀ ẹ̀.
1: Ìbàdàn bí mo ti wá.
0: Ládùúgbò Òbò.
1: Muslim area ni mo ti wá.
0: Àdúgbò Muslim lẹ ti wá láàárọ̀ ẹ̀.
1: Láàárọ̀ ẹ̀.
0: Information tó gbé yín wá ta ló fún yín ní information.
1: Ìyàwó mi ló fún mi ní information yẹn.
0: Ìyàwó yín ni.
1: Ló fún mi.
0: Iṣẹ́ kí ni ìyàwó yín ṣe.
1: Tailor ló ń ṣe. Ó ran sọ ọkùnrin, ó ran sọ obìnrin, ó dẹ̀ ran báàgì.
0: Wọ́n ran sọ ọkùnrin, wọ́n ran sọ obìnrin.
1: Gbogbo aṣọ tí mo wọ ló ran.
0: Gbogbo aṣọ tẹ wọ sọrùn. Ẹ dákun yín dá ọmọ tẹ wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ìgbà tẹ́mi rí yín mo ní sàáfàá ni yín ni.
1: Bẹ́ẹ̀ ni, mo ní mi
0: sàáfàá. Fashion designer tailor ni ìyàwó yín. Ìyàwó yín a máa ran sọ ọkùnrin. A máa ran sọ obìnrin. A máa ran bag. Àdúgbò òbò ni ṣọ́ọ̀bù ìyàwó yín wa.
1: Àjọ wá láti Èkó ni.
0: Ẹjọ́ wá láti Èkó ni. Padà sílé Ìbàdàn.
1: Wá sí Ìbàdàn torí a gbọ́ pé wọ́n ń gba àwọn ilẹ̀ kan ní Akinyele ibẹ̀ mo ní ilẹ̀ sí.
0: Ibẹ̀ lẹ́yìn ní sáìtì sí.
1: Mo ní sáìtì sí.
0: Ṣé ẹ ti ń ṣe é wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́?
1: Ṣé ń ṣe díẹ̀ díẹ̀.
0: Sọ́lọ̀ òjò kọ́wọ́jà ò débẹ̀.
1: Ohun tó mú wa ta fi padà wá.
0: Ló jẹ́ tètè máa sábọ̀.
1: Torí pé èèyàn lè pàdánù iṣẹ́ pọ̀ mi lè pàdánù ọjọ́ iwájú mi yẹn ilẹ̀ tí mo ní.
0: Property yín o.
1: Bẹ́ẹ̀ni ló jẹ́ ká wálé. So nígbà tá a dẹ̀ wá sí Ìbàdàn bíi mo ní iṣẹ́ lè mi ní ìdí báyìí o mi ò lè ṣiṣẹ́ kinní tan ṣe tó mọ̀ pé company mo like àti ṣiṣẹ́ ló sá ní ká ṣe sùúrù ní ṣe sùúrù pé tó bá gbọ́ rédíò torí mo ti bá wọn ṣiṣẹ́ lálákọ̀wé ń bì náà rí transport ń bì ń bì rí so orí kinní náà láti gbọ́
0: nígbà
1: yẹn so kó tó di pàwọn alákọ̀wé o.
0: Wọn àtẹ̀wájú mọ́
1: la fi padà pé tá a bá dẹ̀ gbọ́ so ló fi sọ fún mi pé.
0: Wọ́n náà bá tó dẹ̀ ọ̀hún tó gbọ̀n kan báyìí o. Ilẹ̀ yín fi ń sábọ̀
1: láàárọ̀
0: yìí.
1: Sábọ̀ wà láàárọ̀ yìí.
0: Ẹni driver license.
1: Ẹni driver license. Mo dẹ̀ ṣiṣẹ́ Litec náà rí.
0: Ẹ ṣiṣẹ́ Litec náà rí. Itec Construction Company.
1: Bẹ́ẹ̀ni Lékòó.
0: Lékòó. Iṣẹ́ kí lè ṣe pẹ̀lú wọn?
1: Driving ni.
0: Driving ni. Àwọn ọkọ̀ wo lè lè wà? Àwọn ọkọ̀ wo lè lè wà?
1: Mo lè wà Range. Mo dẹ̀ lè wà Lexus. Mo wà Mercedes. Mo dẹ̀ lè wà tanker.
0: Ẹ lè wa tanka.
1: Bẹ́ẹ̀ni mo lè wa tanka. Kò sí ìtí mi ò lè wa.
0: Èwo nù ìyàwó yín lọ sọ fún yín.
1: Ìyàwó kan náà mo ní.
0: Ìyàwó kan náà lẹ ní.
1: Mire.
0: Ẹni ìyàwó yín lọ́rán sọ tó wà lọ́rùn yín.
1: Bẹ́ẹ̀ni ó lọ́rán.
0: Ṣáà náà ti wá ní ṣọ́ọ̀bù ní Ìbàdàn gbọ́n àti dé.
1: Gbà tá a dé kò tí ní ṣọ́ọ̀bù ó ń báyàn kan ṣe Stanley bí kan. So ibẹ̀ ló ń ó lọ torí bàbá ẹ̀ kọ́lé sí ọlọ́sàn ṣáìdì ọlọ́sàn yẹn níbí nínú garaajì náà ló ti ń bẹ nìyẹn ṣe.
0: Náà ti ń bẹ nìyẹn gba ẹnìyẹn ní òun nílé iṣẹ́ tó dálẹ̀ àwọn wa ń bá a mójú ṣiṣẹ́ ń bẹ̀.
1: Ló fi wá gbọ́ láti ọ̀dọ̀ ẹ̀.
0: Báà ṣì ṣe wà ń bẹ̀ ọ́ tó ń fi ti gbọ́ rédíò àìbá mọ̀.
1: Ó ti ti pè mí gan ní ìsìn pé ṣé wọ́n ti mo ní ọ̀ ti àtẹ́ǹsì mi gan pé á gbóhùn mi ní ìsìn yóò. Pé wọ́n ní sọ̀ lórí afẹ́fẹ́.
0: Ọ̀dà ẹ dákun ẹ̀yìn wa tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ tẹ́ ẹ bá níṣẹ́ fún ẹ dákun yín lẹ́ẹ̀kan sí.
1: Saheed Erinfọlámi ń jẹ́.
0: Saheed Erinfọlámi lẹ̀ ń jẹ́. Ẹ̀ ń wáṣẹ́ gẹ́gẹ́ bí awakọ̀.
1: Awakọ̀
0: driver. Ẹ lè bá private organization ṣiṣẹ́. Ẹ lè bá private company ṣiṣẹ́. Individual nǹkan tán bá.
1: Mo lè bá wọn ṣiṣẹ́.
0: Ẹ lè bá wọn ṣiṣẹ́. Ọ̀dà kéyìn ò ti ní ìwà
1: ìwà ló ṣe kókó
0: sí. Ẹ̀ǹtẹ́ bàbá ṣiṣẹ́ kò náà níwà bí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìwà ló ṣe kókó. Mùsùlùmí ni yín.
1: Mùsùlùmí ni sá.
0: Ẹ̀dá ẹ̀dá kọ yín lẹ́ẹ̀kan sí.
1: Saheed Erinfọlámi mò ń jẹ́.
0: Saheed Erinfọlámi lẹ̀ ń jẹ́. Ọ̀dà ẹ pé nọ́mbà yín táwọn èèyàn lè pè yín sí.
1: 090.
0: 090.
1: 11.
0: 11.
1: 53.
0: 53.
1: 25
0: ẹ pe number yin lekan si
1: 090
0: 11
1: 53
0: 53
1: 25

0: Limited. For one on your road, Aremu Blocks bus stop, opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997 tabi 0808-070-1243.
1: Baba Ibaruba Onisegun ibile ko pe meji jakejado ile Ibadan.
2: Ara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale. Ti mu edagbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba oke se si agbe kale Baba Ibaruba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka aromalegun laku egbe abi ko mo kunrin o ma muna lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbonin owo kan se kan gbodo ma riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dope lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adoju ko people's gate grammar school 08033881008 abi 0701821111 irinse igbalode la ko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbon danu bu bi elubo.
3: Attention, attention, if you're not spending money.
4: Ìdẹ́jìdẹ́ fún gbogbo ènìyàn pápá onífàájì tó gbafẹ́ tó fẹ́ ìtẹ́lọ́rùn ìfọkànbalẹ̀ àti oorun àsọ̀forílẹ̀ sùkà ilé ìtura
5: The General Hotel and Lounge
4: ìlú Kòrédé o fún gbogbo ọ̀tọ̀ kúrò ní onífàájì ilé tó gbafẹ́ arìnrìn àjò ní àbí olùgbé ìlú Ìbàdàn nílé ìtura
5: The General Hotel and Lounge
4: ilé ìta kọ́ sí agbègbè ilé tó tún wò pẹ̀lú àwọn ohun amáyédẹrùn ilé ìtẹ̀ fẹ́ báwo lẹ sì fẹ́ sí ohun jíjẹ múmu lóríṣiríṣi inú ọba ilé tí ò ṣẹ́jú pẹ̀lú àǹfààní sí orí ẹ̀rọ ayélujára lọ́fẹ̀ẹ́ kẹ́ fi wò ká bó ṣe ń lọ lágbàáyé
5: Come to the General Hotel and Lounge.
4: Now welcome for day inside. Relax. Make yourself at home with free internet, 24/7 light, and for security, no wahala. Nile itura
5: The General Hotel and Lounge.
4: To wani, Ogoluwa Estate, opposite Bova Speeding Station. Kolapo Eshola GRA, Yano Church, Ibadan. Ele kasunwa lori awon number yi, 0805-501-6154. Tabi, 0906-0000.

sọ̀rọ̀ níye gidi ni nítorí wípé bí àkọ́gi yẹ tó bá pọn pápìpì anímọ̀rọ̀ tí ọ̀rọ̀ àná ẹ̀fúnfì fẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ mi rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìtòwútọ́ gba gbẹ́kẹ̀rán mọ́ràn létí ọ̀sọ̀ ìsọyẹ agbára òjò kó má gbére pàdé rẹ̀ ní ọrí àkànní ọlọ́run oníjẹ́ kọ́kú má wà lọ́wọ́ olùgbẹ́ngà ó yàtọ̀ lórí rédíò náà ni olóríire ọmọ gbẹ́ngà ó yàtọ̀ àkànní ó èlé ọ̀yẹ́ ìjìlége mi òkè mẹ́nilógún níbẹ̀ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin abẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ̀lẹ̀ràn gbẹ̀tì ilé ọlọ́yẹ sọmúrùmúlẹ̀ràn ilé ọlọ́yẹ èlé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣòru ìjì ọ̀lẹ́lẹ̀ tí mo múru ẹ̀kún lọ́wọ́ gbọ́ngàn ṣoṣo ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kún níbà àlògbó tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì mọ́ sọ̀mọ́ ó ní ibi òwò wá bá lọ́wọ́ bá lọ ìjì ọ̀lẹ́lẹ́ ọ̀

0: gbogbo ìgbìmọ̀ àti ikọ̀ bami tó. Mo kí n lórúkọ Olóyè Gbenga Ọláyíwọlá ó yàtọ̀.
1: Ọmọ wa láàyè fún ìyàtọ̀ láàyè ni. Tí mo bá sọ ẹ̀mí
0: mi. Ilé ẹjọ́ náà ti ń jó ilé aláyọ̀ náà ti yọ ibi alátẹ̀wọ́ náà ti máa ń pa. Adéọ̀sán Káyọ̀dé lórúkọ tèmi. New Vision yín náà ni ọkọ ìyàwó ẹ̀.
1: Aláìmọ̀rẹ̀ ló mú mi yàn lóko.
0: Ẹ mọ̀ pé lórí ètò yìí ilé làwa ń tò. Ohun gbogbo tó ní ṣe pẹ̀lú àwọ̀ tàbí dúkù láàrin ọkọ àti ìyàwó, láàrin ẹ̀gbọ́n àti àbúrò, láàrin ọ̀rẹ́ méjì. Àwọn nǹkan kan tẹ́ ẹ ṣe. Ó jẹ́ pé bẹ́ẹ̀ bá sọ fún pásítọ̀, wọ́n lè máa wàásù kẹ́lẹ́yìn ni wọ́n ń bá wí. Bẹ́ẹ̀ bá sọ fáàfà, wọ́n lè máa fi ṣe wáàsí.
2: Ọba tó ti yó.
0: Kódà bẹ́ẹ̀ bá sọ fáwọn ẹlòmíì, wọ́n lè máa fi pàṣámọ̀ ọ̀rọ̀ tí wọ́n máa fi yín pòwe. Ṣùgbọ́n lórí ètò bámi tó bẹ́ẹ̀ bá ti pè wá tẹ́ ẹ sọ fáwa. Ìtò kàn wá ni kí àwọn ará ilé kí wọ́n dá sí kán láyé lọ́yẹ.
1: Ó ṣe ń bọ̀ pẹ́ tí a fún.
0: Èmi nìkan kọ́ ni mo wá sórí ètò yìí. Àwọn ikọ̀ tá a jọ máa ń ṣe gbogbo wọn bẹ́ẹ̀ bí ó yá ẹ̀ka àwọn ará ilé.
3: Ẹ kú ilé ẹ̀yin olólùfẹ́ wa. A tún kí yín kààbọ̀ sórí àkọ́tun ètò fún tààrọ̀ iye tó bá mi tò náà ni láti iléeṣẹ́ Lagilo FM 96.7 òkè gajòkè Olúmúyíwá Adéyẹyìn lórúkọ ti tẹ̀mí tí gbogbo yín mọ̀ sí Radio Apostle láàárọ̀ yìí àtàwọn àtẹ̀yìn àjọ tòní.
0: Àjọ tòní ilé làwà ń tò.
4: Mú kí ilé lọ́dẹ gbogbo ibi tẹ́ ti ń láǹfààní àti máa gbọ́ wá wákàtí àti àkókò yìí. Ẹ kú ojúmọ́ wọn. Ẹ kààbọ̀ sórí àkọ́tun ètò bá mi tò àtúnjọ ṣe láàárọ̀ ẹni tóbi lọ́ba àjàyí ọmọ ìyáàfẹ́ lórúkọ mi.
0: Ọmọ ìyáàfẹ́.
1: Èyí tí kò ní.
0: Ọ̀gbẹ́ni.
1: Ṣọlá mú wa o fún. Ọlọ́run bá.
0: Ẹ̀yin èèyàn tí wá amọ̀pẹ́ ti wà ń bẹ̀.
1: Gbogbo yìí.
0: Àwa ti wà ń bí nítorí tiyín. Ẹ̀yin ti wà nídìí rédíò yín nítorí tiwa. Ẹ wo gbogbo ògbóró báyìí. Ètò.

0: lórí Facebook Lágelu 96.7 FM. Ẹ ń ṣo ń bẹ̀ ẹ́ kí wa níbo lẹ ti ń gbọ́ wa gan.
1: Ọba tó gbé ìwò mi sókè.
0: Èmi àti
1: tó mẹ́nu mi gbọ́rọ̀ lórí.
0: Adéyẹyẹ rédíò àpọ́sù àjọ kọ́kọ́ kà á ta kì í ń bẹ̀ náà.
1: Wọ́n púpọ̀ púpọ̀ torí ìwọ ni gbàlàbí o.
0: Mo rí ọmọjọ dádì àfíìsì Abiodun ń bẹ̀. Wọ́n kí wa káàbọ̀ sórí ètò.
1: Ìṣọ̀lá mú àwọn.
0: Láti ìsọ pákó. Adébáyọ̀ Tìmílẹ́yìn Tímọ́nì. Láti Fádípẹ̀ ní Akẹ́dẹ̀mí làwọn ti ń kí wa. Awọ́lọ́wọ́ Àyúbà Àdòwú ń bẹ́ ń bẹ̀ ó ń kí wa. Wọ́n kí wa pé a káàbọ̀ sórí ètò.
1: Ó gbá tí mo ti mọ̀.
0: Túnjí Ògúnjìmí Morí ń bẹ̀ ó. Àwọn náà kí wa káàbọ̀ lórúkọ Ọlọ́run.
2: Olúwa Ṣèyí Adéyẹmí Owógbèmí ó ní ẹ káàárọ̀ láti ọ̀sán sàmì làwọn ti ń kí wa. Emmanuel Adébíyí Bọ́lá àwọn náà ń kí wa káàárọ̀. Raifu Tawa Kalitu Abiodun à ń kí wa. Èyàn ní àwọn ni màmá ìbejì láti Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun.
0: Òṣogbo Òrùkí. Àrọ́wà ń láti

0: mọ́gàjí òjò ti já ní.
1: Ó tún kórí máa dúpẹ́.
0: Láti Kwari Ratcon.
1: Pé ó máa dúpẹ́.
2: Máa dúpẹ́.
1: Tòrò dára fún mi jẹ́ lọ bí ìrọ̀lẹ́.
0: Àárín ní gbogbo èèyàn wà. Bẹ́ẹ̀ ni o, a ṣe ojú òpó lẹ̀ báyìí.
2: Ó ti hùn kórí máa dúpẹ́.
0: Máa dúpẹ́.
1: Kórí ó máa dúpẹ́.
0: Lọ́wọ́lọ́wọ́ yìí, ilé máa ń dàrú gan.
1: Mi jẹ́ lọ bí ìrọ̀lẹ́.
0: Bẹ́ẹ̀yàn bá kó ìdílé ọgọ́rùn-ún jọ.
2: Wọ́n tún dára jẹ wọn kan.
0: Kó mọ wá béèrè pé.
1: Mo jẹ́ lọ bí ìrọ̀lẹ́.
0: Bó o ló ti rí, bó o ni, ilé ń dàrú gan. Ọlọ́run mọ́ dalẹ̀ tí wa rú mọ́ da tọ̀dọ̀ yín náà rú. Àwọn tó kù díẹ̀ káàtó fún. Ọlọ́run ọba wa yóò bá wa tó ilé wọn. Mọ́ dúpẹ́ o. Ọkọ rẹ tó ní ò dá yẹn. Àwọn kan fi ń ṣe prayer point nígboro.
2: Ó fara gbá.
0: Ìyàwó rẹ tó ní ò dá. Àwọn kan firú rẹ̀ tún bẹ lọ́hùn. Àárín ni gbogbo èèyàn wà. 0912300-8675. Nọ́mbà tó wọ bí inú. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, ẹ má gbàgbé pé káàṣì ẹ̀ tún wà. Káàṣì ẹ̀, káàṣì ẹ̀.
2: Bẹ́ẹ̀ ti fọ́ tó ń
0: ṣe. Bẹ́ẹ̀ ni ẹni tí ò ta kòkòkò lè jẹ.
2: Lọ́wọ́ sùn.
0: *347*1004*2#.

náà bọ̀ padà látẹ̀ka pẹ̀lú ọjà wọn bá mi tó lè tó yìí ó yá ẹja jọ dá sí báyìí 0910913708675 nọ́mbà tẹ́ fi pè wá nìyẹn 0912370 8675 àwọn ọ̀rọ̀ tẹ́ mọ ìgbésẹ̀ tẹ́ lè gbé tàbí nǹkan tẹ́ lè ṣe tó sì ń jà rìnrìn nínú yín àwọn yẹn ni kẹ́ ẹ pè wá fún hello hello ẹ káàárọ̀ o hello ó ti rí zero nine one two three seven zero eight six seven five hello hello zero nine one two three seven zero 8675 hello

0: Hello.
1: Hello,
0: Ekaro.
1: Abuano.
0: Yes. Sorry, Ashiri. Leveso.
1: Benny.
0: Ejagbo.
1: Nipe. Oni e ba ti o bimo ni. So eni e ti wa ku. Bo mo yen se mi be laye. Baba be ti fe yawo mi. So
0: baba e ku legbe radio yin ka le gboro wa daada.
1: Sir.
0: A n gbo yin e ku legbe radio te fi n gbo wa tele.
1: Sir.
0: Oh yeah.
1: So, but I want to hear me. We travel out. So, we don't travel out. We are part of Wale. We are more men on the sea. We are in good. We are on festival. We are like big boy. Come on, me Miss Matrice. Oko. So they will pay Omogon. Omogon pay based on your quality. Yeah, yeah. We are more tele. In Nigeria, we don't have video call.
0: Hey, Boni. Boni ya omo yen se je seyin kadi won lo tan ora asiri a nilo lati moruko yin tabi adugbo te tin pe wa hello
2: hello ekaro sa
0: ekaro ma o
2: yes
0: sa mama so ora asiri le fe ba wa so
2: Benta, oro inu le mi ni mo fe so.
0: Oro inu le yin?
2: Benta.
0: Jagbon to ba sele.
2: Nkan ti mo sele ni pe ki mo me ta sele. O ko mi ni ti wa. Ele mi ni mo wa se. O ti ji re ni ji so. Bo, asa ti mo si se won. O bi ni mo mo pe o bi ni e ko fo ji. Lari mi ti mo wa ni ni ko si. Ito ji kankan fun mi o ti mo ti pe igbon lale ri pe boya mo de ma pe ka ti e ki lo ko si lo kan mo wo ni wa na ni ti so bi ai ti so ju fun
0: e mama ki lo ra asiri to wa nbe e ti bi mo meta tele ri
2: ben
0: oko yin yen ti wa ku
2: ben sir
0: e wa lo fe elomi elomin da fe yen e ti wa bi mo meji fun
2: ben
0: sir ki wa lo ra asiri to wa nbe
2: ni asiri to wa nbe ni pe ko si e ko kankan fun mi ko si to bi kankan
0: e so fa awon ebi won awon ebi won le so fun abi
3: mama se eyin o sise kankan eh o ti kan ti
0: abi
3: ki so ra sa won sise ni e to de la won fe se boye kan mo kan to fe anu nku bere
0: mo na ti roko loko kun
3: kan to gbe pase
0: to gbe pase 09123708675 ora asiri ni ke pe wa fun hello
1: hello
0: e karo o so ora asiri e fe ba wa so
1: be ni sa
0: e jagbon
1: mo ni awoko o bi mo meta fun mi so da ko bi mo meta o de se gba ko wa se ko gbo yi mo ko sa wa si ni da ti mo dile o de ko awon ma ni ke ka la so ko ma da ko ma le so ko o gbo gbo so
0: baba e ja lo bi oro asiri e ja lo bi oro asiri to ba wa nbe ati gbo pe ni yawo kan obi mo meta fun yin pelu bi se nse eyin ti lo sirin ajo oko e wa tun fe yawo mi le pe ke duo le ya o mi te wa fe le ah won ti wa njaja owu kalukun bere owo eto re
1: be ni
0: eh ki wa lo rashiri to be ni e ba lo bayi
1: o wa o lo mo afu pa won ya ni ke fe ya wo pada mo sa fe ya wo pada ya won ni o gun ibu de ni be ni ba nso ra yi o ti fe kon si ara ko se pe ko pe se si ni ma so pe o ni a ti je to mo se da ni ma fu ni ni o je ibe ni do ba ti si je da kon ara eyi se yi fa lo ni o wa fe pada ma wo se ki se ma fe mo
0: e ti fe yawo o ti lo
1: bẹẹni
0: e tun wa gba pada ko fe se se abi ade
3: awon nkan kokan wa to je pe di so yin awa gangan lo ye ka ni eyin te ti fe yawo e ti mo ru iwa to ni e mo boya iwa te le pada kopu pelu ni te ba pada bi nkan te de fe rara ni te ma so pe to ba ti le change o ma wo le wa but ba nko wa change ma bo
0: eda kun iya to nbe laarin edun okan ati kini kin se ati oro asiri boya yin sese ngbo eto yi ni fun gba akoko ah o ndun mi gan oro yen ndun mi gan emi ati awo mi ja o fa so mi ya ke se gbogbo oru hun lo ra asiri o lori eto yi mama kan lo fe oko o wa mu omo re lowo nigba to mu omo re lowo omo re obirin yen oko mi to fe o nba lajosepo se mo pa ti pe wa fun ri eru anba omo yen ko mo bi o se so fun ya re baba yen si nfi agbara mu kan to jo ni nkan papo omo yen ti bobi kan ri tawon ore re ni o pe wa pe kini ko hun o se awon oro asiri okan no ninu re omo se to lo se ogun asiri bibo fun oga re ti o si toga o si mo bi ti owo ti nwa on lo sogun asiri bibo foga oga o si mo pe omo un lo ni sababi opolopo oro asiri lati gbe yawo lori eto hello
4: hello e peto
0: yes ma sora asiri level so
4: bene sa
0: e ja gbon
4: lo je ni to ti bimo meji tele oko mi salaisi wa ro pe tin fun soko ba ku oko lase o gbe ni ti mo pade so fun mi pe won ni mi se o and owo owo kini wo fa ni ti obi mo fun mo gba ni kadara so mo fi se afi owo wa mi wa wa do mi o wa mo ni pe ni ti mo ri ni eni yo se nkan fun mi gan koda o da mi le ko wo asu la fun bo o lo wo pada fe mi ki no fe ni yen mo o fe ni yen le mo ti ti bi mo fun o to gba toro da ti wa sele to ba fe rojo koda ko je pe mi lasan la ja si a pada so ni oro pe iwo ni ra ni onisina ebi to ni bi kan eni ti mo da fe n gba yen jagbalagba emi jomode eni ti mo fe pelu e o je baba to ti dagba o ma n se fun mi wo je pe kini kan agbalagba lo ma n se kini kan kini kan debi ti oro yen o ti wa dorin emi ati abaja apan ti mi mo je oro yen la so ti won ba se ba pari igba ni family a so laarin iru a e mo o ti wa di nkan si debi wi pe mo ti wo pe se ki n se ni ileekin ma lo ṣugbọn awon eyan ni o da nigba to ba kan wa lo inu kan ti ṣẹbẹ tọrọ yìí máa ń jẹ ọgbẹ inú fún mi ní gbogbo ìgbà débi pé mo ti kórira pé kẹmí àti ẹsẹ máa ṣe lè lọpọ láyà mo ti kórira ẹ gan mi wá mo tí mo fẹ fi àwọn èèyàn gbá ìmọràn pé kí n máa lọ bẹ tọkàn mi ò gbé mọ ọkàn mi ò gbé mọ gbogbo ìgbà ọrọ yìí ó dẹ máa ń gba omi lójú mi ní gbogbo ìgbà nínú wọn pé wà ní ṣọọṣì láti parí ẹ ọrọ yìí náà ló ti padà sọ nígbà tó fẹ bẹrẹ ọrọ sọrọ tá a ti pa káà tuntun tí mo dẹ sọ fẹ pé kó má sọrọ nípa ẹ mọ nǹkan tí mo fẹ́ ṣe tó mo fẹ́ káwọn èèyàn gbà mí mọ́.
0: ẹ ló yàn.
4: yẹ sà.
0: ẹ ti lọkọ tẹ́lẹ̀ ọkọ yín ẹ wá kú.
4: bẹ́ẹ̀ni sà.
0: ẹ wá lọ rí màrí ẹ̀ ń tẹ́ ẹ wá fẹ́ yẹn rèé bi mo form na sugbon ko awon kan te nbere lowo re ko ni gbogbo e se
4: aha o kule so no wa ti mi ti bimo fun gba na o kule so fun mi pe won ki se fe ti o ti bimo fun
0: pe o wo le fe e bimo fun
4: ni adeun nigba ni igba ti ti bimo fun ta se pade won lo fun mi so fun mi be emi ti mo si lomo meji lowo mo ni ijo ni to ma ba mi gberu idi ni ti mo fi lowo koda se o so
0: wo ti e wa bi e wa bi eyo kan sibo mi fun baba agbalagba to nawo fun yin
4: lara o ni mo tete wa bi mo fun o gbogbo ni mo tete wa bi mo fun bayi o lo ti le baba yen lo pun ma fe mi
0: eh baba te le lo yen to gba shop fun yin to se gbogbo eyan se e bi mo fa won
4: mi bi mo fa won
0: e bi mo fa won sugbon arakunrin yen wa e wa pada fe e wa fi baba yen le
4: be ni
0: se wa bi mo fun gangan se wa bi mo fun sugba ti wa sele nisin a ma wa fi bu yin
4: eh
0: wa mo nkan te le se
4: be ni
0: o ma igba ti
4: o ma n jeba ni je fun mi tori o ma so ni so to je wi pe en to ba ri mi la ri mi je legbe je ni doctor
0: ah o mo
5: eh mama
0: e je ka won
5: elo ma
0: eja won ara lo bayin dasi
5: e wa nbe eh eh ohun te mi fe beere se bi awon na so bi keke ma fe baba yen mo pe awon a fe yin
4: be ni
0: se baba yen na se baba yen si ri yin bayi
4: ah ni ma ti baba yen o yera mo o to ti ni kin block baba yen tepetepe mo ti ti block e se bi oro yi gan o ti so loju awon family ti e gangan ta awon family e ma nlo
5: ke gesti ni lati
4: fi
5: du mi
4: gbogbo
5: pata
0: lati ja
5: so
0: nkan ta
5: fe
0: kawo kawo ro gba ni abi
5: eh pe se ke fe ni sile ke fe lo mi abi ke mo fun mi lo
4: o ti da gbe opati mi lokan gan
0: eh je fa won eyan laaye boya bi meji si meta kankan gba yin ni moran le lori le yi oni wo
4: se do polo mi ni joba o mo se won pe
0: e ma rin so lori ti cash e bayi star 347 star 1004 star 2 hash cash e en ti o ta oku le je hello
6: hello e ka
0: yes ma
6: yeah ya me de la to me aje
0: o ya mama
6: seri mama yen gan oloju kokoro ni won sori ti ke ba se be
5: ni iya
0: yo mi de
5: ai bu
0: yan
5: so yi o
0: e gba ni gba so ti e si ta lamo
6: okay ko ye ki o tun lo ba okunrin e ma ko ti baba ti o mo se toju re yen
0: e won ti fi hun le ba
6: afuna wa sa wahala to nbe sinu aye won yen
5: re rara te ba gbo won daada o so wi pe awon wa eyan ti o fe won ti o mo toju awon pelu bo se soro yi omo kekere si ni won te ba gbo
6: baba ti won lo ba tele yen baba yen se toju won
5: won ni baba yen so wi pe ohun o ni won fe ala baba yen o wa iyawo
0: agbalagba ni
5: so tori e lawon se wa fe ni
6: oya to ku fe kan joko si be so mo toju awon mo re lo ba toju
5: awon amen
6: e se pe
5: yes ma
0: baba to nawo fun won yen gbogbo alajo gbo dada pe ki se pe ohun nawo po n fe yawo iya isi n wa ibujoko
5: be ni
0: hello
7: hello sir
0: hello e karo
7: e karo
0: yes
7: that's a long show you
0: an gbo yin sir
7: sale daruko abi ka ma daruko
5: to e fe da si ni ele daruko yin sir
7: mo fẹ́ sọ̀rọ̀ àṣírí ni mo dẹ̀ tún wò pé ọ̀rọ̀ àṣírí tó lágbára
0: má wulẹ̀ dárúkọ yín
7: ọmọ mi mo ní ọmọ kan tí mo ní jẹ ọkọ kú mọ́ mi lọ́wọ́ ní kékeré when I was 24 so after 12 years mo wá tẹ́lẹ̀ mi.
0: ẹjọ ṣé obìnrin ló ń bá wa sọ̀rọ̀ àbí.
7: bẹ́ẹ̀ni obìnrin ló ń bá yín sọ̀rọ̀.
0: obìnrin ìgbà tẹ́ ní ọkọ kú mọ́ yín lórí.
7: Mo ní ọkọ kú mọ́ mi lórí láàárọ̀ kùtùkùtù mo bímọ ọkọ fún mo to mo yen ti wa pe mo wa se lo mi ko ti di bi ni ECS lo omo yen ti pe 21 years omo yen ti ba lo si su wa so fun mi pe abi mi daji mi lo so wo si mi koko de ni omo yen ko wa pe mi lo wa so fun mi pe mi fe sa si ko fun mi pe oko mi ni ni so wo si fi si o ko de ti ba won si di omo ta e ni se n gbo mi
0: a n gbo yin ma
7: so o wa ni ki ma so won o sa fun mi ni mi sa so won mi get won ni last month oko mi yen de ni bi mo fe ni mo dibeji fun omo keta omo keji ni mo to lowo to se po do meji mi o bi o to mi kun yen wa so pe mo ni ati kekere le tin gbe mi kaakiri koko be yen ko sa mo ri pe omo yen lo ni mo wa lo flush inu e mo mo mo yen kuro nibi mo wa n wo pe mi o ti so fun mo n wo pe baje ti jo mule pe a ni fira wa sile but mo wa so fun mi ni church won ni ki nkan je ko mo o wa n jo mi lenu pe bo ni mo mo mo yen lo bi ni ni mo ti mo kuro ni Ibadan mo ti wa ni ni Forsyth odun family pade ki ni mo fe mi mo boya tin ba so fun oko mi ti ku lare koda to ba ye pe mi lowo ni ma ra ko on tar ko lati je to wa lo ni ma sun mo waju kini mo bi se se oro ejo
0: e oyun ti omo yin niyan soko yin na lo loyun yen
7: den
0: awon bi yin pe nbo lo momo lo kuro nile
7: mo ni igbo ni mo mo lo pe mo mo to nti ba ni to lati je odun mewa pe bi ni mo mo lo mo de ti mo mo lo si fo
0: e mo n le e da de ti mo mo kuro nle
7: mo ti mo mo kuro nle lati last week
5: mama mo fe bere bere kan ma binu iba ti omo yin so fun yin gba yen pe aburo baba ohun kan lo n ba ohun san owo ile eko eyin o gbiyanju lati bere pe iwo ninu awon aburo baba e ke wa pe won lati boya ke kun ti appreciate lekan
7: that is my mistake o pe aburo baba e fun mi ni sha ni pe to bi so pe bye bye bye bye aburo baba e wa so pe igba ti baba ti bo da won ku awon ni kede pe e kon pere lo mi fun ni 50,000 to de ti lo bi 2 years ije ni mi ti wa shock mo wa bet ni pe mo ki se ko so fun mi ni mo wa bet ni pe mi lo ban school of no se wa jewo fun mi
0: okay se wa jewo fun yin nibo ni omo yin so pe ohun ati oko yin yen ti jo ma nla jo sepo
7: o ma lo ba ni school of no si mi ma lo se test
0: e je ka won yin o ba yin da se
5: nkan te wa n bere nsin mama ni pe boya ke pe oko yin ke bere lowo won abi
7: mo fẹ́ sọ fún pé àṣírí ẹ̀ títí bí kan tó ń fẹ́ sí mi tí mo mọ̀ yẹn kúrò wọ́n ni mo lọ sọ́dọ̀ àwọn fámìlì bàbá mi ní ẹmu náà ti rí ti pẹ́ tó mo fẹ́ sọ fún but mo tún wá ń rò wípé
5: mo fẹ́ sọ fún ó possible kó jẹ́ pé nǹkan tó máa dá lérò ni
7: mo ti sọ pé ẹ́ńdì máa sọ fún but mo
0: adẹ́lẹ́ ti múlẹ̀
5: àbí ẹlẹ́ ti múlẹ̀ pé ẹ gbọ́dọ̀ yára yín eléyìn àtọkọ yín ti múlẹ̀ pẹ́ gbọ́dọ̀ yára yín
7: kìtì yẹn gbogbo adé nǹkan táwa gbára ọlọ́run ò lè ka ni mo bi àmì celestial for 20 years èkó sí ká gbára ọlọ́run ò ka a wù mí fa disapobination
5: òfin ó dàmà
0: ẹ jẹ́ káwọn èèyàn bá yín dá sí ṣẹ́gbọ́
5: méjì báwọn
0: ó di méjì báwọn àti kínní àti kejì ẹyìn èèyàn ẹ bá wa dá sí ṣùgbọ́n ti káàṣì ẹ ẹjẹ ń sáré mú ẹyọ kan báyìí ná N25,000 ni màá fi bẹ̀rẹ̀ N25,000 ẹ̀rìn sọ ń bẹ̀ *347*1004*2#. Bẹ́ẹ̀ bá ti send ẹ̀ agbẹ́yìnbọ́sí ìpele mi mò ń bọ̀
8: hello
0: ẹ káàárọ̀
8: ẹ káàárọ̀
0: yes
8: Oya to.
0: Oro re o ba mi to Ade Osun lo wa nbe.
8: Mr. Ade Osun e ka ro.
0: Yes.
8: E ba wa ki oya to.
0: An gbo.
8: Hmm. Adupe seri lori oro ona Oluwolawuwo de oruko mi lati Bembo. Lori oro yen baba yen lo ti dale. O ti dale ko si n to le se fun mama yen. So ki o so fun oju ba se pe eyan ma yo ko fi oju ni. So ti won ba so fun se yo ma ro ko n ti je lo ni. So ki won so fun. So
0: ashi
8: won le o kan won na le da won lare.
0: Ashi. Iṣẹ́jú kan fẹ́ nìkan 0912370 8675 lórí gúrúpù bámi tó ẹ lọ fi voice note tiyín ẹ lọ ṣe síbẹ̀ bákan náà lórí Facebook Lágelú 96.7 FM kí ni èrò tiyín nípa ti mọ̀mọ́ yìí ẹ ń sọ mbẹ́ àwọn tó wà nílẹ̀ òkèrè nọ́mbà tí wọ́n ní +234 814 249 1006 +234 814 249 1006 Hello.
9: Hello. Eko Jumo.
0: Yes.
9: O so ire. Fi gbogbo mọgẹnẹsi.
0: Mọgẹnẹ, àwọn ará mọgẹnẹ ńkọ.
9: Ẹ wo, àlàáfíà làwà mọgẹnẹ. Mọ ẹ̀tẹ́mi fẹ́ fún ẹyin tí mo fẹ́ sọ fún obìnrin yẹn. Ni pé ẹ wo, wọ́n ní àwọn àgbà máa ń sọ, wọ́n máa ń pa òwe kan, wọ́n máa ń ní pàgẹ, pa lẹ́rù, kò sí kú tí ó pàgbà, táà ní ṣe kí ni ẹ parí ẹ̀.
0: Táà ní bá pò lórí ẹ̀ bẹ́ẹ̀.
9: O sọ ire, kò sí kú tí ó pàgbà, táà ní bá pò lórí ẹ̀ bẹ́ẹ̀. Gómìnà yẹn kó pè kó dẹ̀ sọ fún pé wọ my dear nǹkan tó ṣe kọjá in like ye èyàn ṣe bẹ́ẹ̀ ti sinogun làtọ̀ lóòótọ́ yìí fi bẹ́ẹ̀ gbèbó ti sinogun làtọ̀ kó sọ fún kò sí ohun tí ń bọ̀ lókè tí lè ọgbà so òun tí òun tí ò bá pe sákíyèsí kò ní mọ̀ pé ohun tó ń ṣe ọ̀dà nísìnyí bó ṣe wà ní ìsinyìí yóò sì tún mọ̀ ọ̀kẹ́rẹ́ bó wọ́n ti máa ń sọ̀rọ̀ yẹn tí ẹyin nǹkan ìjẹ àná ó dùn mí wo lẹ́nu iṣẹ́ ọ̀fẹ́ àti kó mbẹ̀ ṣiṣẹ́ ọ̀fẹ́ yóò nira pọ̀ ẹ̀bẹ̀ ṣé wo mi tí n bá ti ríbi kẹ́ tí n bá ti ń jẹun àti kó mbẹ̀ yóò lé díẹ̀ òyìn nípa fún yóò màá fẹ́ tẹ̀síwájú láti máa jẹ́ lọ ni pọ̀ nígbà tí ò bá pe sákíyèsí ọ̀fẹ́ tó bá pe sákíyèsí àárọ̀ òun yóò ṣọ́ pé ẹdúró nǹkan bá yíyí kò máa da lóòótọ́ pàgẹ́ bá bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ń bọ̀ lókè tí
0: ó gbà po.
9: O sọ yìí o fi.
0: Mo lágbára. Ẹjọ́ yìí tẹ wà nílẹ̀ yìí ẹ jẹ́ kójú òpó tilẹ̀ òkèrè ó tán ẹ dákun. Hello.
10: Hello.
0: Hello sir.
10: Hello Adéosun ẹ kúṣẹ́ ọpọlọ ẹ níbàjẹ́ mo ké ọrẹ ẹ bẹ́ẹ̀ náà ẹ kúṣẹ́ ẹ bá wa ń kọ awolowo. Ìgbòho ògbẹ kẹtọmọ ni bí wọn ṣe ń sọ sẹrí dáàbìnrin yẹn kó pe àwọn ọkọ yẹn tó tọ.
0: Hello.
11: Hello sir.
0: Yes.
11: Ọmọọba Bọ́lájí Ajibọlá Adémọlá
0: Òkèlè ọmọ
11: yóò gbọmọṣọ láǹkan ní irú wani. Bí pòpò ṣe sọ mo fẹ́ gbà díẹ̀ ṣé wọ́n kọ́ jẹ bàálẹ̀ rẹ̀ alẹ́ ní fún wa o. Kò dẹ̀ sí kú tí wọ́n pàgbà tá ní bá pọ̀ lórí ẹni tó bá pè é yìí bí yò tó bá tọ́ wa ẹgbọ́n jọ sọ́nù fún bí nùbí wọ́n lè kọ̀ntínú wọ́n wá ti rí pé ẹni tí yóò lè jókòó kò sí ẹgbọ́n jókòó tì gan ọmọ tó bínú mi tó kó pè é kó sọ fún yìí bí yò lẹ́gbẹ́ àwọn ti múlẹ̀ ìdìbò tó máa tàbí sọ rèé o a ń múlẹ̀ pẹ̀lú èèyàn ò yẹ kó wáyé
5: okilo kẹ tó lọ ṣe rántí pé màmá yìí sọ nǹkan kan
11: bẹ́ẹ̀ni
5: wọ́n ní ká sọ wípé àwọn lówó lọ́wọ́ ni àwọn ò bá kó àwọn ọmọ táwọn ti bí gan kúrò ń bẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ara ẹ̀rù tó ń bà wọ́n ni wípé àwọn bá sọ fún bàbá ṣé kò ní dìjà ṣé kò ní lé àwọn jáde kúrò nílé tó bá lé wọn jáde kúrò nílé ibo làwọn fẹ́ kó ọmọ mẹ́rin lọ.
12: Hello.
5: Ṣé
12: I lo lọ́wọ́ yẹn tó wá ní problem o. Wọ́n tó sọ pé tóun bá lo lọ́wọ́. Ó ti túmọ̀
0: sí pé tóun bá ti
12: tọ́jú àwọn ọmọ yẹn tó bá kó wọn kúrò gan wàhálà ni. Ẹ̀rí wá wà ẹnìkan ní pé tí n bá wò yóò gùn ṣé bá tó wò á kúrú. Ó wà ní dilemma kò mọ̀ pé kí ló lè ṣe é seriously. Ó túmọ̀ sí pé tó bá sọ tí mà. Hello.
5: À ń gbọ́ yín.
12: Bí màá dẹ̀ bẹ́ kọ́ra jókòó ẹ̀ mọ̀ kó mọ̀ṣẹ́ ọ̀pẹ ọmọ tó ń arákùnrin bá lò pọ̀ kò wá bí ẹ̀ mọ́ o ojú kò sí tóbi sí.
0: Àṣe arákùnrin já ṣe ní pápápá. Àwọn tá a bá ti ń pè ìṣẹ́jú kan fẹ́nìkan à ń bọ̀ lórí Facebook Lágelú 96.7 FM bákan náà lérí ti Bámitò WhatsApp voice note a gbọ́ láti bẹ̀ ǹjẹ́ bá ń pè tí ò wọlé ẹ̀ ń sún bẹ̀. Hello.
13: Hello.
0: Yes.
13: Adéọ́sán ọkọ ìyàwó ẹ̀.
0: À ń gbọ́ yín o.
13: Orúkọ tèmi ni Gani Ọlọ́ndà Látàbẹ́kúta.
0: Ó yá bàbá.
13: Kí obìnrin yẹn kó pe bàbá yẹn kó ṣàlàyé fún un kí bàbá yẹn kó lè mọ̀ pé ohun tóun ṣe kò dáa àbí kó ṣàlàyé fún òun ló ṣe pàtàkì ju tó bá ṣàlàyé fún kò dáa o torí wà burúkú ni bàbá yẹn wo kó má dẹ̀ jẹ́ kọ́mọ yẹn dénú ibẹ̀ yẹn mọ́ rárá kó má jẹ́ kọ́mọ ibi tó gbé wà ó ṣàlàyé fún òun ọlọ́run ìjọ ó lè jáde o.
5: Ẹ ṣe ọ̀sà
0: ìṣe o. Ní nọ́mbà tí wọ́n fi ń pè wá. Hello.
14: Hello, ẹ pé tó.
0: Yes.
14: Ojú òye tí. Ṣé ẹ lọ pípa tí olóbìnrin yẹn ẹgbẹ́ kó sọ fún ọkọ ẹ ni o. Pé nǹkan tó ṣe kó jẹ́ kó mọ ohun tó ṣe pé kò ta. And ọ bá pọ́ ọmọbìnrin ń bẹnu ọmọ tó bí fún tó wà lọ́wọ́ rẹ̀ kó máa kíyèsí wọn nínú ilé tó bí ní ẹgbẹ́ ìlú bá ọmọ tó bí nínú ẹ̀ gangan ó lè máa bá a sùn mọ́ ṣé ti ní eyín kó sọ fún ni ṣáájú tí obìnrin àkọ́kọ́ yẹn obìnrin àkọ́kọ́ kò ń ṣe pọ̀ lẹ́ ló ń ṣe ẹnìkan ò dé bá ní pèrè lọ́kùnrin ṣé ti ní eyín ó dé bá ní ìgbóhùn ohun tí ó ṣe náà tó fi mú bàbá yẹn tó fi fi bàbá yẹn lẹ̀ tó fi lọ fẹ́ ọkùnrin tí ò tọ́jú rẹ̀ yẹn ó wà bẹ́ẹ̀ kó máa gbàdúrà kọ́lọ́hún síjú aláàánú sí aláàánú kó lọ́hún ṣe ọ̀pọ̀ láàánú ẹ̀ tó bá lọ gbàdúrà dáadáa ọlọ́run á sọkùnrin yẹn láàánú ẹ̀ padà kó má wọ pé bá òun sọ̀rọ̀ òun ní ìbàjẹ́ káàkiri ìgbà tí òun pé mọ́ kó fìyẹ̀ lẹ ṣẹ̀gbọ́n ọlọ́run wà pẹ̀lú gbogbo wọn ẹ kúṣẹ́.
5: Ẹ ṣe mà
0: ẹ ṣe o. Hello.

0: Hello.
1: Hello.
0: Oba Anaki Ekaro.
1: Ekaro.
0: Okay, you Aruwa, Aruwa Beladi.
1: Oh yeah, Aruwa.
0: You lo Jawa lo.
1: Awa.
0: Ebu se o. Seri oki gbon. Seri la o kono obirin ti o ku ba awo omo ese kono omo ile ni ka fi. Seri nkan ti mi kon so ni ti seri o lagbara, on fo agbara, on lo agbara ni. Ipo kan ti mi fe so lori oro yen ni pe ti obirin ya yen ba nberu ni so boya to n ba wi o le ma toju awon omo o le ta won jati kan yen. Seri to ba fe da de to ba fi owo ofin po yo toju awon omo yen o to ti ta ba ke wo yi pe boya keyin o se nkan ni pele keyin opopon se ba o de le jaje yin ṣugbọn ti obinrin yen ba roi pe boya bi ati toju awon omo to ba fo owo ofin po a toju awon omo ti okunrin yen ba de nbe jiji pe boya o tun fe jara lori nkan yen jake tun ni fun o baba yen lori yi ko se nkan ti o so to diye wa be
1: to diye wa
0: tun ni fun lopo ti o ba ti pele pele pelu ya yin tera sandi ni yen be te wa ri ti mama ti fi yen yoruba ni teyan ba ti se kini te yo le bere oku to pa abi ohun ati nkan ta ba ni kobirin yen o fi ọkùnrin yẹn sílẹ pé wọn fi ku àwọn mọlẹbí ọkọ rẹ ti ń bu òun náà fi ń sọrọ tó bá wo gbogbo ilé ni tó bá ní kọlọ ọfẹ ẹlòmíràn ni kí ló mọ tí ó lọ bá níbẹ ìyọlẹ sọ nǹkan tó ní tún lè lọ bá kó níbì kan tó bá lè farada kò bá da tó lẹ́yìn ibòmíì tó bá tún wò kó wọn lọ náà gan kí ló lè ibì kan ló ti kú lọ́dọ̀ bàbá tí ó ní ọtọ́jú òun sùn wá báyìí ọ̀rẹ́ ti láti yípe gbogbo èdè ibi kan náà lè ibì kan náà ló ń sọ ibi tí ó tún lọ mẹ́ẹ̀kẹ́ ta kílẹ̀ mọ̀ tí ọlọ́ọ̀ bá ń bẹ́ ẹ bá dé tó bọ̀ àrùwọ̀n aládì sẹ́yìn.
1: Àrùwọ̀n ẹ ṣe mú bọ̀ mú bọ̀ náà. 09123708675 nọ́mbà tí wọ́n fi ń pè wá nù ẹjẹ́ gbọ́ yìí mú bọ̀.
2: Ẹ orúkọ tèmi ni àlùfáà lára sí kọlábà láti mọ ní yàbàdàn obìnrin ta kọkọ tí ó pè lórí pé ọkọ tí òun fẹ wípé bàbá tí òun bá ń ṣe ṣọ́ọ̀bù òun kọ́ lòun padà fẹ ṣe ẹrọ́kọ míì tún padà fẹ oríṣiríṣi lọkùnrin àwọn ọ̀rọ̀ tí ò yẹ kẹ́lòmíì máa sọ tí ó máa fa ìkùnsínú tí ó máa fa kí obìnrin ó hẹ̀tìyàn ilẹ̀ ẹlòmíì máa ń sọ ní tó bá ti kọjá lọ kọjá lọ òun náà sáàrí lọ́wọ́ ẹnìkan ni kó tó rí pó fẹ́ ó sì rí pó ti kọ́kọ́ lọ́bì kan rí kó tó rí pó fẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ fẹ́ni tó bá hàn pé definitely òun fẹ́ káwọn ó jọ pẹ́ nínú ìsẹ̀mí ayé kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: Hello. Hello.
0: Ekaro.
1: Ekaro.
0: Yeah, mi so da de jeni lati Toronto ni Canada.
1: An gbo nsa.
0: E se ko to ya ti obirin yen. Ko so foko e o. Ko so foko e ko je ko e mo den omo yen go ki ya e ko pe because ti aba so pe tori ko ko so mu. To ba je se o fe ka ye omo yen ba je ni. Ki e wa pe omo yen gangan because tí ẹ bá ní kókó kúrò ń bẹ ṣe bí ìjọsìn matter of kan máa tún pẹ ra wọn kan máa tún pàdé níbi kan ń pàdé ọmọ yẹn gangan gbúdọ̀ mọ consequence nǹkan tó ń ṣe kí ẹ pe ọmọ yẹn gan jókòó kó jẹ kó mọ consequence nǹkan tó ń ṣe pé tó bá lọ lóyún fún ọkọ òun ojú wo ni so ọmọ gan gbúdọ̀ mọ pé nǹkan tó ń ṣe gan ò dáa ṣe ti understand because tó bá ní kọmọ yẹn kúrò ń bẹ tí wọn bá sì ń pera wọn nǹkan tó ń tún pàdé níta kí ìyá òmù kí ìyá gan òmù mọ mọ tó mọ bá ti mọ consequence kan tó ń ṣe ọmọ náà mọ mọ láti jáwó á dẹ̀ jẹ́ kí bàbá mọ because tí ìyá yẹn ò bá sọ fún bàbá torí pé kò lówó yes torí tí ìyá yẹn ò bá sọ fún bàbá yẹn torí pé kí bàbá má lè o jáde torí pé kò sówó lọ́wọ́ mọ bíi kéèyàn máa fi ẹkún ọjọ́ ọ̀la kéèyàn máa fi
3: pamọ́ ni kó
0: wọ́n gbúdọ̀ jọ mọ nǹkan tí wọ́n ṣe wọ́n ọmọ gan gbúdọ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa ọmọ gan gbúdọ̀ conclude the mind ẹ̀ kò ń gbúdọ̀ jáwọ́ òun gbúdọ̀ stop
3: tí ọmọ gan fi ń gbà mọ́ra tọkọ ìyá rẹ̀ fi ń bá lò pọ̀ tí èsẹ̀ kan tí èsẹ̀ méjì
0: tí èsẹ̀ méjì so ọmọ yẹn gan ọmọbìnrin yẹn gan gbúdọ̀ mọ̀ pé nǹkan tó ń ṣe wúwà ń bẹ̀ tọmọ yẹn bá ti wà ibù tí bàbá yẹn gbò bá fẹ́ jáwọ́ ọmọ yẹn ò ní gbà fún mọ́ ṣùgbọ́n tọmọ ò bá mọ nǹkan tó ń ṣe tí akàn ni kó kúrò nílé kó kúrò nílé kó máa lọ gbégbò mi wọn á sì máa ríra wọn lẹ́yìn ìsẹ́dí jẹ tọrọ àfi wá yíwọ́ pátápátá ṣẹ́jẹ́ understand tó àmọ̀ràn mi fún wọn nìyẹn o tí bàbá bá dẹ̀ wá lóòfẹ́ lagidi kí àgbẹ̀ lọ́wọ́ òfin kí a lọ report ẹ̀ torí bàbá yẹn gan ti ṣe sófin.
1: Ẹ ṣe Mr. Ládẹ́jọ́.
0: Ẹ kó tó yes.
1: Ẹ wo ẹja dojú ọjà.
4: Lagilu FM 96.7.
5: Asa beyan lowo loro bi konko yokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun eyan me dagba pupo ko ma rin koge koge eyan ma le gbapa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbenu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo leseyan ko ma mo ko ti bo eyan ma ru ma gbe opo lo ti lorisi risi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le ise toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunre o ma le se Ara ma gbe pe pe pe. Aro ma legun. Igbese kan ma nki ani pataki. Ka tete gbe igbese ni kiakia. Keda o wa laparapa ni gbadun aye. O se ni tin be laye ti oni tin dalamu. Aro gba lo le nbe faye o. Lati ma bi arun sapa ma si. Kan si toni toni aba healthcare. Egbe le baba Lam Adesina Gomina Ipinle Oyo tele ni felele Ibadan. Eka ile ise mo join Lola Complex. Iwo road Ibadan. Telephone 08033715988. 08033715988. Enta tajwa le. Lama toni toni. Ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ ní nǹkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa. High quality Stone Mix Blender ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda àsọ̀sùdìyànlẹ̀ yọ sọ́ka. Back to school items Souvenir bags high quality stainless pot. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi present iron awon ogba lori lorisirisi abomofo seven dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin ṣe ti gbogbo color o si jọra ohun kulẹlẹ for the original souvenir gbera nle ma lọ si White Stone Souvenir ide ape oduduwa building directly opposite nnpc filling station ide ape ibadan bu raja lọpọ o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
6: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati se toju arugbo yin. Sugbon tayo si be gele le se ma jamfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo nje to ye won, won ba si to ya ki won gba toju to fi mu ayewo ilera lore kore won mo rufe ire tarugbo se won si masiko to ya ki won nora Emerald Comfort Home opo eroja itoju arugbo lo wa nle gele bi won ti se loke okun e kan si Emerald Comfort Home loni ni Ajinde 1 Road 2 Junction beside transformer off Liberty Academy Road Akala Expressway Ibadan please call 090-7895-7698 email emeraldcomforthome@gmail.com Emerald Comfort Home exceptional care in a place you can trust.
7: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Filele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
8: Allah Akbar is turning things around. ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mi olórun yóò tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ ọlọ́run. Láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026. Pẹ̀lú ìpò ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Pọfẹ́tàkì bíi ìmà 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà lè ṣèdáyọ. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through his anointed servant. Pọfẹ́tàkì bíi ìmà 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórun yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtòṣìṣẹ́ nínú ìjọ̀rò wọn lágbára. Gbogbo ẹni Christ Power Bus Stop Adégbàyí Ife Ìbàdàn Express Road Ìbàdàn Eagles Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára kó lè ṣe tayọ.
9: Lagilu FM 96.7.

0: Ọlọ́run ẹn tó ní ọmọ gbé
1: 081 ló fi bẹ̀rẹ̀ 6626 ló gbẹ̀yẹn.
0: Ọ̀gbẹ́ o.
1: Hello.
2: Hello.
1: Hello, ẹ̀kọ́ o.
2: Ẹ̀kọ́ àrọ̀ sọ.
1: Mo máa ń pè yín láti Lágélú FM ní Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ mi.
2: Yes, sir.
1: Màmá ń ṣe ta káàṣì ẹ ní.
2: Bẹ́ẹ̀ni, sir.
1: Ṣé ẹ ti jẹ rí?
2: Rárá, sir.
1: Ẹ ti jẹ báyìí o.
2: Olúwa ṣe o.
1: Ìgbà wo lẹ bẹ̀rẹ̀ sí ta?
2: We are not even 4 months ago, sir.
1: Ẹ ti jẹ 25,000 naira. Orúkọ yín? Látàdúgbò bo. Wọ́n máa pè yín. Àkọ́kọ́ nìyẹn. Káàṣì ẹ̀kejì ré o. Káàṣì ẹ̀kejì, mò ń bọ̀ ná. Hello.
3: Hello.
1: Hello, ẹ̀kàrọ̀.
3: Ẹ pé ètò.
1: Yes.
3: Ẹ bàjẹ́ o.
1: Àmì ó yá pápápá bàbá. Hello. Wọ́n ti lọ́ wọn lọ́.

0: kaṣẹ̀kejì ó parí pẹ̀lú 7592 ta ló ní 7592 25,000 naira kejì ná ta ló ní hello ẹ̀yin ni
1: bẹ́ẹ̀ni o
0: mọ̀mọ́ ṣe ta kaṣẹ̀ ni
1: mo ta ni ìsìn nígbà tẹ bẹ̀rẹ̀ program
0: ṣe jẹ rí
1: mo ti tẹ 50,000 ní March
0: ẹ ti mọ bá ṣe máa ń pè yín kí lórúkọ yín
1: olúwatọyìn onídé
0: látàdúgbò bo
1: odò ọ̀nà kékeré
0: wọ́n máa pè yín ẹ ti mẹnu ẹ̀ rí 25,000 naira lẹ́jẹ́ o
1: ọlọ́run ṣe mo kọ ọlọ́run
0: ẹ jẹ́ padà sórí ọ̀rọ̀ arábìnrin yẹn adéyẹ ẹ já gbà pé méjì iná ká tó wá dá sí i hello
2: mr adeosan kú ètò ọ̀gá wa ń kọ́ o abilékọ adépọ̀jù láti olódó ni o
0: à ń gbọ́ yín mà
2: fẹ́ rí ìyá yẹn kò kú o bí ìṣẹ̀ bá ń fẹ́ yàn kò yẹ kó gba làákàyè yẹn o bí ẹyẹ kú òní ọdọ bàbá yẹn ọlọrun ó bọ ọlọrun ní ń bọ yẹn kì í sẹyìn lèèyàn ń bọ rẹ bó ṣe bí ọwọ àtàkọ lọmọ wa ta bó ṣe ṣọọṣì bó ṣe mẹsàlásì kọ lọmọ sùn náà láì níbi oṣù mẹta ọrọ rẹ ó dájú
0: wọn mà ní wọn ní ìmùlẹ ẹló màmá ṣe ẹ gbọ dáadáa wọn ní ìmùlẹ wà láàrin àwọn.
2: kó káwọn ọmọ ẹ kúrò kó ń wà ń bẹ kó mú àwọn ọmọ rẹ kó lọ àwọn èèyàn rẹ ṣé kí ìran rẹ wàá bàjẹ́ lójú ayé ẹ ni ọjọ́ ọ̀la rẹ ní fi ń ṣeré yẹn.
0: Ó ti mọ́ ọmọ kúrò ńlé ọ̀rẹ́dì bàbá yẹn wá ń béèrè pé níbo ló mọ ọmọ lọ kí ló dé tẹ bá ní kí ó kúrò ńbẹ kí wọ́n jọ ṣe lọ́kọláya mọ́ àwọn ọmọ mẹ́ta tí ìyá ìbí fún bàbá yìí náà ńkọ ṣé yóò kọ̀ wọ́n bàbá ni.
2: Ibi tí a ti ṣèmùlẹ̀ kí ìyá yẹn padà lọ síbẹ̀ kó kú ò nínú ilé o ká bá tú kó kú ò nínú bí ń pa ní gbà wà bàbá yẹn ń ba tiẹ̀ jẹ́ lọ díẹ̀ díẹ̀ nìyẹn ó sì mú kó lé ọ gbọ́dọ̀ bá ọmọ yẹn sọ̀rọ̀ dáadáa torí ẹni tí nǹkan ṣe ti ń mú kó ń bàdàn nǹkan yóò tún máa ṣe lẹ́kọ̀ọ́ lọ́rọ̀ rẹ o.
0: mọ̀mọ́
2: náà
0: ẹ ṣe
2: ẹ kú ètò.
0: adéyẹ èmi ń wòye pé ọmọ títọ́ lásìkò yìí náà àwọn tán pé kókùrùnlé yìí àbá ni o ṣùgbọ́n ọmọ títọ́ lásìkò yìí kì í sì ṣe pé bàbá ń lò ní ọmọbìnrin yìí ó wá gbé fẹ́ ni ó sì ti ń re é bọ̀ ó wá fẹ́ mọ ibi tó mọ́ ọmọ lọ.
3: tàbá ní ká wò ó dáadáa ó ṣeéṣe kó jẹ́ pé torí ìmùlẹ̀ yìí ni bàbá ìṣe wòye pé whatever tí ìbá ṣẹlẹ̀ ó ṣàmú pé ìyá ìrò ni kúrò nílé bẹ́ẹ̀ni wọ́n ti wá fi tìmùlẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan
0: bóyá bàbá yẹn
3: àwọn mọ nǹkan táwọn lè ṣe
0: bóyá bàbá yẹn ti ṣe gan tẹ́lẹ̀ kó tó jẹ́ kí ìmùlẹ̀ wáyé
3: nípa ti ọmọ yìí ṣe rí ìwà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sí ìdílé kan tí kò ń sí secret kan tàbó mi tá a bá torí wípé nǹkan kan ṣẹlẹ̀ akókúrò nǹkan kan ṣẹlẹ̀ akókúrò àákàn máa recycle èèyàn a máa lọ ni àdébìdì wọn padà máa kà fún èèyàn màmá yìí sọ pé àwọn ti bí ọmọ mẹ́ta fún bàbá yìí
0: ìbejì
3: àti ìdòwú aláwọn ò níṣẹ́ kankan lọ́wọ́
0: káwá
3: fi ìyẹn sílẹ̀ èmi náà ò bá sọ wípé kán pe bàbá yìí kan sọ fún wọn ṣùgbọ́n ó ní ọ̀nà téèyàn lè gbé nǹkan gbà tí ẹni tó jẹ̀bi ó fi mọ̀ pé òun jẹ̀bi tí ó fi dá guilty yẹn tí ó fi tí ó mọ̀ pé òun jẹ̀bi kínní yìí tó jẹ́ pé òun tó yí
0: tí ó tẹnu ẹ̀ jáde ni pé
3: tí ó tẹnu ẹ̀ jáde ni pé má bínú mo mọ̀ pé mo ti ṣẹ̀ dáríjì mi ṣùgbọ́n orí òun ń ṣẹlẹ̀ mọ́ àwọn nǹkan tí ó wàá tẹ̀lé ni pé lẹ́yìn ìgbà tó bá pe bàbá ẹ̀ tó bá sọ fún ike bayi bayi asiri to ro pe o bo ko bo mo ti mo si
0: hello
4: hello sir
0: yes
4: opolo yu ndoba o
3: amen
4: Davido lati ayegun oleyo ni
0: oya papa papa baba
4: e jo lo to no ba wa imuleye e shake imule ni ki se imule gidi be ni ikeji iya ye ko le ma ko le ku nbe because o ti bi mo fun baba ye kawo yi ma ma ka fun but o ye ko pe awon agbagba to wa ni ile ye ko won solve problem ye ko won ko e ko je ki secret ye ko wa laarin family ye
0: Dubai, hello. Ori Facebook la gelu 96.7 FM. Hello, ko iro ti sibe.
5: Ti ya o sinu ipade adura awe ati iso oru ologbon ojo ti ijo Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire se agbekale re lori oke Betheli bere lojo Friday to gbeyin osu keje di Friday to pari osu kejo akori itusile patapata ninu agbara okukun total deliverance from power of darkness Ephesians 6:12 akoko adura lojojumo ago meso owuro si meje la osan ago meta osan si mefa irole ago mokanla ale ti meta oru ni iso oru opo awon woli ati olori emi nbe ti olorun ti pese sile fun opo ise iyanu bi igbala iwosan ibukun itusile ibapade atokewa ibi ta gbe ti pade Bethel Mountain along Adebayo Ijeayure Road Ibadan olugbalejo woli Gideon Tanimo owo esupofo elu elu baba 08033281742 fa eni meji tabi meta lowo dani kejo ni iriri itusile lori oke Bethel mashallah iwa o

rà mí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Wọ́n àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀.

0: ẹ káàbọ̀ padà. Bámi tó lè tó tẹ́ ń gbọ́ ní ìkànnì ti Lágelú 96.7. Hello.
1: Hello.
0: Bàbá ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí.
1: Ok.
0: Ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí.
1: Orúkọ mi ni Tàrí.
0: Ẹ pa tàbí kẹ kúrò ń bẹ̀.
1: Orúkọ mi ni Tàrí láti challenge.
0: À ń gbọ́ yín.
1: Ìmọ̀ràn fún mi obìnrin ẹni pé fẹ́ rí bàbá yẹn kìí ṣe bàbá gidi láti ilẹ̀. Bọ́ gẹ́gẹ́ bí obìnrin yẹn ṣe sọ̀rọ̀, ó túmọ̀ sí pé ó responsible nílé. Ìyá yìí ò dẹ̀ fẹ́ àti bọ́bùkátà ọmọ àti bọ́bùkátà rẹ̀ yẹn gan lẹ́jọ́ mẹ́ta nílùú yìí ó fẹ́ le díẹ̀. Ìmọ̀ràn tí mi ò bá fẹ́ gba woman yẹn ni pé kó má jẹ́ pé yóò affect woman yẹn pẹ̀lú bùkátà gbogbo ni pé kó wá bí nǹkan bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ pé ọmọ ẹ̀ kó ti tẹ̀mí dáadáa kó ti bọ́mọ ẹ̀ sọ gbogbo tí ń jò tó ọ̀rọ̀ kó ti bá sọ kó dẹ̀ wá pé irú nǹkan kẹ́ẹ̀kan pàápàá.

0: sùn lágbára o.
1: Ẹ̀sán.
0: Evangelist Adeosun.
1: Samuel Ibitoye, Oli ti kilọ wa.
0: Ọlọ́run fúnra ara ẹ̀ yóò máa túbọ̀ fún ẹ lágbára, a máa ro ẹ lágbára.
1: Àmì.
0: Agbára ẹ̀mí òkùnkùn ní ká ẹ.
1: Àmì ó yá bàbá ẹ bá wa dá sí.
0: Ẹ ti bọ́ arithmetic mi, àwọn nǹkan táwọn èèyàn ń sọ ẹ kò sí yàtọ̀, jẹ́gẹ́ mi, màánú máa kú náà ní gbogbo ẹ̀, kan rọra tẹ̀ ní ọ̀tẹ̀ lọ́dà, kan tẹ̀ ọ̀rọ̀ ẹ lọ́dà síbẹ̀, ọlọ́run a máa kọ wa, ẹ̀mí èṣù kan ló wọnú ìyá yẹ, ló wọnú bàbá yẹ jàre, irú ẹ̀mí tó dẹ̀ wọnú ẹ̀ yẹ, kò síbi tó ti lè ṣẹlẹ̀, irú ẹ̀ ń ṣẹlẹ̀ lágbo ilé ibi tí mo wà yìí, ẹ̀mí èṣù, ọlọ́run máa jẹ́ gbé wa wọ̀, in the name of Jesus, God bless you.
1: Ọmọ ìyá àfẹ́ kí ló lè sọ sí ọ̀rọ̀ yìí.
2: Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn èèyàn ti sọ, gbogbo nǹkan táwọn èèyàn náà dẹ̀ sọ, torí pé àwọn tó wà nílé náà wọ́n mọ̀ jù wá lọ, èmi ò bá gbà wọ́n ní ìyànjú pé nínú nǹkan táwọn èèyàn náà ti sọ kí wọ́n mú nǹkan lò ń bẹ̀.
3: Tó bá sì fẹ́ pe bàbá yìí kán pè wọ́n ní ìpè bí èèyàn ṣe ń báyọ̀ sọ̀rọ̀ pẹ̀lẹ́ ni kó má jẹ́ títí jà. Ilé tó wá ṣe pàtàkì jùlọ ni pé ọmọ tá à ń sọ yìí gan a nílò àti pé ọmọ yìí kan bá sọ̀rọ̀.
1: Torí pé ọmọ tí ìyá ti ń ṣẹ́yún fún, ṣẹ́gun wọ́n ti ṣe nǹkan tó ti pa lára.
3: Tọ́mọ
1: yẹn gan bá padà rọmọ bímọ lọ́jọ́ iwájú tàbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí, ṣé yóò rántí bàbá òun? Ṣé kò ní máa rò pé ẹni tó bá yí òun jẹ́ rè? Lórí Facebook àwọn kan ní ó yẹ kí màmá yẹn lọ bá agbófinró kó lọ sọ fáwọn human rights, ọmọ tó bí fún bàbá yẹn kọ, ó ti bímọ mẹ́ta fún màmá yẹn. Ṣe ti gbọ́ àwọn ìmọ̀ràn tí àwọn èèyàn ti gbà yín lọ́kan òjọ̀ kan wọ́n ti ní kẹ́ ẹ pé kẹ́ wá tún jẹ́ kí ọmọ ó wà ńbẹ̀, kẹ́ wá jọ sọ ní ojúkojú. Àwọn àgbààgbà tẹ́ bá tún lè pè gan sí tán bá súnmọ́ wọn, kírú ẹ̀ má bàa ṣe kínni kó má bàa wáyé mọ́, kò sídìílé tí ò ní ìdojúkọ tiẹ̀. Púpọ̀ àwọn èèyàn ni wọ́n sì ń dọwọ́ bò ó bó lọ́jọ́ ọ̀la ó ti á rí. Ẹ̀wẹ̀ ẹ jẹ́ kò lórí yàn, ẹ já sí ojú òpó lẹ̀ a sì ní ìṣẹ́jú díẹ̀ sí. Bóyá iná ní ọ̀rọ̀ àṣírí tẹ́ ẹ fẹ́ sọ, 091-2370-8675 òní nọ́mbà tí ẹ fi pè wá. Tó bá jẹ pé láti ilẹ̀ òkèrè ní +234-814-249-106. A nílò orúkọ yín, a nílò àdúgbò yín, a fẹ́ mọrú èèyàn tẹ́yin náà jẹ́, ọ̀rọ̀ tẹ́ sọ fẹ́nikẹ́ni rí tẹ́ sì mọ ìgbésẹ̀ tẹ lè gbé. Mo sì ń bọ̀ lórí ti káṣíẹ o, màá mú kan sí o tó máa jẹ́ mẹ́ta, ẹ̀sùn ń bẹ̀ *347*1004*2#. Káṣíẹ mò ń bọ̀ lórí ti ẹ o. Hello.
4: Hello. Ẹ kú ètò.
1: Yes ma, sọ́ra ṣí lẹ́fẹ́ sọ.
4: Ọ̀rọ̀ àṣírí kọ́ máa ran obìnrin tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa rẹ̀ yẹn lọ́wọ́, torí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn náà rí.
1: Ó ṣẹlẹ̀ sẹ́yìn náà rí.
4: Bẹ́ẹ̀ni.
1: Tí ọkọ yín.
4: Fẹ́rí di ó létí tóbìnrin yẹn kọ́kọ́ nídi láti ṣe ni wípé kó kọ́kọ́ ní ìdáríjì láti ọkàn wa. Ó lè ṣe àlàáfíà gbégbé ayé bọ́, yóò mójú ajé kọ ní sọ, yóò pe ọmọ yẹn, ọkọ yẹn á wá pẹ̀lú ẹ̀. Àṣọ fẹ́rí ibi tí ó sì mọ̀ tọkọ yẹn bá nífẹ̀ẹ́ rẹ̀ nìyẹn. Tó bá jẹ́ pé lóòótọ́ lọkùnrin yẹn nífẹ̀ẹ́ ẹ rí ó máa dọ̀bálẹ̀ yóò máa bẹ̀rù àṣìṣe ni. Ó ṣẹlẹ̀ sí mi, òun ni mo ṣe ń sọ fún. Yóò wà ní ìdáríjì, torí pé tó bá dáríjì ọmọ ẹ̀ tí ò bá dáríjì ọkùnrin rẹ̀ nítorí pé ó ti lọ́mọ fún. Kò fẹ́ kórúkọ rẹ̀ ò bàjẹ́ náà ni, kì bá jẹ́ pé bóyá kan wá gbé èmi láwọn tó lè gbé ọkọ ti tèmi. Ṣùgbọ́n mo tọwọ́ rẹ̀ bọlẹ̀ nítorí pé kórúkọ àwọn ọmọ mi mọ̀ bàbà yẹn, torí mo ti bímọ tó pọ̀ fún. Exactly bọ́ ẹ ṣe rí yẹn lọ̀rọ̀ mi ṣe rí, kò yàtọ̀ síra wọn.
1: Ṣé ọkọ tí yìí náà jẹ́ bẹ̀bẹ̀?
4: Bẹ́ẹ̀ ni sà, ó dò ń sun ẹkún gidi pé àṣìṣe ni. Òun tiẹ̀ tún lọ bá sẹ́yìn, bọ̀ tẹ́rí tí yẹn bá ti fẹ́ ṣe nǹkan lèmi máa ń mọ̀, èmi máa ń sọ fún mi. ṣùgbọ́n ni wọ́n máa ń bẹ̀rù wípé kó mọ̀jẹ̀ wípé bóyá kí n má sọ kó má lọ di ìwàlẹ̀ understand ni ìwà lè sọ̀rọ̀ yẹn gbọ̀ngbà fọ́rọ̀ yẹn nígbà tó wáyà mọ́kànlá pray pé kọ́lọ́run jẹ́ kí n rí àṣírí yẹn ṣe tó bá jẹ́ pé lóòótọ́ ni kọ́lọ́run fáwọn lé mi lọ́wọ́ kọ́lọ́run ti fàwọn lé mi lọ́wọ́ ni
1: ẹ wá bá wọn
4: papọ̀ bẹ́ẹ̀ mo pè wọ́n papọ̀ ni àtọmọ àti àwọn àtọmọ sí àtọmọ àtọhún kò wá sẹ́ni tó lè sọ̀rọ̀ mọ́ ẹ wo mo ṣe ń sọ bí ṣe ń bẹ̀ mí ni ibẹ̀ ni mo wà bí mo ṣe ń sọ̀rọ̀ fún ọmọ márùn-ún mo bí fún
3: un. ọ̀dẹ̀ padà try ẹ̀ mọ́ láti gbà yẹn.
4: try ẹ̀ mọ́ láti gbà yẹn.
1: ṣé ọmọ tẹ́yìn náà wàá gbé fẹ́.
4: ẹni òun náà ti ń sabi amọ fẹ́ lómi báyìí.
1: ẹsìn wà ń bẹ
3: ilé yìí ló ń bàjẹ́ o.
4: àmì so kọ́kọ́ ní kó ní ẹ̀mí ìdarí jìn kò easy ṣùgbọ́n kó kún fún ìbẹ́ lọ́run ọlọ́run gbàdúrà kó wá fi ọkàn ọkùnrin yẹn náà lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run lọ́lọ́kan ba lọ́lọ́kan jò ìtọ́lọ́run bá gba ọkàn rẹ̀ fún tó bá só níta yóò sọ fún tó bá délé. n tó ṣẹlẹ̀ sẹ́mi ni kó lè gba àràn lọ́wọ́ ni mo fi sọ
1: bẹ́ẹ̀
4: mo ti ń ta yín látàárọ̀ kọ̀ wọlé ni ẹ̀mí sì ṣe
1: o. tó ṣe ọ rí.
3: lọ́gbọ́n lọ́gbọ́n lèèyàn fi ń sọgbọ́n.
1: káàṣìẹ̀ ìkẹta mọ̀ rèé ọlọ́run jẹ́ wọn ó gbé o 7338 ló gbẹ̀yìn ẹ̀ 7338 òun ló gbẹ̀yìn rẹ̀ 7338 ọlọ́run jẹ́ wọn ó gbé o ọlọ́run jẹ́ wọn ó gbé o. gbé o ẹjẹ́ ajú lọ lẹ́ẹ̀kan sí lọ́n jẹ́ wọn ó gbé o owó náà fi ń wá wọn kiri yìí o 25,000 naira àwọn kan dẹ̀ ń bẹ táwọn tiẹ̀ ti dúró sí díẹ̀ ní tiwọn 25,000 naira ọ̀gá wa akinyin
5: ẹ kàrọ àdọkùn
1: ẹ gbọ́ ká ní ẹ̀yìn ló ṣẹlẹ̀ sí kí lẹ́ ṣe
5: àkọ́kọ́ kọ́lọ́hun kó ṣàánú wa
1: àbúrò máa yín mò ń sọ
5: ọkọ̀ lọ́wọ́ jẹ́
1: àmì àmì
5: ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ bí a ti báwọn yẹn ti máa ń sọ wọ́n ní kò sí tuntun lábẹ́ ọ̀run ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ arábìnrin yẹn ó ní sóró ni o nítorí bí ìgbà tí kinní kan bà lé kinní kan ni tí o bá ti ẹ̀rọ tí ọkọ ẹ̀ o yẹ kó ro tọmọ torí àkóbá ńlá ni yóò jẹ́ fún ọmọ yẹn.
1: àwọn èèyàn wọn kókó fi ọkọ yẹn lẹ kókó kó ńlé.
5: yàrá orí bẹ́ kọ́ ni oògùn orí fífọ́ o yóò pe ọmọ yẹn àtọkọ yẹn ní òun kan àwọn méjèèjì àtọlọ́run yóò dẹ̀ bá wọn sọ̀rọ̀
1: àwọn asálàyé
5: nǹkan tí wọ́n ṣe yìí nǹkan tí ò dáa ni kí wọ́n mú ẹ̀ vá jẹ́ kí irú ẹ̀ kó wáyé mọ́ tó bá jẹ́ pé ọkọ yẹn lóòótọ́ lọkọ yẹn nífẹ̀ẹ́ bí arábìnrin ẹ̀sọ́ lẹ́ẹ̀kan ọkọ yẹn ó bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ ọmọ yẹn ò ní mọ tó lè sọ oúnjẹ because ọmọdé sì wà nínú orí ẹ̀ torí ọkùnrin yẹn ló convert mind ọmọ yẹn kọ́nsáfúrẹ́jì fún wa so ọkùnrin yẹn ló láti bẹ ìyàwó ẹ̀ tí arábìnrin yóò dẹ̀ jẹ́ ni tó lẹ́mí ìdáríjì torí ọlọ́run tó ni wá gan oníta bá ṣẹ̀hun ta bá ti wá foríjì wa sọ́dọ̀ òun pé òun ó foríjì wa so tèmi ò ju bẹ́ẹ̀ yẹn lọ ọlọ́run jẹ́ ó bàjẹ́.
1: adúpẹ́ alàgbà kí lè mú wa fún wa fún tòní.
5: ẹ̀sìn wọn tọkùn.
1: mẹkáníìkì wa rèé o.
5: mo kí gbogbo ọmọ olùbàdàn tó wọ nàìjíríà àti ìpínlẹ̀ ọ̀yọ́
1: àwa náà ń kí yín
5: lápapọ̀ àsọmọ olùbàdàn wa lẹ̀ yín náà mo kí yín o mo kí gbogbo olùbàdàn tó wọ ìpínlẹ̀ ọ̀yọ́ àti gbogbo orílẹ̀-èdè tó yí wa po waheed ayọ̀dèjì ní orúkọ tèmi gẹ́gẹ́ bí àṣemọ̀ nǹkan pàtàkì tí asọ́kù níjẹ̀jọ tí àlàáfàá láì sọ́tọ́ ni màá complete ẹ̀ kó má dàbẹ́ ni pé afáwọn èèyàn ní
1: àbọ̀ṣẹ́
5: ẹ̀rí pé níjẹ̀jọ aṣọ nípa pété bá tí ó ní gbèdéke àsìkò tí a máa interchange tá a mọ́tò wa tá a máa gbé ètò wà níwájú apá ọ̀tún lọ sí ẹ̀yìn apá àlàáfíà ètò wà ní ẹ̀yìn apá àlàáfíà yẹn àgbẹ̀ lọ síwájú apá ọ̀tún bẹ́ẹ̀ láti ṣe ìkejì náà tábà wá ṣe kinní yìí tán ó ṣeé ṣe kí mọ́tò wa lọ tan iná check engine tí kò tàn tẹ́lẹ̀ nítorí pé ṣe òun pa ti interchange àwọn tires yẹn tó bá san check engine yẹn o wa 100% sure pe o ma fun wa ni vehicle stability malfunction. So o le fun wa ni P0604 or P0603 ikan mejeji vehicle stability malfunction ni kini yin so fun wa. Ta ba ti wa iru nkan yi a ma ni lati pada si odo awon akosemose, because ti aba interchange ta wa o de na ka lo alignment. Ta ba de alignment ati balancing yen ton, ta ba ti alignment ton, ina check yen ma ton dandan ni ka pada sodo akosemose. Kan ba wa gbe ero ayara ba ta mo si computer, kan ba wa gbe si ti ma ti wa gbe ton scan ton ti ri P0603 or P0604 which is stability, vehicle stability malfunction. Won wa wa se ni kan to lo yin bo npe ni calibration fun moto yen, mo pe awa ko se mo se ti o mo nipa kini yo ti ma ye wa. So tori fun anfani awa ta nlo moto ti a ba ti se nkan ta ni ka se yi ko ma da be ni pe ah Mr. Wahid Ayodeji o ba mo ni ka ba moto wa je ma ni nipa ta ma change tire si iwaju lo se yen yin lo si waju nje ni je gan ti tan nje lo lo tan vehicle stability malfunction to tan sile. So tan ba ti ba wa scan moto ton ti ni code won ma recalibrate moto yen, so stability a le balance pada. Ta ba wa lo awa go mo pe moto wa o ti wa ni alaafia to peye ni owo ati ese. Ti a ba wa si ni adugbo ti ati ni rent ba wa fi computer se calibration yi, ani lati wa ona boya ilu ta wa boya ko si awon to nlo computer mi tori mo pe la gelu e ton tin go wa o jina gan kaakiri agbalaye. So ta ba ri
1: ani lati won le fi computer,
5: le fi computer yewu. So o di pe ka se manual calibration, sugbon iyen o ma gba wa lasiko ta ba ni ka ma ko wa lori ategun. So e to daju
1: to mo ta won yen ba gbe moto won wa computer le fi mo
5: pelu ogo Olorun, pelu ogo Olorun se to daju ki won lo soda won to ni computer.
1: Te ma fa fi computer yewu lodo yin ki se pe boya olowo de to lo gagaga
5: no ki o wa kan atekan lasan ni won ma san lodo wa
1: eyin eyan se ti gbon baba number wo ni won ma pe yin si
5: number ti e ma pe Wahid Ayodeji ti leyin eto yi o na ni 0816830451
1: lo loruko ka to tun number yin so. Awon eyan ton ba fe message yin na boya fe ba yin so lori WhatsApp
5: number eyo kan yin ni ati WhatsApp ati message even te ba wa
1: lati lati lagelu la
5: mo ti wa lati lagelu
1: o ti tan
5: ni ori eto ba mi to a ti mo pe awon eyan wa nbi
1: o ye so
5: number te ma pe wa ira yin le kan si ni 0816830451 lagbara Olorun awa le mo ba eyin le ma wa le se lagelu ko ni jona o
1: amen
5: o di ojo mejo
1: ezio gbogbo re lo ele ni oro asiri tabi awon kan kokan to nsele si yin ta si me enikeni ti ele so fun opolopo idile lo ni awon la koja kan opolopo eyan lo nla awon kan kan kan koja laarin oko ataya laarin baba atomo laarin egba ataburo o le je ni bi ise o le je laarin ore o le je ladugbo e lori ofe ati pe wa be ba si fe pe sori afefe e le pe wa leyin eto e ba pe wa leyin eto a le ba yin ton nkan le ori ohun yin ti won o ni mo pe eyin ni be ba si pe wa te ba so fun wa te ba fe ka ba yin lo a ba yin so gele be ba se so fun wa na ni ale Thursday oni ba mi to mi ni de agogo mewa titi de ago kan tijo Tuesday re mewa nbe o I see buyan gbogbo awon nkan to pamo sinu awon eyan po ti opolopo si so ti won jade ko jabo ti je fun eto ba mi to toni e ja ma dagbere ati ma lo to bi lo ba mo ya fe ja mo lo
2: oniyan se olobe se gbogbo awon ta jo se laaro e amo lori to bi lo ba ja yo mo ya fe loko mi e tun pade wa lale ojo Thursday
1: lale ojo Thursday
3: be ni lale ojo Thursday na go mewa e se adupe lowo yin lolufe wa olumuyi wa adiye iloruko ti temi ti gbogbo yin mo se le do la apostle number te le pe mi se
1: 07 tan ba ni oro asiri
3: te fe so
1: ti won fe so
3: bo ya e fe pe sori eto direct ni ti je pe e fe mi wa abayin number lori eto 07042383951 ese oju ni tin
1: adupe lowo olorun oba mi to ba wa se toto ni emi ati yin a pade ni irole kete tan ba de karo yin tan la go merin le pade kayode adiosun new vision koya we lori eto so bu mo bi a ba ti karo yin tan ro leni o dola ko la moju ero fun sa ta wa yi awon me atun fi omo lile kun infinity nbe ara won ko ba mi to na ni e ba lo n ko n te fe ba mi so number mi ni 08034867571 08034867571 adi osun yin na ni oluwa kayode new vision ko ya wo e emi ati a pade ni role lore to so bu mo ire ata won ti ko paper de o olodun lo meru tan ti man di ki eyin ala oyin e wa ti bi e ba ti diru ti o yin o pa mo yo fa badge e se o won ti ko paper de

0: Road, Aremu Blocks Bus Stop, opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997 tabi 0808-070-1243.
1: لبيك اللهم لبيك
2: ولا دي علي مام ترافلان توس ن دوبلو بو بو غي تان بابا ني ياجو هاجا تي عمره ام ريري يي او ليه شن في بابا سانو ما كاسانو عمره سي ليه شي وا تونو وسي جيتو انا تان با ني فوغا كانكان ري ايشي او الله تو لو ني او ما جي او اوان في اسيكو يي كيدي ايجوبا سعودي عربيا تي في غدي كيسي اورو هاجا تي عمره اتودو يي تو ما جي 26 September 2026 غي تي وا في بابا لو سي هاج اجي كاي تي ما وا سانو سي ليه تو دي September 20 2026 وو هاج اتودو يي او ما جي 8 مليون نايرا نينو ايلو تي غا فيسا Jet accommodation maka ati medina pelu jija mimu baba nbare ni pe PTA wo down na ni maka afun yin ninu 8 million naira yin tara sasa kan suwa lori takun agbaye www.manlatravel.com telephone 08057522230 tabi 070268627 agwani number 1 rando plaza iriakari estate oluyole extension along akala expressway ibadan number 31 new court road old gbagi ibadan 5850 indianapolis usa number 1 yba complex sabo ibadan Shopping complex Iyanago Idiroko Boda Ogo State Millions Multipurpose Plaza Mike Colioso Expressway Ajegunle
3: Kini arun bayi abi o sile igbanse ele ni
4: won o sile igbanse ele
5: en to ba wa se nba mi yan ni ko se daada lati gba ti won ti gbokude ni gbogbo eyan ti fowo di mu
3: teyan ogbo nipa graceful rest funeral home ile ise ti nba ni se nba mi oku bi won tun ba ni gboku pa mo digba teyan ba fe oni irun be furu ni ogbe koda awon re oni yi pada awon ara ilu oyinbo won o je fi esere ti e ba fe se nba mi e tawon eyan fo di mu ni bi oku eyan yi to ge graceful rest funeral home ni e ma bo won ni ambulance lati fi ba yin gbe oku debi te ba nfe lowo ti ogara awon band boys and biara wa be si fe ira ibusun le kan e casket e ma bo lulu ran lo wa private burial land ile esiku aladani wa be si ni an se postmortem ile se graceful rest funeral home wa ni onara hospital complex jegede olu layo amuloku akara road ibadan telephone 08143504426 ati 0076262803 ile se graceful rest funeral home lo ni ojo gbogbo wa ni oda
6: Hello. Lagilu FM 96.7.
7: Gudugbe. Iroyin agbokogbon.
8: E kaabo pada.
9: Ode. Ode shano si. O shano si loud. Ko si nkan kan le. Se o to mo gbe kan sibi kan ni tori dare ogun leye komi komi 10 money. Because since the money with me I lost you say I used the money he they call me
10: but now
9: man, yes because
10: mo je kini mo sha
9: no ka
10: abi fi go ni
9: o kon re rin ni gali gali ko re rin ni ko fo
10: da karu
9: olorun agbe odun Hello, ko fun ro se se wa wa paro fun e ah se mi di se fun e
10: o to ni o ma normal deliver yali o mo deliver let's go
9: te ko gbo
10: o mo deliver
9: hello aga
10: mo deliver
9: ah Allah lo ni wo bi mi
10: o mo deliver
9: ngabe ewo wa lo tu tenumo o mo tenumo tenumo I service ni.
10: Tell service
9: ni. Tell mo I service ni.
10: Yeah, ko sukun bi radio. Yo tu pada.
9: Yo tu pada gbo.
10: Eya ipinle Ogun be bi
9: be. Ibe na mo wa. To e ja lo.
10: Oya gbera.
9: Nigba ti eyin Martini to so pe ipinle Ogun ni ka ti bere. Ibe na mo ti bere royin yo. Won ni ile ise olopa ika ti ipinle Ogun. Lọwọ asiku won ti te nikan ton pe ni Kehinde Makinde o won ma npe ni Pastor Kenny ah Pastor Kenny
10: Pastor Kenny
9: ah hello Pastor Kenny za bon sa ba rirun funfun lo
10: ninu gbo se di
9: to ba lo ko sowo Pastor Kenny se wa ti gbe ba lo ko sowo Pastor Kenny láyè rẹ ó pò ṣerú rẹ mọ wọn ni owó kan tó lọ bíi mílíọnù lọnà méjì ó lé márùn 2.5 million ló gbà lọwọ àwọn ọmọ ìjọ rẹ ti méjìdínlógún
8: won lawon yen gbe saje won gbe adatan won ni to so fun won ni pe e fi okan yin bale Jesu loluwa ko yi po pada e ba fe gba Jesu ririn ajo e nilo lati sumo tokon tokon awon yen ni bi do la ko sese tori pe ko si ona Abuja kankan to lo sorun bi ko se ki e gba ni oluwa to lugba la won ni ijo omo ijo lo so be won wa ni pe ha ko si nti e bere lowo Jesu ti oni fun yin won on the right down pastor ah la mo pe
10: Jesu
8: ni si sa si won
10: Jesu
8: Jesu oni Jesu be lo ni pere pa
10: balance
8: e
10: ba balance
8: e ri pe n ta fi sawada yi ke sawada gan gidi o ko le mo pe ha nti be ni ipako re un bo owo to da tete lo gba pada tabi ko mo ko lo to ba ile ko lo won ni irin ajo emi kan wa ti ijoba ipinle ogun so pe awon fe ku awon eyan lo sugbon ki se pe ijoba fe gba owo ni owo yin emu ye ba iwa lati fi ku se bo pe eyan ba fe lo si Jerusalem lati orile de Nigeria oni ye to gbodo na sugbon ijoba ti wa je kikini on ko rorun gan iwon ba perete na ni esan owo wa ko gbogbo yin atoruko yin gbohun ko lo si odo ijoba
10: ko le ro won lorun
8: ko le ro yin lorun e lo gbajo e lo ko sinu ajo
10: right on
8: no ba ko sinu ajo ah iwo ko yi ni ko so pe number 3 ni egba
10: o tun pin number
8: ko le titi ya
10: mo lo gba 10 ni
8: awon omugun le su lo sosi olomo je lo sosi daran
10: gba 10 ni 1
8: and 2 3 ni kegba ko le titi ya
10: e da pada laipe
8: laipe ito ba ti de to lo si irin ajo lo si Jerusalem nibi ti Olorun gbe joko si ha
10: ara mi se giri
8: e je ka gbadura
10: ara mi se giri
8: na ba tu de wa wa pe uruko Jesu le meta ha o wa so fun Olorun pe irin ajo ti mo fe lo yi bi o bo si la mo no pariwo to bi eni oko mu lowo bi eni le ko oko mu lowo
10: e koko mi kra ni o ta ko wa le koko re
8: e je koko mi kra
10: ro ba ba ne o
8: gbolo e je ajara wa jare won ni o tu wa so fun o pe se ri owo ti e re dai nigba ti e ba de lati Jerusalem ti ijoba apapo ahun yin lo eni kokan yin yo gba tutu million number ni pastor keni
10: so mo lo si se fun ijoba nbe
8: emi o owo tele mi o le gba lodun
10: so be lo se mo se olo wa
8: to si mo pe o si mo ka awon feran do togujo goji po n to se ko si ti bi ijo ninu baba ni o mu tenera wa ko wa fi pa gba 100 naira ah mo mo ko so bo mo se glo o mo se glo lenu gate
10: awon tun je mo tan le ti o n gbo na bu fo re mi
8: ko le gbagbe lai lai ah se glo loko gogo won si
10: olorun ni o
8: ko gogo
10: olorun
8: won ati dami o ko gogo sinu soro
10: olorun ni o pa
8: ni won pe ha antiti eh aroro yin poju
10: elo ni nkan
8: ki elo le fe ni le fe ko le te irora e won e koko mu 150 wa ni ha ewo su ko mo mi
10: in ko mu yin ke bi wo kan I don't get him to buy. They don't like
8: me. No. Kafe akasi furuju.
10: Ole ni kan bi ka fun ko bo. O fe karo yin be ji. Iroyin di meji. Karo.
8: Olo ba ngbo. Iroyin olo ba ngbo.
10: Mo je mo ranti.
8: Mo ranti. Mo be ni ibi ta won eni yi ko si. Ona ba ni pe ha. Gbogbo yin le gba million meji naira. Won no tu so pe right down pastor. Won ni o ba so pe o ba bere si ni regio owo yin ni owo eni elen o ya lo fi nje agimawo lo nwa bi ti ogun fe ti da
10: so no
8: nwa bi o nwa bi won ti n sogun fe ti o mo ru si don gbo gbo mo lori ti so so lori na ya gbe eleni dodo waju yo ma fo ti ogo bayi awon eni eleni si
10: yo mo se egun latori
8: awon eleni ton si wowo Hello.
10: Hello. O di mo gari.
8: Inu orun lo wa tin lagi ko yi. ẹni wọn kò fún wa nú èsì
10: o fẹ lọ
8: Jerusalem ìjọba fẹ rọ lẹ Jerusalem wọn ni ń gba àkàrà tú epo làwọn èèyàn bá kígbe pé ìkan ló jára ẹ pé owó tá à ń kó fún pastor kenny tá à ń gbé fún pastor kenny láì ṣe pé ó ní túmọ̀ ni wọn bá lọ pé wọn bá ní pastor kenny ṣe fẹ gbọ pé àṣírí ti fẹ tú ọkọ gbégbá mọlẹ ni
10: ó fẹ yìn gbé
8: ló bá ń wá pastor kenny kiri ló bá lọ rí sọ fún iléeṣẹ ọlọpàá ìwọ kọ yìí mọ tí ó ṣá ìwọ kọ yìí ló bá lọ rí sọ fún iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ ogun àṣẹ ó tún ti sọ fún àwọn ọkọ pé gbogbo ẹyin tí agbowó lọwọ yín o ẹ tún máa lọ rèé ṣe ìtúsílẹ ìyẹn tẹ àwọn ìpínlẹ ogun wà nbẹ wọn ṣètúsílẹ míì ní ìpínlẹ ọyọ mo rò pàṣẹjì rẹ ní kò ọrọ wọn ṣe ìtúsílẹ míì ní ìpínlẹ ọsùn bí ṣe ń regerege owó nkáàkiri ní ọwọ wọn nù ló bá lọ rèé sọ fún iléeṣẹ ọlọpàá bàbá ẹ sì ni wa pastor kenny káàkiri wọn ní ẹni tí ṣe agbẹnusọ iléeṣẹ ọlọpàá ìpínlẹ olùṣèyí babaṣeyí ló ṣàlàyé fún ikọ̀ oníròyìn lọ́jọ́ ajé monday yìí lánàá lásìkò ìgbà tí wọ́n mú pastor ọ̀hún àṣé kèé ṣe pastor gidi.
10: àṣé
8: wọ́n sá kúrò ní bible school ni
10: wọ́n lé wọn kú bible school
8: owó handout náà wọ́n gbà ní bible school owó handout tí wọ́n gbà bible school tí wọ́n kó jíṣẹ́ tí wọ́n fi pé ẹ jọ pastor kenny nǹkan àwọn ládáwọ́ fún pastor kenny ò wà mọ́ láti last week wọ́n sì pé nọ́mbà pastor kenny kò lọ mọ́ wọ́n ti lọ ra síìmù míì
10: wọ́n ti lọ ra yóò tún lọ bò míì
8: ọlọ́run wọ́n ní ni wọ́n bẹ̀rẹ̀ sí ní wá pastor kenny wọ́n ní nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè ọbántoko níbòdì ọjọ́ kẹta oṣù kẹjọ ọdún 2027 ọwọ́ sàtẹ̀ pastor kenny ó mọ bí ọwọ́ ti tẹ̀ ìlú ìbàdàn ni pastor kenny sáwà
10: ọkàn tó ti fẹ́ gbé branch sílẹ̀ bínú
8: ọlọ́run sì ṣeun ó sì mọ̀ pé àwọn èèyàn wa ti bí
10: ó jọ mọ́ ìròyìn músòmúsò
8: músòmúsò
10: ó sì mọ̀ wánú yọ́yọ́
8: ó tún fẹ́ káwọn èèyàn bínú bí tó jẹ́ pọ́ ṣe kó wọ́n ṣe kú òun kan ni ọlọ́run ló mọ̀ ṣe ohun tó mọ̀ sọ pé kán mú pastor kenny yóò tún bọ́ orí rédíò ní ìsìn àwọn ẹyin màtínì ò tún pé ẹ kù dídí àsìkò
10: yìí
8: kí lẹ ní fáwọn èèyàn yín
10: àtìní ìbò
8: àbáwá 5 minutes àwọn dáre ni ó gbà dáre mákẹ́tà ó gbowó pé táìmù wo lẹ fún wọn 4:15
10: wọ́n tí a ti mú báyìí.
8: N tó ti wà lákàtà ọlọ́tọ́ ti gbé lọ sí ìpínlẹ̀ ogun kì í mọ̀ ṣeré.
10: Tí wọ́n pa ìkú báyìí. Lákàtà lẹ́jọ́ lọ́kọ̀.
4: Fún ọgbọ̀njọ́ àti ọjọ́pọ̀ iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí.
11: Ẹ jẹ́ ìfọ̀dù agbára ìgbà yẹn ló ń gún yá dé ìgbà ṣù kájọ bí ọlọ́run ti máa ń rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè. Wòlíì Daniel Amọ̀wé Ọládé méjì JP. Annual 31 days covenant fasting and revival. Àkòrí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ́ tó tó pẹ́. Àkọ́pọ̀ tó ọ̀nà àbáyọ fẹ́nà. Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Demabatunde Wonderful. Ambassador Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Orede Adéromu. Prọfẹ̀ Adéyẹmọ. Adéyinka Jo. Prọfẹ̀ Jusi Abayọ̀ Tunde. Pastor Seun Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Prọfẹ̀ Jọlọ́run Alari. Prọfẹ̀ Fọlúwa Fẹ́tọ́mọ́lé. Prọfẹ̀ Tẹ̀sọláyé Ika Ògúnṣọlá. Apọ́sítù Tímọ́tì Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wò ní ọlọ́run aláyẹ. Daniel Amọ̀wé Ọládéméjì JP. Wọ́n ó máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjí ní aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Pàtọ́jọ́ Saturday 1st August. Bí Monday 34. Nínú ìjọ Christ our Savior and Holy Ghost Ministry. Aṣáájú pásítọ̀. Bí Àìtí ní oyè Estate. Arúgbó rọ̀ jọ ń bàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè ó yá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
12: To care for those who once cared for us.

0: is one of the highest honors to therefore give highest care to our elderly. Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Itoju agbase koko se pataki. Bo se wa wu yin lokan lati setoju arugbo yin. Sugbon ta yo si be gele le se ma janfani e ni Emerald Comfort Home. Won mo tarugbo nfe, won mo je to ye won, won masiko to ye ki won gba toju to fi mu ayewo ilera lore kore. Won mo ru fe ere tarugbo se, won si masiko to ye ki won nora. Emerald Comfort Home. Opo eroja itoju arugbo lo wa nle. Gele bi won ti se loke okun. E kan si Emerald Comfort Home loni ni Ajinde 1, Route 2 Junction, beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home. Exceptional care in a place you can trust.
1: Mami ni mami na tu la mama kuriye.
2: Assalamu alaikum fun gbogbo musulmi ododo tin je ran lati lo si Hajj 2027 itele ati ilana ijoba Saudi Arabia ati ajo Mission Hajj Commission ojo ti forukosile Hajj 2027 ti o wa sopin ni ogunjo osu kesan odun 2026 pelu mukaddam basuna Hajj Umrah Service won tin se eto umura olososu umura December umura Ramadan 2027 ni sanje die ile se mukaddam basuna Hajj Umrah Service ti pe ama ibugbe to sumo Masjid al-Haram Makkah ati Madina onje ile wa Siara ofe onigbadegba pe baba ile ise mukaddam basuna Hajj Umrah Service rin ajo itosuna ati ise to dara lase lati ibere ti de ipari ise rin ajo yin e yara wa foruko sile si shop number 1 Oloya shopping complex Ojabode nilu Ibadan e pe wa loni sori 08034075325 ati 08123331119 mukaddam basuna Hajj Umrah Service fun igbekele itoju ati rin ajo dide ile mi
3: sa beyan lowo loro bi kokon yokoto bala afi o basiko da abi so wa da ni airorunsun ara tita sagun sagun keyan me dagba pupo ko ma rin koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kori o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ti bo keyan ma ru ma gbe opo lo ti lorisi risi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le ise toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunrin o ma le ise Arama gbepepepe Aroma legun igbese kan man kia ni pataki kata de gbegbese ni kia kia edo wa la parapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gba lo de nbe faye o lati mo bi arun sapa mo si kan si toni toni aba etia egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan e ka le ise mu joyin lo la complete iworo di badan telephone 08033715988 08033715988 enta tojo ale lomo toni toni
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbó lẹ́ndì, NC. HND A level to fẹ wọlé pẹlú direct entry o rọrun pẹlú WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so Ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
6: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀ lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀
5: ìlera rẹ

0: Na *347*1004#. If you want play on top lag in the FM, na *347*1004#2#. You fit to play safe for our website www.cashier.ng. Remember, send our your state again in board. 9 license this cashier. And you must don't reach 18 years and above to fit to play cashier. Shorty cashier. Multicast, yeah!
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Isanra ìyànà UBA Bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbù gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Lagilu FM 96.7.
4: Kí la rí gbọ́ lẹ́tọ̀ lórí Lagilu 96.7 FM? Ẹ máa bá wa ká.

0: ṣe ń ṣe yìí èmi ò mọ irú ẹ̀kọ́ tí o rò pé àwọn ọmọ lè kọ́ lára ẹ o
1: bẹ́ẹ̀ni mi ò wúlò tí mo jẹ́ bàbá àjàrà búkà sí wọn.
0: Mi ò sọ pé ò wúlò mi ò dẹ̀ sọ pé o jẹ́ bàbá àjàrà búkà.
1: Ìgbà tó ti ń fi ara balẹ̀ tó ti ń sọ̀rọ̀ mo mọ̀ pé o fẹ́ fi ohun tútù kí ọ̀rọ̀ gbígbóná bọ̀ mi lára kí n má bàa mọ̀ ní sọ́lẹ̀ mò ń gbọ́ ẹ.
0: Mi mọ tó fẹ́ àlàní ta bá ń sọ̀rọ̀ kan o lè ní èèyàn ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ bígbà tó ń bá Jibọlá sọ̀rọ̀ bígbà téèyàn tóun kọ̀ máa ń dìde bí sí nísìnyí báyìí mo tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó tún ní ẹ ìgbà tí ìwọ ti rí bẹ́mi ṣe ń sọ̀rọ̀ mi ò mọ tó fẹ́ o ṣùgbọ́n kí n kúrò labalábẹ́ yẹn àwọn ìwà tó dáa ló yẹ kọ́ mọ́ máa rí lọ́wọ́ èèyàn ṣòwò pé gbà mí tí mo bá ń bẹ̀ẹ̀ sọ̀rọ̀ báyìí ó kàn máa pariwo ó dẹ̀ sí mẹ́ẹ̀ lára tipẹ́ náà bàbá ni ò kì í jẹ́ torí pé bàbá tó ń gbé lọ́dọ̀ wa àwọn ò kì í fi ariwo yẹn rárá èmi ò mọ reason tó fi jẹ́ wípé bàbá yẹn gangan ló bí ẹ tí wọ́n wà ní wà gidi.
1: Ọmọ àlèlè mi.
0: Mi ò sọ pé ọjọ́ máa lè
1: ṣùgbọ́n gbogbo ẹ̀ sílẹ̀ mo ń kọ́ sọ́kàn.
0: Ṣùgbọ́n òun ti tọrọ sọ pé ká má sọ òun o.
1: Ok.
0: Wàhùwà bó ṣe wù ẹ́ ń gbà mí pápá látìgbà tí bàbá yẹn sì lọ bí ìgbà tó jẹ́ pé wọ́n dé yànmọ́ nú kéèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n dẹ̀ wá ṣí adìẹ bóyá wọ́n ti dí adìẹ mọ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá ṣí ilẹ̀ ó kàn rìn láti irú fẹ́lẹ́lẹ̀ yìí ó kàn rìn lọ sí ọ̀nà ológun ẹrú mi ò rí irú ẹ̀ rí. Ìgbà míì báyìí wà kàn jáde lọ bó ṣe wù ẹ́ ìgbà míì náà tó bá dé báyìí wà á ti máa gbá ọtí á ti máa rùn lára ẹ bí wípé ìwọ nìkan ni o ti mọ̀ ńgbà yẹn pé bàbá yẹn ò ní gbà àwọn gangan náà máa ti pè é kí ló dé tó fi ń ṣe bẹ́ẹ̀ adúrú ẹ bó ṣe tó ìwọ náà tó ti di bàbá ọmọ
1: jọ kí ló fẹ́ káwọn. Ọ̀rọ̀ àbùkù ni ń jẹ́ adúrú kò máa sọ fún mi pé adúrú mi bí mo ṣe tó fún mi ò lọ́pọ̀lọ́ kankan lórí.
0: Mo ń ṣàlàyé fún ẹni pé kó o lè mọ̀ pé ó kì í ṣe ọmọ kékeré náà.
1: Oh so èmi ò mọ̀ mi ò mọ age mi.
0: Ìgbà tó wá ń ṣe bí ọmọ kékeré ń kó.
1: Mo ń ṣe bí ọmọdé bí amukun mẹ́kọ.
0: Gbogbo yẹn mi ò
1: sọ
0: pé mi ò sọ gbogbo yẹn mọ́rọ̀
1: mo kọ yẹn náà sọ́kàn náà.
0: Irú àwọn Jibọlá yẹn kí ló fẹ́ kàn akọ gan lára ẹ̀ mo kàn fẹ́ mọ̀.
1: Ọmọ ni mo ń sọ̀rọ̀ sórí bẹ́yẹn sìn ìgbà tó jẹ́ pé mi ò kí ń ṣe good role model fáwọn ọmọ ọpọlọ mi ò pé tó débi pé àwọn ọmọ máa mú lára ìwà àtiṣe mi.
0: Ìgbọ́ nǹkan tó gbàgbọ́ ni wípé
1: nǹkan tí wọ́n kí ló rí tó fi wá fẹ́
0: o ṣe o
1: tó fi fẹ́ ẹni tó rí porí ẹ̀ ò pé báyìí.
0: Mo tiẹ̀ wá kábàámọ̀ gan o.
1: Sójú ẹ tó là sílẹ̀ méjèèjì rangọdọ̀ yẹn ò ríran gbà yẹn ni.
0: Ṣé kí n wá sọ fún ẹ báyìí kí n sọ máìndì mi fún ẹ mo wá kábàámọ̀ gan pé mo padà fẹ́ ẹ. Torí ọmọ tó bá ti jẹ́ wípé bóyá ọkùnrin ni àbóbí ọjọ́ mélòó ni o ti rí káwọn bẹ́lẹ̀ tèmi kán kàn máa pè mí tàbí kán máa wá bí kán máa sọ pé ẹ kí ṣé wọn rojọ́ lé wọn ò lè rojọ́ lé wọn ṣó máa ń lọ sọ́dọ̀ wọn àwọn tó bí mi lọ rojọ́ ò lè lọ torí wọn kọ́ mi mo dẹ̀ rọra ń jókòó mi jẹ́jẹ́.
1: Aláìlẹ́kọ̀ọ́ lèmi tàbí
0: ọmọ
1: tí ò gbẹ̀kọ́
0: ebi ò pa wá ìwọ náà ló nílé lóòótọ́ ó dẹ̀ ń tọ́jú àwọn ṣùgbọ́n yẹn nìkan kọ́ ó ní ìtọ́jú èyí á tiẹ̀ wọlé lójú ọjọ́ èyí á tiẹ̀ rorí
1: èyí á tiẹ̀. O bá ọ̀rọ̀ yẹn débì kan tí mo dẹ̀ fẹ́ kó fi ẹnu ọ̀rọ̀ jóná sí o kábàámọ̀ pé o fẹ́ mi.
0: Bẹ́ẹ̀ni torí pé baba dáadáa olóríire tó bí ẹyẹn òun náà ló wà lára àwọn reason tí mo fi fẹ́ pípé wọ́n sọ pé ọmọ burúkú ṣe ń fẹ́ ṣùgbọ́n àna burúkú ni kò ṣe ní mo dẹ̀ mọ̀ pé láti kékeré ò níyà mo dẹ̀ mọ̀ pé bàbá yẹn tọ́jú yín tó ń tẹ̀lé yín tó kọ yín lẹ́kọ̀ọ́ lé ìdí tí wò fi wá gbẹ̀kọ́ yẹn
1: kò ní àbẹ̀kẹ́ inú
0: wàá mu tí lọ ń gbà mí wàá jáde lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tó lè kóbá ẹ tó lè kóbá gbogbo lé wàá dẹ̀ sì máa sọ pé
1: ẹ tó ti wá dáná sun lé
0: ó ti da gbàtọ́ bá kóbá gbogbo lé iṣẹ́ wọ̀ máa wà ń bẹ́ẹ̀ mọ́ ni
1: gbọ́ mi dáadáa àbẹ̀kẹ́
0: gbogbo yẹn dẹ̀rí tó bá dẹ̀ kọ̀rẹ́ tẹ pé à àlàní kí ló ṣe é tó ń ṣe báyìí ìwọ nìkan náà ni
1: ohun tó bá ń bẹ ní ọkàn ẹni ni ọtí ni máa pa ní bá tàbí òye inú mi dùn pé ọ̀rọ̀ tó ń bẹ lọ́kàn ẹ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún
0: o sọ lé
1: ní o kábàámọ̀ pé o fẹ́ mi bàbá mi ló fẹ́ èmi kọ́ torí gbogbo attributes tó kà sílẹ̀ yẹn ó ṣe àfihàn mi gẹ́gẹ́ bí aláìlẹ́kọ̀ọ́ aláìgbẹ̀kọ́ ọkùnrin tí ò kójú òṣùwọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe kà mí sílẹ̀ yẹn inú mi wá dùn wípé bàbá mi tó fẹ́ ò sí láyé mọ́ o àbẹ̀kẹ́ bàbá ti lọ ọlọ́run á dẹ̀ délẹ̀ fún wọn á tẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rẹ̀ now nǹkan tí mo fẹ́ sọ fún ẹ nìyí èmi ò mọ ìdí tó tún fi ń dúró nínú ilé yìí títí di àsìkò yìí torí pé èmi gangan ò súpó ayé ò tiẹ̀ súpó mọ́
0: kí ni ìtumọ̀ yẹn.
1: Ìgbà tọkọ ẹ ò ti sí ń bíbà ẹ mọ́ tí ò sí láyé kúrò ń lé yìí jáde náà kí ló tún dúró ṣe.

0: ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni.
1: Ẹ̀mi Olórun yóò tó ń bà lé àwọn ìránṣẹ́
0: pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀.
1: Bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026
0: pẹ̀lú ìpè Ọlọ́run tó dájú lórí ìránṣẹ́
1: Prophet Akinbíyìmá 2026 Apostolic Meeting.
0: Ìwọ náà darapọ̀ wá gba agbára Ọlọ́run
1: fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀
0: kí ewu àkókò yìí má baà kó dànù.
1: Ìwọ náà lè ṣèdáyọ̀
0: ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026
1: láago mẹ́sàn-án òwúrọ̀ 9 AM.
0: This is more than a meeting, it is a divine encounter with God
1: through his anointed servant
0: Prophet Akinbíyìmá 2026 Apostolic Meeting
1: ọjọ́ Wednesday 12
0: bí Friday 14th August ní
1: láago mẹ́sàn-án òwúrọ̀
0: lẹ́nu Ọlọ́run yóò fi máa bàlẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀
1: àtòṣiṣẹ́ nínú ìjọ̀rò wọn lágbára
0: gbogbo ẹ̀ ní Christ Power Bus Stop
1: Adégbàyí Ife Ìbàdàn Express Road
0: Ìbàdàn
1: Eagles Association of Ministers
0: ló ṣàgbátẹrù ẹ̀
1: ìwọ náà wàá gba agbára
0: kó o lè ṣe tayọ.
2: Orílẹ̀ ètú ti ń jò.
3: Tó bá jẹ́ tòrùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàn tán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbà wó bọ̀ tó tó gbangbẹ́ sùn lọ́yẹ́ The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories, and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality.
4: Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó ń pè ra wọn ní The Great Aluminium Roofing.
5: Pàdà ojúlówó làwọn òrùlé wa.
3: Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building.
4: Ilé ìgbéra yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin.
3: DG Aluminium Roofing Product, the real strength you can trust.
6: Gagaga
7: Ganusi
6: gbogbo ọ̀yà ní pẹ̀lẹ̀ lódùn ṣùgbọ́n ọjọ́ tí ọ̀yà tó jẹ́ odù ọ̀yà bá farahàn a rí pẹ̀lú àpẹẹrẹ ní
7: Ganusi Herbal Mixture
6: àgbà ògùn
7: amára sọjí
6: ta fògidì ewé àtẹgbọ́sẹ̀
7: yọ lọ́tínú
6: Ganusi
7: faraba wo dẹ̀gbìnrin tó ń gùnfẹ̀ ní tẹ̀lé tẹ̀lé
6: Ganusi Herbal Mixture ni ó gbẹlura
7: bínú kún tínú kún gbòdògbòdò
6: ti san ara gbogbo fẹ́ ṣiṣẹ́ pé
7: torí kèríkà ara ń roni
6: láti jókòó dìde fúyà wá dàgíraṣẹ́
7: ọ̀n rẹ̀ sara díẹ̀ díẹ̀ nu
6: yà sàwárí egbògi Ganusi Herbal Mixture
7: bó o sì fẹ́ da lábùkù lọ́dọ̀ olólùfẹ́ rẹ
6: bó bá dẹrẹ alẹ́
7: Ganusi Herbal Mixture ni ó gbẹlura
6: ẹran rẹ ó sì lékan sí lórí òkèlè
7: gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ara fífọ̀ dànù
6: mára fúyẹ́
7: Ganusi Herbal Mixture
6: ńlágbádé fún o
7: tó bá rẹni ọgọ́ta ọdún
6: tó tún gbọ́ ọmọdé níyàwó
7: tára rẹ̀ tún ta kútúkútú
6: irúfẹ́ Ganusi Herbal Mixture
7: ló gbẹlura
6: Ganusi Herbal Mixture
7: ó tún wà káàkiri ilé ìtajà ògùn
6: àti lágbéni
7: káríkárí
6: a sì ń wa alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà
7: Ganusi Herbal Mixture
6: Faskeni Nigeria Enterprises ló ṣe
7: ìdojúkọ NNPC filling station
6: lẹ́gbẹ̀ẹ́ bridge Ọlọ́nkẹ́mi
7: Lagos Ibadan Expressway Mbadan ló wà
6: telephone 08081689617
7: Ganusi ló kára ó takẹ́bẹ́.
6: Gàgàgà
7: Ganusi.
8: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ikede pataki lati owo awon apapo ile ise aladani akonirin ajo fun umura ati haji tijoba Nigeria ti Saudi Fawosi Association for Hajj and Umrah Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji tilu Nigeria ti amosi nakan ti fun wa ni gbedeke asanpari owo Hajj 2027 ni ojo 24 osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo eyin te fe ba wa ninu ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yo awon ile ise to ba jo megbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e wonu iwe iroyin punch to jade lojo Monday on the 31st of August 2026 tawa yi tabi ke kan office won to kale si number 6 Oladi Pupo Oluwole Street Ojodun Lagos telephone 0706738 3369 tabi 0811604 5859 ero alatagba awon ni ahunswz@gmail.com ati ahunsouthwestzone@gmail.com alobo alogba alodewa soriire.
9: Mo ti bẹ̀rẹ̀ fún o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ẹ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbíra token.
1: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
0: pẹ̀lú ìlànà iRecharge.
2: Lójú ẹsẹ̀ ni o.
3: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra token sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gba IBEDC token yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
4: iRecharge, sanwó iná ní rọrùn.
5: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sí nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé. Tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀, kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Pounder.
6: Àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
5: Back to school items. Souvenir bags. High quality stainless pot. Ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí. Present iron, àwọn ògbà lóde lóríṣiríṣi. Abomafo, serving dish, rechargeable fans, gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn Ketra, solar fan. Ohun èlò ní kitchen àti nínú ilé. Ó sì wò yín ká bá yín set up kitchen yín. A tún lè bá yín ṣe. Tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀. For the original souvenir, gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir, ìdí àpẹ́ Odùdúwà building, directly opposite NNPC filling station, ìdí àpẹ́ Ìbàdàn. Bó rajà lọ́pọ̀, ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs. Debi Oraja.
7: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi gbà bu omi ẹ̀kọ́ ìtò ìròyìn sórí.

0: nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kan wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
6: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Mìíràlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807 112 4000.
6: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Rice Country families will still get plenty to reach them, but on a future they call us on top 0912370 8675. 0912370 8675. Now maybe the number one I go take the reach us, or +234814249 1006 in order to listen to all to talk your own on top of the matter with them. Who did you make you talk your own?
1: Hello.
0: Hello. Okay, that person done caught. Who will be the next person wait and that put for there? Make we hear from you. Who there? Who there? Hello, the caller.
2: Hello.
3: Hello.
0: Hello.
2: God bless you, sir.
0: Yes, sir.
2: I'm going to say that àtàwọn tó fẹ́ tó ti mọ́lẹ̀ àtàwọn tó ti mọ̀rí so ní gbogbo ayé oníkẹ́kún máa ń gbọ́ wọ́n bèrè bèrè but ṣọ́ọ̀tì mẹ́rin ló wà lé ní tírú ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wà bí kò ṣe blessing àti ogun ogun tábàgbọ́ pension rẹ ọ̀pọ̀lọpọ̀ báyẹn blessing ogun kò sí ìdánilẹ́kọ̀ọ́ ogun kan yẹn mọ́ ẹgbẹ́ gbin sọ fún iṣẹ́ rí ìgbà ìgbà tí mo gbọ́ wọ́n wá sọ nínú program pẹ̀tọ̀ olùfẹ́yàwó kó máa mọ kó bẹ̀rù bọ́ ẹgbẹ́gbà tó bá fẹ́ tán ló máa mọ kó bẹ̀rù pé bọ̀ tí o nígbà ti kọ̀ sí ọ̀ bí kò ṣe pẹ́ lọ́wọ́ pẹ́ kẹjọ pàdé ṣẹ́rí gbólóhùn yẹn lásán tí mo kọ́ wọ́n ìgbà tí mo wá rí pílọ̀mù tí ìyàwó mi nígbà ẹ̀ tó sìk ẹ wo tí wọ́n ti ronú ẹ̀kọ́ tí mo ti kọ́ yẹn gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣàwọn èèyàn ní kì í ṣe kí ọ̀rọ̀ ẹ̀kọ́ tí mo kọ́ gbà yẹn tí òun ló máa wà lọ́kọ̀ so irú ẹ̀kọ́ mélòó ló wà lè fi mọ́nì ṣíkítò ẹjọ́ mọ̀ ọ̀tọ́lọ́mọ́ fún ilé ọ̀fẹ́ èmi gbọ́ ti ń wá gbogbo ọ̀nà láti pé kí n wá rí yín but mo wà ní ìpèníjà kan ni láti fi ọdún kan gbogbo àti máa ti àti sunday àti gbogbo àti máa ti gbọ́ yín bá ara mi máa ṣe bí pé kí n rí ni kí n rí èmi ni wọ́n fẹ́ kí program kan wáyé látọ̀dọ̀ yín pẹ̀lú tí wọ́n fẹ́ lòyìn fún ẹ̀yin àti èèyàn kan
0: ó dá ẹ ṣe gan ni God bless you ta ló wà ń bẹ̀ dalapọ̀ hello
4: yàrá ìyá
0: ọmọ mi kò fọ́ sí
4: màámi ẹ ní sọnù mọ́ wa lọ́wọ́
0: àmì
4: ẹ ní sunkún ọmọ ẹ ní sunkún ọkọ
0: ọmọ ẹ ní gbogbo
4: ẹnìkan kan ní fún wa
0: àmì o
4: orúkọ tèmi ni kò fọ́ sí láti olóúnjẹ ìbàdàn
0: tẹ́rí
4: a ní òfin lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n mi mọ̀ bóyá a ṣe ń lo òfin wa ṣá bíkọ́ ṣá bá ń lo òfin yẹn ni gbogbo orú nǹkan yóò yẹ kó ti kásẹ̀ lẹ̀ ọmọ 27 years ló máa irú ọrẹ tẹ̀sán bú wo nìyẹn ló ṣe máa bọ́ ọmọ 15 years ní nǹkan kọ̀ ẹ̀yin náà yẹ kàn gbé wo síra wọn ẹ tákùn nǹkan tó ṣe pé wọ́n ń change òfin wa tó ṣe pé ìwọ tó bá ti ṣe nǹkan báyìí o ikú ni kò ń ṣàrò straight gbogbo orú nǹkan bẹ́ẹ̀ máa dín kó tiẹ̀ máa ó máa reduce pátápátá ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé lábẹ́ bó ti wù kó rí bribe ti ba orílẹ̀-èdè ta wà yìí jẹ́ kọ́lọ̀ ń ṣàánú ọlọ́run ní jẹ́ ká fall team nínú ọwọ́ àwọn ọ̀tá èèyàn pẹ̀lú
0: yes sir ta ló tún wà ń bẹ̀ bá dọlápọ̀ bá a tún wò ẹ lóò.
5: ẹ káàsán ẹ kwètò.
0: yes sir.
5: yàrá yà padà ṣìkìtò.
0: yes sir mo kí n sà.
5: ẹ kwètò orúkọ tèmi ni ọjí ọmọ wẹ láti
0: ilé ẹgbẹ tẹ tọfilẹ tọfà
5: kẹrẹ mi. ẹ dúró kílẹ̀ ṣe àwọn ọkùnrin lọ́wọ́ obìnrin náà.
0: ó ti ẹ̀yẹ́ mi.
5: ṣé pé tíṣà bá ti ṣẹlẹ̀ báyìí bí eré ikú làwọn
0: atakùn àwọn.
5: ṣé ó kì í gbà tó wà pa ẹni ẹ̀sìn ojú ẹ̀ ti dá.
0: Ojú ẹ̀ ti dá. O bó ṣe pa ẹ̀ ojú ẹ̀ dá wáyé.
5: Nǹkan tó kàn ń dùn mí ni pé ẹ tó bá ti pààyàn bẹ́ẹ̀ nǹkan tó yẹ kó máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kó pa òun náà ni. Yeah,
0: don't know. Continue. Continue. Hey, I go to the party. Or bricklayer. Bricklayer. Lumber work. Company. You come check up in town. Bricklayer. There's a company. Me do
5: go
0: only meet
5: alone. Like decking. I take go lick the roof.
0: Okay. Okay. The shed decking. You go cook the roof. Eh? Go the decking roof. Where Abi?
5: Eh, go the decking.
1: Go the decking. Go my roof.
0: Okay. We are money. Call your go pan. Go pan. It's 30 coin. Call your call wallo. Ki cap in town wallo. That decking silori. Tori bricklayer alone come.
3: Hello.
0: Hello, sir.
3: Omo Babolaji. Ajibola.
0: Ajibola. Ajibola. Ajibola.
3: Eri, osu wa o. Epo ibe ibe ni ebe. Uni kini e ishe wa lowa an obe. Actually, di ebo do yon. Ebo do yon ya wuli ba yon. Ase be yon mishiki do duro. Olowa ba alore ni.
0: Ami, sir. Eri,
3: awon kon wa ti yon da. Eko, bon si cheri, yon man yon lemni. Tu ba tuwa di jiku yon yon wa da. Eni, bo yon ave lo. Maso se yon.
0: Hello. Ah, dola ko ni ka wa ma lo le gbogbo yin te npe nisin. E oni ke ni suru ke pe yoku, eh? Eh, the lap one you come alone. Eh, okay. Check. Eh, the lap one.
1: Which one you
0: do? The lap one, like, oh, holy. Ole, ibolo man gba lole na to ba lole.
1: You be traffic wonder.
0: Dolly pi ibolo man gba lole na to ba lole. Sabe bridge mo le teni abi ogun pa. Sabe bridge mo le teni abi odo ogodo ogun pa side odo ogun e. Odo ogun pa lo man gba. Eh, ma je ko we.
1: O ga bi odo duro.
0: Mani ko shina sai.
1: Ti oni ba wa.
0: Nei to ba shina sai ton labe bridge mo le teni mani ko lo shiko die ni side odo. Wari, wani wa. Wa mo pe yes yalaya la wa. Eh, my people, we want to go now. I beg. Esther, greet them. Tell them, say, all the men, we're not supposed to protect these small girls.
1: But we're not
0: despoil them now. We're not going to give them the other pen. Instead of to the give them the main pencil, right, where they will take the right.
1: For life.
0: God will see you now. Continue.
1: Make una they keep on a team. Make una they zip up. On a hot go. Not be everything be chuku chuku. Make una no chuk destiny out of them. Guess them life. Mwana, we go match break here. My name be Esther Oladipupo.
0: All right.
6: La Gelu FM. Jagaba Gogo Radio.

lọ́wọ́ kì í fariwo bọ́ bá bólówó rìn tó bólówó tan tó bá bá daṣẹ́ pọ̀ bó yóò ṣiṣẹ́ lọ jẹ́ bá bá ń sọ̀rọ̀ báyìí wá wò pé ṣe fọ́ìsì kan náà la gbé wáyé gbogbo tó bá ti lè dá wàhálà lẹ́nu wájú olówó ọlọ́rọ̀ wọ́n ìfẹ́ káriwọ́ wà ń bẹ́ẹ̀

0: owó ẹ torí mo kàn ni kó wá náà ni pé mo ti rí ẹ ti pẹ ẹ sì sá no ma pa sọ pé mo ṣe bó lówó ṣe rí nu ọrẹ ni ọjà lágídí tó jó wà wọjí ọmọ pópó sùn o ní má gbolówó òun kọkọrọ ọkọ tí ó pò láàrin yín ó sí ọdá lọmọ fi ṣẹbẹ wà wo mọjẹ ajẹjẹ ìyá mọjẹ arínrìn sí mọ sí alálasọ kan bí àdúrà tí mọ gbà látàárọ ìwọ náà jáwọnú jà jáwọnú òbínú àwọn tọlọrun tún máa mọ mú kí wọn nírìírí pẹlú wa wọn pé ọ ó sì gbọ àwọn làkọjá torí pé ibi tí à ń sọnú àgbékalẹ wa nǹkan jọlé o ẹwọn jọlé o mo le mo burú mo lágídí mo falẹ̀ ya mo le taná sí kinní kan kójó láì yéèyàn báyìí débẹ̀ òun ọ̀fọ̀lẹ̀ tí ọ̀yẹ́ ọ̀fọ̀ ọ̀gbàlẹ̀ tí ọ̀yẹ́ ọ̀gbá ibi ọba jẹ́kọ̀ọ́ sí náà láàyè oorun tó bá ń gbọ́ latan jókòó àárín méjì àwọn bọ́dà abẹ yẹn kọjá bí èèyàn ń kọ́ńpléyìn oyè tó sì wọ jẹun ó fún ọ lágbóolé ní títí injunction wọn á fún ọ lóye ọ bá wọn tó tún ju oyè tí wọn fún ọ lọ pàdé ẹsẹ ń yọ yín o kó o lè ṣe sùúrù béèyàn ọba ti lára tí ò lè èèyàn kọwọ́ ọmọ ẹ bọ́ sọ mọ̀ ń bọ̀ nọ́mbà tẹ́ pè sí ẹ ti mọ̀ ó ti wà lọ́dọ̀ yín 09123708675 fún ẹ̀yin tẹ́ jẹ́ tiwantiwa tá a jọ wà tó à ń ríra wa ń gbọ́ra wa 09123708675 tó bá jẹ́ pé àwọn àtòkè òkun tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run pẹ̀lú wa ni bóyá tẹ̀jísẹ́ tàbí ẹ fẹ́ kí ẹ kí atẹ́ fẹ́ dá sí ti sẹlẹ̀ +234 81 42 49 1006 ọ̀nà tìlà tẹ́ ẹ bá ti láǹfààní àti pè wá inú bíbí n ò fi sẹ́ràn ẹ̀dọ́ fufu mọ́ yà lé mi hello ẹ kúrò lẹ́ o.
1: Hello.
0: Hello sir.
1: Rẹ̀mí àti Rẹ̀mí.
0: Kẹ́ ẹ pẹ́ o.
1: Ẹ kú tó.
0: Ọlọ́ọ̀ni máa ń tò.
1: Ẹ sì pẹ́ o.
0: Àṣẹ bàbá.
1: Ó kọ sí mi yàrá jì, Ọládúnlójì, Adéyẹmọ.
0: Ẹ̀mí yóò gùn.
1: Bàbá lé ọlọ́jà àmọ́ nìké.
0: Bàbá mi ẹ ní sàrẹ̀.
1: Ó dà fún ọ.
0: Ọ̀rọ̀ rẹ o.
1: Ọ̀gbọ́n tí yorùbá wí ni.
0: Bó ni ẹ ti wí.
1: Ẹ wọ òkè wọn tí wọn pé o. Wọ́n lẹ́ ká ní sùúrù ojogun ayé. Ká ní sùúrù ojogun ayé.
0: Ẹni ní sùúrù ojogun ayé.
1: Ojogun ayé wo ni abẹ́ ti ká fi wú kun náà ni o.
0: Ọlọ́run.
1: Ẹni dààmú
0: o. Àmì o. Ẹ pẹ̀ fún wa o.
1: Ẹ̀mí àti Ẹ̀mí ẹni.
0: Bàbá mi lọ́jà àbálẹ̀ ẹ̀mí yóò gùn o. Ẹ ṣe wo.
1: Àmì o, ìyẹn ò dàgbà
0: o. Àmì o, ẹ pẹ̀ fún ẹ jẹun ọmọ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́. Inú bíbí. N ò fi sẹ́ràn ẹ̀dọ̀ fufu. N ò bí ọ lọ́wọ́ ẹ. Hello. Hello. Ẹ kúrò lẹ́sà o.
2: Bọ́ba Bọ́lájí Ajíbọ́lá Adémọ́lá Òkìlákí Lérò.
0: Ẹ̀gbọ́n mi.
2: Ẹ̀gbọ́n kan tí Yorùbá sọ ni.
0: Bó ni ẹ ti wí o.
2: Wọ́n fi abáfara balẹ̀ páyẹ̀rà. Láòrì fúnú rẹ̀ kú.
0: Kábíyèsí.
2: Ẹ ò bẹ̀rẹ̀ àjíkílé tó.
0: Kábíyèsí. Ó túmọ̀ sí
2: pé kí n ṣe sùúrù. Bí a bá rẹ̀ ń jà yìí, òkì mọ̀ pé yìí ò lẹ́sẹ̀ lẹ̀ o, yìí mọ̀ pé yìí ò lágbára o. Ẹ wá sọ nǹkan tó bà mí lẹ́rù. Ẹ nílẹ̀ kun station wọn kì í tì.
0: Wọ́n ẹ ti.
2: Mo rẹ̀ fojú wo lọ lóòótọ́, ó yà wòrán sí lọ́kàn mi bí wọ́n
0: ti. Ìjọ ọba ti sí. Wọ́n lọ da pálọ́ọ̀kì àti kí òdo ni ká má rira mọ́.
2: Ẹ lágbára lọ́wọ́ Ọlọ́run, àwọn onídèrú.
0: Àmì náà yà lá. Àmì náà yà lá.
2: Òṣìṣẹ́ mo fẹ́ wọnú tọ́lẹ̀ tó gidi lọ́tọ̀. Mo fẹ́ lọ yàgbẹ́. Ajíbọ́lá Adémọ́lá Òkìlá ti
0: bẹ̀rẹ̀. Èkó ò lè sẹ́rí rẹ̀. Mo rán lọ family house ni mọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀. Mo fẹ́ lọ ràn yá lọ ni. Mo wá jẹ àdúgbò. 09123708675 09123708675 Hello. Ẹ kúrò lẹ ma.
3: Ẹ sá pé tó.
0: Ọlọ́run ní tó.
3: Ọpọlọ ní ìjà rẹ.
0: Àmì náà.
3: Ó kó ọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́ ẹ sọ ní ìṣúrọ̀lẹ́ yìí ọ̀rọ̀ ńlá lọ gbé fún wa. Nítorí sùúrù. Ìtí sùúrù ìṣẹ́nu ayé èèyàn ó pọ̀.
0: Ọ̀pọ̀
3: yìí ọ̀pọ̀lọpọ̀.
0: Kò yé wọn.
3: Ẹlòmíì àbínú lábi tán. Kò sí tí ò lè sọ, kò sí tí ò lè ṣe. ṣe wà lọkùnrin bẹ́ẹ̀ náà
0: ló wà lóbìnrin.
3: Ó jẹ́ kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láyìíká lákòókò ó jẹ́ kó le gan nínú ayé láàrin ọkọ àti ìyàwó
0: níbinú
3: bá ti dé láì wàhálà ni
0: ọlọ́run
3: látara ìmísùúrù orí ẹ ti burú ni ó ti ya wèrè ni àbó fẹ́ ṣófo ní àwọn òbí ní lódìlódìlódì irú ìta gbẹ́nu mílìsì lọ́fọ̀n yìí ó mọ́kọ ogun pa
0: látara ìmísùúrù. Kábíyèsí kábíyèsí ẹ ṣeun àǹtí ọlọ́run ó bá wà pẹ̀lú yín inú tó bá ti ń bí ọkọ níyàwó tó bá fi ń sọ̀rọ̀ búkúbúkú sí ìyá ìyàwó tó ń sọ̀rọ̀ búkúbúkú sí bàbá ìyàwó ẹ̀ ara rẹ̀ ló ń bú bó bá ti ń gbọ́wọ́ kìnà ìyàwó tó fẹ́ lé ara rẹ̀ lọ náà lójú àmọ́ tó tara rẹ̀ jáde ọ̀gbáyàwó létí ọ̀gbanímú ìyàwó ò ṣe fi hàn láwùjọ bá ń gbé. Hello ẹ kúrọ̀ lẹ́ o.
4: Ẹ kúrọ̀ lẹ́ sà.
0: Ẹ máa kúrọ̀ lẹ́ mọ́ mi. Ẹ ti wà ń bẹ́. Hello ẹ ti wà.
4: Àgùnkẹ́ rà lọ.
0: Ẹ pẹ̀lẹ́ mà. Network ni.
4: Hello hello hello.
0: Hello. Fúnra
4: ẹ. Ẹ ká sàn.
0: Ẹ máa ká sàn yá àbẹ̀jẹ̀ lẹ́gùsí kọ́.
4: Mo yẹ lọ́yọ̀ kékeré yẹ lọ.
0: Ẹ wọ́n wà ní family house òní ni kíní ọjọ́ ọ̀bí màmá ẹ. Ọ̀hánjẹ àdúgbò lọ ni.
4: Ìgbọ̀nà yín ò ní kánikú mo ṣe bẹ́ẹ̀ ni. Obìnrin burú ọkùnrin náà sì da.
0: Bẹ́ẹ̀ni àwa gan mọ̀ padà.
4: Ọ̀pọ̀ ni ilé tọ́bí ma ti gbẹ́gbẹ́ orí ẹ̀ bó orí ẹ̀ kéze kéde kánikú ọmọ bóde ẹ̀yìn ọkọ̀ ẹ̀mọ bóde.
0: Yóò da fún.
4: Ẹlẹ́sùn lóbìnrin mi. Ọmọ ikú ń bẹ.
0: Ẹgbẹ́
4: ọ̀bá àgbà lójú mẹ́ta. Kò ní mọ̀. Mí ni ara obì. Ojúbẹ̀rin wà mẹ́gan. Àti ọmọ òtí ìyà.
0: Kálukú
4: ọmọ wọn ni ọ. Ẹlẹ́kùn ọkùnrin ọmọ obìnrin ọmọ wọn. Ara ara gbàyà. Ìkúùkù gbàgbàgbà.
0: Àìsè
4: búrẹ́dì.
0: Láìsè rin.
4: Àrẹ bí gbàyà sí o. Ẹnu la ní àlejà. Ẹsìn. Ẹlẹ́kùn ọkùnrin èdè òní bíyìn.
0: Àmì o.
4: Nídà wa náà.
0: Àmì o.
4: Ọmọ bóde.
0: Àmì o.
4: Ẹni ó kúrọ̀ jẹ̀bi. Òkun ní jẹ̀bi o.
0: Ọ̀tán.
4: Àmì o.
0: Àmì o. Ojú òní tí o. Ẹ máa kúrọ̀ lẹ́bọ̀ dá mi.
5: Ọlá mi lékan láti ìdí kan.
0: Ọmọ lékan sí ni.
5: Àmì àtẹ̀yẹ náà.
0: Ara òní ni ọ.
5: Àmì gbèsè. Àwọn ọkùnrin la gbọ́dọ̀ mọ ní sùúrù.
0: Àwọn obìnrin. Òní sísè.
5: Ẹ̀yẹ́ ìlú tó máa ń ròyìn wọn. Ṣé kí wọ́n máa ń tu ni? Má ṣe tu yẹn pẹ̀. Àtàjẹ̀ kú bá ṣé bá túká túká ni. Àwọn aláwọ̀ mọ ẹ bá àwọn máa ń sun okun kòkòrò ni. Àwọn aláàrin jẹ́ kó túká.
0: Ọ̀tán.
5: Láwọn ní sírù pẹ̀lú wọn.
0: Ọ̀tán. O ṣeun. Lórúkọ Ọlọ́run ọba Tọ́láyé ọba Tọ́lọ́run ìkànnì Lágelú lẹ́yìn wáyé Lágelú 96.7 ìkànnì tọ́ga lé tọ́ga lóko tọ́ káàkiri gbogbo òlú àgbáyé. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Tòní ọba abẹbẹ títí mi ọba mi ọ̀rọ̀wà títí wọn olópò àjọba wa kọ̀mọ̀dànù. Rẹ̀mí àti Rẹ̀mí ni a tún pàdé lọ́la. Nọ́mbà mi rèé bá ọba nípò olówó tàbí nǹkan tàbí èkejì 08 1 4 0 8 1 4 0 8 1 0 6 2 5 0 8 1 4 n ò fi ń lẹ̀ ní ìdààmú n ò ní báyìí nínú ìnira ara ò ní ní wa o ọmọ dàbọ̀.

0: Wagyu FM 96.7.
1: Masiko Eda Ozi Lo Ora Pese Aye Oni Koko Ena.
2: Bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn làó lu nínú ayé, bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni. Bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kìí ṣe gbogbo èèyàn ò ní tẹ́ǹdì kó tó di wípé ó làó lu. Right information nìkan lẹ́yìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé. Torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mọ́ wá fún yín. Mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí. Ẹ bá ń súnmọ́ kiní yìí, ẹ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
3: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
2: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
3: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara, pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálélórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa méèkì owó sí, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan, ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo làwọn tó méèkì ṣe méèkì.
2: Lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́ irúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí, ní tí wọ́n sábà jẹ́ náà ni ṣogúndogójì, ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global?
3: Eléyìí ò kì í ṣe ṣogúndogójì, ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù, tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ. Ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa. Eléyìí ṣogúndogójì rárá.
2: Bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global?
3: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí, iná ni a máa fún láǹfààní. Ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára 20 àkọ́kọ́, tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira. Ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí, a máa fún èèyàn 20 àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
2: Ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ gan gbé dání ní pàtó, ṣé okoòwò lè fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀?
3: Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó, tí ó fi máa rán owó ńṣẹ́, tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okoòwò ni, tó yàtọ̀ sí ṣogúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn, tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà báyọ̀ míì.
2: A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà. Ṣé sẹ́mínà náà la wà fún nílé-iṣẹ́ The Essence Global?
3: Eléyìí ò kì í ṣe sẹ́mínà, pure business presentation leléyìí, business briefing ni eléyìí, kò kì í ṣe sẹ́mínà, torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi, ṣùgbọ́n business briefing leléyìí.
2: Bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global, bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan, kí ni nọ́mbà náà?
3: Nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
2: Ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí
3: 09075101004.
2: Ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kìí ṣe ṣogúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
3: yín. Rárá o, eléyìí ò kì í ṣe ṣogúndogójì rárá.
2: For the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
3: The Essence Global Project, we are not governmental initiative that shows selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. And we are launching in the city of Ibadan. That is why we come on here today.
2: So is this not Ponzi scheme?
3: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have much with you or you haven't make money before, but this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
2: So how do we join the Essence Global Project?
3: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
2: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
3: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
2: So how do we join the Essence Global Project?
3: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
2: The number again, sir?
3: 09075101004.
2: Àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. Wọ́n lè yìí kì í ṣe ṣogúndogójì, bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá. Ó nílò kó mú èèyàn kan wà béèyàn méjì wá, kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fúnyàn tó kúrò nínú kòsíkòsí. Gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. Ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004 09075 1004
0: Lagilu FM 96.7
4: Ewan Coffee
5: La Gelu FM, ya

kúrọ̀lẹ́. Ìròyìn kàgbà ńlá yín ló ń dé sétí ìgbọ́yín láti kànnì lágẹ̀ló 96.7 FM òkè gájọkè ilé ìtakalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣeun Àríbìkọ́lá ló kọ̀ mí ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àjọ INEC ló ti ṣe ìyàsọ́tọ̀ àwọn agbègbè tó ṣe kókó tí wọ́n sì ti kó àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ síbẹ̀ síwájú ètò ìdìbò sípò gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Mákindé ló wí pé òun ò ní pàṣẹ wá fẹni tí ó gba ipò lọ́wọ́ òun. Àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè ni wọ́n ti pariwo bọ́ta látàrí bí àwọn ọmọ kéékèèké ṣe ti ní orí ọ̀fẹ́ sí àwọn fọ́nrán tó wà tó sì jẹ́ ti àtọ́dá ti ń bẹ lórí àtẹ̀tì ayélujára. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid ni wọ́n ti kọ àwọn ìwé ilé tó wá láti gbé agbábọ́ọ̀lù wọn mẹ́ta. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kúnrẹ́rẹ́. Àjọ tó ń ṣètò ìdìbò ńlẹ̀ yìí INEC ni wọ́n ti ṣíṣọ lójú ẹ̀ wípé àjọ òun ló ti ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ka ti òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n sì ti jẹ́ kí ètò ààbò kó le dàyìn fún àwọn olùdìbò yìí ní tìbútòrò ibùdó ìdìbò nípínlẹ̀ Ọ̀ṣun. Ó fìdí ẹ̀ múlẹ̀ lákòókò tó ń sọ̀rọ̀ jáde pé àwọn agbègbè tó ṣeé ṣe kí ètò ààbò bẹ̀ kú mẹ́hẹ̀ ni wọ́n ti ṣe àṣàyàn rẹ̀ báyìí. Ẹni tí ó jẹ́ adarí lẹ́ka ti ìpolongo àti ìtanijí fún àwọn tí olùdìbò Victoria Etamese ló ṣàlàyé ọ̀rọ̀ náà nígbà tí ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí ẹ̀rọ tìmóhùnmáwòrán. Etamese ló fìdí ẹ̀ múlẹ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìṣẹ̀lẹ̀ tí ń wáyé kó tó di pé ètò ìdìbò ni ọbẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún lọ kọmi lóminú, ṣùgbọ́n àjọ náà ni wọ́n sa gbogbo ipa wọn pé kò ní sí à ń jíǹbò ràbò lákòókò eléyìí tí ètò ìdìbò ọ̀hún ti ọba wáyé. Bẹ́ẹ̀ ló la gbogbo ìkìlọ̀ fún àwọn èèyàn tí wọ́n bá lè gbìyànjú àti ṣe màgòmágó níbi ètò ìdìbò náà láti ṣèwé àgbéjẹ́ kí wọ́n sùn mọ́wọ́. Àjọ elétò ìdìbò náà ló tún gbóríyìn fún ẹ̀ka ti ìgbìmọ̀ tó ní ṣe pẹ̀lú ti ìbásọ̀rọ̀ papọ̀ ti ẹlẹ́kajẹ̀ka nínú ẹgbẹ́ òṣèlú ti àti ti ètò ààbò tí ó fi mọ́ gbogbo àwọn ẹ̀ka ètò ààbò míì pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ọ̀fọ́n kan máa fòrònàgbá lákòókò tí ètò ìdìbò ọ̀hún ti bá ń lọ lọ́wọ́. Látàrí àkọsílẹ̀ ìròyìn kan tó wáyé pé ní agbègbè ti ẹkùn ìdìbò àárín gbùngbùn ti fẹ̀ ńbẹ̀ ni wọ́n ti jí àwọn káàdì ìdìbò alálòpẹ́ àwọn kan lọ àti ní ìjọba ìbílẹ̀ ti Odò Ọ̀tin. Ńbẹ̀ ló ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tí wọ́n jí káàdì ìdìbò alálòpẹ́ ọ̀hún ni wọ́n ní láǹfààní àti lò láti fi dìbò torí ẹ̀rọ tí ṣe ìyíriwò fún olùdìbò ni wọ́n lò kó tó di pé wọ́n láǹfààní láti dìbò. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ló ti sọ̀rọ̀ lórí ijó tí máa ń jó lọ́pọ̀ ìgbà gẹ́gẹ́ bí eléyìí tó fẹ́ràn láti máa ṣe tí kò sì ṣe ìdíwọ́ fún ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ní òróyè lẹ́ẹ̀kejì. Adeleke lọ ṣàlàyé ọ̀rọ̀ òun lónìí òde yìí lákòókò tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ìlú kan eléyìí tí wọ́n ní wọ́n péyà mọ́ rẹ̀ fún àwọn tó jẹ́ olùdíje nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́ọ̀ọ́kán ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìhun ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà ń bẹ̀ yìí. Gómìnà ló ṣàpèjúwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó mú ṣánṣàn tó sì wípé ijó tí òun jó ló jẹ́ ara nǹkan tó ń fẹ́ràn láti máa ṣe tí ó sì ṣe ìdíwọ́ kan fóun láti jẹ́ kí àwọn àkànṣe iṣẹ́ tó ṣe kan rìn ní tìbútòrò ti ìpínlẹ̀ Ọ̀ṣun kó tẹ̀tì. Adeleke ló tún wá wípé ẹnikẹ́ni tínú bá ń bí látàrí ijó tí òun jó ni kí ó ṣàlàyé bọ́ta kó sì rí dájú pé ijó òun gan ni kò ṣe àdínkù bá bí òun ṣe ń ṣiṣẹ́ sí lóróyè. Ọ̀rọ̀ tó sọ bóde yìí ló tẹ̀lé ìbẹnu àtẹ́lù látàrí ijó tí ń jó ti gómìnà fún ìpínlẹ̀ ti Edo Monday Ọpẹ́wòlò tí ó ṣe lákòókò tí ó ń ṣe ètò ìpolongo ìdìbò fún ẹgbẹ́ òṣèlú ti APC nípínlẹ̀ Ọ̀ṣun tó sì rọ àwọn olùdìbò láti má ṣe dìbò fún gómìnà tí ó fẹ́ràn àti máa jó. Nípínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí ó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti fọkàn àwọn ará ìlú balẹ̀ báyìí wípé ìpínlẹ̀ Ọ̀yọ́
ni ohun oni ma pase tabi ki ohun je baba isale fun enikeni tin dije dupo tabi ki ohun wa ni owo ninu eka eto idi eka eto isejoba lakoko ti elomi ba goroye ninu eto idibo apapo lodun 2027 makende lo salaye oro won nigba tin gbalejo awon to je musulume lakoko ti odun ijra 1448 ne gbangan igbalejo tin be nile ijoba lagode nibadan gomina eni o salaye wipe awon eyan ipinle oyo ni won ti fohun lanfani lati si won fun odun mejo ototo to si je wipe won o ri daju pe isipo ropo ijoba eni yo lo ni ayo ati alafia ki idagba soke otun ko le ti awon eyan rere ipinle oyo ti won bere fun ko le te won lowo inu alaye oro re oni igbese ohun gan eni o je wipe isakoso tin be lode ye ni won fi ara won jin lati je ki igbaye gbadun eka ise ele ti o je ki to lori telemu ko ri owoja ijoba ko wa ni ipele ye gomina makinde eni o tun salaye to si dupe lowo egbe awon musulumi fun bi won se gudugudu meje lakoko le ti ohun wa lori ijoba ti idagbasoke otun to si wa be lo salaye wipe isakoso tin be lode ye eni yo fi gbogbo igba ma ni akoyawo igbimo eka eto eko kari aye eka tipinle oyo superb ni won ti ko wipe iroyin kan to lo bota wipe o sese kiesi idanwo alase si ile eko ti girama ti awon mose se lenu ko pe ye ni esin re ti lu bota gege bi oro kan ti won lo jade ile ise radio kan ni lu badan ajo won ni won siso loju enu atejade ti won ti bode loni ti won se vele awon niroyin lowo ni lu ibadan ti se olu ilu ti ipinle oyo ajo superb ne won wi pe esun awon gan in lo je ile to je ofege to si n se ni lona to si sese ko se abuku nla ba ajo na ati awon to n dari e ajo won ni won wa tesiwaju wipe awon ni tete lati gboju agan nipase ti eka ti ofin si enikeni ti o ba gbianju lati ta ere si aso ala ajo won ati pe papa julo eni to je alaga fun ajo na yun dokita nureni adeniran lati odo eyekeye eka le ise iroyin tabi agbon safefe ni won gbe igbesi ohun le lori be lo tun salaye wipe awon oni tete lati gbe gbogbo igbese to ni se pelu ti ofin lati dabobo ojuse idari awon to wa ni ajo na iroyin lati ile okere lohun ajo isokan awon orilede ni won ti ro ijoba lelekajeka ati awon ile ise to ni se pelu ti imo ero lati dabobo awon omo kekeke lakoko ti won ba n gbe nkan sori ayelujara ajo isokan awon orilede ni won tun ke si awon to je olupolongo eka ile ise oroyin awon olusewadi lati je ki idabobo awon omo kekeke ko je ogunlogbongbo lakoko ti won ba n peya mo eto ti won la kale paapaa julo lori ate ti ayelujara agogo ikilo na in lo waye ninu oro ti ajo isokan awon orilede ti won ti bota lakoko ti won se popo sese ti ayajo ojo odo lagbaye nigba ti won soro won ni awon omo kekeke ni won koju awon iroyin ofege awon ilana ti ko ba omo luwa bi mu to ati awon igbese mi ti won ni won lanfa ni ati foju we na re lori ate ti ayelujara nibamu pelu alaye oro re oni ko den ni awon omo mejo ninu mewa ti ojo ri won be laarin odun medogun si odun merin leni ogun to je pe won wa lori ate ti ayelujara yika ti buturo agba nla ye to si je wi pe be ni onka won tu po si ni awon orilede to je pe won o fi gbogbo ara rowo hori bi e meje ni onka ti won fi po si ninu onka ninu atesile na
eni ti o je akowe apapo fun ajo ti isokan awon orilede Antonio Guterres lo salaye oro ohun loni odeye nigba to npe fun idabobo awon omode lakoko ti won ba nse awon eto to ni se pelu ateti ayelujara labala ti are daraya ipo agbabolu ti Real Madrid lo ti ko ipe fun awon agbabolu laarin gbogbo meta ototo ti nbe inu ipo agbabolu na nibamu pelu alakale royen awon ti o je agbabolu ohun leni to je balogun fi iko na iyon Federico Valverde Orlean Tchouaméni ati Eduardo Camavinga ikọ agbábọọlù to wà nínú ìdíje ti La Liga to si jẹ ìdẹgbẹ̀ngbẹ̀ ọ̀hún ni wọ́n ṣàlàyé wípé àwọn ìgbésẹ̀ àti gbé àwọn agbábọọlù náà ni àwọn kò gbà wọlé lákòókò ti ìgbésẹ̀ ọ̀hún tó wáyé wọ́n ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí wọ́n wípé bó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ agbábọọlù náà ni ó sì ń wòye ṣùgbọ́n wọn ò tí ì gba ìwé kankan wọlé láti jẹ́ kí àwọn agbábọ́ọ̀lù ọ̀hún kí wọ́n kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù náà akọ́nimọ̀ọ́gbọ́ ọ̀hún Jose Mourinho ló tún ṣàlàyé síwájú pé òun fẹ́ sokun àárín gbùngbùn ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún lè dayin ní bó ṣe bọwọ́ lu àdéhùn iṣẹ́ pẹ̀lú agbábọ́ọ̀lù ọ̀hún ìmíì ìyún Bernardo Silva pẹ̀lú àdéhùn ti ọlọ́fẹ̀ẹ́ bó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù náà ni wọ́n ti kọ̀ báyìí láti gbé agbábọ́ọ̀lù Rodri láti inú ikọ̀ ti agbábọ́ọ̀lù Manchester City pẹ̀lú ìdúnàdúrà àti wípé ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún ni wọ́n máa darapọ̀ mọ́ orogún wọn ìyún ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona ní àìpẹ́ ọjọ́. Kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó tó ṣuyọ̀ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí àjọ elétò ìdìbò ńlẹ̀ yìí ni wọ́n ti píyamọ́ àwọn agbègbè tó ṣeé ṣe kí ẹka ètò ààbò kí ó mẹ́hẹ tí wọ́n sì ti jáwé sóbì láti jẹ́ kí ètò ààbò ibẹ̀ kó lè dayin ṣíwájú ètò ìdìbò sípò gómìnà nípínlẹ̀ ọ̀sùn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ Mákindé ló ti wípé òun ò ní pàṣẹ wá fẹ́ni tí ó gbàjọba lọ́wọ́ wọn àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè ni wọ́n ti pariwo bọ́ta látàrí bí àwọn ọmọ kéékèèké ṣe láǹfààní sí àwọn fọ́nrán eléyìí ti ń bẹ̀ lórí ẹ̀rọ ti ayélujára tó sì lè ṣe àkóbá fún ìgbésí ayé wọn ikọ̀ agbábọ́ọ̀lù ti Real Madrid ni wọ́n ti kọ ìwé ìpè láti jẹ́ kí àwọn agbábọ́ọ̀lù wọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kí ó lọ fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè tẹ̀lé wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com èyí lòpin ìròyìn tó ń dé sí ti gbọ́yìn láti kànnì Lágelú 96.7 FM ẹ lè tẹ̀lé wa lórí àtẹ̀tí x pẹ̀lú ìtànà Lágelú FM 967 tàbí kí ẹ fẹ́ràn wa lórí àtẹ̀tí ìbánidọ́rẹ̀ yún facebook lójú ewé Lágelú FM 96.7 Tunde Olawuwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babatunde Moronkeji Seun Aribikola in ló ti ń ròyìn ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ máa yáṣẹ́ o òní ọ̀sán wa sílẹ̀.

0: ń kí yín kaabo sórí àkọ́tún ètò. Ṣòbù mọ́. Ètò tó ní ṣe pẹ̀lú àṣà àti ṣe. Gírámà àti èdè. Àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láyìíká lágbègbè. Pàápàá jùlọ àwọn nǹkan. Káà mọ̀ ṣùgbọ́n táwọn á rò pé a mọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ àti dá sí. Ó bùmọ̀ lánàá tẹ́ pè wá. Fún ìlanilọ́yẹ. Ṣé àdúpẹ́ o. Mo kí ń lórúkọ olóòtú ètò ọ̀gá wa Kébùgì. Àti lórúkọ gbogbo ikọ̀ tá a jọ máa ń ṣe pọ̀ gẹ́gẹ́ bí ìṣe mi. Bí ìṣe wa. Bí ìṣe yín torí ẹ̀yin náà àjọ ń ṣe láti ilé ni. Tóbi lọ́ba Ajayi ọmọ ìyá àfẹ́ ọ̀gbẹ́ni. Arẹ́gbẹ́ gbogbo splash àti ìfẹ́ dàpọ̀nú. Ọlámilékan láwo ń bẹ́ ń bí Infinity bàbá oníbèrè. Ó tún ti dìwá bàbíà. Adéọ̀sùn Káyọ̀dé lórúkọ mi. New Vision yín náà ni ọkọ ìyàwó ẹ̀. Lórí ètò fún tòní. Ẹ béèrè béèrè. Ẹ mú béèrè ẹ gbẹ̀bọ̀n. Gbogbo àwọn tí ń fún wa ní béèrè. Láti ilé tẹ ní àmọ́ béèrè ẹ ṣé o. Àwa náà ń ṣiṣẹ́ ìwádìí. Orí àgbọ́dọ̀ ṣíra wa lọ́nà. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí mo ń fún wa lẹ́bùn lórí ètò yìí. Abiola Yariyari mò ń bọ̀. Mú ìwá Michael Ifálọ́wọ̀ Ládẹ́jọ́. Anthony Bọ́dúnrin Anthony B. Wálé Ṣọ̀tẹ̀. Aṣọ̀tẹ̀ mọ́rù wá.
1: Ọṣẹ tí ó tilẹ̀ kó rí o.
0: Mọ́gàjí òjò ti já ní.
1: Mi o.
0: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wo. Lórí ètò fún tòní ẹgbọ́ dáadáa o. Káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀. Ẹ̀rù ń bà mí torí pé lójoojúmọ́ làwọn èèyàn ń pè mí. Àwọn tó pè mí lónìí. Àfi bígbà tá a tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ sí ta káàṣì ẹ̀. Wọ́n ń bi mí páwọn ò mọ̀ ta. Ṣé ń ṣe fóònù nọmbà wọn. Sáwọn ó tún fún oní POS ní. Ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe lè ta, ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe ń ta. Ẹ mú amúfò yín lọ́wọ́ báyẹn, ẹ mú lọ́wọ́, ẹ mú

0: Eka abo pada late ka polowo ja wa. Ogbumo leto yi o nte siwaju. Lagelu 96.7 FM lawa. Ile funfun ba la fe lele nile Ibadan. Eyin ti wa te wa lori Facebook mo ri yin be o. A n bo wa kiyin. Oya, oya, again sojo pole 09123 008675 number to wabi no. Oya, the lock pa bang okay. Hello.
1: Hello, Ekasan o.
0: E ma gasan.
1: E pe to.
0: Yes sir.
1: Abaja ji lati jade afa.
0: E fe ki wa ni.
1: Abaja ji lati jade afa.
0: Oya.
1: E fun mi bi karun.
2: Ibere karun.
1: Be.
2: Ibere karun yi o ye ke mo dada. Se mo pe lori eto iya ti mo wa pe iya to wa laarin ilu ati gbedu.
1: Aye, bangbo.
2: Be won wa ni ke fun wa ni awon aye pataki meta ti won ti ma nlu ilu gbedu.
1: Ya ti ma nlu ilu gbedu.
2: Be ni sir.
1: Ilu gbedu.
2: Hello?
1: Awon banda mo wa nbe.
2: Oh yes sir.
1: Gbedu. Awon olosa ma lu.
2: Awon olosa ma lu ni bi ipade awon agbagba.
1: Eni?
2: O ya ati fun yo akoko.
1: Awon olosa awon. Ya ba n se odun egun.
2: Odun egun ko fi di mo leto.
0: Eni olosa e tun lodun egun.
1: Okay. Awon ti ba ti ma korin oro wo la ni olo awon loro
2: o sa na gogun te ndaruko yen.
1: Okay daba odun bile won ja ti mo fi awon olorin na ma awon olorin kokan na ma fi kun orin won
2: awon olorin ma lu ilu gbedu o yato si gangan o yato si sakara o ko kin se bata awon onisan go
1: mama lu gbedu bi ilu bile ni
2: be ni sir se mo pe te ba ma ba lo lori eto yi a je ko ye wa pe iya to wa laarin ilu ati gbedu ni pe ilu ni gbogbo nkan ti won ba ti lu ba ti le mu ohun wa
1: be ni
2: a wa ni orisirisi ilu even gan to mo yin gan le to ba nfi table yin to ba ngba e ma so pe so fe so di ilu ni to lu to dun ilu niyen amo orisun ilu kan ni gbedu o de ni asayen ilu ni o ni awon ti won se fun o de ni bi ti won ti man lu awon ni ke fun wa ni awon aye pataki meta ti won ti le lu ilu gbedu
1: e ja keko lori mi o je ara ni ngba ye e ja keko.
2: Okay sir
0: on ni akeko 09123708675 number ton fi npe wa niyen
2: odi oni awon mo odi oni won se bi speaker oni won pe ni gbedu speaker ni won pe ni gbedu nti won ko de kin se be orisi ilu kan ni gbedu
0: eko la nko mo ti lo bi jo bile tan pe ile iwe yi won pe se ile iwe ni se bi ile eko ni ibi ta tin ko kiko
2: beni ile eko
0: imo oye ti won ko ma leko nbe ile iwe ni library ṣùgbọ́n gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ yìí.
2: Torí ẹ̀ never máa ń pe library ni yàrá ìyàwé ìyàwé kàwé.
0: Ìyàwé kàwé. Mo ń bọ̀ ẹnìkan ti wà mẹ́. Hello.
1: Hello.
0: Hello.
2: Hello sir.
1: Ẹ̀pọ̀ ètò. Bàbá ni ọ̀pọ̀ Yemí láti ìlú Zoyin ni o.
2: Ìbéèrè ìkarun yìí ṣe lè bá wa dáhùn rẹ̀.
1: Mi ò mọ o. Èmi tí wọ́n ti ń yẹtí kí ká tún kọ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ mi ò mọ.
2: Ọyẹ mú béèrè tí yín sà. Ìbéèrè lẹ́ẹ̀kínní.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní ṣe mọ̀ nínú àṣàyàn ọ̀rọ̀ Yorùbá kan. Àbíkápè ní òwe Yorùbá. Wọ́n ní igba tá a bá fi wín kà òun la fi ń san. Wọ́n wá ní kí ni wín tó wà nínú òwe yìí.
1: Wín tó wà nù.
2: Kí ni wín yẹn túmọ̀ sí? Wín.
1: Ẹwà tí a bá.
2: Sá.
1: Ẹwà tí a bá.
2: Ẹwà
1: tí a bá wà. Ìwà tá a bá wù síra ẹni ni.
2: O ni wín. kò rí bẹ́ẹ̀ sà. ẹ jẹ́ ká sàlàyé eléyìí kó kúrò mi ká má máa rọjò ra wọn. ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún yẹn bóyá ká fílẹ̀ bóyá àwọn èèyàn lè mọ̀ àmọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ yìí pé igbá tí wọ́n bá fi wíńkà òun ni wọ́n fi ń san. lọ́pọ̀ ìgbà àwọn èèyàn máa ń rò pé bá a ṣe máa ń lò lọ́pọ̀lọpọ̀ bá a ṣe máa ń lò ni pé bóyá ìwà tẹ́nìkan bá hù sí ẹ òun ni wọ́n náà máa wù padà àbí tán bá ṣe fún ẹ ni wọ́n náà máa fi dá padà fún wọn. àmọ́ nínú òwe yìí ìgbà tá a bá fi wíńkà tí wọ́n ń sọ bíbá yìí ni pé yíyá ọkà tí wọ́n ń sọ bíbá yìí ni bíi àgbàdo tàbí ọ̀kà bàbà ọ jẹ́ pé òṣùwọ̀n tó bá lọ fi yá nǹkan bóyá tó bá lọ fi yá bí ọ̀kà bàbà àbí tí wọ́n bá fi wọ̀n fún ẹ nígbà

0: tí wọn náà bá fẹ́ dá padà fún wọn irúfẹ́ òsùn wọn yẹn gangan ni kí wọn náà fi dá padà kọ mọ̀ sí pé bọ́yá ẹnìkan ń ṣe mọ̀kàrúrù fúnra wọn bó ṣe wà gangan ìtumọ̀ ẹ̀ gangan nínú òwe òun ìyẹn ó túmọ̀ fi yá igba tó bá fi yá nǹkan òun náà ni kí wọn náà fi dá padà kọ mọ̀ jẹ́ pé òsùn wọn ni lá ni wọn fi yá ìgbà tí wọn fẹ́ dá padà fún wọn jẹ́ pé òsùn wọn kékeré àbí kóńgò kékeré ni wọn fi dá padà fún wọn bó ṣe rí nìyẹn.
1: Hello.
2: Ẹkúrọ̀lẹ̀ bàbá.
1: Ẹkúrọ̀lẹ̀.
2: Ẹgbẹ́ ní Timothy yàn.
0: Ẹkúrọ̀lẹ̀ sà.
2: Arákùnrin dàpọ̀ ló ń pè láti Kẹ̀já. Ẹ ṣe wọ́n jọ ọmọ dúpẹ́ o.
0: Ọlọ́run láti bí sà.
2: Láti Kẹ̀já Lẹ́kọ̀ọ́ mi.
0: Ìkẹ̀já ok. Ẹ mú béèrè sà.
2: Ẹ béèrè mo ti ẹ̀fẹ̀ gbìyànjú ìfẹ́ ìpínlẹ̀ kan
0: yẹn. Ṣé béèrè karùn-ún yẹn?
2: Bẹ́ẹ̀ni ẹ jẹ́ ìgbìyànjú
0: wọ́n ní kẹ́ ẹ sọ àwọn ààyè pàtàkì mẹ́ta tí wọ́n ti máa ń lu ìlú gbẹ̀dú.
2: Mọ̀wé wọ́n lùlọ àfihàn ọba.
0: Àfihàn ọba àkọ́kọ́.
2: Ayẹyẹ àwọn olóògbé ni.
0: Ayẹyẹ àwọn ẹgbẹ́ àgbà ó di méjì.
2: Àwọn olóògbé ọ̀dà mi máa ń tọ́wọ̀ olóògbé ni wọ́n. Tó bá jẹ́ bí àwọn àṣà bí ọdún ìbílẹ̀ bí àwọn kan ṣe ń
0: bàyẹ̀ bí àwọn ayẹyẹ. Níbi mo pàtẹ́wọ́ fún yín wọ́n tún máa ń lù níbi ìfilọ́lẹ̀ ọba tuntun.
2: Wọ́n náà mo sọ pé àfin ọba.
0: Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa ń lù níbi ìsìnkú ọba tàbí olóyè.
2: Àwọn ilé mi kan mọ̀ ní.
0: Bẹ́ẹ̀ni ẹgbà ó yẹ mú béèrè mi.
2: Ìbéèrè kẹjọ.
0: Ìbéèrè kẹẹ̀dógún.
2: Ìkẹjọ.
0: Ìbéèrè kẹjọ ok. Ìbéèrè kẹjọ yìí ṣé àwọn pé àwọn ọ̀rọ̀ kan wà tá a pè ní àwọn ọ̀rọ̀ onípọ́nà tọ́jẹ́ kíkọ wọn máa ń fi ara jọra àmọ́ tá a bá fi àmì ohun sórí rẹ̀ a máa mọ ìyàtọ̀ wọn. Máa fẹ́ fún yín ní àwọn lẹ́tà yìí o rí àti hí ẹ fi fún wa ní oríṣi ọ̀rọ̀ mẹ́ta.
2: Ẹ tún ẹ bá tún wè.
0: O rí àti hí.
2: Orí.
0: Orí àkọ́kọ́.
2: Orí.
0: Ó di méjì.
2: Orí.
1: Oya.
0: Ó kù kan.
2: Orí. Orí.
0: Ṣé kí n fi ní òrìjó kan?
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé mo rí kí Ìbàdàn? Tẹ bá lè fòye gbé orí kí Ìbàdàn ó ṣeéṣe kẹ ẹ mọ̀ kẹta.
2: Orí. Mo wò kẹta mo fẹ́ ẹni sùúrù ọ̀ṣẹ́.
0: A wà pẹ̀lú yín.
2: Orí.
1: Ẹ̀ràn tí.
2: Ìkẹta ló pa. Orí ẹ̀ẹ́dán fífẹ́ àfikara ń fọ́ rímú.
0: Kí wàá ní orí yẹn?
2: Orí.
0: Kí ni orí yẹn?
2: Ẹ̀kọ́.
0: Ẹgbẹ́ mi ló gbé ní débẹ̀.
2: Ọmọ Ìbàdàn lèmi náà.
0: A ó ti wá sá parí lórí.
2: Bàbá ó kù ní ẹ̀wọ̀n mi.
0: Ọyẹ mú béèrè kan sí kẹ́ fi gbẹ̀bùn.
2: Ìbéèrè mi ló ṣe ìkẹrìnlá.
0: Ìbéèrè kẹrìnlá. Wọ́n ní harvest time. Harvest. Ẹ fún wa ní ọ̀rọ̀ Yorùbá méjì ta lè pè é.
2: Ìkórè.
0: Àkọ́kọ́.
2: Ìkórè.
0: Yes, ìkórè. Harvest.
2: Ìkórè ẹni kíní.
1: Ẹ mọ̀.
2: Ẹni sọ bàbá mo gba ríro yẹn mo bínú ìkórè. Ẹ bí mo ro pé ẹ mo wo. Àgbájọ ńkọ.
0: Àgbájọ bíi ti báwo. Ẹ mọ̀ yẹn bínú.
2: Àkójọ.
0: Àkójọ ni.
2: Ìkórè.
0: Yes.
2: Mo mọ̀ pé harvest bí ẹ bá gbìn nǹkan. Bí ọdún bá ká bí ọdún bá gbé ẹbí nǹkan máa tó bá ti di gbogbo ẹ̀ṣọ́. Tá a bá ń ko lóko. Òun náà la máa pè níbi.
0: Ìkórè.
2: Ìkórè oko.
0: Ó kù kan. Ẹ fún mi kan sí. Bàbá mi ọjọ́ lọ.
2: Ẹ sọ síwájú bàbá mo wà ń bì.
0: Bàbá mi a ti fún yín táìmù dáadáa àwọn èèyàn pọ̀ lójú òpó yìí.
2: Ọ̀rẹ́ ayọ́kan tí mo mọ̀ ni.
0: Ìyá jẹ́ kí n sọ fún yín. Ìkórè.

0: No, ìyẹn ò lọ rárá.
1: Mi mo.
0: Ẹ mọ.
1: Ah. Help me.
0: Kí help yin? Oh, báwo mo ṣe le help yin bye?
1: Daddy sọ ní last week pé exam GSS
2: 3. Kí ni sọ?
1: Pé kọ́ a máa bèrè bèrè.
0: Eléyìí náà ara nǹkan tó rọ̀ pàápàá ni hello wọ́n ti lọ ẹ jẹ́ ká sọ fún ọ ká mọ̀ fi dá wọn lágbára a ní òjé agbègbè kan ni nílùú ìbàdàn a ní òjé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ omi tó máa sun lára igi òjé igi ìkẹta a ní òjé tí wọ́n máa sọ pé a ti ti òjé bo lóòsà lọ́wọ́ okùn bàbá ẹni tí ó bọ̀ ẹ̀gbà ọwọ́ ni ẹ̀pẹ́ láyé òde òní ìsinyìí oríṣiríṣi ẹ̀gbà ọwọ́ àti ẹ̀gbà ọrùn la ń fi nǹkan ṣe tí ẹ̀gbà wọ́n fi gold sàwọn kan a ní mo wọ gold wọ́n fi silver sàwọn kan a máa pè ní silver ó lè jẹ́ silver rich watch àbí silver neck chain ó dẹ̀ lè jẹ́ gold bẹ́ẹ̀ náà ni òjé yẹn ṣe jẹ́ òjé yẹn ó ní àwọn olóṣà kan tó jẹ́ pé òjé yẹn dàbí àmì aṣíwájú tàbí àmì olórí tó jẹ́ pé àwọn olóṣà kan tí wọ́n bá dé ipò kan òjé yẹn ni wọ́n máa ń fi sí wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí olórí tàbí aṣíwájú ó máa ń dàbí ibi silver bíi white báyìí ẹ̀gbà ọwọ́ ni òjé yẹn ni máa ń sọ pé a ti ti òjé bo lóòsà lọ́wọ́ okùn bàbá ẹni tí ó gbọ́ ẹ̀gbà ọwọ́ ni ẹ̀gbà ọwọ́
2: òjé ẹ̀kọ́ láǹkọ́ ṣé kò sí kankan tí a ti dáhùn bẹ́ẹ̀
0: kò sí eléyìí tá a ti mẹ́nu bá níbẹ̀
2: gbogbo ẹ̀bùn yìí ní ìsìn àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọ́n ń ṣe patí lọ́wọ́ káàkiri ẹ mọ́ sì gbàgbé pé ẹ̀kọ́ là ń kọ́ àtijọ́ yé wa ohun tí 1,000,000 naira jẹ́ ìyọ̀n lánàá 250,000 tàbí 1,000,000 naira àìdàgbà sí ń tá àbámọ̀ ẹ jẹ́ bóyá a lè gba ìpè kan sí hello.
3: Hello sir. Davido láti ayé gọ̀lẹ́ yọ.
2: À ń gbọ́ yín.
3: Ẹ fún mi ní ìbéèrè kẹtàlá.
0: Ìbéèrè kẹlò sà.
3: Ìkẹtàlá.
0: Ìbéèrè kẹtàlá.
3: Bẹ́ẹ̀ni.
0: 13. Wọ́n ní àwọn orúkọ agbègbè kan wà tó jẹ́ pé táwa náà bá gbọ́ orúkọ yẹn a máa rorí sí pé kí ló lè fà á tán lè fún irú agbègbè báyìí ní orúkọ báyìí ó ṣeéṣe bóyá nípasẹ̀ ẹnìkan tó jẹ́ èèkàn ní àdúgbò yẹn tàbí ìṣẹ̀lẹ̀ kan tó ti wáyé síbẹ̀sẹ̀lẹ̀ ní tẹ́lẹ̀ rí fún àpẹẹrẹ ìsinyìí nílùú ìbàdàn agbègbè kan wà tí wọ́n ń pè ní odíńjó wọ́n ń pè bí kan ní mọ́nàtán ìkan àádọ́gba ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi ń pe àwọn agbègbè láwọn orúkọ wọ̀nyí wọ́n wá ní agbègbè kan wà nílẹ̀ yorùbá yìí wọ́n ń pè ní dúró sòtítọ́ wọ́n ní ìpínlẹ̀ wo lọ́wà agbègbè wo lọ́dẹ̀ wà.
3: dúró
0: sòtítọ́.
3: Mi ò gbọ́ rí o.
0: Ẹ gbọ́ rí.
3: Bẹ́ẹ̀ni. Dúró sòtítọ́.
0: Ok ẹ jẹ́ kí n fún ẹ jẹ́ kí n sún sí.
2: Ẹ gbọ́ ẹ já sàlàyé báyìí.
0: Dúró sòtítọ́ yẹn ọ wà ní ìpínlẹ̀ Ogun ní ìjọba ìbílẹ̀ Adó-Odò ìyẹn Odò-Ọ̀tà nípínlẹ̀ Ogun lọ́nà tó lọ ní ọ̀nà Owódé ibẹ̀ ni ìlú yẹn wà dúró sòtítọ́ ni wọ́n ń pè dúró sòtítọ́.
2: Ó parọ́. Ẹ wo ẹ jẹ́ ń lọ sórí ti káṣẹ̀ báyìí mo ti fún yín láàyè tó. Tàbí ẹ ti ń ṣe ta ló ni nọ́mbà yìí ó ti ń róòlù 25,000 naira lẹ́ni yẹn jẹ́ nọ́mbà yẹn parí pẹ̀lú 1147 òní nọ́mbà yẹn lọ́njí ó gbé o. Àti ń pè ó ẹ lè gbọ́
4: hello
2: sir
4: ẹ̀rọ sir
2: ṣe ta káàṣì ẹ ní
4: bẹ́ẹ̀ ni sir
2: igba o le tin ta
4: mo ese
2: pe ni oshu na ni
4: sa mo pe ni oshu na
2: ni sa se ti jeri mi o jeri
4: sa
2: o baba e mo ti je bayi
4: Ọlọ́run ṣe o.
2: Orúkọ yín?
4: Bí ọdún Fátóyè ni.
2: Látàdúgbò bo?
4: Láti Ọmí Àjìwò bíbá yín.
2: Ẹ ti jẹ́ 25,000 naira. Àwọn kọ́sítọ́mà kẹ wa máa pè yín. Ẹ wo gbogbo ẹ̀yin tẹ jẹ́ èèyàn wa tẹ máa fún wa lẹ́bùn lẹ́ẹ̀kan sí akínyìn ẹ ṣe o. Wálé ṣọ̀tẹ̀ aṣọ̀tẹ̀ mọ́rù wa gbogbo Dalax bàbá ẹ ṣe. Anthony Bọ́dúnrin akínyìn akínyìn o. Abiola yari yari ese o Mogaji ojo tijani Ayo dele togun fine Eja wo mo lo ojo Monday la tun pade kete ti won ba tin ka royin ta ai dagba si nta ba mo e ba lo nkohun ari wisita e be ba wa wi abi te fe bi wa ero ba ni soro temi ati ti infinity a fi ta bayi ope pataki lọ́wọ́ àwọn tájọ ṣe tótó nípọ̀ ọ̀gá wa kébùgì lólòtú ètò yìí dọ́lápọ̀ lámójú ẹ̀rọ fún sàtà wàyí tóbi lọ́ba àjàyí ń bẹ pẹ̀lú mi gbágbágbá ara àwọn kọ sóòbù mọ́ ni tíbúlúbú ó bí ọ̀gbẹ́ninu ó yá dágbére jà máa lọ.
5: Títí ọjọ́ ajé Monday tá a ti máa pàdé ní kété tí wọ́n bá ti kàrò Yorùbá tán ní aago mẹ́rin. Nọ́mbà mi ni 08035621600 08035621600 Ọlámilékan Ọláwúwo Infinity lọkàn mi.
2: A kí gbogbo ẹ̀yin tí ẹ lórí ọ̀fẹ́ àti pè wá. Àwọn kúkú kọ́ là ń bá yín ṣe káàdì tẹ́ fi ń pè wá. Lórúkọ Ọlọ́run iná ọ̀fẹ́ wa ò ní kú Káyọ̀dé. Adi Osun loruko mi ni ufisan yin na ni oko yawo re 08034867571 ese o te n gbo wa se bu mo

0: mẹjọ kọkọ.
1: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo yín lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni, Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé, lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe

0: Plaza. Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọ bá sí kọ̀dá. Àbí sọ wa dá ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kẹ́yàn mọ́ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́. Kẹ́yàn mọ́ lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Torí ọ máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣẹ́tọ̀. Kátẹlẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ mọ́ mà kó ti bọ́. Kẹ́yàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi ògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀, ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí ilé-iṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí-jẹ̀dí. Àìlèmí dáadáa, ìdákọ̀lẹ̀, kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun, ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀dẹ̀ gbé gbésẹ̀ ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ní tí ń dá láàmú. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sápa mọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka ilé-iṣẹ́ Mujoyinlola Complex, Ìwòrò Ìbàdàn. Telephone 08033715988 08033715988. Ẹ̀ ń tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.
1: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
2: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè é ń rè é.
1: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣì rànrán.
1: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: gbogbo ọ̀nà ní lifton tí fi fà ní mọ́ra láràárọ̀ kọ́ọ̀bù kan bóun nìkan lásìkò kan náà.
1: ọ̀rẹ́ mi tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
2: ìwọ náà kò ojúmọ́.
1: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
2: ó dáná sọ ká gbọ́.
1: àbí.
0: pẹ̀lú lifton tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ ó ń fa àyànsán mọ́ra lifton tí ó wà fún ìṣọ̀kan.

ẹ̀rí mọ́dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágìlú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: àlàyé. Aṣẹ̀dáọ̀run àgbàlagbà tí gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnibàtọ̀rọ̀ gbanigbàǹgbà láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani alágbára tí gbanilọ́wọ́ alágbára tí fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sapata málágbádá lọ́rùn málágbádá ṣubúya kata. Nídìí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ilé ìta gbìn tó ta kan gbangba sí gbangba wálíà. Yíká àgbáńlá ayé tẹ̀ tí ń láǹfààní àti gbọ́ wá ń dédé àkókò yìí. Àkìyín kò rọ̀lẹ́ káàárọ̀ káàsán àti gbogbo ibi tí ọjọ́ òun bá gbé yí sí lọ́dọ̀ tìyẹn lápá abẹ́ òun. A sì kíyín káàbọ̀ sórí ètò dídẹ̀rẹ́ níkànnì tìlágelú 96.7 FM òkè gájòkè lè ta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn hàn yín. Túnde Ọláwo lólóòtú ètò yìí. Tọ́lápọ̀ lamojú ẹ̀rọ ti ń bẹ fún sáà tàwa yìí tí sì ń gbé sókè gbé sílẹ̀ tí ó jẹ́ kẹ́ láǹfààní àti máa gbọ́ wa ní dídí àkókò yìí. Ìlékún fọ́fọ́ àwọn atọpinpin tá a dìjọ ń ṣiṣẹ́ papọ̀ náà wà lé agbára tó sì jẹ́ páwọn náà ń fojú sí bí kinní ọ̀hún ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kọlọ́hún olódùmarè kọjọ kó pin gbogbo wà lérè láṣẹ lọ́wọ́ ọlọ́hún olódùmarè. Ṣé wọn aríbi kọ́lá lórúkọ mi ò èmi lò torí ijókòó náà agbádá ńlá mi lẹ́gbẹ̀ẹ́ níwájú olódùmarè ọmọ ajípolówó apátátá tánà ń jò ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tọ̀tọ̀. A ti wà lórí ìkànnì Facebook Lágelú 96.7 FM lè funfun báláwo náà la wà tá a ti ń gbóhùn sáfẹ́fẹ́ látàpá àbí. Ẹ ti mọ̀ pé ṣé ìwádìí ìtọpinpin kílùú le dà kágbègbè le sunwọ̀n ká lè rojú ká sì lè ráyè kí bí sì má ṣẹlẹ̀ sí kó wá wa ńlá kó kàyà wa lórí ètò yìí. Ọ̀nà ọ̀tún láásì gba yọ lónìí torí bá a ṣe ń piyamọ ètò lọ́wọ́ tí a sì ń gbaradì pé tó gbogbo ẹ̀ lónìí kátó bó ṣe yẹ kátó tí ẹ̀yin tẹ́ ẹ sì ń gbádùn wálé náà lẹ̀ láǹfààní àti gbádùn wa ilà àwọn ìpè kan bẹ̀rẹ̀ sí ní gorí fóònù mi gáragára. Mo wá bí wọ́n pé kí ló ṣẹlẹ̀ wọ́n kálàyé wọ́n ṣe wọ́n sọ̀rọ̀ ilẹ̀ sì kún ẹ̀ ń bẹ̀ lákọ̀ọ́kọ́ gbà wọlé ṣé wọn bá lànà ní bẹ̀lẹ́ka àti ṣoṣo mídi àlọ́hún ń gbé sókè gbé sílẹ̀ yóò sì já láǹfààní àti jẹ́ kẹ́ máa wò ó lórí ẹ̀rọ ti Facebook lọ́hún. Ọ̀yá ẹ̀ bá ń kó gbogbo stúdíò àwọn àlejò tí ń bẹ́ ní agbára yìí jẹ́ wọ́n hàn lórí agbègbè ti Facebook náà ká sáré dá wọn lóhùn pàápàá kọ́ wa tó di wípé a bọ́ sí apá abòmí ní ìrọ̀lẹ́ yìí dọ́lápọ̀ ṣé àwọn ojú òpó méjèèjì náà nílé àbí. Ó kọ tiyín tí jẹ́ mufutao ọ̀làdàpọ̀ àdúgbò wọlé ti wá
1: láti ìsàlẹ̀ ìjẹ̀bú
0: ní tòsí ọjà abakọ́nù. Ó kọ ti ẹ súnmọ́ rọ̀rọ̀ gẹ̀dẹ̀ ń díẹ̀ ó kọ tiyín tí jẹ́ ẹ súnmọ́ dáadáa kì í bùyàn jẹ́ ọ̀yá Taufik Bello látọjà àbá ẹyin lẹ́pẹ̀ lórí fóònù kí lọ ṣẹlẹ̀ gangan. Ìyá náà fẹ́ ta fẹ́ fìyà jẹ yín.
2: Àwọn àbúrò màmá wa náà fẹ́ fìyà jẹ wa.
0: Kí ló ṣẹlẹ̀?
2: Ilé tí bàbá màmá wa tó
0: kọ́. Ṣé ẹ lè sọ̀rọ̀ sókè díẹ̀?
2: Ilé tí bàbá màmá wa kọ́.
0: Ok.
2: Ní ọjà Abalẹ́lọ́sùn Lajúmọ̀kẹ́. Àwa náà ibẹ̀ ni a dàgbà sí. Èmi náà tí wọ́n sọ ibẹ̀ ni mo dàgbà sí tí mo bí wọ́n mi sí. So wọ́n àtàwọn àwọn àbúrò máa wà wọ́n wá pora wọn jọ wọ́n sà talé yẹn. Wọ́n talé yẹn ní 12 million. Àwa ní ẹ̀tọ́ tí wọ́n kọ́ wọ́n ní pé ọmọ obìnrin ni wá pé à ní ẹ̀tọ́ kankan. Wọ́n tó bá tẹ̀ tó máa rí bẹ́ẹ̀ ìyàwó mi tó kú tí wọ́n tó sin síbẹ̀ nǹkan. Wọ́n ní kò sí nǹkan tó kà wọ́n pé táwọn bá rí àwa gan kò sí táwọn ò lè fi wá dá. Àwa ní àmì náà kan àfọlọ́run igun kejì náà bó ló ti rí àwọn làwọn ọ̀nà náà kan o ọ̀nà ìmí mọ́ tó jẹ́ pé o tí àbá ń jẹ èèyàn wọ́n gbọ́n ìyànú lára èèyàn o tá a bá dé bẹ́ẹ̀ wọ́n lọ wá tó ń ṣe sí ọ̀rọ̀ wa ní tó gbé wa dé léṣe lágirídùn ọlọ́run ìjọ bàjẹ́ o káwọn nàìjíríà kẹ́ gbà.
0: Ìyàwó yín ṣaláìsínú ilé yẹn náà
2: bẹ́ẹ̀ ni
0: bí ọdún mélòó
2: ọdún kẹta ni
0: ibẹ̀ lẹ̀ sì sí
2: bẹ́ẹ̀ ni
0: igba won ti wa tale bayi sare iyawo wa da
2: won ti wu won ti je mo bi ta won mo re kan won te bere iya won leyin ola
0: eni suru won ti wu sare iyawo
2: be ni won ti wu
0: mo wa tun sisi
2: ni nti e mo won a so fun mi gan
0: ah ah en te tun so yi si da yin loju
2: mi loju be ni o ga wa
0: oda n pada bo bo loro se je
1: ada fun yen se oga wa n to sele di wi pe awon baba lamidi ti won ta abdu ni won je fun yawa inu ogbo omo ti oje gbede bi mama temi ni
0: inu omo ti kale tale pe
1: baba oje gbede to ni
0: oje gbede
1: loja aba nle laju mo ke so mi ye yin so mama mi ni kalo seku nu awon omo baba ye mama si ti lo bi 130 yes
0: o ti gbiyanju nle aye o
1: so mi ye yin ngba da wa gburo pe won ta ile yi nta koko se nipa gbe alo do maga magaji abi
2: be ni magaji laju mo ke
1: magaji laju mo ke lolorun sogo
2: sunday layori
1: odo won la koko gba lo won si da doketa fun wa bi pe ka wa pade loja aba igba ta doja aba asi dokeji ni magaji ti gbera wa be atuku onbe baba kan won pe ni baba kuli on lo mu baya wa to men ti ora ile ye wa
0: se baba kuli un na ara molebi yin na
1: ara molebi ko oba ni wayan ara adugbo ni ile ri ojiran si ile wa
2: agent
1: agent ni so mi ye yin a si de be na ngba ta gbe baba n fe mo ile ri ogun la pu nbe sugbon gba ti won sanwo fun won gbogbo ma adugbo ti nbe nbe won ni 12 million ni won
0: le gbo
1: la gbo
0: eh
1: so mi ye yin la gbo a wa n pe won a pe baba n tin je baba kasimu olohun o wa yoju si mama agba eyin mama mi lati jo na baba ti e pe won ti e gbe phone so ngba ta wa wo titi la wa ni to abu mi kan ti be ni rapaja lodu ona loni e ti ti gba le se radio lo won o se raje bayi so mi ye yin n to je ka wa ni yen
0: oda eh gbogbo n te si n so sile yi e si n fe sun kan ne tori o na le ti wa
1: eh
0: ko ma wa da pe boya da yin lohun ni mo se ni ke wa salaye die in ti fe ma beere awon wule kan ti olagba apo
1: yes sir
0: tori apo tun apo si se ti a ba pe baba mo gaji kale bayi ta pe awon ogun te fe sun kan pe won tale kale e si le so nkan te so yi na
1: agbara olohun
0: o ko ti yin le kan si na
2: tafi belo
0: se ti debi te sin iyawo yin si e ba sare nbe mo ni
2: ti debi mi ba sare won ti wu gbe
0: won wu sare iyawo iyawo yin tomo odun melo kan to sele isin
2: omo 45 years
0: 45 years awon mo wa nko
2: awon mo melodo awon egbon mi
0: baba wa di ola tan mo wa beere pe ya awon bo loju ori e wa ki le wa wi
2: na ni oye mi mo sa ka won nigeria
0: awon wo lowu
2: awon aburo mama mi ni
0: ki lo ko won
2: ikan devisi ikan la meji
0: oda eh e ma lo loni awon te da ko un e wa pada wa njo mejo to je pe oju gbogbo yin o pe patapata ko lo ma poku ni enikokan wa tin soro boya n te wi boya e lagboye to laarin molebi lofa boya n te wi boya gba ti won pin o boya won pe yin boya phone ti yin o lo
2: won te po wa to si bele mi ngbe
0: eh won le wa yin de kan ma ba yin le
2: mo mo de be won ti ta gan tan kan ja mo kan
0: e ka gbagbo pe asiko te lo be awon o sin le asiko ta won na wa yin wa eyin o sin le tori in le ko le sese ki won tale to belong se gbogbo molebi akoko nu ko le sese ki won wu sare iyawo ti yin ku nbe lai je ke mo nge esa asaja ke se seran eyan ni
2: won je ko ye mi pe won lo mo obinrin mi pe iyawo mi kan ti mo sin be gan won ni ko sin kan ti mo obinrin sin
0: oda ngbo ba dijo mejo eyin gbogbo yin patapata ati mo gaji o ati awon eyin igun keta te ni won ta le ni 12 million kankan yara oja ba kilo kadugbo na jaba
1: ile lajumo ke
0: oje n kile pe na
1: ile lajumo ke
0: oje n gbede
1: loruko baba to ni le
0: ni oje n gbede ni eni to ni le
1: be ni
0: agbo le ni lajumo ke loja aba
1: be ni
0: oda awon tin be loja aba na won gbo wa bayi eyin ademokun wa ba n bo eyin ara ile ejenda to mi die na

0: ẹtì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ Whitestone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú ìbàdàn tẹ́ nìkan rẹ ṣe tẹ́ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá àgbéyàwó òkú àgbà ọjọ́ òbí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́ jàgídí yapa high quality stone mix blender gara tí ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
1: asọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
0: back to school items souvenir bags high quality stainless pot tí doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí pressing iron àwọn ògbà lóde lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn kẹ́tìrà solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín a tún lè bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí Whitestone Souvenir ìdí àpẹ́ Odùdúwa building directly opposite NNPC filling station ìdí àpẹ́ Ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 Whitestone Souvenirs débi ọ̀rajà.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: Now *347*1004*2#. You fit to play safe for our website www.cashier.ng. Remember, send our your state again in board. 9 license this cashier. And you must don't reach 18 years and above to fit to play cashier. Shorty cashier. Multi cashier.
1: Ẹyin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú chicken, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ. Ó ṣe ìjáì! Make your cooking fun.
2: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
3: You won't believe what happened yesterday.
4: Seriously. And good morning to you too.
3: Sorry, I forgot. Tea before tea.
4: All right then, spill.
2: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
5: On Lagilu FM 96.7.
6: Ẹyin àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yá kìnyín káàbọ̀ padà látẹ̀ka ìpolówó ọjà. Ẹja tẹ̀síwájú lórí ètò lónìí. Ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ó ti tóbi ọjọ́ mẹ́ta tí mo ti fẹ́ mú kinní yìí wá. Bàbá sọ̀rọ̀ ń gbà mí. Wọ́n ní ha ṣé wọ́n máa ríbi kọ́lá the special one. Àáfàá ni níṣe sọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn kan báyìí ní kinní kan. Bàbá tún sọ mí ń gbà mí wọ́n ní ẹbí ẹgbẹ́ ó kọ rẹ̀ àríbi kọ́lá ọmọ babaláwo ni níṣe sọ̀rọ̀ àwọn kinní kan ní nǹkan kan. Bàbá tún sọ mí ń gbà mí wọ́n ní páítọ̀ ni níṣe ń sọ̀rọ̀ ẹlẹ́sìn kan báyìí ní nǹkan kan. Ṣùgbọ́n bikíbi tá a bá ti rí nǹkan tí ọ̀dà tá a sì dákẹ́ tá a sọ̀rọ̀ nǹkan obìnrin ẹ dákun ẹ̀yin wòlíì yíká àgbà ńlá ayé tẹ̀ ń gbọ́mẹ̀. Ìgbà kan wà bàfá kan bẹ lágbègbè olódó ìjẹ́ mọ̀bádé ṣe dárántí mọ́ tàbí senior gẹ̀ kan náà àwọn méjèèjì tó gbé fọ́nrán kan báyìí ń bi némi ọmọ tó ti ń gbẹ́rùn èèyàn ṣe pè tó ti lọ rèé ṣe súná ọmọ pé ń tí ọba ti mówó wá báyìí ni ó rí fún un àti gbé e lórí àti lọ rèé bá àfa òun agbègbè olódó ẹ lọ́wọ́ ọ ṣàlàyé tẹnu tiẹ̀ náà. Wòlíì kan rèé tọ́jẹ́ pé ìṣọ́ ṣé ká pè é ní ìṣọ́wọ́ gbọ́rọ̀ kalẹ̀ ni èmi a máa sọ páwọn tó mọ̀rọ̀ sọjà wa tá a wà lórí rédíò lọ́pọ̀ bíi bàbísùá. Ṣùgbọ́n ṣé wọ́n lẹ́kọ̀ọ́ ṣé wọ́n ní ìlànà ìgbé ọ̀rọ̀ kalẹ̀ bó ti tó àti bó ti yẹ. Ẹja gbálàyé yìí ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook Lagelu FM 96.7 Ìbàdàn. Ọya Dọlápọ̀ yá lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ gbọ́ bó bá jẹ́ ìyẹn náà bá sọrú ọ̀rọ̀ yìí sí bàbá tó bí yẹn lọ́mọ bí èèyàn bá tiẹ̀ rí nǹkan sí yàn. Ìwo ni ọlọ́pàá àti pè àbí bò láṣe sọ̀rọ̀ òun náà ọlọ́pàá ìwo ń tèpè ní ká wí ni àbí kí ni ká ti wí náà. Nǹkan kan ń dún níyàn kọ́lọ̀ má jẹ́ kí láàbí kọ́ ṣẹlẹ̀ sí gbogbo wa. Jágbálà yẹun ẹ kú kalẹ̀.
7: Ṣé rí bàbá tẹ́ ń wò yìí òkú ni wọ́n o bẹ́ẹ̀ ṣe wà yìí ìdádì ẹ mọ́ bẹ̀rù o ìdágbére lẹ wá ṣe fún wa ń bì. Ẹ wo ìdágbére náà wá ṣe o bàbá ilé ti kú o àǹtí dìde kò mẹ mọ bọ̀bí ó yẹ fún àǹtí lága ọkọ̀ gbé àga yẹn kọ́ lọ́jọ́ kò bọ́ mi ìwọ́jọ́ kò ń tẹ distance yẹn wa okay jọwọ ma sa lọ ko se wo o ni reason ilẹpa oku ti run lara baba yi. Ṣé rí ikú yín? Màá béèrè kwẹ́sàn kan lọ́wọ́ yín. Ọlọ́run dáríjì mi o. Bàbá kí lè wá sí láyé gan.
6: Bí bàbá òun gan bá tiẹ̀ ní IBP tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́jọ́ ọkú rẹ̀ ò tí ì súnmọ́. Sáwọn ọ̀rọ̀ tó fetí gbọ́n yìí ò ṣé ò ní tètè mọ́jọ́ ọkú rẹ̀ súnmọ́. Ọjà ẹjẹ́ àjọ wo lórí ìkànnì Facebook àwọn bó ṣe ṣẹlẹ̀ gan-an lórí ìkànnì Facebook. Ọya Ọbalàdà bá ń gbé kinní ọ̀hún sí jẹ́ àṣì láǹfààní àti lo ọdíò rẹ̀. Ẹ bàbá ọ̀hún náà ẹ rí bàbá o. Àpọ̀ lọ́wọ́n ọ̀ràn yín ṣẹ́ o. Ọjà ó ti gbé fọ́nrán ọ̀hún sí jẹ́ láǹfààní àti lo ọdíò rẹ̀ o.
7: Sẹ́rí bàbá tẹ́ ń wò
6: yìí. Òun lẹ̀ ń wò yìí o.
7: Bàbá tẹ́ ń wò yìí.
6: Bàbá ọ̀hún rèé o. Ṣé bàbá òun ti wọbi iṣẹ́ tí àbí nǹkan kan báyìí.
7: Bẹ́ẹ̀ ṣe wà yìí dádì. Ẹ mọ́ bẹ̀rù o. Ìdágbére lẹ wá ṣe fún wa ń bì.
6: Imagine.
7: Ẹ jọ ta lẹ jọ wá sà. Ẹ wo ìdágbére náà wá ṣe o. Bàbá ilé ti kú o. Kí lẹ sọ? Ó ní accident lórí ọ̀kadà ní last week. Àtàwọn àtọmọ yín wọ́n jọ last night. Sẹ́rí bẹ́ẹ̀ ṣe jòkó bàbá ẹ̀ mọ̀ wùlẹ̀ dìde sẹ́rí bẹ́ẹ̀ àǹtí dìde kú mẹ́.
6: Ó tún léyàn sálẹ̀ bẹ́ẹ̀.
7: Ó yẹ fún àǹtí lága ọkọ̀ gbé àga yẹn kọ́ lọ jókòó bómi. Ìwọ jókòó ń tẹ distance yẹn wà òkè jókòó mọ̀ sá lọ́kọ̀ ṣe wù.
6: Bàbá yìí ti dàgbà
7: tán rẹ dì. Ilẹ̀pa òkú ti ń rùn lára bàbá yìí. Kò dẹ̀ lé mi mọ kí lẹ sọ. Ọmọ tọ́jọ́ last night yẹn dà bàbá ṣe rí ikú yín. Màá béèrè kwẹ́sàn kan lọ́wọ́ yín. Ọlọ́run dáríjì mi o. Bàbá kí lẹ wá sí láyé gan. Ayé ogun lẹ wà. Olúwa sí mi lójú mo wo ìgbogbo ayé tẹ lò wọn ẹ jádùn rí láyé. Ogun lẹ fọjú ayé yín jà. Àwọn ọmọ tẹ tún bí náà ọmọ tó wú ọmọ tó rógolo àwọn ọmọ bíi dìdìrìn àwọn ọmọ bíi tó àwọn mi ò mọ̀ yín rí o but olúwa eléyìí. Dìdìrìn.
8: Láti 5 years wọ́n ti yá ní wèrè.
7: Ilé ti yá wèrè láti how many years.
8: Wọ́n ti ń gbé káàkiri láti 5 years.
7: Láti 5 years lè ti yá wèrè sẹ́ẹ̀ ti gbọ́ báyẹn. Ẹ na wọn sókè tó bá ìsàmì ayé òní bá tiẹ̀ jẹ́. Sọ́gbé Olúwa mọ̀jẹ̀ ń wáyé àsán.
6: Ṣé wọn ò ní dárò mọ́ sí bàbá yìí láàbá yìí? Níta gbangba.
7: Mọ̀jẹ̀ ń wáyé òfo. Ẹ má báyé ọmọ mi jẹ́. Ẹ má sọ ìrìn àjò mi dasán. Jésù Olúwa wa bàbá ìkan wa jagun láyé ni ó kàn jagun ìṣòro ni nísìnyí báyìí gbogbo ìdààmú tó lò náà táìmù ti tó báyìí wọn tuntun fẹ́ pa àwọn náà báyìí ẹ̀yin méjì ẹ mọ lọ́wájú ẹjẹ ń wo bóyá Olúwa lè ra bàbá ìpadà bàbá mọ̀ bọ̀ wájú wo ọmọ wo kan ló wúlò fún bẹ́ẹ̀ bá gbága àga bàbá yẹn gbé tẹ̀lé wọn. Ẹ mú lọ́wọ́ ẹ lọ jókòó má parí kẹ mú wa. Bí àga bàbá yẹn wá bàbá wa jókòó síbi ń bo náà lè jókòó síná bí àga yẹn síbi bàbá yẹn jókòó báyìí. Ó yá ọmọ wọn bí àga yẹn wá ọmọ jókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá jókòó lẹ́gbẹ̀ẹ́ dáadé bá. Sẹ́rí bàbá tẹ́ ń wò yìí bàbá tẹ́ ń wò yìí òkú ni wọ́n o.
6: Ẹ̀yin àgbààgbà tẹ̀ ń bẹ́ ń lẹ̀ yìí pé ọlọ́run ọ̀ràn wò lè yí ń ṣe o. Sì pé iṣẹ́ ti ń jẹ́ kọ̀dà ṣùgbọ́n náà ti ń gbà á jẹ la fẹ́ ṣàkíyèsí ẹ̀. Kí wọ́n sọ fún yàn báyìí pé ìlẹ̀pa òkú ní màá kinní kan ní màá bí èèyàn ò tiẹ̀ ní high blood pressure tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìkíni iyun yorùbá ná ìfúnpá gíga tẹ́lẹ̀tẹ́lẹ̀ at this age ẹ̀jẹ̀ ruru at bàbá tẹ̀ ń wò ẹ̀yin tẹ̀ lórí kan ní facebook ẹ̀ dákun bàbá yóò tóbi ọmọ ọdún mélòó bẹ́ẹ̀ bá ní kẹ́ ẹ fojú jọ̀jọ̀ ọjọ́ orí èèyàn ṣé wọ̀n ní ti súnmọ́ 70 báyìí at 70 tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àgbà ti dé. edakun eja se pele pele bi se nbe lowo afa ni nbe lowo woli bi se nbe lowo ni sese na ni nbe lowo kristiani a si ni ye soro a si ni ye kora wa leko a ta ku baba woli yo banu a poluwo ran won se a pe won ogbohun oluwa sugbon ngba mi ogun tọlọrun fe se te ba tun wa kan bi meja bi meta mo nbe ba gbadura ti spiritual battle to ba se tan ibp te ti cause si baba yi un lara nko n baba wa pada wa sele e pe a be ti so be pe kini eja se pele pele eja se pele pele eja se pele pele ojo won re bi ana run sin re bi ati wo je n fe nikan lanfani lati da si abala un mo ri poju opo ati e ti pe number to ju opo mejeje te tin seju wele wele be ba ti wa pe te ti lanfani ati wole e dakun ile ise radio ni bi o ke se facebook lasan o o si lawon ajo tin so wa loju so wa lese eja farabalẹ ka mo ba se se agbekale oro una se bi nta n ba bo na ni pe agbekale oro be na ba ti wa pe wole e ma tun wa tele erupele ta n benu lu pe ko da to yi hello e ma ku ro le o ko yin ti je o Hello. Hello.
9: Hello.
6: E kuro le o.
9: O ki e ku se gan.
6: E se o ko yin. O ya
9: mo.
6: A gbo yin.
9: E ku se. Seri wala o lagbara pupo ju Olorun. Iru nkan bayi gẹgẹ bi e ti gbe oro kale a so yi pe boya won o riran supo ate kale won yi o ku pupo ka tarara tarara won ti popo finish baba yen mole to ba se pe odo ni baba le fi agbagbe die de ni o pe boya to ba se awon to gboro ti o gboro ti e ti o je won to supo ba se pe odo ni won se won ko finish e ni Udala ujorara.
6: Eko eto arun alaji seyin. Oda, esem to e oroke lori oni pipe de tori nkan ta ko wa ro le lagba po. Eh, nbi a tin sise wadi ka akiri. E dakun awon eyan to je pe won ori nkan ni nkan won si ki mole won si jigbe. Iru ero won ni nbe lokan yin. Ba le ile kan re to je fine boy. E ba ngbo fine boy looking palato. O wa je pe se o le lo wa yan layo nti e pe to. Professional career awon kan se teacher won komo ni abidi awon kan je oluso aguta awon kan je woli awon kan je retire principal retire teacher se retire o le wa ni eh ngba to je pe nkan tuwo wa gbe dani as professional career titi e in lo le ba be nikan se ni oko enikan ni e se eja gbalaye ngba towo te mi se nsi apatenu jewo baba nla fine boy e ku kale yin te npe wa ro le yi
10: Ni bo ni shop o ya wa lo ba mu mi de be ni wa mu ba bo ah ba o lo se wa wole si be to fi da se example bo se wole si be fun mi
6: Odidere ẹyin àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí ẹ mú ní kọ́kọ́ bá yín wọ́n yàn sí kẹ́ ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ ọyá ọbálànà bá ń gbé fọ́nrán sórí ìkànnì facebook ń gbọ́ ọwọ́ tẹ̀ ẹ́ kí lo bá dé bí kí lo wá ṣe ń bí èé ṣe tó fi ńgbà tí èèyàn ó sùn tó sì rajà sínú ṣọ́ọ̀bù wọ́n sì débẹ̀ ó ní fọ́nrán kan ẹni tí ń ṣe télọ̀ tí wọ́n sì kó gbogbo machine ẹ̀ lọ́nu ṣọ́ọ̀bù ẹ já tẹ̀kọ́ wòlíì ná ẹ kú kalẹ̀
10: Òun
6: lẹ̀ ń wò yí o ọyọ ọmọ Nàìjíríà. Àgbàlagbà ni o.
10: Sọ̀rọ̀ sọ̀rọ̀ káàkiri.
11: Ó jalè ní
10: ọ̀rọ̀. Ó jalè ní ọ̀rọ̀. Àwọn ẹrù tó kú kú. Kí ló gbé ẹdẹ ìbàdàn ọ̀dọ̀? Kí ló gbé ẹdẹ ìṣó tó kù tó mú? Sọ̀rọ̀ sọ̀rọ̀ káàkiri. Ó jalè ní ọ̀rọ̀. Sọ̀rọ̀ sọ̀rọ̀ káàkiri.
11: Ó jalè ní
10: ọ̀rọ̀. Ìjàlè ò fọ́ ṣọ́ àwọn kan wo ló kún bẹ̀. Máa fọwọ́ síbẹ̀ bọ́ síbẹ̀ kò fọ́ síbẹ̀. Súnmọ́ súnmọ́ súnmọ́ fọwọ́ kò fọwọ́ kò. Ṣé nǹkan tó jí kó nìkan lélẹ̀ náà níbo? Ọyá wa lọ wá mú mi débẹ̀. Wá mú bá bọ̀ á. So iwọ kọ lo ṣáà kó fóònù ṣáà àbí iwọ ló kó fóònù. Ṣébi tó gbà wá lọ nígbà tó fẹ́ fọ́ ṣọ́ọ̀bù yẹn nílé.
6: Bó ṣe wọnú ṣọ́ọ̀bù rẹ o.
10: Báwo ló ṣe wá wọlé sí ìdájọ́
6: rẹ?
10: Ṣáà ní sùúrù lọ́jọ́
6: àgbàlagbà
10: ní sùúrù.
6: Ẹ wo mọ́ṣọ́
10: ẹ wo gẹ̀. Ṣé ẹ̀sàmpù bó ṣe wọlé síbẹ̀ fún mi?
6: Ọ̀rọ̀ àfọ́
10: búlọ́ọ̀kù yẹn. Kí ló fi fọ́ ìbà yẹn wọlé?
11: Igi
10: kejì yẹn kọ́.
11: Ó wà lọ́wọ́.
10: Ẹ mú igi kejì yẹn wá fún mi.
11: Bọ́ ìfọ́ mi sá.
10: Ìwọ́n tó ṣe
11: ẹ̀rí máa bí ẹ̀ náà.
10: Ó ní ìdí gíní rárá.
11: Òun tó ṣe tàwọn ọkùnrin. Òun tó ṣe tìwọ́ náà.
10: Ní sùúrù tí ni kò wọlé o.
6: Ó ní agbára
10: ó ní agbára. Iwọ five boy bí ìlú ele. Nísì o jẹ́ kẹ́ anybody lọ bí iṣẹ́. O jẹ́ kẹ́ anybody ṣe ọkàn. No yẹ ṣàtẹ lọ. Ṣé kí n tó fi fọ́ lélẹ̀ yìí? Ṣé kí n tó fi fọ́ nìyẹn? Má parọ́ o. Pẹ̀lú kékeré tán mú wálẹ̀ kan yà mí. Okay o ya ṣe sáàpù bó ṣe wọlé tó rẹ̀ ṣe kó ọjà yẹn jáde.
11: Mo kàn kó sẹ́gbẹ̀ẹ́ bí mo kọ́kọ́
10: pọ̀. Ó yá ṣe sáàpù ìwọ má wọlé ṣáà wọlé wọlé bó ṣe wọlé gan gan.
6: Ó ní agbára pọ̀ o.
10: Kò tí ẹ bẹ̀rù pé tí èèyàn bá wá bá òun bí báyìí kọ́.
6: Ẹ wọnú wò kékeré tó gbà
10: òun sọ́ọ̀bù àgbàlagbà. Ẹ tí èèyàn bá wá bá torí tó wọlé báyìí. Kí ló máa ṣẹlẹ̀? Ẹyọ̀ kẹ́nìbọ̀dì máa fídíò mi mọ́ kí ni o. Ẹ máa fídíò tèmi mọ́ kí ni o. Ṣé bó ṣe wọlé nìyẹn? Ìgbà tó wá wọlé, báwo ló ṣe wá rí ọjà kú? Ó yá ṣe sáàmpù. Ṣe sáàpù tó ṣe ń kó ọjà yẹn jáde. Ó ṣe ń kó jáde lélẹ̀ báyà mi.
6: Àwọn ọjà
10: ìgbà tó wá kó tán
6: ìgbà tó wá kó tán
10: ìgbà tó wá gbà jáde.
6: Alápá máa ṣiṣẹ́.
10: Ìgbà náà ló gbà jáde. Ó yá tún ṣe sáàpù bó ṣe gbà jáde. Dúró ná padà sọ́hun yẹn. Padà sọ́hun mọ́ kúrò. Yẹ kúrò mẹ́ẹ̀. Ta ni àdá tó mo rí àdá kan nú ilé mẹ́ẹ̀. So mo ń wo àdá kan nú ilé mẹ́ẹ̀. Yẹ kúrò. Mo rí àdá kan nú ilé. Àdá tó wà nú báfù yẹn ta ló fi síbẹ̀? Lẹ́yìn ẹ àdá kan wà nú báfù yẹn. Lẹ́yìn ẹ gangan.
6: Nígbà ń ṣọ́ bá wa dé
10: lọ́kè lọ́kè lọ́kè ibi tó fẹ́ sí ẹ. Wo nú báfù tó wà
6: wájú ẹ. Ó wà lọ jókòó sí
10: ìta. O ti rí wájú
6: lọ. Ó máa jẹ
10: bẹ́ẹ̀. Ta ló fàdá yẹn síbẹ̀? Lọ́yà máa bọ̀ máa bọ̀. Lọ́yà ṣe bó ṣe jáde padà.
11: Obi kí ni ẹyẹ kéré? Báwo ló ṣe lè wọ ọ̀bẹ yẹn?
6: Wọ́n ti fọwọ́ bá yẹ.
10: Ọ̀rí adé wo. Kí lo fẹ́ kán ṣe fún ẹ? Kí lorúkọ ẹ? Kí lorúkọ ẹ? Kí lorúkọ ẹ sílẹ̀? Ọlá Ìtàn kí ni?
6: Ọlá rẹ̀
10: sọ báyìí o. Ọmọ bo ni ẹ?
12: Ọmọ Ayédire.
10: Ọmọ Adédire.
12: Ayédire.
10: Ayédire.
12: Ọ̀ṣun State.
10: Ọ̀ṣun State. Okay. Pẹ̀lú nǹkan tó wá ṣẹlẹ̀, kí lo fẹ́ káwọn ọkọ̀ mi ti ṣe fún ẹ báyìí?
12: Ìgbà tí wọ́n ti yà mí tí gbogbo èèyàn ti rí mi tán bá rí mi tí mo tún ṣe nǹkan bẹ́ẹ̀ tán tún rí lọ́ online tán pò sí ẹ̀ kán sọ̀ kán ti pé àmú
6: tán
12: ti
6: mú mi nígbà ìgbà
12: ìgbà ìjàwọ́ ni.
10: Kán
12: ṣàánú ẹ̀
10: kán ṣàánú ẹ̀ kán ṣíjú àánú rẹ̀ ẹ̀ bá ṣe.
6: Ẹ̀yin àgbààgbà tẹ̀ ń bẹ́ ńlẹ̀ yìí ẹ dákun a ti sọ̀rọ̀ àwọn alápá má ṣe sí ọ̀dọ́ tí ń bẹ nílẹ̀ yìí báyìí sí ibẹ̀ nìkan ló gbìyànjú ebe rin tó ń tànú ṣọ́ọ̀bù ọ̀hún bíi worobo ike nkankan bóyá ń tọ̀hún lọ́ọ̀rẹ́ iṣẹ́ ẹbírí so pé obìnrin ló tún ní ṣọ́ọ̀bù ń gbà obìnrin ní ṣọ́ọ̀bù tí wọ́n tọ́ ọjọ́kùnrin tọ́ lọ́ọ̀rẹ́ fọ́ ṣọ́ọ̀bù ń ṣọ́ọ̀bù. Kọ́mírèdì ṣé bọ́rọ̀ yìí ṣe wà láyé àtijọ́ náà nìyí nàbí kí lọ ṣẹlẹ̀ ẹ dá sí o ẹja polówó ọjà tá a bá tẹka ìpolówó ká máa tẹ̀síwájú ọ̀dà ọ̀yà kọ́mírèdì ọ̀rọ̀ yìí ṣe rí bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ọ̀dọ́ ti ń bẹ láyé òde òní wọn la ṣe ẹ rí fídíò ọ̀hún ṣebẹ́ ẹ rí mọ́ṣù ẹ rí gẹ̀gbẹ̀ ńbẹ̀ńbẹ̀ bí yùn gan bá lọ́ọ̀rẹ́ ṣe báńsà gan tí ń ṣe báńsà àwọn olórin ó níye tí ó máa gbà wálé kí ló dé tó rí báyìí.
13: Atọ́kùn ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan tó lóhùn.
14: Ẹ wo orú omi pálawo tó gbà tó ra pálá tó fi wọlé ó láti jẹ́ pé òkìtì yín o kì í ṣàkọta fẹ́wù rẹ̀ àkọ́kọ́ rẹ̀ kí ó jẹ́ bí èmi gan ṣe ń wòṣe lára mi ń gbọ̀n bí ṣe ń pọ́ bí ológbò bí ìgbà tí ológbò tó bá réku tó bá ń pọ́ ẹ̀wò bẹ́ẹ̀ ló ṣe pọ́ wọnú inú wò tó pọ́ gbà kò tí ẹ bẹ̀rù bí bílọ́ọ̀kù bá já látòkè tó rédíò tó ní mọ́lẹ̀ ń bẹ́ẹ̀ pẹ̀lú bó ṣe rùkú apá tó rùkú ẹsẹ̀ aṣáramọ̀ ẹgbẹ́ rẹ̀ ní géètì tí wọ́n ṣalábàárù ní sọ̀páàtì tí wọ́n bá wọn ru ẹ́ńjìnì tí wọ́n ru páànù aráàlú géńdé bíi ẹgbẹ́ rẹ̀ tí wọ́n kiri àkà ní lójú títí káàkiri iṣẹ́ olè ló wá lọ́wọ́ àyàn láàyò ń tiẹ̀ ọ̀lẹ́ dárùn ọ̀rẹ́ alápá

0: láńtì. Báyé ń ṣe nìyẹn ṣàì mọ̀ pé.
1: Ó yá jẹ́ kí bàkà tó máa fi fún sífọ̀ ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe nìyẹn.
0: Àkáǹtì tí màá ń ṣe 38.
1: Fẹ́ẹ́ báàkì ní fẹ́ẹ́ báàkì tó lọ lọ́kì kí n máa pè fún ẹ.
0: Ok ok.
1: Báàkì wo ni wọ́n fẹ́ fi ṣe tá a máa tètè rí bí
0: báyìí. Money point ní POS tí mò ń
2: lò. Ètò
1: wọn máa print receipt ní money point.
0: Ẹ wọ́n máa àmà print receipt.
1: Ó yá fẹ́ẹ́ báàkì lélẹ̀ lọ fẹ́ẹ́ báàkì.
0: Mo ń bọ́ ẹjẹ́ mi KPS mi.
1: Ok. Ṣé ti yá?
0: Ó yá sáré pé sà.
1: 3-2
2: Kẹ́ ń gbá láyé o.
1: 3-5
0: 5-6 0-1 kí lẹ pé?
1: 0-1
0: 3-4
1: First Bank.
0: Orúkọ Olúwa Bẹ́sà.
1: Òun náà mo ṣe ní oye orúkọ yẹn wò fún mi kó lè kọ̀fáàmù ẹ̀ fún mi tàkíyèsí ni. Orúkọ Olúwa ń bẹ̀ bá mi sáàkì fún.
2: Ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ̀.
0: Ẹ tó ń lò dẹ́ kó wá. Ẹ kó lò tó máa ń gbé kọ̀ọ̀.
1: Má rọ̀ṣì jọ ṣo mọ̀ bọ́rọ̀ owó ni First Bank ni o.
0: Ok sir.
1: So 38,000 ló máa ṣe kájìṣẹ́ ló máa gba 1.5 àbí.
0: Bẹ́ẹ̀ni sà. Ní ìmọ̀ kan tó ṣe network money point.
2: Èyí ò náà mo rò pé ọmọbìnrin náà ó ti kaskóòpù bóyá ó ti kọ́kọ́ rí fídíò àkọ́kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ tẹ̀ ń wò yìí. Wọ́n ó fi fóònù wọ́n ó ní kọ́mọ kan mú fóònù lọ sídìí POS. Wọ́n wàá gbé fóònù fẹ́ lò wọ́n wàá pera wọn yóò wàá gbé fóònù fún ní POS. Àlàyé mi ń yé yín àwí. Yóò wà ní ẹ sáré bá ń sọ owó sàkáǹtì kan ọmọ tí mẹ́ńbẹ̀ ń yóò fún ọ lówó nígbà tó bá wàá ṣe owó tán sórí àkáǹtì. Èyí tó wá mú fóònù wá yóò wà ní òun ti gbàgbé owó sínú mọ́tò jóun lọ mú wá nu mọ́tò nígbà bá pẹ́yìn dàbá yìí. Ìyún ń lọ nu o ǹjẹ́ kò jẹ́ méjì mò ń wo àkókò ń súre tètè. Àwọn tí wọ́n mú níbàdàn lónìí tọ́jẹ́ pé wọ́n ń fi ọmọ ódó wọ́n fi ń gba ọ̀kadà lọ́wọ́ èèyàn tí wọ́n jan inú èèyàn máa jìn pọ̀ o èèyàn máa ní kànú. Ó sì gbọ́n ọmọ ódó sókè ó sì fi lu ọmọ nìkeje èèyàn bíi tiẹ̀. Ọlọ́run gan nínú òun bàjẹ́ pé òun dá èèyàn. Ọyá bá ń gbé èèyàn náà ṣe pápápá ajá ẹyún bó ṣe ń wáyé lọ́wọ́lọ́wọ́ báyìí ìlànà aṣáré tẹ̀ sórí ètò nírọ̀lẹ́ yìí ká má tún dá dúró dijọ́ míì mọ́ káwọn èèyàn tí bá ń gbọ́ wa pàápàá àwọn ọlọ́kadà ẹ dákun bẹ́ẹ̀ bá gbèrò ó ti gbé kinní ọ̀hún ṣe òun rèé o.
3: Àwọn iṣẹ́
4: ìbàdàn náà la máa ń lò.
2: Ẹ̀rọ mọ ojú lọ́wọ́ wọn.
3: Àwọn àdúgbò ní pàtó.
4: A lè lọ ọ̀nà ọjọ́ ká lọ ṣiṣẹ́ ń bẹ̀. A lè lọ ọ̀nà sáìdì road ká lọ ṣiṣẹ́ ń bẹ̀.
2: Ẹ wo àdúrà ọmọ odò ìtorí ọlọ́run.
3: Láti gbogbo ìgbà tẹ́ ẹ ti ń la kónkó mọ́ àwọn èèyàn lórí fún iṣẹ́ yìí. Èèyàn mélòó ló ti kú tara bí pé bẹ ṣe la kónkó mọ́ ọ lórí.
4: Mi ò tí ì rí èèyàn tó kú ṣùgbọ́n wọ́n sọ pé àwọn ti pé èèyàn kan tó kú nínú àwọn tá a ṣiṣẹ́ fún.
3: Wọ́n ní wọ́n bá bíi more than 34 million naira lákàùntì yín ṣóòótọ́ ni.
4: Bẹ́ẹ̀ni.
3: Nínú owó ọ̀kadà yín náà lẹ́tí
2: ní gbogbo. Iṣẹ́ wọn náà ń ṣe.
3: Kí lẹ wá ń fa àwọn owó yìí ṣe tẹ bá ti rí wọn?
4: Yorùbá ní pé owó téèyàn bá ṣiṣẹ́ fún kò kí n mọ̀yàn lọ́wọ́.
2: Wọ́n mà tún ń pòwé.
4: Wọn ò lè sọ pàtó nǹkan tí mo fi owó yẹn ṣe. Torí tába ti rí tába ti pín ó lè jẹ́ 200,000 ló máa kàn mí gbà mí. Tí máa ṣe owó yẹn báyìí bùkátà ó máa wọ náà.
2: Ṣé ń gbọ́?
4: Ojú ẹsẹ̀ ó pẹ́ ju ọjọ́ méjì.
2: Ẹ bá ń ṣí àìtò yìí ẹni tẹ̀ ń gbọ́ wá ń lé.
3: Kí lorúkọ yín?
5: Aliu ọlọ́pàá dé.
3: Ọlọ́pàá náà ló ti dé ibà. Ẹ jọ kí ni kí lẹ ṣe tẹ fi di èrò àgọ́ ọlọ́pàá?
5: Mo máa ń jí máa ṣe. Mo jalè máa ṣe.
3: Ok.
5: Tí èmi àti ìkejì mi tá a bá ti gbé ọ̀kadà. Táwa ti pe akàn máa pe ibì kan fún ọlọ́kadà tó bá ti wá gbé wa débẹ̀.
2: Ẹ̀yin ọlọ́kadà ṣẹ̀ ń gbọ́ o.
5: Èmi máa ma fún ọlọ́kadà yẹn lówó. Mi bá ti ń fún lówó. Ìkejì mi máa la kinní
2: ohun
5: pò mọ lẹ́yìn ọ̀rọ̀.
3: Àti ìgbà olè ti bẹ̀rẹ̀ iṣẹ́.
5: December last year yìí náà la pàdé.
3: Àwọn ọbọ ni ẹ lẹ máa ń gbé àwọn ọlọ́kadà yẹn lọ tí ojú òkè fi ń ka yín mọ́ tẹ bá wo ọmọdé ilé wọn lórí.
5: Bí alẹ́ la máa ń jáde tá a bá ti jáde lálẹ́ yẹn a máa pe ibikíbi fún àwọn àwo ibi tó bá dá ibi tó bá jẹ́ bí ojúgbó ibi tó bá dá tí ò síyàn bẹ́ẹ̀ téèyàn pọ̀ bẹ́ẹ̀ ibẹ̀ láti máa dúró la máa sọ pé ó wà tá a bá ti wá sọ pé ó wà èmi máa fún lówó tí n bá ti ń fún lówó ìkejì.

0: Ètò agbára ọ̀rọ̀ yìí ń wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lùwá ti ń lo wòlíì Olúdáde Adédèjì. Àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgbẹ̀ ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú. Àkókò òsì rèé o. Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour. A lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn. Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ. Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀. Àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan. Òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan. Ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kola Road Àpáta Ìbàdàn. Pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001. Àkókò tó ó yá dìde wa gba ìṣelógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ǹjẹ́ Olúwa àwọn Olúwa àti Ọlọ́run àwọn Ọlọ́run, ẹni tó ní ọ̀rọ̀ ìyè lọ́wọ́, rán ọ̀rọ̀ rẹ sí wa, bá wa pàdé, dì wá lámùrè kí ogun ayé má borí àwọn olùgbọ́ ọ̀rọ̀ rẹ. Jésù Olúwa wa, àmín. Mo gbé Ọlọ́run ga nínú ayé rẹ fún ọ̀rọ̀ rẹ tó ń jáde sí ọ lójoojúmọ́. Mo fi ògo fún Ọlọ́run nínú ayé rẹ fún ìṣẹ́gun àti ìrànlọ́wọ́ àtòkè wá. Bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ lónìí, èyí ni apá kẹta ẹ̀kọ́ tí a ti ń bábọ̀ láti ọ̀sẹ̀ méjì. Mo fẹ́ gbìyànjú láti parí rẹ lónìí. Kí là ń ṣiṣẹ́ lé lórí? Ìjagun àti àṣeyọrí, ìjàkadì àti ọ̀nà àbáyọ Kristiẹni. Ò ti rántí? Má gbàgbé wípé ojú ogun ni ayé. O nílò Ọlọ́run. Ogun tí a ń jà nínú ayé kìí ṣe ogun tí a fi ojú rí nìkan. Ní pàtàkì jùlọ, ogun tí a fi ojú rí kò lè ju ìdá 25% ogun ayé fúnra rẹ̀. Lọ́nà mìíràn, ogun ẹ̀mí àti ogun ara. Bákan náà ni mo lè sọ fún ọ pé o tún ní ẹ̀kẹta rẹ̀, ogun ara ẹni. Sórí ogun tó pọ̀jù tí ó ń ja ẹ̀dá láyé, mo lè sọ fún ọ pẹ̀lú ìgbàgbọ́, ogun ara ẹni ló pọ̀jù nínú ogun tí ẹ̀dá ń jà. Sórí ogun ara ẹni, bí èyàn ò bá ti rí ogun ara rẹ̀ ṣẹ́ àti ṣe ogun tó ń jà láyé, yóò nira. Àṣírí pàtàkì tí mo fẹ́ kó o mọ̀ nípa ogun ayé nìyí. Òótọ́ ni pé ogun ẹ̀mí wà. Òótọ́ ni pé ojú ogun ayé wà. Ṣùgbọ́n sórí ogun ara ẹni, tí ènìyàn fi ọwọ́ ara rẹ̀ fà sínú ayé ara rẹ̀, bí o ò bá ti rí ọ̀nà ìṣẹ́gun rẹ̀, ó dọwọ́ Olódùmarè. Ǹjẹ́ báwo la ti ń jà ṣẹ́gun nínú ayé? Mo ti yànnà náà àwọn ogun tó wà. Kí lọ́nà àbáyọ? Ẹ̀pẹ́ aráalé, ẹ̀pẹ́ aládùúgbò, ẹ jókòó, fi fọ́nrán ìránṣẹ́ sí ẹlòmíràn. Ìwọ náà gbọ́ lẹ́gbọ́ tún gbọ́ ní agbára Ọlọ́run. Ó ṣeéṣe láti ìparí ọdún yìí kó jẹ́ wípé lórí ẹ̀rọ fọ́nrán, lórí Facebook, YouTube, Instagram, àwọn social handles la ó ti máa gbọ́ agbára ọ̀rọ̀. Ṣùgbọ́n títí di ìparí ọdún, kó tó dìgbà náà, bí Ọlọ́run bá fún wa ní orí ọ̀fẹ́ mìíràn láti tẹ̀síwájú, I will let you know. Ẹ jẹ́ ká lọ sínú ẹ̀kọ́ náà. Mo pín ìjagun Kristiẹni sí ọ̀nà mẹ́ta. Àkọ́kọ́ ni mo pè ní pre-battle, pre-fighting, kí ogun tó bẹ̀rẹ̀ kó tó bọ́ sójú ogun. Number 2, the fight, ìjà gangan. Number 3, post-fighting, lẹ́yìn tó bá parí ogun èyí tán. nítorí ìṣẹ́gun kìrìtíẹ́nì ó délé mẹ́ta ni o ẹ jẹ́ kí a lọ sínú rẹ̀ number one nínú kí a tó bọ́ sójú ogun you need to identify the battle you are fighting ọjọ́ tí o bá ti bọ́ sójú ogun láì rí ìmọ́lẹ̀ ogun tí ò ń jà ó ṣeéṣe kó o fi ara rẹ ṣe ìfà fún ẹni tó ń lé ọ o ní láti mọ irúfẹ́ ogun tí ò ń jà o ní láti ní òye nípa rẹ̀ òye tí o ní nípa ogun tí ò ń jà ni yóò jẹ́ kí o mọ̀ irú ìgbáradì tó o ní láti ṣe ìmúrasílẹ̀ rẹ àti bí a ti ń jà nítorí pé gbogbo ogun ló ní bí a ti ń jà kìí ṣe ìgbésẹ̀ kan náà là ń gbé nípa gbogbo ogun nítorí pé ogun kìrìtíẹ́nì yàtọ̀ sí ara wọn ọ̀nà tí à ń gbà jà yàtọ̀ sí ara wọn ohun tó ṣe ni láàánú jù nípa kìrìtíẹ́nì ni wípé kìrìtíẹ́nì kò tan ìmọ́lẹ̀ kó wo irú ogun tó ń jà àti ọ̀nà àbáyọ rẹ̀ ó ṣe ni láàánú wípé gbogbo ogun tó ń jà kìrìtíẹ́nì ni wọ́n ń gbàdúrà nípa rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé àdúrà lè ṣẹ́gun àdúrà ló lè ṣẹ́gun àdúrà ní ọ̀nà àbáyọ ṣùgbọ́n ẹ jọ̀wọ́ sà ẹja jọ gbọ́ òtítọ́ yìí kìí ṣe gbogbo ogun ní àdúrà nìkan yóò ṣẹ́gun rẹ̀ nígbà tó o bá gbàdúrà tọ́ àwọn ìjagun ìgbàgbọ́ wà tó o ní ìgbésẹ̀ láti gbé nípa rẹ̀ òótọ́ ni pé olúwa sọ fún àwọn jehoshaphati pé kí wọn máa kọrin pé wọn ò ní ìjà nínú ìjà yìí pé ìjà òun ọlọ́run ni mo gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n báwo olúwa kọ́ wọn ní ohun tí wọn yóò ṣe ó ní kí wọn máa kọrin nígbà tí wọ́n mọ irúfẹ́ ogun tí wọ́n ń jà ni wọ́n mọ ìgbésẹ̀ tí wọn yóò gbé kí ìṣẹ́gun tó dé ìbá ṣe pé olúwa kò kọ́ wọn ní ìgbésẹ̀ tí wọn yóò gbé wọn ìbá jagun náà lòdì jẹ́ kí n sin onígbẹ́rẹ́ ìpàkọ́ kan ọ̀pọ̀lọpọ̀ kìrìtíẹ́nì bí wọ́n bá bọ́ sínú ogun kan olúwa gbógun ti àwọn tó gbógun tì mí fi ìjà fún àwọn tó ń bá mi jà lọ́pọ̀ ìgbà òun ló ń gbógun ti ara rẹ̀ bí olúwa bá wá ṣẹ́gun ṣẹ́gun ńkọ́ ṣẹ́gun ló ń bèèrè ṣẹ́gun lórí ogun bó bá wá jẹ́ ṣẹ́gun ló ń ja ara rẹ̀ lógun bí olúwa yóò bá ṣẹ́gun fún ṣẹ́gun a jẹ́ pé olúwa yóò ṣe ṣẹ́gun fúnra rẹ̀ fún ara rẹ̀ nítorí kíni ṣẹ́gun kò rí ìmọ́lẹ̀ ogun tó ń jà ohun àkọ́kọ́ ṣí àwárí ogun tí ìwọ ń jà kó o lè mọ ọ̀nà àbáyọ rẹ̀ nínú efésù ni orí ìkẹfà tó ti rí ẹsẹ̀ ìkẹwàá rẹ̀ ó ní kìí ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni à ń bá jìjà kadì ẹsẹ̀ ìkejìlá kìí ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjà kadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn ọlọ́lá àwọn aláṣẹ bí òkòkò ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọrún àbótiri nígbà tó ṣe àwárí rẹ̀ tó ti kíyèsí pé kìí ṣe ẹran ara lòun bá jìjà kadì ó rí ìdánilójú pé ọ̀nà àbáyọ rẹ̀ kìí ṣe ti ẹran ara ọ̀pọ̀lọpọ̀ ló ń ja ìjà ẹ̀mí tó ń wá ọ̀nà àbáyọ nípa ti ara ẹni tó jẹ májèlé lójú oorun ó jí ó gba ilé ìwòsàn lọ ẹni tí wọ́n nà lójú oorun tí gbogbo ara rẹ̀ lé nígbà tó jí ó lọ ra rọ́ọ̀bù ó fi ń para ẹni tó fẹ́ lọ sí ìlú òyìnbó nígbà tí ọjọ́ ìfọ̀rọ̀wánilẹ́nuwò kò fẹ́ẹ́fẹ́ ó pàdé ìyá rẹ̀ lójú ìran rẹ̀ ìyá rẹ̀ wípé ò lè lọ nítorí pé mo fẹ́ kó o máa tọ́jú mi nílé bó o bá lọ ta ni yóò máa tọ́jú mi ó ní kò má ta ó gbàgbé ìran ó gba ẹ́mbásì lọ nígbà tó débẹ̀ sí ẹ ti mọ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ìjà ló ní bí a ṣe ń jà ẹ̀yẹ́ ń jà bí àfọ́jú pọ́ Paul apostle wi pe mo nja o sugbon mi o ja bi eni to lu afefe opolopo lo nja ija ti ko ni oye re. Number 1 wa di ru ogun to nja ija emi yato si ija ara gbogbo eni to nja ara re logun o ni lati mo pe o ni lati se awari ogun to n fi nja ara ohun gbogbo eni to n se si olorun ti olorun n na tori olorun le fogun ja o olorun le ta o si owo ota wa di re olorun lo n na mi abi eniyan lo n na mi abi emi lo n na ara mi mo ti pin si meta o olorun n na awon eniyan kan satani n na awon eniyan kan eniyan miran na ara re olorun lo gba satani laaye lati na jobu satani o dedede le jobu nitori pe nipa ori ofe owo re mo okunkun lo na awon elomiran okunkun lo fi ya je elomiran boya ogun inu eje boya ogun ale ile boya ogun awon to yi ika boya ogun awon eniyan mimo okan ninu re ko se se oni lati waju ko mo talo fogun nje mo pe ona bayo elomiran ti yo fi segun ko mo eni to nbinu si ko mo eni to nba aja ko toro idariji e dakun sa e ma binu mo isegun ti de awon ija aye kan wa ko nilo ada ko nilo ibon ko nilo awe ogoji ojo koda ko nilo awe ojo meta ki lo nilo mo bi to ti fese ko pada lo sibe bebe ejo sa e dariji mi ejo ma asise ni e gba mi ojo to ba ti nja ogun ti o wa di re wa pe ni di ogun na o si sese kogun na o gbe olo o wa di ogun na. Number 2 nipa to ba ti wa di ogun tan o fe bo soju ogun o ya dira sobe dira o ni lati gbe ihamara wo tori ihamara ti mo n so yi o tun tele irufe ogun ti o n ja bi ogun re ba je ogun ti afojuri wa lo ada wa lo ibon wa lo oko wa lo ofa Nigeria Christians eyin onigbagbo ninu aye ija ti Christiani n ja lakoko yi ija oju aye po ninu re ki se ija oju ala ki se ija oju iran ki se ija ti e ko mo nipa re won ko ibon ka ayin mo ile ijosin won ko ofa ka ayin mo ile adua bẹẹ naa le n gbadua nikan emi o sọ pe apa olorun ko ka ṣugbọn ṣe olorun lo wipe kaworan ẹ n kiyesi ẹsi n kigbe lọni pe bi wọn ba gba ọ leti ọtun ko kọ tosi si o nibi ta ti n lo ibi ti o ti ṣiṣẹ lo pọ eyi ti a n ja lọwọlọwọ yi ija ẹmi kọ leleyi ija ara ti a fojuri leleyi won ko ibon ka omole won ko ada ka omole e kuku ni olorun na debi ti yo sokale gba o awon ti a ni to ni olorun loni tita ni won ta anointing for sale iyin olorun for sale orin ope for sale eni to n teduru yin olorun for sale eni to n korin for sale owo olorun o sokale ẹtàn la ń tara wa jẹ kristiani níbo lẹ wà kí lẹ ń ṣe gan-an ìbànújẹ ńlá ni fún àwa ọmọ kékèké ohun tí àwa ń fi etí wa gbọ́ ohun tí àwa ń fi ojú wa rí wọ́n kó àwọn ọmọ yín lẹ́rú ní ojú yín lórí pẹpẹ wọ́n pa àwọn àlùfáà yín lórí pẹpẹ ẹ̀yìn sì dákẹ́ mo rántí nínú bíbélì tèmi lọ́jọ́ tí ọba ni tó wọnú pẹpẹ láti rúbọ a àwọn àlùfà tó dira ogún dìde sí wọn ni kò tọ́ fún ọba láti sọ́tura rí lórí pẹpẹ. Kí ló dé tí ẹ dákẹ́? Kí ló dé tí ẹ ń sùn? Ọ̀tá ti gba pẹpẹ lọ́wọ́ yín, ẹ̀jẹ̀ ń ṣàn lójoojúmọ́, wọ́n ń jáde k

rẹ̀. Gbogbo ìjà kọ́ ní ìjà ẹ̀mí àyàbí Olódùmarè bá wípé ẹ dúró dèmí. Oríta tí ẹ wà yìí, bí ẹ ò bá gbé ìgbésẹ̀ níbo lẹ kó owó tí Ọlọ́run fi fún yín sí? Kristẹni máa ya ohun púpọ̀ o. À ń pa àwọn ọmọ yín lójú yín, ẹ̀ ń pa owó mọ́. Kristẹni, ìjà ìgbàgbọ́ kọ́ leléyìí. Ẹ dira, bí ẹ ti dira nípa ti ẹ̀mí, ẹ dira nípa ti ara. Fortify yourself before the battle. Ọ̀tọ́jú ọjà kọyìn ọjà. Ẹ dira sílẹ̀ kogun ó tó dé. Unfortunately, ogun ti dé, ṣùgbọ́n kò ì tí ì dé, ogun ṣì ń bọ̀. Mo ní ogun ti dé bodè. Ogun ti ń jà wá, ṣùgbọ́n ogun ò tún tí ì dé, ogun ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Bí ẹ bá dákẹ́, bí ẹ bá dákẹ́, bí ẹ bá dákẹ́, bí ẹ ò bá dira, ó dá Kristẹni fi àwọn gbogbo ènìyàn sílẹ̀. Ìwọ lọ dira ń tiẹ̀ o. Ṣùgbọ́n irú ìdira wo ni mò ń sọ? Ẹ dira nínú ẹ̀mí mímọ́, ẹ dira nínú agbára rẹ̀, ẹ dira nínú ogo rẹ̀. Ẹ fi àánú dira, ẹ fi àṣẹ dira, ẹ dira yí gidigidi, nítorí pé ogun bẹ níbodì. Ẹyin tí ẹ ń ja ogun ẹ̀mí, ẹ dira. Ẹni tí ayé ń jà lógun, ẹ dira. Bí a ti ń dira nípa tẹ̀mí wà, bí a ti ń dira nípa tara wà. Ìwé Éfésù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàdínlógún kí ló wí? Ó ní kí ẹ mú àṣíborí ìgbàlà àti ìdà ẹ̀mí. Ẹ jẹ̀bẹ̀ láti ẹsẹ̀ ìkẹwàá. Lákòótán ara ẹ jẹ́ alágbára nínú Olúwa, kìí ṣe nínú ọtí, kìí ṣe nínú owó, àti nínú agbára ipá rẹ̀. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀. There is something we call the armor of God. Ẹ gbé wọ̀. Nígbà náà lẹ lè kọjú ìjà sí èṣù. Ṣùgbọ́n ẹ gbọ́ mi o, èèyàn tí àdá gé lẹ́sẹ̀, tó lè wá bandage kó fi dé, tó lè rí oògùn egbò kó dà sí tàbí ewé tí yóò gbò sójú rẹ̀, tó ní àdúrà nìkan lòun máa gbà, ọwọ́ rẹ̀ ló wà o. Ẹ dira. Ẹ̀jẹ̀ àti ẹran ara kọ́ ni ẹ̀ ń bá jìjà kadì. O ti mọ irú ogun tó ń jà kí ló wá ń ṣe? Ẹ dira. Ta ló rántí 1 Samuel chapter 17? Nígbà tí Dáfídì fẹ́ kojú Gòláyàtì, wọ́n dira ogun fún. Wọ́n gbé ìhámọ́ra Sọ́ọ̀lù, wọ́n gbé wọ́. Nígbà tó wọ̀ ọ́, wọ́n fẹ́ sọ́dá lágbára. Dáfídì sọ kinní kan, ó ní ẹ bọ́ kúrò lára mi. Irú ìdira tí mo nílò kọ́ leléyìí, let's go there. Mo ti sọ tẹ́lẹ̀ pé ìdira pé oríṣi méjì. O ní láti mọ irú ogun tí ò ń jà àti irú ìgbáradì tó ṣiṣẹ́ fún ọ. Jẹ́ fún ọ lófin méjì. Number 1, má lo ìhámọ́ra ẹlòmíràn kò ní ṣiṣẹ́ fún ọ. O lè ṣiṣẹ́ fẹ́ni tọ̀hún, kò ní ṣiṣẹ́ fún ọ. Nítorí orí rẹ kọ́ ni wọ́n fi pè é. Orí Sọ́ọ̀lù ni wọ́n fi pe ìhámọ́ra tí a gbé wọ Dáfídì. Dáfídì kọ̀ sílẹ̀, ó ní mi ò fẹ́, mi ò lè gbé. Kò dánwò rí. Ọ̀tọ̀ ni ohun ìjà tó ń lò tẹ́lẹ̀, ọ̀tọ̀ ni ìhámọ́ra rẹ̀ tó ń lò tẹ́lẹ̀. Má jẹ́ kí wọ́n tàn ọ́ jẹ, kí wọ́n gba ìhámọ́ra rẹ̀ lọ́wọ́ rẹ. Níbo ni àwọn Kristẹni wà? Wọ́n ti fi

ti wa ro wo ta si owo nba yi lowo ota e ti bi olorun sile e le pa o eru e le pa dukia dukia te lelele seyin na le nlo loni awon le oloju kokoro to ko owo orile ede ka kiri ilu ebokiri se bi be na lo npare si sibe sibe e tun si nko lo good luck to you. Èyí ti ẹ̀kọ́ sí Nàìjíríà káàkiri níbo ni àwọn aláìníròmú ìrìnàjò wà aláìníròmú òpònú Nàìjíríà aláìníròmú òpè Nàìjíríà ẹ̀ ń kówó lọ sí bank àwọn òbítíbitì owó ìyàwó ẹlòmíì ò mọbi tó kówó sí ọkọ ẹlòmíì ò mọbi tó kówó sí àwọn ọmọ yín ò mọbi tẹ́ kówó sí ẹ rí àwọn báńkà kékèké tá ń dolówó òjijì wọ́n ń fi owó yín sọ̀rọ̀ nítorí pé kò sẹ́ni tó wá bèèrè owó mọ́ ẹni tó lówó ti kú nítorí kò jẹ́ kẹ́nikẹ́ni ó mọbi tó kówó sí kò ẹ ṣe tí ìran yíraye tó báyìí èyí tí wọ́n mọ ẹni tó kó síbẹ̀ táwọn ọmọ rẹ̀ mọ̀ múwe kan wá lónìí múwe kan wá lọ́la ọ̀pọ̀lọpọ̀ ló kú tí ò rí nǹkan kan gbà nínú owó náà kírísítíẹ́nì ìlépa tí ẹ̀ ń lé lónìí lòdì ẹ̀ ń já ogún ìgbàgbọ́ ẹ̀ ń wa agbádá ẹ̀ ò dira ogún wọ́n fi ìbọn payín lójoojúmọ́ ẹ̀ ń wọ kóòtù ẹ̀ ń wa agbádá ẹ̀ ò dira ìjà ẹ̀ ò lè lọ sí oko ẹ̀mí mímọ́ a ò lè gba àwẹ̀ kò sí iná mọ́ kò sí àṣẹ mọ́ kò sí agbára mọ́ ó ṣe ni láàánú pé àwọn wòlíì ìran yìí kìrìsìtẹ́nì ìran yìí wọ́n ti di bálámù aláfọ̀ṣẹ nítorí wọn ò lè dúró di agbára ọlọ́run ẹgbẹ́ o ẹgbẹ́ ìhámọ́ra ọlọ́run o má lo ìhámọ́ra ẹni mìíràn o kò ní ṣiṣẹ́ fún ọ o ìhámọ́ra tirẹ̀ ni kó lò dáfídì wípé ẹ bọ́ kúrò lára mi number two pre battle kogun tó dé get your weapons right you need weapon the right weapon and you need to use it right I won't say that again get the right weapon and use it right àwọn ogun kan wà ohun ìjà tá a fojú rí ló gbà olúwa joshua ò ṣe máa kọrin nìkan kó máa gbàdúrà ohun tí ọlọ́run ní kó ṣe ló lò ní ìgbà ezekiah òótọ́ ni pé ọlọ́run sọ̀kalẹ̀ ó fúnra rẹ̀ pa àwọn ọ̀tá ohun tí àkókò náà béèrè fún ni o ní ìgbà dáfídì ó gbé ìjà dání ó kojú àwọn ọ̀tá ọlọ́run ni o ohun tí àkókò náà béèrè fún ni o kí ló ṣe yí kìrìsìtẹ́nì àkókò yìí ọ̀yá wàrà wí ìdòyò chapter 6 Ephesians verse 17 let me read it for you. Ẹ mú àṣíborí.

ọ̀rọ̀ ọlọ́run ni kọ́kọ́rọ́ tó sílẹ̀kùn. Ọ̀rọ̀ ọlọ́run náà ni ìjà olójú méjì. Jésù ja ogun ní ìgbà tirẹ̀, kí ló lò? Ìdá ẹ̀mí

public unless you pay me. I must charge you handsomely before I come there. Did you not see how we have limited the hand of God? God is not working like in the olden days because we have commercialized anointing. I'm going to stop here for the day. But let me say this to you. Pre-fighting method. Morasile ki okoto loso jobu. Bei hamara alonwo. Mai hamara to si shefo. Malo hamara elu mera. Mu ija okoto to. Ole je adua luluwa ni kolu. Ole je ori yi luluwa ni kolu. So bo okun mera wa okuta afonjuri to olo ida. Iru e ki ton sele si Christiani ka kirori le de la yensi. Big Christiani na yu. Ogoni fo alonu fo aye President Trump. Ẹni tó rí ìran náà tí a fi ìran náà rán. Ẹni tó mọ̀ pé ìdà ni yóò ṣiṣẹ́ ogun tí a fojú rí. Ẹ tètè jí lójú ọrùn nítorí ogun ń bẹ ní ibodè. Ó lè jẹ́ orí ìyìn. Ó lè jẹ́ kó túmbá níwájú ọlọ́run. Ó lè jẹ́ kó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó lè jẹ́ kó dáríjì ẹni tó ṣe ọ́ kó képe ọlọ́run yóò sì ṣẹ́gun fún ọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ǹjẹ́ olú ọlọ́run àwọn ọmọ ogun bùkún fún ọ̀rọ̀ rẹ? Bí ọ̀rọ̀ rẹ sí àyà wa, là wá lójú ẹ̀mí, gbà wá lọ́wọ́ ogun tó ń jà wá, gbà Kìrìsìtẹ́nì lọ́wọ́ ogun tó ń jà ìjọ lónìí, Jésù Kristì, Olúwa wa.

0: lọ́jọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ sẹ́nà. Nípasẹ̀ fi olórí àwọn ìránṣẹ́. Prọfẹ̀sọ Ndé Babatunde Wonder Fáńfẹ́ sọ́dọ̀ Prọfẹ̀sọ Samuel Ogunuga. Prọfẹ̀ Kúrẹ́dé Adéròmú. Prọfẹ̀ Adéyẹmọ Adéyínká Jò. Prọfẹ̀ Jósẹ̀ Bayo Túndé. Pásítọ̀ Ṣẹ́un Asọ́láyé. Pásítọ̀ Yẹmí Òjò. Pásítọ̀ Rẹ̀mí Òjò. Prọfẹ̀ Jọlọ́ruwa Lárí. Prọfẹ̀ Fọlúwa Fẹ́tọ́ Mọ́lẹ̀. Prọfẹ̀ Ṣọláyé Ká Ògúnṣọlá. Apọ́sítù Tímọ́tì Ọládèjì. Pẹ̀lú àpàrọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀mí wo ní Ọlọ́run aláyẹ̀. Daniel Amọ̀wọ́ Ọládéméjì JP. Wọ́n máa sọ tẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn ní ìsọjílẹ̀ aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́. Bákọjọ́ Saturday 1st August sí Monday 34th. Nínú ìjọ Christ our Saviour and Holy Ghost Ministry. Aṣáájú Pásítọ̀ bí Aitinu Oyè Estate. Arúgbó Rọ̀rọ̀ jọ ń bàdàn. Àkọ́kọ́ ojútùú ra rè oyá jẹ́jọ́ rìnrìn àjò ẹ̀mí o.
1: Lagilu FM 96.7.

ẹyin tẹ ẹ ní ilé tẹ ẹ fẹ tà yín tẹ ẹ ní ilé tẹ ẹ fẹ tà yín tẹ ẹ ní mọ́tò tẹ ẹ fẹ tà ẹyin tẹ ẹ ń wá ilé ilé tàbí mọ́tò tẹ ẹyin náà fẹ rà ẹyin tẹ ẹ ń wálé tẹ ẹ fẹ mọ yá gbé tẹyin tẹ ẹ nílé tẹ ẹ fẹ fi rẹǹtì fáwọn èèyàn láti mọ gbé ètò yìí ní ń bẹ fún yín èmi a mọ sọ pé kò sí rúfa ẹyin mọ́tò tẹ ẹ ní tẹ ẹ fẹ tà tẹ ẹ rí tà lórí ètò yìí ilé tẹ ń kọ stage tí lèyìn ò bá wù kí kó dé kódà kó jẹ foundation ló sì wà ẹ rí tà lórí ètò yìí bákan náà ni lè ṣàìsí lè tẹ ẹ bá ní half plot plot kan ni plot méjì tàbí jù bẹ́ẹ̀ lọ acre ni tàbí hectare ilẹ̀ oko ni àbí ilẹ̀ téèyàn lè fi kọ́ ilé kódà kò bá jẹ́ commercial land ẹ rí tà lórí ètò yìí kìkì pé ká ẹ mọ́ ti wo wọ́mọ ni ẹ má jẹ́ kówó rẹ̀ ó wọ́n jù.

0: ilẹ̀ plot méjì ó dẹ̀ ya gbélé yìí ná. Hello.
1: Hello.
0: Ẹ ká lẹ́ bàbá kí lẹ fẹ́ tà.
1: Ní ọ̀kadà tí bajaj ta fẹ́ tà ni.
0: Ẹ ní ọ̀kadà bajaj tẹ́ ẹ fẹ́ tà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ kí ni condition ọ̀kadà yẹn.
1: Kò sí problem a nídìí owó ni.
0: Ẹyin lẹ pè ń jẹjọ àbí.
1: Ẹ̀dá.
0: Ẹyin lẹ pè ní jẹjọ lọ́sẹ̀ tó kọjá.
1: Ọ̀tọ̀ ni mo ṣe ń pè ní.
0: Ẹni kò ní problem kankan torí pé ẹ nílò owó lẹ ṣe fẹ́ tà.
1: Èlò lè fẹ́.
0: Ẹnu náà lè ṣe wáyárìn yẹn àbí.
1: Wáyárìn
0: kan ló. Ẹ ní problem wáyárìn náà nù. Èlò lè fẹ́ tà jálẹ̀ jálẹ̀. Hello.
1: Hello.
0: Èlò lè pè.
1: 350. 350.
0: Ó dà sà. 350,000 naira. Ẹyin yẹn wọ ọjọ́ ti lọ. Sẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti pè wọlé tẹ́ ti sọ nǹkan tàbí mi tẹ́ ẹ fẹ́ tà. Tàbí ẹ̀yin tẹ́ ẹ ráyè pè wọlé tẹ́ ń gbìyànjú tẹ́ ẹ ráyè pè wọlé àtẹ̀yin tẹ́ ẹ ti nífẹ̀ẹ́ sí kan tàbí mi ìyálẹ̀ ilé ìtàn pè wọlé fún ni tàbí ilé ìtàwà gánkà lórí ètò fúnra wa. Nọ́mbà tí mo fẹ́ pè yìí òun ni kẹ́ ẹ sẹ́ǹdì WhatsApp message tí ń tẹ́ ẹ bá fẹ́ tà tàbí ń tẹ́ ẹ fẹ́ rà 0704238 3951 0704238 3951. Lórúkọ olóòtú ètò ìyọ̀gá wa Kenneth Ugwuejo, lórúkọ gbẹ̀ngẹ̀ Oyàtọ̀ Ọláyíwọlá àti orúkọ ìtùnú Dixon tó jámojú ẹ̀rọ fún tìyálẹ̀ yìí là ń dágbére àápàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Olúmúyíwá Adéyẹ ìlúrúkọ ti tèmi tí gbogbo yín mọ̀ sí Radio Apostle Destiny Jalolé.
2: Babatunde Habib Destiny, Mr. Destiny ló ń sọ pé ó dàárọ̀ káfíńrẹ́ pàdé lọ́jọ́ mẹ́jọ.

0: balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steeze ìtàkì òkùnkùn bí àwọn fifty meters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà fifty meters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run fifty meters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david láṣiṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú fifty meters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà fifty meters is produced by the fifty waves limited ẹ̀sìn ìlera káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 fifty meters NAFDAC Ijolote.
1: Jẹ́ ẹ ti gbọ́.
2: Mẹ́kínni.
1: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn.
2: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC
1: pẹ̀lú ìlànà iRecharge. Gbójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
2: Lẹ́gba IBEDC tókìn yín.
3: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
2: iRecharge sanwó iná ní rọrùn.
4: Turning things around.
5: Ṣégbà àti ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mi olóòrùn yóò tó ń bà lé àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run. Láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 bí Friday 14th August 2026. Pẹ̀lú ìpè Ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Prophet Akinbíyì Mà 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà ò lè ṣèdàyọ. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August 2026 ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀ 9 AM. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akinbíyì Mà 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12 bí Friday 14th August ni láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi Olórun yóò fi máa bàlẹ́ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtòṣiṣẹ́ nínú ìjọ̀rò wọn lágbára. Gbogbo ẹni Christ Power Bus Stop, Adégbàyí Ife Ìbàdàn Express Road, Ìbàdàn Eagles Association of Ministers ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára kó lè ṣe tayọ.
6: Ìdílé onílera pípé ọjọ́ ọ̀la tó ń tàn ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò ìlera rẹ yíyan rẹ ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà àti iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
7: Nítorí náà ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀ àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ ẹnu dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rẹ̀ ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
6: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.

ti kórire dé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ kan tí yóò máa wáyé ní ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún 2026 ní ọba Kíbìyí Model College ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá Ìbàdàn níbi tí a ti máa láǹfààní láti fojú rí pẹ̀lú àwọn olùdarí àtibá University Ọ̀yọ́ títí lórí VC tí wọ́n ti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà àtọ̀ láti ṣe postgraduate and undergraduate program application support and document verification career and academic counseling fún àlàyé lẹ́kọ̀ọ́ rẹ̀ pé 08039 5671 tàbí

0: ori eto yin eto wa eto akoni ti gba wase ogurugba logun akan o ile ise radio elero ami onjije leleyi ile ise radio ti lagelu ikanni merin deni ogorun to ndo to le meje oke to gajoke ta kale sile funfun bala opo na felele ti nbe ni ilu ibadan awon eyan to ti po biba loju opo aduni ade sugbin ni oju oni ti awon ololufe ile ise radio ti lagelu nu magaji ismael lawa ajaya amadu magaji ajaya amadu loje oju oni ti adewumi kasim adikas eseun wa o olayemi olasko oju onku ni ti olanre miki omo abile ese adupe bakana ni abileko ayola fausat eseun magaji ile eleko ne di arere magaji mukuri mustafa oju oni ti yin o pelu ase e ku aduro ti wa ko ni baje ha ta ni eni ti o kokko bejo lori o je ti o so po n le so itan ibi to n ti wa fun wa lale 091 23 70 86 75 ima je ibanuje okan ta le ni to wa nbe.
1: Hello, makale o
0: e kale sa o
1: oko me ni oloye kamaru deni alam
0: e kale
1: la garage ti ti kasum ti de ile jala olopo yo sa
0: oma badan ni yen no.
1: Bẹ́ẹ̀ni ọmọ àbàdàn pàdé lélẹ̀ ni.
0: Níbo lẹ ti ṣẹ̀wá gan?
1: Mo ṣẹ̀wá láti ìdó ní ìdó ní ọ̀dọ́ wa lóko ọ̀dọ́ wa.
0: Níbo lẹ ti dédò?
1: Ní àti ìdíkúnlé a wà ní àtẹ láti ìdíkúnlé. Láti ìdíkúnlé dáadáa lóní òkú yí ọ̀sà dé ilé ajala ruru.
0: Ẹni tí mò ń béèrè ni pé bàbá ti yín gangan níbo ni wọ́n ti ṣẹ̀wá?
1: Ṣẹ̀wá láti ògbómọ̀ṣọ́.
0: Ẹ ń sọ̀rọ̀ ṣé jagunjagun ni wọ́n ni àbí bò wọ́n ṣe jẹ́?
1: Ìdíkúnlé ọmọ jagunjagun ni ìdíkúnlé
0: ara
1: ìdíkúnlé láti ṣẹ̀ lọ sí.
0: Wọ́n ẹ sọ pé wọ́n tẹ̀lé ìdíkúnlé dé Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n wà lára àwọn tó jagun lẹ́yìn ìdíkúnlé.
1: Wọ́n jagun. Bàbá àtẹ̀mí ga.
0: Kẹ́ ló kọ wọn o.
1: Ẹ̀lò
0: kí ló kọ bàbá yín tẹ̀ ń wí ń wo? Àwọn àbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan náà ọmọ ṣòro ó dáhùn. Ṣùgbọ́n torí pọ́lọ̀ ń ti fi ru àwa lọ́rùn bá a ṣe béèrè táwọn à ń bẹ̀. Torí pọ́lọ̀ ń fi ru àwa lọ́rùn. Ẹ̀lò
1: ẹ̀kálẹ́
0: sà.
1: Ìgbàlè orúkọ mi ni Ajégbé.
0: Ajé ìgbé kẹni.
1: Ẹ̀yọ́ Ajé ìgbé Ramon.
0: Ibo lẹ ti ń pè mí ọmọ bo ni yín o?
1: Ọ̀nà ara mo gbé ń pè ọmọ ìlú Ìbàdàn ni mi, a ṣẹ̀ láti òde Ọ̀yọ́ wá sí Ìbàdàn.
0: Òde Ọ̀yọ́ Ọ̀yọ́ ọlé.
1: Bẹ́ẹ̀ni òde Ọ̀yọ́ ọlé.
0: Kẹ́ ló kọ
1: ma alágbọ́lé ìlú Ìbàdàn àwa lọmọ ọgọ Ajé ìgbé ọgọ àdúlókò ìlú Ìbàdàn.
0: Kẹ́ ló gbé yín kú òní Ọ̀yọ́ ọlé.
1: Kí n tó gba kó lọ Ọyọ̀ tẹ ẹ bá gbọ́dọ̀ mọ ọgọ tó gba kó lọ Ọyọ̀ nígbà wọn bí ayé ìgbàlọ́ fẹ́ mọ bọ́ọ̀dà bá ríkà òun tó gbé yín bá gbọ́ òun àkànní ọgọ o gbàdí ń jáde ìgbẹ́ ọgọ.
0: Ṣé bàbá yín jagun?
1: Ìwọ sí sọ́lọ́ bẹ́ẹ̀ ni bàbá wa.
0: Àwọn náà jagun.
1: Sọ́ọ̀n
0: náà jagun. Ẹ tó nílé ńlá bìran.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀bùn wa lo oko yín o.
1: Oko wa lọ wà lábọ́ ọgọ̀ lákàrán.
0: Ṣé ẹ wà ń lo oko yín àbẹ́yìn ọ̀lọ́mọ?
1: À ń lo oko wa o. kódà gan le mẹsẹ pàdé nbẹ
0: ibẹlẹ yé
1: ti agbọn la gbọlẹ ọgọn gbẹlẹ kalẹ àwa lọ ma jẹ ìjọ ọgọ
0: ẹ ṣe ìjọ ọgọ kan ṣe ri n to fi ta fi ya si abala ibi aya si lalẹ yi ibanujẹ ọkan ni n jẹ teyan ba pera e lọ ma badan to wa lo ngọ mo ko won mo te ba wa bi elere pe nbo le wa ile ni ngbo wa le ti doko gbeyin o ti e ti pe eni ti an ba wa ti baba won wa fa oko le lowo en leleyun ti moju ole o ti mana eburu won ma pe baba ti baba wa foko le lo ni sugba won gangan o ma la mo won ma na oko
1: ba mo ta to de ta lati ba gbogbo wa te do na kan ran gbogbo era wa mo
0: tori n ta fi n seru eto yi lalẹ yi akọ ni igba wa se ni a hello
2: ẹ kalẹ ẹ ku eto
0: eto ni sa
2: orukọ mi ni Adeniyi ọmọ ọdẹ lati atipẹ
0: atipẹ nbadan
2: bẹẹni nilu ibadan nita yi
0: ọmọ atipẹ ni
2: bẹẹni lagboli ẹgbẹ bi
0: nbo le ti ṣe wa badan
2: ati fẹ lati wa nile olodo ni fẹ
0: ẹni baba yi ti ṣe wa
2: awọn ọmọ olodo nla rẹ ọmọ olójú ńlá rẹ ọmọ sẹpọn jẹ ọmọ àrùfagídà sọbíde
0: èèyàn ẹsẹ ṣoògùn náà ni bàbá yín jáde ìbàdàn bí.
2: ogun ni ọjà o torí àkàndé akúnú ẹwọn òun ni bàbá tiwa wọn nígbà tó di pé ojú ńlá ó ní wọn sọ di àkàndé akúnú ẹwù
0: jagunjagun
2: bàbá wa
0: ẹyin náà wàá sọ ìtàn bàbá yín lórí ètò akọni ìgbà wá sẹnu ẹnilé jẹ lóko. Wọ́n ti kú òun bẹ̀ a ní abéèrè pé iṣẹ́ ẹ lóko ẹ ń bá nílé tó lóun tóun ò lóko àbó ló sì ájọ́ ọmọ ìbàdàn táwọn à ń bẹ̀ ẹ̀yà pọ̀ bíbá ń bẹ̀ ẹ̀ló ẹ̀ ká alẹ́ sà ẹ̀ bá ń dákọ̀ yín sà láti bo
3: láti
0: ọmí àdìo mọ̀ ń gbádùn yín
3: sà ilé àdìo ní tọkọ̀.
0: Ta ni baba yin ta baba yin ba jagun gba na o boloko yin
3: oko ti wa oni o pe ni oko

0: ẹjẹ́ máa kíra wa ká alẹ́ káàbọ̀ sórí ètò yìí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta o
1: sọ̀rọ̀sọ̀ tó wúlò lọ bá kéde létídé
0: ẹjẹ́ máa kíra wa kú iṣẹ́ látòórọ̀ mo gbàládùá pé ọlọ́run ọba mi ò kí ó dé ìyànjú gbogbo aládé o ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn lórí ìkànnì lágelu 96.7 fm ó tún máa dùn gbogbo máa kọ́ sí i
1: àgbàgbọ́ bí láìpẹ́ mi lò.
0: ó yẹ máa bá mi pèrò sọ́kọ̀ yẹn ẹ pé láńgbé yẹn ti jiná àti gbédé o.
1: òun yóò ti dé kúrò lọ.
0: ó kọ́ lọ́ngàn bá mi òkè náà láfi síwájú ohun gbogbo.
1: àgbàgbọ́ bí láti lòlúwa o.
0: ọba tó sọ fóòrùn lọ́jọ́ sí ó sọ fóòrùn pé ìwọ oòrùn mọ́ gbojúṣe ọ̀sán ó sọ fóṣùpá pé kó mọ́ gbojúṣe òru kò nílé bàbá kò ní títí ẹ̀ mọ́ torí ẹ̀ ló kọ́ lọ́ngàn bá mi fi ṣòro kì í yún fáwọn tí ò mọ́ lọ́lọ́run àwa tá a wá mọ̀ ọ́ lọ́lọ́run kọ́ àṣeká.

0: gbogbo ẹ̀yí tí ẹjọ́ lólùfẹ́ wa kìíkà lẹ́ o kìíkà bò sórí ètò yìí.
1: Ọmọdé tọmọ mi.
0: Ẹ bá wá wọnú yàrá yìí ẹ ṣí àjáwọ̀ ibi tó yẹ kẹ́ ẹ wà náà lẹ́wà yìí.
1: Lójú ilé fúnra lọ.
0: Lọ́kọ̀ọ́ lóòótọ́ ètò yìí ṣínà láyé ògún èdè ọ̀fọ́.

0: ẹ káàbọ̀ padà látojú ọjà tẹ́ ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ sínú yàrá yìí ni a máa sọ pé bẹ́ẹ̀ bá ti gbórí wọlé ẹ̀ ṣí àwọ̀ agelu wọn ń pè bí bàbá àbàdàn lé olúyọ̀lé.
1: labalábẹ́ èèyàn ibùn tó bá jẹ́ òkó jẹ́ ẹ̀kún ayé lè rí fún.
0: bàdà ẹ káàlẹ́ o ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ káàlẹ́ orílẹ̀-èdè nàìjíríà ẹ káàlẹ́ àgbáyé ẹ káàlẹ́ ẹ káàrọ̀ ẹ káàsẹ́kù.

0: tún máa dùn gbogbo máa kọ́ sí i lálẹ́ yìí lórí ètò yín ètò wa lóyin ládùn. Ó máa mìrìn gidi dáadáa.
1: Aṣọ ìyá mọ́ wa lára.
2: Ariwo tó nínú ẹ̀ wò ó lòun lè ṣọlá. Ọlọ́run ló ti kọ́ kó gbé ibẹ̀ ṣọlá.
0: A tún jọ gbádùn ẹ̀ bí kà sí nǹkan bá a ti gbádùn ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀.
1: Bàbá lábẹ́.

0: gbàǹjo ẹwẹ́ra tí mi ń ta. Àwọn tèmi pé Colades International mo pé wọ́n ní kí ni mò ń ta. Ká fún yín lórin lọ́lọ́kan ọ̀jọ̀kan, ká ṣètò kó dùn ní mọ̀ràn ìmọ̀ràn yín.
1: Bẹ́ẹ̀ni wá, ẹ̀bùn wà láyé.
0: Ẹ gbé stress kúrò lára, ká ń tà lápá bínú. Ó káàbọ̀ sínú ọkọ̀ yìí, fàájì lọ́lọ́kan ọ̀jọ̀kan nú ọkọ̀ yìí. Nínú ọkọ̀ tẹ́ ẹ wà, ẹ láǹfààní àti sanwó ọkọ̀ rárá. Abẹ́ fẹ́ polówó nìkan, ńlẹ́ sanwó.

lórí ọwọ́ yẹn jẹ́ máa gbádùn ara wa ǹṣó lórí ètò yín ètò wa lóyìn ládùn ẹ̀yìn lẹ́yìn ò tí wọnú bí ẹ mọ́ sọ fún yẹn ẹ̀yìn tí ẹ ti wọnú bí ẹ jẹ́ káwọn tí ò tí wọnú bí ẹ jẹ́ sọ fún wọn pé tòyẹn ti gorí àtẹ o lóyìn ládùn lórí ìkànnì lágelu 96.7 fm òkè gajoko ńlẹ̀ ìbàdàn ibi tá a ti wà tá a ti ń gbádùn fàájì alẹ́ tú ìzè báyìí fámíá ni bẹ́ẹ̀ tún ṣe wá ń gbọ́ wa ketekete lórí rédíò tí ẹ máa bọ̀ lójú òpó facebook ẹ wá lágelu fm 96.7 lọ àwọn èèyàn ti wà ńbẹ̀ wọ́n ti wà ńbẹ̀ dáadáa àti básìkò bá ti tó yín lọ mọ kí àwọn èèyàn ká alẹ́ ńbẹ̀ ẹ lọ máa kí wa ká alẹ́ máa máàkì rẹ́gísítà lójú òpó yẹn ẹ ǹlẹ́ ńbẹ̀ ń o tẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa orí ìkànnì lágelu 96.7 fm òun náà lẹ́wàá yìí ẹ̀ ǹlẹ́ ńbẹ̀ kú kalẹ̀.

0: YouTube, oh Facebook, àwọn tí wá tilẹ̀ kù ẹ̀ síbẹ̀. Ẹnjiníà tì mí lẹ́yìn Kọ́ládé wọn ní ẹ̀kú ètò Kọ́ládé's International. Màá fi ejò Peter.
1: Mo ní kí n kórìí.
0: Mo ní káàṣì ẹ̀ code. *347*1004*2#. Àwọn ti bá wa pin ni ẹ̀ síbẹ̀. Ẹ ṣeun ṣeun wa ní ìṣúra wa. Yuslof O2. Mo ní good evening sir, my name is Usman Oba Badmus. Igbóra. Ẹ ṣeun ṣeun Yusuf Iziaka. Àyàn bá mi jí wọ́n ní ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò. Easy láti ìlú péjú wà Ọ̀yọ́ Aláàfin. Adébáyọ̀ tì mí lẹ́yìn láti ìyànà Fadipe Academy. Olúgborí Òjó Ayọ̀dèjì Mike, wọ́n ní ẹkú iṣẹ́ o. Mustapha Adeyemi Kabir, wọ́n ní Wild Dogs. Ọ̀gbẹ́ni Ọdẹyẹmí Ọmọkúrè. Wọ́n ní ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò. Ọmọlára Ìyákọ̀. Wọ́n ní ẹ̀ka alẹ́ o ẹ̀kú ètò láti Iyégun Ọ̀lẹ́yọ̀. Lákẹ́ Fúnmiláyọ̀ Kẹ́rẹ̀ o. Wọ́n ní good evening, you are welcome on board. Ẹ̀kú ètò ẹ̀kú iṣẹ́ o. Òní á dára o. Akeem Anifowóṣe. Wọ́n ní ẹ̀ka alẹ́ o. Màá fi ejò Peters, wọ́n ní lóyìn ládùn lè tò. Wọ́n ní àfàì má gbọ́ láfàì kọ́gbọ́n nínú ẹ̀. Ṣé má gbọ́ kò ṣe é dágbọ́ ètò ni. Ṣéun ṣéun wà ní ìṣúra wa. Adékúnlé Bello, wọ́n ní ẹkú ètò sà. Olóyè Adékúnlé Muslim Bello láti Wayankébo. Ẹ náà máa bọ̀ lójú òpó Facebook.

àdúgbò yín. Ṣùgbọ́n táyò sí bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarugbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ àsìkò tó yẹ kí wọ́n ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarugbó ń ṣe, wọ́n sì mọ àsìkò tó yẹ kí wọ́n ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.

0: the Bible of CJKJ Builders and Developers Limited. So one Odo your road. Aremo Blocks bus stop. Opposite ITA Money Ibadan. Telephone 0707-118-1997. Tabi 0808-070-1243.
1: Fún ọmọ ọjọ́ àti ọjọ́ kan iṣẹ́ agbára yóò tún ṣe lọ́dún yìí
2: o. Ẹ̀yà àtàkùn agbára ìgbà ìyanu ọdún yá ní ìgbà oṣù kẹjọ bí ọlọ́run ti máa rìnrìn agbára nìyẹn. Nípasẹ̀ ìpè. Wòlíì Daniel Amọ̀wálá ní méjì JP. Anu ata ti one day's covenant fasting and revival. Àkórí ìtọ́dún yìí. Ọ̀nà àbáyọ sí ohun gbogbo. Ogun tó ti máa wọ̀ yá àjàlọ́ tó pẹ́. Àkọ́kọ́ tó ọ̀nà àbáyọ fẹ́lẹ̀. Nípasẹ̀ fi ọlọ́run lórí àwọn ìránṣẹ́. Professor de Babakunde Wonderful. Ambassador Professor Samuel Ogunuga. Professor Ede Aderomu. Professor Adeyemi. Adeyinka Jo. Professor Joseph Ayotunde. Pastor Shehu Asolaye. Pastor Yemi Ojo. Pastor Remi Ojo. Professor Olúwa Lari. Professor Fọlúwa Fẹ́tọ́mọlé. Professor Solaye Ika Ogunṣọlá. Apostle Timothy Oladeji. Pẹ̀lú àpọ̀ ìránṣẹ́ ọlọ́run.

0: Oha 2027 ni ojo keri dilogbon osu kesan odun ta wa yi on the 26th of September 2026 awon ro gbogbo eyin te fe ba wa ni ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yi o awon ile ise to ba jo me egbe ahun nikan ni ke sanwo yin fun o lati mo won e wonu iwe royin punch jo jade lojo Monday on the 31st of August 2026 ta wa yi tabi ke kan office won to kale si number 6 Oladi Pupo Oduwole Street Ojodu Lagos telephone 0706738 3369 tabi 0811604 5859 ẹ̀rọ alátagbà àwọn ni ahunsw@gmail.com àti ahunsouthwestzone@gmail.com àlọ́bọ̀ àlọ́gbà àlọ́dé wá sóríire.
1: Is turning things around.
2: Ṣégbà ti ṣe ní yàrá òkè lọ́jọ́ wọn ni. Ẹ̀mi olóòrùn yóò tó ń balẹ̀ àwọn ìránṣẹ́. Pẹ̀lú gbogbo òṣìṣẹ́ nínú ìjọ Ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ láti Wednesday 12 Friday 14th August 2026. Pẹ̀lú ìpè Ọlọ́run tó dájú lórí ìránṣẹ́. Prophetic Akinbíyìmá 2026 Apostolic Meeting. Ìwọ náà darapọ̀ wá gba agbára Ọlọ́run fún iṣẹ́ pàtàkì tó wà níwájú rẹ̀. Kí ewu àkókò yìí má baà kó dànù. Ìwọ náà ò lè ṣèdàyọ̀. Ọjọ́ Wednesday 12 Friday 14th August 2026 láàgùn mẹ́sàn-án òwúrọ̀. 9 a.m. This is more than a meeting. It is a divine encounter with God through His anointed servant, Prophet Akinbíyìmá. 2026 Apostolic Meeting. Ọjọ́ Wednesday 12, the Friday 14th August ni. Láàgùn mẹ́sàn-án òwúrọ̀. Lẹ́mi olórí yóò fi máa balẹ̀ gbogbo àwọn ikọ̀ rẹ̀. Àtòṣìṣẹ́ nínú ìjọ̀rò wọn lágbára. Gbogbo ẹ̀ ní Christ Power Buster. Adégbàyí Ife Ibadan Express Road. Ìbàdàn Igrees Association of Ministers. Ló ṣàgbátẹrù ẹ̀. Ìwọ náà wà gbàgbára. Ó lè ṣe tayọ.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
4: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Little.

0912370875 0912370875 0912370875 lójú òpó ti ẹ pè sí 0912370875 lásìlẹ̀ òkèrè +234 814249106 +234 814249106. Sẹ́ńtẹ́ bíi tí ò ní rí wí o. Bẹ́lòmíì bọ́ bá promise ẹ̀ ní nǹkan báyìí tí wọn ò bá ti bóyá ó rí disappointment látọ̀dọ̀ èèyàn kò sì mọ̀ pé in tó normal ni yóò sì mọ̀ rí bí ogun ayé yóò àmọ́ sáré mọ́tò yóò mọ̀ kọlu kẹ̀kẹ́ kí. Eléyìí tó jogun náà wà ní tòótọ́ mọ́ sì ń gbọ́ ìgbà àwọn nǹkan kankan wà tó yẹ pé ó máa ń nọ́mà ó máa ń

0: network oju opo yen lo ja ide e
1: kini mo le fifu iyo ko fe ni ti araye wa ri fun
0: ore eleyi ta n gbeye o gogo ta jo n so lato ro o ni se eyan ti promise yin ri ni nkan
1: kini mo le fifu
0: dani ohun to ye pojo te nilu e ibi to ti dun yin pe a mo nilu e lagbaja isi so boya tun jo soro bi alega pe aro la a ma wori da yin si ti fi gbagbo yin si okan lodo re pe a o ni o fun yin lowo yi na da yin se o e ti gbowe to yo so pe igbagbo ninu eyin atun ni e ti gbe ti ti ro pe yo fun yin gbọ́ tó di bí ọjọ́ kejì tó bẹ̀rẹ̀ sí ní sọ story àbí kò ti ẹ̀gbé kọ̀lù yín mọ́ ni.
1: Kòkó ló yẹ lè rẹ̀ bàbá.
0: Hello.
2: Hello, ọmọ fún ètò.
0: Yes, sir, ẹ kalẹ̀ sir.
2: Amala àti láti Amẹ́ríkà ní fẹ́ràn ọ̀dọ̀ ẹgbẹ́ wa yìí.
0: Yes, sir.
2: Ọ̀dọ̀ buyọ̀. Ó buyọ̀ sójú egbò ni o.
0: Ó buyọ̀ sójú egbò ẹ là hàn mí.
2: Ṣẹ́rí. Ìgbà tí mo fẹ́ travel abroad.
0: Ok.
2: Mo ní ọ̀rẹ́ kan, mo lọ́rẹ̀ tímọ́tímọ́ kan, ọ̀run àbún olówó ni. Ok, mo tún wá títà ẹ lórí ẹnu òdòdó òdúró.
0: Ẹ bá ń gbọ́n sókè dáadáa sà.
2: Mo ní mo ti gba ìgbà tí mo ti gba títà ẹ gbogbo àwọn ẹ̀sìn mi nìyí tó fún ẹnu mi ìdúró ń gbà yẹn. So, ló wá promise lówó fún o máa fún mi lówó yẹn, pé o máa fún mi níye kan. Èmi àtà bro mi abalọ́sọ́dọ̀ ẹ̀ ìgbà tá a dọ́dọ̀ ẹ̀ ló wà lọ mú fóònù nọ́kì àtẹ̀jáde nọ́kì àyẹ̀ ó ti gbó ọwọ́ ni tó gbọ́ mí jùlọ nìyẹn. Ẹ wò pé mo máa dùnyàn tó nígbà yẹn tó yẹ pé nǹkan dẹ̀ dá so àbúrò mi nígbà tá mi ò bá nọ́kì àyẹ̀ o kò sí pé á pé ló bí mi o ṣùgbọ́n pé ìgbọ́fẹ́ fi ṣe ṣé nọ́kì àyẹ̀ mo ń bọ̀ sí Amẹ́ríkà ok yẹwa sílẹ̀ ní àgbẹ̀ mi ni à ó bàdé ìbàdé ìgbàmọ́ra ń bà ní ìmọ̀ ni à kí ló fẹ́ fi ṣe ó lẹ́dẹ̀ pé mi mo ni à ìyẹn kọjá lọ bẹ́ẹ̀ ṣé wá ní amẹ́ríkà ní ọ̀rẹ́ mi kan náà ni bọ̀tò ń sọ̀rọ̀ tímọ́tímọ́ àjọlọ sí skul gbà ẹni ló bá pè mí bábà ni à kí ló ẹni kan sákòjọ òun fẹ́ sanwó kan ní skul kan lamẹ́ríkà ni wọ́n dẹ̀ ló wò gba owó yẹn kéèyàn fi láti nàìjíríà ẹ pé wọ́n fẹ́ kéèyàn fi pátánà tẹ̀ ẹ̀ ráìtì ẹ̀ ni èmi náà bẹ mi onígbà tó náà fẹ́ amẹ́ríkà láti wá káyọ̀ èmi náà bẹ amẹ́ríkà ìjẹ́ kí n fa ó ní owó yẹn ti wà nílẹ̀ wípé dọ́là yẹn wà nílẹ̀ lọ wípé náírà wà nílẹ̀ tí ebí òfin dọ́là kì í ní ṣe òun á fún mi ní owó ti ní ikú payment ṣe owó yẹn lọ́jọ́ náà ìgbà káyọ̀ lọ́yìn ṣe owó yẹn pàápàá mo ń lo fáǹtì wọn náà bó ti fẹ́ ṣe wà láì tó ìbárò rẹ̀ gbà lọ́là lóko ọ̀sánwó yẹn o ọ̀rẹ́ bẹ̀ di wàhálà láàrin ní àtàwọn ọ̀rẹ́ nìyẹn ẹ kú ètò.
0: Ẹ ṣeun ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa ẹ ṣeun o. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ bọ́ wa orí ìkànnì Lágelú 96.7 FM nílẹ̀ Ìbàdàn òun náà.

0: Ọ̀rẹ́ ẹ̀jẹ̀ á máa lọ sábàlá kejì lórí ètò yìí. A ṣì wà lórí ìtàn àrùn bọ̀. Ẹja lọ sí abala ṣọkọyọ̀kọ̀tọ̀ pẹ̀lú Ṣìkẹ́ Òkè Tọ́lá. Ìgbọ́ká tó wọlé ẹ mọ́gbàgbé àti lọ́mọ rẹ̀ káàṣì ẹ̀ sí kóòdù tẹ́ fi rẹ́rìn fáǹfààní àwọn tó ṣẹ̀ ń darapọ̀ *347*1004*2#* *347*1004*2#* *347*1004*2#. Ìwọ ló kàn láti cash out mọ́ relent o pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 náà lẹ́ fi ta *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng
1: tó ẹ̀yìn mo fi ń kìí káàbọ̀ sábàlá kejì lórí ètò olóyin ládùn tá a pè ní ṣọ́kọ́yọ̀ ọ̀kọ̀tọ̀ ọlọ́bẹ̀ ńlọ́lọ́kọ́ bàbá ti dábàlá kejì yìí ẹ ti mọ̀ pé iṣẹ́ wa ni ẹni tọ́lọ́hun olódùmarè tó fi rán àwa ni pé ká mọ̀ sí ká mọ̀ sọ ká sì mọ̀ fún àwọn ọkọ wa ní oúnjẹ tó dára ká mọ̀ fún wọn jẹ ní gbogbo ìgbà. Orúkọ mi ìpadà Ṣìkẹ́mi Òkè Tọ́lá Lèmi Jẹ́mi Alẹ́mi lọmọ bàbá lókè ogun yẹ̀rú ọ̀kín ni mí ọmọ lọ́fà àmọ́jọ ọmọ abisujo kọjá kátàkìtì báyìí wọ́n ló ń lórò ó tọ̀fà ẹ káàbọ̀ sórí ètò ilẹ́ẹ̀kan sí ẹ sì káàbọ̀ sábàlá tá a pè ní ṣọkọyọ̀kọ̀tọ̀. Bọ́ bá jẹ́gbà àkọ́kọ́ tí yín rètẹ́ láǹfààní àti mọ́ gbọ́ lórí ètò yìí ṣẹ́rí abala kejì yìí ń la fi mọ́ rán ra wa létí àwọn oúnjẹ aládìídùn eléyìí tó jẹ́ pé ó ṣeéṣe kó jẹ́ pé ó ti pẹ́ tá a ti jẹ́ ṣùgbọ́n fúndì kan àbékejì tó sì jẹ́ pé ìdí tó ṣe pàtàkì tó wọ́pọ̀ jù òun náà ni pé bóyá a lè ṣètò oúnjẹ yìí fúnra wa òun ni ò jẹ́ ká jẹ wọ́n mọ́ ẹlòmíì ọ̀dọ́ gírámà rẹ̀ ló ti jẹ́rú oúnjẹ bẹ́ẹ̀ gbẹ̀yìn ẹlòmíì ìgbà táwọn òbí rẹ̀ wà láyé ni ló ti jẹ́ gbẹ̀yìn ẹlòmíì ìgbà tó tiẹ̀ ti dàgbà tó ti kúrò lábẹ́ àwọn òbí kò tiẹ̀ lè dá nǹkan kan ṣe mọ́ bẹ́ẹ̀ bá ń láǹfààní àti mọ́ gbé tò yẹ yín gangan ni la gbé abala kejì yìí kalẹ̀ fún láti máa kọ́ra wa ní àwọn oúnjẹ ilé wa àti tòkè òkun náà o ẹlòmíì favorite food rẹ̀ oúnjẹ òyìnbó ni kò sí ní ta fẹ́ ṣe àtẹni tí oúnjẹ tiẹ̀ jẹ́ oúnjẹ yorùbá náà àtẹ ọlọ́run bí a sì tún tẹ àwọn tí tiwọn náà jẹ́ téèbù àtẹ àwọn náà lọ́run kò sí ní ta rí ṣe sí. Lórí ètò yìí mo sì láyọ̀ láti sọ fún yín pé abala kejì yìí ó ti bí ọmọ méjì kan tó jẹ́ pé lórí ètò yìí ni wọ́n ti gbọ́ tí wọ́n sọ di okoòwò lónìí tí ọlọ́run dẹ̀ ràn wọ́n lọ́wọ́ láti máa ṣe kíni láti máa ṣe dáadáa nínú ìrìn okoòwò wọn tí wọ́n yàn láàyò. Lénìí oúnjẹ kan ni mo mú wá ṣùgbọ́n àǹtí kan ṣeun Mrs. Ṣeun láti orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ní kí n mú oúnjẹ wá. Wọ́n rán mi létí ìgbà tí wọ́n wà ní ilé ẹ̀kọ́ bí àwọn náà ṣe máa ń ṣe ẹ mọ̀ pé ọ̀pọ̀ ìgbà àwọn kọ̀ǹkọ̀sán ló pọ̀ jù láàrin student tá a máa ń gbọ́ ẹlòmíì ni mo ti fata gúngún ṣe ráìsì mo ti ṣe gbá mo ti ṣàwo especially tí wọ́n bá ṣe ti ń wọ rẹ́ẹ̀dì tó ti di pé ẹ̀gzáàmù ti fẹ́ẹ̀ parí wọ́n sì ti ń múra láti lọlé ẹ mọ̀ pé wọ́n ti fẹ́ẹ̀ jẹ gbogbo oúnjẹ wọn tán. Wọ́n wá ní ìgbà yẹn ó ní àwọn spaghetti aláràǹbarà kan táwọn máa ń ṣe wọ́n ní ṣùgbọ́n oúnjẹ yẹn kò parí sígbà táwọn wà ní skul o wọ́n nígbà táwọn tún wọlé ọkọ táwọn náà ń bímọ àwọn tún wá enhance ṣíṣe spaghetti yìí lọ́nà tó yẹ pé àwọn ọmọ àwọn gan lẹ́nì wọ́n máa ń gbádùn ẹ̀ so mo ṣe iṣẹ́ ìwádìí díẹ̀ lórí bí wọ́n ṣe ṣàlàyé ṣíṣe oúnjẹ yẹn èmi náà dẹ̀ dánwò mo rí i pé ó lóyin kódà ó tún ládùn pàápàá òní mo wá fi wá wò pé kò ní dáa kó jẹ́mi nìkan ni mo máa gbọ́ oúnjẹ tí àǹtí ṣe ohun tí wọ́n fún wa yìí o pé kí gbogbo wa ká kúkú jọ ṣe kíni ká jọ jẹ gbádùn ẹ̀ lónìí spaghetti elépo yìí ni mo mú wá fún yín ṣe àwọn pé lórí ètò yìí a ti ṣe mọ́mọ́ elépo àti ṣe ìkuru àti ṣe oríṣiríṣi nǹkan tó yẹ pé bẹ́ẹ̀ bá ṣe lólóòró ẹ tún rí ṣe lélépo ẹ tún rí ṣe lólórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn òun la mú wá yìí ní orí ètò yìí náà a ti ṣe spaghetti olóòró ṣùgbọ́n lénìí spaghetti elépo ìn la fẹ́ ṣe bẹ́yìn ò bá wá sí ìdọ́gbọ́n rẹ̀ rí ṣe ríru àwọn oúnjẹ báyìí kò yẹ ká máa dúró de ìgbà tó wáyé pé epo òróró ti tán lé epo nìkan ló kù ká tó máa ṣe irú àwọn oúnjẹ báyìí torí wípé ó ní àǹfààní tó pọ̀ tó pọ̀ tó ń ṣe àgọ́ ara wa àwọn nǹkan kéékèèké tá a mọ́ fojú di yẹn pé a ti normalize àwọn èròjà ọbẹ̀ kan tó yẹ pé tán bá wá ṣe ní ìdàkejì a wà máa wò pé sẹ́ni ìmọ̀ tí ń ṣe báyìí wà láyọ̀ ọmọ tí ń ṣe oúnjẹ tí wọ̀ nífẹ̀ẹ́ sí lo yàn láàyò ntọ́ náà nífẹ̀ẹ́ sí ńlò náà yàn láàyò lára àwọn tẹ́ni lò fún spaghetti elépo yin o ni epo pupa nkan àkọ́kọ́ nu ẹ mọ́ gbàgbé láti ní bẹ́ẹ̀ bá nílé ẹ rà bọ̀ lọ́jà ẹ nílò spaghetti yin gangan tẹ́ fẹ́ se ẹ nílò àlùbọ́sà ẹ nílò ata eléte ti wẹ́ bí ẹ ń pẹ́ fẹ́ fi rọ̀fọ́ ẹ nílò ẹja ẹja tí mo fẹ́ lò lálẹ́ ẹja ṣáwá ni ìwọ amọ̀rọ̀ ẹja tẹ́yìn nífẹ̀ẹ́ sí láti mọ́ lò ẹ lè lo oríṣiríṣi ẹja ẹ lè lo panla ẹ lè lo titus ẹ irúfẹ́ ẹja yòówù tẹ́yìn bá nífẹ̀ẹ́ sí ẹ mo fi ẹyin mo fi ṣìkejì ẹja yìí lálẹ́ nínú èròjà mi mo dẹ̀ fi chicken dindin mo fi yẹn náà mo fi garnish ẹ ṣe wá rí ẹ bá ní ewé ewúgún nlé ẹ lè fi yun náà sí kí gbogbo ẹ bá lè ṣe kíni kó bá lè ṣe dáadáa ewé ewúgún yẹn ẹ ti make sure pé ẹ ti ṣan dáadáa ẹ ti rẹ sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ẹja wa já wọnú sísè lọ kì í ṣe nǹkan tó pẹ́ bóyá nǹkan jù láàárọ̀ ẹ ti wá wò pé kí lè fẹ́ sáré ṣe fún àwọn fámìlì yín láti jà bẹ́tẹ̀ ti lọ látàárọ̀ ẹ ti ṣe wàhálà ẹ ti jẹun ẹ ti ṣe nígboro ẹ wá wò pé light food wo lẹ lè délé jẹ lálẹ́ irúfẹ́ àwọn oúnjẹ báyìí ó dáa gan ni mo dẹ̀ hàn pé mrs olúwàṣẹun láti orílẹ̀-èdè amẹ́ríkà àwọn náà ń gbọ́ wa lálẹ́ báyìí bí mo ṣe mú oúnjẹ eléyìí tí wọ́n kọ ránṣẹ́ sí wa tí mo ṣe mú wa lórí ètò yìí nǹkan àkọ́kọ́ tẹ́ ọ̀kọ́ bá mi wá ni pọ́ọ̀tì yín tó nínú ẹ̀gbẹ́ ẹ má bẹ̀rù mo máa ń sọ fún wa pé irúfẹ́ pọ́ọ̀tì yòówù tá a bá fẹ́ lò tó ẹ́ pà àti ìfọ́ tẹ́lẹ̀ kò ṣe èèwọ̀ pé ká tuntun fọ̀ torí pé nígbà tá a fọ̀ tá a gbélẹ̀ yẹn a mọ irúfẹ́ àwọn nǹkan tó lè ti á yẹn lè ti gborí ẹ̀ kọjá gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ fún ìdí èyí ẹ make sure pé ẹ tún inú ẹ̀ fọ̀ dáadáa kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní fi dáná tẹ bá ti wá fọnú ẹ̀ tó ti gbẹ̀ yìí ẹ gbé lórí iná ẹ jẹ́ kí iná tó bá pẹ̀sẹ̀ fọ́ padà ni ẹ jẹ́ kí iná kó bá yín gbẹ omi inú ẹ̀ dáadáa kí gbogbo ẹ̀ sì ṣe kíni kó ṣe fúrúfúrú ẹ wà bu epo yín ẹ bù sí i ní òṣùwọ̀n tẹ bá ti fojú wo spaghetti yín torí oríṣiríṣi spaghetti náà ló wá ó sì gba nǹkan sára jura wọn lọ fún ìdí èyí mi ò mọ̀rọ̀ eléyìí tí ẹ̀yin ò lọ rà ṣùgbọ́n èyí yòówù asobìnrin ó yẹ ká ẹ mọ measurement bẹ́ẹ̀ ṣe máa máa ṣètò nǹkan mo ti kọ́ wa láwọn measurement kéékèèké kan náà lórí ètò yìí tí bá mú recipe wá fún wa tí mo dẹ̀ fún wa ní ingredient àti measurement wọn ẹ jẹ́ ká máa note ẹ̀ ó máa tún wúlò fún wa nígbà tá a bá fẹ́ ṣètò àwọn oúnjẹ míì tí kì í ṣe eléyìí tá a mú wá fún tẹ bá ti bu epo yín sínú agbada àbí pọ́ọ̀tù lẹ́yìn bá sì pè ní tí epo yín bá ti gbóná mi ní kẹ́ gbá epo kẹ́ fífín gbogbo ará àdúgbò ní mú ṣùgbọ́n tó bá ti gbóná ẹ rí àlùbọ́sà yín sí ẹ jẹ́ kí àlùbọ́sà yẹn kó pèrò sọ́kọ̀ nínú epo yẹn ṣe tó bá ti ń pèrò sọ́kọ̀ yìí ẹ ra dáta yín sí ẹ jẹ́ kata yín kó máa dín nínú epo àti àlùbọ́sà eléyìí tẹ́ ti kọ́kọ́ dà sí orí iná ẹ wà á mú nǹkan ṣe bẹ́yìn ẹ fi gbogbo wọn sí lónìí bẹ́yìn ṣe máa ń láìkí ẹ ẹja yín tẹ ti yọ gbogbo egun tó lè háyàn lọ́fun tó lè sọyàn dèrò ilé ìwòsàn ẹ ti gbé sí ẹgbẹ́ kan ẹ ti make sure pé ẹja yìí ó wà neatly organized tó jẹ́ pé kò légun kò dẹ̀ ní dọ̀tí kankan nínú àti ṣan dáadáa tí gbogbo yẹ̀pẹ̀ ara àbí nǹkan yòówù tó lè sá sí ara ẹ̀ tó máa ti kúrò a dẹ̀ ti yọ ìfun kúrò nínú ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wa ẹlòmíì ò mọ̀ yàtọ̀ nú ẹja àti fún kọ́lọ́n sàánú bẹ́ẹ̀ làǹtí kan ṣe fọ́tò ránṣẹ́ ń jò ní ẹ dákun ìfun ẹja ṣe máa ń jọ ẹyin inú ẹja nígbà pé ṣáwọ ẹlẹ́yin lẹ́mọ̀ wá káàkiri ìfun ló dìkù ǹdì tó sanra síbẹ̀ làǹtí bá lẹ́yin ni ọ̀rọ̀ ìdí ìjà tán díẹ̀ ló kù so awóbìnrin ẹja mọ̀ fi ọkàn sí nǹkan tá a bá ń ṣe ká mọ̀ mọ̀ sí ẹyin àti ìfun ẹja ká mọ̀ mọ̀ sí mú fúnra wọn fún ìdí èyí ẹ gbé ẹja yín ẹ̀dá sínú ẹ̀ lẹ́yìn tí ata yín ti dín ẹ jẹ́ kí gbogbo ẹ ṣe kíni kó marinate wọnú ara wọn kó ṣe kíni kó sá wọnú ara wọn ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kan ẹ máa bọ́ìlì ẹyin yín torí pé ẹyin sísè òun la fẹ́ fi jẹ spaghetti yìí ní alẹ́ yìí ẹ wá mú lẹ́yìn tẹ́ ti fi nǹkan ṣe bẹ̀yìn sí ẹ mú spaghetti yìí tẹ́ ti pàbọ́ ẹ̀ gbogbo mo ti kọ́ wa bá ṣe ń ṣe spaghetti olóòrò tẹ́lẹ̀ so fún ìdí èyí nǹkan díẹ̀díẹ̀díẹ̀ náà ló yàtọ̀ ńbẹ ṣe wá rí spaghetti yìí tẹ́ ti pàbọ́ ẹ̀ tó tẹ́ ti gbé sílẹ̀ ẹlòmíì ẹlẹ́ẹ̀mọ́ pàbọ́ ẹ̀ ẹ kọ́kọ́ da spaghetti yìí sórí iná lẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ kó máa hó tó bá ti hó ní bí ìṣẹ́jú márùn-ún sí ìṣẹ́jú méje ẹ yẹ̀ wò ó yẹ kó ti máa ṣe bí ẹni pé ó fẹ́ máa rọ̀ ṣe rí táìmù yìí gangan ni àwọn starch tó wà lára ẹ̀ ló máa yọ sínú omi yẹn ṣe bó ṣe ń yọ sínú omi yẹn ẹ kàn rọra gbé ẹ mú aṣọ ẹyin tẹ ti ṣan dáadáa ẹ fi sí ẹnu táàpù yín ẹ da spaghetti yẹn ẹ dà sínú ẹ e fi omi tutu e fi rinse dada ke je ki gbogbo mi ti e fi se tele yen ko shan danu kuro lare ke wa sise wa da sibi kan e je ko ma ro ninu aseyen era gbe aseyen e gbe bonu ibikan ki omi yen ma ro sibe be se ma parboil spaghetti yin niyan se wa te ba ti se yen ton e wa mu spaghetti te ti parboil yen e da sinu atayin te ti din ata 10 din yen e ma gbagbe po ti ni nkan se be tele sugbon nkan se be yen o le ma to fun spaghetti yin e le tu fi die ni won ba ke fi si e wa bere si ni ro papo te ba ro papo yi ati ma sumo pe ounje ti fe ready sugbon se ranti pe spaghetti wa ko ti ro tan dada fun die yi e kan ma fi sile ni won ba bi iseju meta si merin spaghetti yin ma ti ro nigba yen se wa ri eyin te ti seto sile opolopo wa ni ta ba si eyin tan eyin ma nbo mo epo lowo wa nitori pe awon logic ti o di eyin ni se ri awon eyin kan won mo ma fun rara won fe yoyan legbe sugbon wo lo ni gba fun won loju oko e tori wi pe ara awon qualities ti awon ko wa mo nife si lara wa na ni pe ah mo je ri yawo mi so pe ohun lo bu eyin yi ni ko ni bo mo epo te ba ti ko eyin yin lori na leyin to ti jina e ko sinu omi tutu e je ki omi tutu yi ko sinle lara e dada ki gbigbona yen ko kuro nbe ni won ba e wa fi ori e fi fo bi kan ke kan bere sini fi ekona yin ke fi bo eyin na ti ri pe o ma ma bo ati ohun ati leya to kan li eyin epo yen o ma ma bo papo ni koni bo mo eleyi to je eyin gangan to je white yen koni bo mo eh leyin te ba ti bo epo ara yin tan eyin o ti se je spaghetti ni e ma wa da si inu e to ba de wo yin e le ko segbe kan ke fi serve spaghetti yin tan se te ba ti serve spaghetti yin eyin o ba venu gabon bi lale yi ko kaye e ba ti serve spaghetti yin tan e make sure pe ounje daddy le koko bu tori pe mo ma so fun wa pe awon ko wa won se pataki ori ni won won ni diru lagbara olorun ba e ma gbagbe pe awon ni won fowo sile e ma bu ibi to ni san to ni su to leran e ma ba nbu fun won tori opolopo awo bi elomi o ti yo kitchen o to jade yo sinu bo ko re je mi tan fe jo serve ti won jo jeun e ja mo sanu awon baba yi na awon na se wahala gan e mu de gba ladura pe gbogbo wa patapata olorun oba idumare ade wahala wa ade lade awo obirin na tan se sise siso leyin wahala ise onje ojo wa eh ko ni dajo wa lese ko de ni dajo wa la ni ara lagbara olorun a ni riju bayi lo leni Mrs. Seun lati orilede America awon ni won ni ki mu spaghetti elepo wa won ni o se iranti fun awon nigba ti awon wa ni ile eko nigba yen ba won se man se spaghetti o igba yen won wa ni igba yen ki se pa awon mo nko eja si o tori ebi gun te ti fe lu awon fo loju atagungun lo fi mo se ngba yen sugbon nisin eh won si ni olodun ti fun won lori ofe lati le mo ra eja iru koda ton ba fe ra eja orisi mewa sinu re bayi olodun ti fa gbara won ka so fun die yi won na to je omo ile eko si won na wo pe ah ese bi o se wa ma wa lo re ko ni lo be to ba si pari ile eko ti wo na ti bere si ni sise toro kobo to ba nwo owo e ounje to nje na o gudo yato si to nje tele eh a ni ju bayi lo labala yi to ba tu di ose ti nbo lagbara olorun ma tu mu ounje aladidun mi wa se wa ri boya yin na ni ounje kan lokan te ti wo pe ah ounje mo fe kishi kemi ko ba mi mu wa lori eto iko wa ko wa kawon eyan na le keko nbe eh le fi atejise ranse sori ero ibanisoro 081 1542 5865 le kan si 081 1542 5865 tabi ke lo soju opo Facebook at lagelu 96.7 FM e lo sibe taratara ke lo fi ounje yen oruko e ati awon nkan te ba fe ka mo nipa ounje yen e le fi sibe a o si se kini a fi dahun si e se gan ni te n gbo wa eto loyin ladun te waju titi dago kan ibi lajo wa e ko eti gbo wa e ku kale

0: ajẹ sáyé ikoto fún kàṣẹ pàápàá ta ló wà nù ọgbà náà ta ló wà nù ọgbà náà ta ló wà nù ọgbà náà 0803 38 ló parí ẹ. Hello.
1: Hello.
0: Ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀.
0: Orúkọ yín àdúgbò bolẹ̀ tí ń bá mi sọ̀rọ̀ yìí.
1: Ok, Fọlákẹ́ Àkàndá láti Academy.
0: Ok, láti Academy Olómi àbí títí tọ̀nà Akala Express.
1: Ti Akala Express.
0: Ok, àti gbà olẹ̀ tí ń gbọ́n pa káàṣẹ tẹ̀ tí ń ta káàṣẹ.
1: Ó ti ṣe díẹ̀ o.
0: Bí ìgbà wo sí ìgbà wo.
1: A ti tó kọjá ọdún kan ṣá.
0: Tẹ́ ti á jẹ rí.
1: Mo ti jẹ rí dàda lálẹ́ báyẹn.
0: Èló lẹ jẹ.
1: Bí 25-20.
0: Okay.
1: Ẹ̀mẹrin
0: àbẹ́ ẹ̀yìn ti di customer lọ́dọ̀ káàṣẹ ẹ. Ẹ tún ti jẹ lálẹ́ yìí. Ẹ ti jẹ 25 bay. Customer kì ó pè yín lọ́la láti béèrè fún account number yín bá ṣe máa ń béèrè.
1: All right.
0: Ẹ ṣeun.

ẹgbẹ́ abala yìí kalẹ̀ láti máa kọ́ra wa láṣà àti ṣe yorùbá ni o àṣà àti ṣe yorùbá òkú sì kúkú ní parun gbà kọ̀ọ̀kan kò ní bàjẹ́ gbà kọ̀ọ̀kan o èrè ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ náà rèé kì í ṣe torí nǹkan méjì yorùbá tẹ̀yìn mọ̀ yẹn ẹ tún láǹfààní àti mọ̀ sí i ẹ tún láǹfààní àti kọ́kún gíga nìyẹn tẹ́ ẹ fi yàn wá láàyò tẹ́ ẹ fi ń gbọ́ wa lóòrèkóòrè lórí ìkànnì lágelo 96.7 FM ẹ ti mọ̀ pé gbogbo ètò tó ń jáde ní ìkànnì yìí a fi ń gbé àṣà àti ṣe yorùbá lárugẹ ni.

0: Hello. Oja Tintin.
1: Hello, 91237-08675. 091237-08675.
0: Last level credit plus 2342142491006. Plus 2342142491006.

0: bí àwọn èèyàn mọ ìbéèrè o ni
1: tí mo fi
0: wọn ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o irú ìsìnkẹ́ ní ìsìn kí ló pè lẹ́ẹ̀kan kí ló pè hello ẹ kalẹ̀ o kọ́ ibi ilẹ̀ tí ń pè
2: Bọ́lágadé Ológbèdé ló ń pè láti mọ́jọ tó sálẹ̀
0: pàápàá. Óyà óyà.
2: Ẹnìkan mi ò gbọ́ bí ìṣẹ́jú
0: ìwé. Ẹ gbọ́ àbí? Màá tó kà wọ́n láwọn ò gbọ́ màá tó kà ẹ jẹ́ mú ìpè hello ọjà tíntín ìbéèrè tí mo béèrè rèé mo ní irúfẹ́ agogo kan wà àwọn ọlọ́bà tálá ni wọ́n máa ń lù nígbà kí ìgbà tí wọ́n bá ti ń ṣe ọdún tán bá ti ń lọ sódò báyìí wọ́n máa ń lù tí wọ́n fi lọ tí wọ́n fi bọ̀ wọn ò gbọ́dọ̀ bé èèyàn kankan sọ̀rọ̀ kí ló kọ ago ọ̀hún ìbéèrè tí mo béèrè nu. Hello.
3: Hello, Connors.
0: Ẹ káàbọ̀.
3: Connors.
0: O kọ ibi ilẹ̀ tí ń pè.
3: Awolowo ìdánwò ògbó ẹ̀kẹta ọba ni.
0: Láti bó sà.
3: Láti Adétọ́pọ̀ ọlọ́gbà ọlọ́gbà Ìbàdàn.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
3: Ẹ kú iṣẹ́ ọpọlọ ẹni gbájà. Mo káwọ ikọ̀ ìdẹ̀jọba bẹ̀rẹ̀ náà. Ẹyin ní agogo yẹ àbí. Agogo ọ̀hún mìlá.
0: Agogo ọ̀run mìlá.
3: Ẹ
0: ṣeun ẹ kò tẹ́tí sí wa ẹ gbá o agogo ọ̀run mìlá wọ́n gbìyànjú.

0: lápè ní Fẹ́mi Ara 30 years on stage. Ìjọ ẹ pé wọ́n ṣe ní kòpẹ́kòpẹ́ yìí. Fẹ́mi Ara jẹ́ gbajúgbajà òǹkọrin lórílẹ̀-èdè Amẹ́ríkà tó jẹ́ pé òǹkọrin ẹ̀mí ni. Ó sì ń ṣe dáadáa. Ara àwọn ọmọ bàbá Ara àti bàbá Ara fi ṣẹ́ lé lọ́wọ́ náà ni. Fẹ́ gbádùn live concert kìí ṣe Fẹ́mi Ara nìkan ló kọrin ń bẹ̀ o. Ó wà lójú òpó YouTube Fẹ́mi Ara 30 years on stage. Ìwọ ni ìwọ bá mi o. Ẹ ṣíwájú sí i.
1: Ló wà lẹ́yìn mi, sáyé fi polongo. Ọlọ́run ṣé o.
0: Kí ni ó túmọ̀ sí? Kí
1: sáyé fi ìyọ̀láyé mi, ìjọsánu
0: bàbá fi akọ òkúta pààlè sórí omi kí ni ó túmọ̀ sí kí wọ́n gbìyànjú àti sọ. Lásìlẹ̀ òkèrè plus 2348142429106. Òpé ìbéèrè àkọ́kọ́ àti rẹni tó bá wà dáhùn rẹ̀ agogo àjà. Hello.
2: Ẹ kalẹ̀
0: sá, ó kọ ìbẹ̀lẹ̀ tí ń pè yí.
2: Láti ìlú Òrùwà, Ladimpe.
0: Ń gbọ́ yín sá.
2: Ẹ̀jẹ̀ bá fi òkúta pààlẹ̀ sí ilé omi, ó túmọ̀ sí pé wọ́n gbọ́dọ̀ pọ́n ni
0: yẹn. Wọ́n túmọ̀ sí pé wọ́n gbọ́dọ̀ pọ́n ni. Ẹ gbà sá, ẹ ṣe gan. Ẹ kú tẹ́tí sí wa. Àwọn ní ó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ pọ́n ni. Áhà ẹ̀jẹ̀ mọ̀ bóyá mo lè mú ìpè kan sí i. Torí àkókò tí kò wá ń papá mọ́ra ọjọ́ ti lọ. Ẹ̀jẹ̀ mọ̀ bóyá mo lè mú ìpè kan sí i. Hello. So, ọjà. Ó dà. Torí àkókò wa tí ó ti lọ. Tí Yorùbá bá fi òkúta pààlè sórí omi, ó túmọ̀ sí pé wọ́n sọ fún ẹni yẹn pé kò gbọdọ̀ dédi omi ọ̀hún. Anybody tó bá fẹ́ dédi omi yẹn pé ó gbọdọ̀ pọ́n nínú omi yìí o. Bí èèyàn bá wá ṣe tikún tó lọ̀ díẹ̀, etí rẹ̀ méjèèjì máa dì ni. Nǹkan tó túmọ̀ sí gangan nù. Etí ẹ̀ méjèèjì yóò di. Etí wo ò ní di o. Kò ní di nǹkan tí à ń náwó lé lórí o. Ẹ ṣeun ṣeun o. Abala tó gbà yẹn lórí ètò yìí, ẹ já wọ̀ lọ ní sàn ẹ̀ lẹ́mẹ̀ẹ́ kó kalẹ̀.

ni o le to je pe odun to koja won fi aye ese yi sile pe o digbo se ṣùgbọ́n àwùjọ àbélò ṣiṣẹ́ takuntakun ti pé lọ́sẹ̀ tó kọjá eléyìí tí à ń ṣe orin King Sunny Ade ọ̀pọ̀lọpọ̀ tún ní pé àwọn tó fẹ́ tún àwùjọ àbélò gbọ́ bíi pé kí ni tí àwùjọ àbélò bá ń kọrin ẹ mọ̀ fẹ́ mọ̀ gbọ́ bí ẹni wípé ó ń jọ bíi sàn ní létí yín bẹ́ẹ̀ bá tiẹ̀ tí ìdákọ̀ àwùjọ àbélò gan lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ mọ̀ wò pé bóyá sàn ní ló ń kọrin àwùjọ àbélò jẹ́ olórin tó jẹ́ pé iṣẹ́ orin yékéyéké iṣẹ́ orin jùjú yékéyéké mùsùlùmí ni

0: níjì ta ni olórí ẹgbẹ́ akọrin ni
1: oyege o ma si ege o oyege
0: o ja be lo je omo bibi ilu seyin
1: o duro ye ku ti ye ina oyege o ma si ege o oyege
0: why ki aja o àwọn náà jẹ́ ọmọ bíbí ìlú ìṣẹ́yìn tó yẹ pé bẹ bá ń gbọ́ orin wáìkì àjàó lọ́lọ́kan ọ̀jọ̀ kan báyìí yóò mọ wọ̀nyí láà ni
1: mùsùlùmí
0: náà wáìkì àjàó náà
1: inú
0: ọdún yìí ni wáìkì àjàó dágbére fún ayé ẹ̀ṣẹ̀ yìí kó dìgbò ń ṣe ṣùgbọ́n àṣírí kan máa ń bẹ ńbẹ̀ pé àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n ń kọrin jùjú tó sì ń ṣe dáadáa kódà wọ́n tún mọ jìtaata wáìkì àjàó tó jẹ́ pé wọ́n dágbére fún ayé ẹ̀ṣẹ̀ yìí pé ó dìgbò ṣe àìpẹ́ yìí ọmọ bíbí inú bàbá yìí náà tún ti ń kọrin ó ti ń gbèdéré tó jẹ́ pé ó túmọ̀ sí pé báwọn bàbá yẹn bá tiẹ̀ lọ nípa àtàrà wọ́n sì gbìn sílẹ̀ tó jẹ́ pé ẹ sì mọ́ fi ṣèrántí wọn. Sagini ọmọ ṣẹ́yìn náà ni bàbá ẹ̀ mùsùlùmí náà ni Sagini náà àwọn ọmọ wọn tó tún wá ń bílẹ̀ náà ni lélẹ́yìí tẹ bá ń gbọ́ àwọn ṣé àràmọ̀ǹdà táwọn náà ń ṣe eré àsàlátù ọmọ ṣẹ́yìn ni
1: láti mọ́tò ṣẹ̀ṣẹ̀
0: níbi tí a ti lè gbóòrin eré àsàlátù sí tí ẹ mọ̀ pé ẹni tí iṣẹ́ orin yé ẹni tí iṣẹ́ ìlú yé ẹni tí iṣẹ́ orin yé dijú ni oníyà celebrate àwùjá bẹ́ẹ̀ lò ó sì máa gbọ́ àwọn orin lọ́lọ́kan ọ̀jọ̀kan látọwọ́ àwùjá bẹ́ẹ̀ lò ní àwùjá abẹ́lẹ̀ wo lẹ fẹ́ ká tẹ̀ sí yín létí lẹ fẹ́ gbádùn lásìkò yìí láàjẹ yìí 09123708675 09123708675 látilẹ̀ òkèrè +234814249106 +234814249106 a fẹ́ lọ gbọ́ orin ni o bẹ́ẹ̀ bá ti ń gbọ́ orin àwùjá abẹ́lẹ̀ kí ni mo wá sí yín lọ́kàn lásìkò táwọn orin wọ̀nyí ń jáde bolẹ̀ wà láwọn àsìkò wọ̀nyẹn lórí ijó wò lẹ́ẹ̀jọ́ sí i ní àwùjá abẹ́lẹ̀ wo lẹ fẹ́ kí ni mo fún yín. Hello.
2: Kola Dex International.
0: Yes sir.
2: Àlàáfíà fún
0: mi. Àlàáfíà fẹ́ tó wọlé yìí o.
2: Ọmọ ọba Gbẹ̀ngẹ́ gbajúmọ̀ kọ́ládọ́gbọ́n aṣíwájú pátápátá káàbàtà láti dáadáa ìbàdàn
0: ẹ káàbọ̀
2: ẹkú sí ọpọlọ ẹ màmá ṣe lágbálọ́hùn
0: yẹsà
2: à ń gbárò ní gbogbo ọjọ́ mẹ́jọ lágbálọ́hùn inú gbádùn ara yín tí n bá wá yín tí n bá rí ajẹ́gbẹ́ ti travel out
0: ẹ ṣeun
2: o ní àwọn àfàṣẹ́ fi áfún tẹ̀lé
0: àmì
2: gbogbo adájọ́ wa nínú kúlé ọmú kí o
0: ẹ
2: ṣeun o ẹkú sẹ́rẹ̀ ó dà pín ṣiṣẹ́ kan àwùjá in london
0: ok
2: ẹ bábá mary ẹ tẹ̀símílà
0: kí n tẹ̀símílà
2: ẹ ṣáṣí fún mi àlàáfíà fún ètò
0: àlàáfíà fẹ́ tó wọlé yìí o àlàáfíà fẹ́ tó wọlé yìí o wọ́n ní ń tẹ̀ sáwọn láà kí n ṣá sáwọn láà hello látàpá bí hello
3: ẹ̀kálẹ̀
0: ó kọ́ ibi lẹ́tí ń pè yìí ẹ kú àjìn
3: ganeru ziaki láti sẹ́yìn
0: láti ìṣẹ́yìn
3: bẹ́ẹ̀ ni sà
0: ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́
3: ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀
0: ìtọ́ ẹ̀ka
3: àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka
0: àbùsọ̀rọ̀
3: ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́
0: ẹ̀ka
3: àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀ ìtọ́ ẹ̀ka àbùsọ̀rọ̀
0: ok torí pé ẹjọ́ mọ̀ọ́ lù
3: bẹ́ẹ̀
0: ní sá
3: wọ́n ti táìtù abọ́mù yẹn mú
0: ta bá bá yín rí ẹ ṣeun ẹ jẹ́ mú ìpè yìí hello yes sir ó kọ́ ibi lẹ ti ń pè yìí.
4: Orúkọ mi ni Elda SBO Oyeniyi látàkùnbáyé
0: ẹ káàbọ̀ sórí ètò.
4: Ẹ kúrò tó.
0: Yes, sir.
4: Ah, ọmọ da gbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagbagb
0: Okay, orin tan fele yin na fi abi.
4: Awuja in London gan mo bo so eh. Ile ko ko.
0: Awuja belo in London 1979 o da be.
4: Mo ni album e be.
0: O da, e je n tesin la. E seun e ku tete se wa teyin ba se n darapo mo wa.

0: Hello.
1: Hello. Kọ́lá Adéṣin Kanáṣára.
0: Bàbá.
1: Ẹ kú iṣẹ́ sá.
0: Yes sir.
1: Àbúrò àyà gbà.
0: Yes sir.
1: Kò níbi ká jẹun sùn.
0: Kò nílò kẹ́ ẹ jẹun sùn.
1: Kò níbi ká jẹun sùn.
0: Orin Àwújá Bello ti tó lóúnjẹ.
1: Lóyin ládùn ti wà òkè.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, àní súra wa o. Ẹ ṣeun.
1: Ẹgbọ́n kan tó ṣẹlẹ̀ orin bàbá yìí. Ó máa ń fúnyàn ní inspiration.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀sà tí bí bàbá Aládé ní ìgbọ́ yẹn máa ń kọrin, bẹ́ẹ̀ náà ṣe ń kọrin.
0: Ẹ ṣeun.
1: Ẹ mo tún wá gbé fẹ́yìn náà.
0: Ẹ ṣeun.
1: Mo rí sáàṣì tẹ ẹ ṣe.
0: Ó ti yé mi bẹ́yẹn.
1: Àdúrà yẹn
0: àgbà. Ẹni kílẹ̀ ni mo.
1: Kílẹ̀ sọ.
0: Kílẹ̀ sọ tó ń sìn ipẹ́ ẹlẹ́ẹ̀ ṣe fún mi.
1: Mo ní mo gbé fún yín fún rìsáàṣì tẹ ẹ ṣe.
0: Ẹ ṣeun. Ẹ kú tẹ́tí sí wa.

ojú òpó tẹ́ pè sí rè tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa 0912370875 láti ilẹ̀ òkèrè +234814249106 +234814249106 lójú òpó tẹ́ pè sí ẹjẹ́ ń tún lélẹ̀ lásàpá bí àrùn.

0: ba se ndarapo mo wa bala tun gbeyin lori eto ina lati ngbadun orin awujabe ilo lati o wa go mejila titi wa goko a ni pe ta fi mo tata pese lori eto yi orin awujabe ilo na la fi nje mo ke agbala pa bi te ba tin gba orin awujabe ilo lorokan ojokan kini nkan ti mo so si yin lokan kini mo wa si yin lokan jo po te pese na ore 0912370675 lati le okere +234 214249106 loju opute pese. Hello, e ku aje. Hello sir.
1: E ku aje, e ku aje, e ku ito ba.
0: Yes sir, ruko yin bile tin pe yi sir.
1: Adi e mi lo ki lati rengo.
0: E kabo.
1: Yes sir. E jo, e mo bi no, e request le mi fe mi ku sir.
0: Oya mo ngbo yin.
1: Bí àwọn bàbá wọn bàbá máa ń pè fún wa nítorí èmi máa ń fọ́ọ̀nù yín gbàkúgbà ìwé ọkọ̀ sí pé ní. So irú àwọn àbá irú àwọn ń dákọ̀ bọ́lùmbọ́lùmbọ́lùm àwọn bọ́lùmù yẹn ò yé àwa kéékèèké pàṣẹ nídìí bọ̀ àwọn atọ́jú bí wájú yẹn bí early night or late night. Ògùn kì í yé wa nínú ìbàdàn gbogbo akẹ́dọ̀ pé kẹ́dọ̀ máa pé àwọn ọmọ kẹ́kọ̀ọ́ sáré bá wa ṣe bí grand check up pé bíbí their history their name. Wọ́n ti wá ilé tí wọ́n kú èyí tó bá ìwà láyé ni wọ́n ẹ mọ̀ just a little research on
0: them. Ẹ máa gbọ́ a ti sọ̀rọ̀ mo sọ̀rọ̀ nípa wọn ní bẹ̀rẹ̀ tẹ bá bá wa bẹ̀rẹ̀ láti bí ọwọ́ aago méjìlá.
1: The only thing tí mo kàn gbọ́ tí mo pick ni pé sọ pé ẹ máa ń gbé ẹ máa ń gbóni wọn pé ìjọ ọgbẹ ní tẹsán ní adéléwọn ń pè.
0: Tẹ bá gbọ́ àdáda aṣọ ọmọlúbi tó ń ṣe aṣọ ọ̀rọ̀ tá a lè sọ nípa wọn torí àgbékalẹ̀ ètò yìí kákàn gbọ́ orin dáadáa ni ṣé wá ní tẹ bá fẹ́ gbádùn ìtàn dáadáa eléyìí tó rọ̀ mọ́ orin nípa àwọn orin àgbàbá yìí ẹ máa gbọ́ ètò kan lọ́jọ́ Monday àgbàlẹ́tù.
1: Mo máa ń gbọ́ pure interview náà ni.
0: Ẹ wà láǹfààní àti gbọ́ ọ̀rìn kíni wí dáadáa eléyìí tó ti ṣe pẹ̀lú àwùjábé lò ní o gbogbo ẹ̀ ẹ gbọ́.
1: Ẹ ṣeun
0: o.
1: Ẹ ṣeun
0: o. Ẹ ṣeun o.

ẹni tó pè láti Ring Road lẹ́ẹ̀kan wọ́n ń bèrè pé táyé wọ́n ṣe ń bèrè volume ìgbà tí ó di pé wọ́n lo àwọn kẹsẹ̀tì eléyìí tán máa ń fi báírò tán máa ń fi yí láwọn ìgbà kan side ni ani side A ani side B ayé ìgbà tí wọ́n sì ń lo àwọn kẹsẹ̀tì oní sílẹ̀tì ṣé sílẹ̀tì ni wọ́n ń pè ní. Wọ́n yẹ ni volume 1, volume 2, volume 3 instead of tí wọ́n fi sọ pé side 1, side 2, side 3 bí wọ́n ṣe ń kọ rẹ́kọ̀dù láwọn ìgbà yẹn bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣe

kódà bá ṣe ń gbádùn orin àwújabelò lọ́lọ́kan ọjọ́ kan yìí ẹ̀yà mọ̀ gbáradì láti lọ fara lélẹ̀ tiwa ẹ ti mọ̀ pé ọgbọ́n bàbá ti ń dìde kúrò lórí ètò yìí náà lẹ́mu pàdé akin akin yẹmi lórí ètò èyí tó wò eléyìí tí ó tún ti mú tuntun wá fún yín ìyún ni láàjìn yìí látọwọ́ aago kan títí wa aago mẹ́ta gbẹ̀rẹ́ lẹ́yìn tí mo gbádùn akin akin yẹmi lóko lóòtú ètò yìí ṣínà aláyọ̀ ògùn èdè ọfọ́mà àlè ṣọ́fà lóko amójú ẹ̀rọ fún sáà tàwa yìí ìtùnú dixon tí ń tẹ́gbìnrà tẹ fi láǹfààní àti gbádùn ẹ̀ dáadáa lóko àwọn ọkọ̀ tá a jọ ṣe tó fi dọ̀tí gbọ́gbọ́n kọ́ sí látọ̀dọ̀ olùwàtòsìn edward ṣèkẹ́ òkè ìtọ́lá ọlámilé kábàmídélé bẹ́ẹ̀ gẹ́lẹ́ túnde adégbènrò àmọ́ ó ti pè ara wa ni elizabeth jj ara wa ni o kọ́láwọlé adẹniyí kọ́ládẹ́s international ló kọ́ mi bẹ́ẹ̀ bá ní tẹ́ fẹ́ bá mi sọ 08068784932 08068784932 08068784932 títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá tún láǹfààní àti mọ́ pàdé ẹ mọ́ gbàgbé àti pàdé wa ní ọjọ́ jímọ̀ yìí látàgò kan wà ago méjì gbẹ̀rẹ́ lórí ètò ilé ìta pèdí ó wà ń bẹ̀ tá gbádùn ara wa dáadáa bíi kà sí nǹkan aago kan ọ̀sán wà ago méjì ẹ lẹ́mẹ̀ ọ̀hún ẹ̀ kú kalẹ̀ kọ́láwọlé adẹniyí kọ́ládẹ́s international ló kọ́ mi.

La Gelu FM, Jagaba Guguritu, Maharu Wancho. Lagelu FM 96.7.